0: bí bàbá òbí ṣe máa sọ bẹ́ẹ̀ làwa náà ṣe máa sọ pé ẹ má ṣe ja ìjà òdọ́là bẹ́ẹ̀ ni orúkọ lásán ló ń sọ ni.
1: ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ẹ má ṣe jà o.
0: kò sí rí nínú ìjà ni bàbá ń sọ bá ṣe máa ń rí iná là á ṣe rí ẹmọ pé lábara lábara ni a máa ṣe ètò àtìgbàdé báyìí lábara lábara tá a máa ṣe iná là á ṣe lé ní bẹ́ẹ̀ ni. abala àbá ibi labala àkọ́kọ́ tá a ti máa kàn síra wa pé bó o ní ṣe wà àkú àjìn àkú àwọn ó máa pe ọ̀dọ̀ tiwa àmọ́ kí ẹ̀yin ló máa kí wa káàbọ̀ àwọn ó sì máa kí ikú ilé ẹ̀yin ló máa kí wa káàbọ̀. abala kejì ni àgọ́ bẹ́ẹ̀lì wo tá a ti máa gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn àtomi àtepo tá a ti máa pé dandan ìkan láti wo ojúra wọn lọ bẹ́ẹ̀ ni láti máa sọ̀rọ̀ nípa báwo náà ṣe ń ṣe láyé ìjọ báwo náà ṣe ń ṣe láyé ìsìn tá a bá ní ká wá ayọ̀ síra wọn èwo ló ní pọn jura wọn lọ. ṣùgbọ́n lè ní abala ayọ̀ kàláfi gbáǹdì bẹ́ẹ̀ ni ẹ̀fẹ́ mo sọ fún un pé tí àwọn òyìnbó tí wọ́n bá fẹ́ fi nǹkan pamọ́ wọn ò ní kọ́ sínú ìwé fáwọn èèyàn dúdú wọ́n ti mọ̀ pa àkẹ́ń kàwé. ṣùgbọ́n tá a bá ń gbọ́ ọ̀rọ̀ ìwé kíkà yìí ààyè ẹ̀ ó máa mú wa yóò tún máa tún máa mú wa pàṣẹ padà pé ó mọ̀ yẹ ká máa kàwé tí ó jẹ́ káwa náà fi máa mọ̀ sí i kò yé yín bẹ́ẹ̀ ni abala ayọ́ka ń là á ṣe léni a wàá fi abala òwe lẹ́sìn ọ̀rọ̀ abala yín ni a tún fi gbáǹdì digbí sì la wà léni o àwọn ẹ̀bùn wa àtúnkò wa bàtẹ́ wọn kò wá kò yé yín ọlọ́run wa wá pẹ̀lú gbogbo.

0: gẹ́gẹ́ bó ṣe máa sọ pé ọmọ olè gọ̀gọ̀gọ̀ kó máa mọ orúkọ ààrẹ taofeek lèmi jẹ́ ọmọ tó sọ lórúkọ bàbá mi ìkírun àgùnbẹ́ onílé òbí èyí lórí ètò àtìgbàdé gbáàjẹ tèmi yóò sì tún dùn sí mọ́gbọ́n kan sí láṣẹ elédùmarè àkàpọ̀ ni gẹ́gẹ́ bí orin àwọn onílù wọn ni oko rẹ ọ̀la àkàpọ̀ àtẹ̀yí tí gbà tá a ti lọ àti bàbá ṣe dé àwọn àkàpọ̀ mọ́ra wọn a tún wá gbádùn ara wa bíi kà sí nǹkan èmi nìkan sì kọ́ mo wá ọlọ́run ọba àtàlábí ń bẹ lẹ́yìn mi èmi àti tánkàdúná ìyá yáyà kí ni ẹ máa máa pe onídé ná.
1: Hutu.
0: Yàyà Hutu.
1: Láyà la.
0: Tọ́ yàyà amọ̀tún ṣíṣe iléyà náà kọjá àti tí ìlera lẹ́yìn ìgbà náà. Yàyà kí náà fipé iléyà.
1: Yàyà Bikinsala. Bikinsala.
0: Yàyà Bikinsala.
1: Gọ́dẹ àlà.
0: Bikinsala sí ọmọ ọdún.
1: Biki.
0: Bikinsala. Yàyà Bikinsala. Àlẹ́ àdúrà kí ara lé kí wọ́n mọ̀ kó ti wà ń bí bẹ́ẹ̀ ni.
1: Ẹ ṣeun ara lé tí a bá rí rẹ ni tó tọjọ́ méjìjọ tọjọ́ mẹ́ta ẹkú àti làákìrẹ ni ẹkú àmójúbà wa àtàmìtìbà wa àwa náà kú àmójúbà ti ẹ̀yìn náà. Bọ́lá Tẹ́rù ni orúkọ tètè mi a tún ti dé gẹ́gẹ́ bí Taofeek ti sọ ẹ tún gbádùn wa lé ni tí ó tún dùn tí gbọ́ngàn tún kan sí ẹ má bá wa kà lọ.

0: Hello.
1: Ẹkú ẹ̀rọ o.
2: Ẹkú àjì.
1: Ẹkú ọdún mẹ́ta o.
0: Ẹ ṣeun.
1: Ẹkú àjì láti Ilésà nípínlẹ̀ Ọ̀ṣun ni o.
0: Ẹrọ bàbá.
1: Ẹkú ọdún o.
0: Ẹ ṣeun. Kí ni orúkọ yín ní Sókí kankan fi kíra wa náà ni?
1: Orúkọ mi ní Ayọ̀dèjì Olúwatare.
0: Ayọ̀dèjì Olúwatare láti Ilésà.
2: Ẹṣeun.
0: Ilésà nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ ṣeun, ẹkú fọkàn bá wa lọ, ẹ ṣe gan adúpẹ́ o.
1: Ẹ
0: ṣeun, ẹkú fẹ́. Ẹ ṣeun. Hello.
3: Hello, Ambale Asisi láti orílẹ̀-èdè Amẹ́ríkà.
0: Bàbá àgbàlagbà.
3: Àyà kútú.
0: Kútú náà ni o, kútú yìí náà ni o.
3: Kò lè má jẹ fún
0: yín. Ẹjì, kútú lẹ sáànà tí, kútú lẹ rántí ti yín. Ẹ̀rọ àṣà ẹkú jọ mẹ́ta.
2: Ẹ ṣeun.
3: Ẹ káàbọ̀ o.
0: Ẹ ṣeun, ẹkú fẹ́.
3: Ọlọ́run ṣe
0: àwa, èyí náà sì làá bá.
3: Kò sí àbá wa, bàbá wo ìjọ kan, bàbá wa lẹ́bẹ̀.
0: Ẹ ṣeun.
3: Bàbá arígbó ọmọ àbá wo.
0: Ẹ ṣeun.
3: Tọ́lá music.
0: Ẹ ṣeun.
3: Àmọ́ lọ rí àmọ́ bọ̀ rí wa.
0: Ẹ ṣeun. Hello.
1: Hello, sir.
0: Bàbá.
1: Àpọ̀ àjò.
0: Ẹ ṣeun o.
1: Àpọ̀ àtìgbàdégbà o.
0: Àtìgbàdégbà ni.
1: Àdìrà pẹ́pẹ́pẹ́ o.
0: Àmì Elédùmarè.
1: Ẹ̀mí ṣe yí ṣàṣe mọ́.
0: Àmì Ọlọ́run, àmì.
1: ID tí ò kọ́ mọ̀ láti là látẹ̀.
0: Bàbá àgbàlagbà, ID tí ò kọ́ mọ̀.
1: Láti là látẹ̀,
0: ó ti mọ̀ pé ẹ kọ́ mọ̀ bàbá, kò ní bàjẹ́ fún yín láṣẹ Elédùmarè.
1: Àmì àṣẹfà.
0: Ẹ ṣeun.
1: Ẹni ó gbèrè àwọn ọmọ
0: yín. Àmì Elédùmarè, àmì.
1: Ọba àbọ̀ sókè
0: nù. Ẹ ṣeun.

0: ṣùgbọ́n lè ní ẹjẹ́ afabala àbáyín bí ilé ka bọ́ sí abala àgùnbẹ́lẹ́wò tá a ti máa ń gbé síra wọn nǹkan ayé ìjọ àti tàsìkò yìí táwọn àgbẹ̀sẹ̀wà wọn pé á dandan ìkan lásà sí wúwo jura wọn lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá sí pé aró tó bá ń bẹ lóde ńlá wa bá wọn rẹ̀ bẹ́ẹ̀ ni. Èyí tá a wá fẹ́ gbéṣẹ́ gbára wọn lénìí ni ọdún ti egungun tí à ń ṣe lọ́wọ́ nílùú Ìbàdàn bí. Tí mo sì fẹ́ ká gbéṣẹ́gbé ara wọn bẹ̀ ni pé bí wọ́n ṣe ń ṣe láyé ìgbà nì àti bí wọ́n ṣe ń ṣe láyé àsìkò yìí ẹ jẹ́ ká jọjọ́ fojú inú wo ìwo ló dáa jùra wọn lọ. Ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ pé ó máa ń wọnú ara wọn ni ní àsìkò míì ó lè jẹ́ ti táyé ẹjọ́ yẹn ni ó léwura ju táyé ìgbà yìí lọ àsìkò míì sì ni ó sì lè jẹ́ ayé ìgbà yìí ni ó léwura ju ti táyé ẹjọ́ ń lọ àwọn àjọjọ gbéṣẹ́gbé ara wọn báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ báwo ló ṣe rìn tó fi jẹ́ bẹ́ẹ̀ àjọjọ sọ àjọjọ jù síra wa bá ṣe mọ́ ju àbí kò yé yín.
1: Ìgbà tí mo dé mọ ká tí mo dé mọ dènà o.
0: Ṣùgbọ́n àkíyèsí ibi tí mo fẹ́ ká ṣe ni pé àwa rántí dáadáa nígbà táwa wà ní ọ̀dọ́ ṣe mọ̀ gẹ́gẹ́ bí yóò ṣe jẹ́ pé ọmọdé ò lè ṣe kó bọ́sọ̀ ọmọdé ọmọ àfáà ni wá ṣùgbọ́n bí ọdún egún bá dé wọn ẹ àmọ́ afẹsẹ̀ ẹ pa ojú agbo náà bẹ́ẹ̀ àbí bóun ni mo ṣe rí hun.
1: Àti mo sàmọ̀ rí wa títún darí wa lè pẹ́ láyọ̀ lẹ́lẹ́ rí mi lẹ́yìn.
0: Kódà níbi tí ààyè ọmọdé òun gbà wá tó àwa náà lè ran aṣọ tá a ràn lára bójú tá a sọ pé à ń gbé egun
2: tó ń bolo
0: tó ń bolo ní ó dá o já sí. Ṣùgbọ́n tí mo ṣàkíyèsí láyé ìgbà náà ni pé tí ọdún egun bá ti ń bọ̀ báyìí bígbà téèyàn bá fẹ́ sọdún ilé yàrá bá fẹ́ sọdún kérésì ni torí inú ó máa dùn a sì wọnú ara wa àtàwọn ọmọ àjàngìlá àwọn ọmọ eléegun kankan àjọjọ wà níléèwé níta àjọ jẹ́ ọ̀dọ́ ń gbàrà bọ́gbọ́n ọdún bá ti ń bọ̀ báyìí ó máa jáde lọ́nu bó máa lọ já ẹgbà kan tán pè látòrí àgbà tí wọ́n gùn yẹn kò sí àti ìmọ̀ tí jẹ́ pankẹ́rẹ́ ńgbà náà àpá ìgbà tòrí yẹn ni ó máa já tí ó máa kójọ pé á ọdún egun ń bọ̀ o. Torí ẹ ni àṣà ọmọ ìyá bí ọmọ ẹ̀yìn eléégún ló fi wá gbà náà torí tó bá ṣe tẹ̀lé égún mo sọ wá gbà kan yóò kàn wọ́n náà bí wọ́n bá ti ń dalẹ̀ rú àbí mo sọ àbí bọ́ọ̀ ni ṣe ni mo wí. Ṣùgbọ́n tí mo mọ̀ dáadáa gbà náà ni pé àwọn ìlú tí àwọn égún máa ń lu èèyàn gbà náà bí ìlú ìfẹ́ ni wọ́n ń lù nílùú òkókú bẹ́ẹ̀ ni wọn kì í lù nílùú òkókú pàápàá jùlọ nínú òfin táwọn náà sì máa tẹ̀lé gbà náà ni pé ẹni tó bá mú ẹgba dání ẹni tó bá mẹ́gba dání máa ń fi ẹgba náà wọn sì kì í nà nínà wàhálà tí ò bá ṣe ké bóyá èdè àìyedè bá wà láàrin àwọn eléégún síra wọn bẹ́ẹ̀ ni.
1: Ọkọ̀ alájà o, aliyájì bàbá alájà, òkìá
0: ni ilé àwọn eléégún sí ni wọ́n ṣe máa ṣe wọ́n máa sọ wọ́n máa dín kàdé nǹkan kan tó jẹ́ pé àwọn ọmọ ọ̀dọ́ gbà náà náà ti gbà tó bá já sí òun tó lọ jẹ́ àkà ilé àwọn tí wọ́n ṣe inú àwọn eléégún gbà náà.
1: Àti òrò ọmọ tán sàn.
0: A sì mọ̀ pé ọdún ni wọ́n pè ọdún eégún ń tà sí mọ̀ ọdún mọ̀ ní ìdùnnú so inú àtọmọdé àtàgbà inú wọ́n máa dùn gbà náà pé á wọ́n sọ ọdún eégún lọ́wọ́ nígbà tó bá di ọwọ́ parí ni wọ́n kóra wọn bóyá jẹ làmọ́ ṣe bí kan nígbà náà wọ́n wà kóra wọn lọ síwájú níbi títí àfin ìkìrúngbà yẹn títí yẹn lókè báyìí ọmọdé ó tò sẹ́gbẹ́ àwọn àgbàlagbà náà ó tò sẹ́gbẹ́ẹ́ ní bá gbogbo àmì ẹ̀kọ́ kíní kan ti ń bọ̀ ẹ̀ tún sá ẹ̀ tún rẹ́rìn-ín ẹ̀ tún ṣe kankan tí a rí i pé ìdùnnú yẹn máa wà ń gbà náà bẹ́ẹ̀ ni.
1: Lẹ́dá màmá mi ò kò ní jẹ́.
0: Ká wá gbé wá sásìkò tàsìkò yìí bẹ́ẹ̀ ni ká gbé wá sásìkò tàsìkò yìí ojú tèmi gan rí nǹkan ní bí ọjọ́ mélòó ṣe ní Monday tó kọjá lọ lọ́nkọ́ àparí prógráàmù bí bàyá là ń lọ mi wá yabi kan àwọn èèyàn wá ti lọ wá nípín mò ń bọ̀ wá bá wọn bá gbé márúwá láti ibi afẹ́ẹ̀dọ́jà bàbá ilé àti ni mo ti fura pé á ó dàpọ̀ ogun ẹdun egun wà sáárí nǹkan tó sá ń bọ̀ táwọn èrò tẹ̀lé díẹ̀ gbọ́ngbà tá a dojú bẹ̀rẹ̀ ó ti faná sójú ńgbà náà.
1: Àyíǹde mo dúpẹ́ fẹ́lẹ̀ dá mi o.
0: Mo ń wò sàlẹ̀ ń bi lábìràn àbí síbi lábìràn náà náà pè ni mo rí tẹ́rọ ń wọ́ bọ̀ bí omi mo yá ọdún egun ṣùgbọ́n nígbà tó ti lójú bẹ̀rẹ̀ náà mo ti di pé ó dáa pé ara ó wà ń bẹ̀ lẹ́ni àwọn tí wọ́n tẹ̀lé egun tí wọ́n yọ lọ́ọ̀kan báyìí àdáná kó dání mi ti rò pé ń gbé àwọn ọ̀rẹ́ gbára mọ́ ni.
1: Wọ́n ní ká jí bá àrèsítà máa lọ sílé ikú tí ba pa
0: e ri ke ma ma da so ke ma ma da gbe n to juri n kaluku ni o mo ojo keji mi ele jade pelu wala ti gbo fira mi se lojo na ologun sanu mi
1: oja emi labata labata salele dewe
0: dankaduna yawo aso mo ri pe iwo na ri nkan meji so si iwo na so die se ka wa pa won ara le ka
2: wa ni be ni tori pe nta po obi keke bo ti so odun egun be put eje pe omo ya ma fa la wa na ama wa ti e mo yo lo ni o ngba ti en ba data wa awa no fi la ba fi tele won lo tori wi pe ta ti wa ni won gba lo government house ile ijoba so gbọ ba ti de ko si segun ti o ni de be ngba na ta ba fi ti le ko yanta wa awa no fi tele won de government house ati pe nigba yen iru ti tele ti ru awa ta wa mo tele papa julo awa ta jobin ta mo tele won mo je ka mo opolopo agbole tori pe egun won mo gbogbo bi en ba ti mo yan si won mo ya be mo lo ki won mo je ka mo opolopo agbole nigba
0: ni mo tele won ja ka kiri ni
2: akọ to tun gba awa wa go ngo ba ti berin de bi kan to ba ti re wa pada pada da wa si ile gege bo se so won yi papa julo an pe kan ni alapansanpa iyun gangan ni ma mu atoririn sugbon ni isin kini won fi nse won fi njale won fi njale ni tori pe awon ti o si fi jale egun gan le ti lo ni waju ki won to wa pe won fi ada ten so won bo fi sara won o fi sara won so bo so bu ti ba
0: lori lori lori
2: agbati de so bu ti awon pale sumo ni awon na ba du la won won lo
0: e ri ko mo ja wa nikan na la nda gbe ta nda so abi bawo ni mo se so eyin na kan si eyin na soro lori e bi odun egun yen se ri laye igba yen ati laye isin ati ati iriri teyin na ri lori e ta ba ni ka gbe se gbe ara mo se ka so pe ti taye ijo ohun so da ju taye isin lo na bi taye isin lo ro juju ti taye ijo n lo hello
3: ele kuku ni ri wahala yi
0: ami ile dumari
3: wa lo ni de ba ka de ba wa na
0: soki
3: soki la mo gbogbo ati a wa lokere o ni ratajo
0: ami ile dumari
3: o ni fiba ranti won o ni fada ranti won
0: ami olorun ami
3: e ku ewo omo baba o lati kan si ni
0: si baba
3: e ri inu ri aye ta ri to ti gba kan yato ko ti se igbara baba wa se bodu won fo lena tori awa omode nigba na odun egun ta se kilo le ba ti ba ko tu se ni odun ogun ni ko se pelu ogun gba na tori gba gbe ire ayede baba wa te won gba e kaluku lo lo sa ti e nilu ṣugbọn le se ta won ti bi si e lo kọ mo sa du afu awon ya o ni ta so agba male se yan ba ki oba ri agba fi ṣugbọn le se o da won fi jo na ni aso
0: mo wo e te mele mo won di di dada so a te
3: o le le o ni
0: gba e gbe wo
3: eh ni wo ba ta lori bedi
0: bi baba
3: eh ri da ku da olo le jada
0: esiu baba esiu esiu
4: amura oda o oda oda mama reko akala amura
0: hello
5: apo ajile kan fi
0: baba
5: laye jong ife la won baba ti ko etu ko egun go o ma mu kinu awa omode ma dun ugbo ni to wa leyin odi o wale o da odun o ma so awon egun gba yen adua ni won ma nse ugbo ni ti won ba pade won ni o se gba odun laye o to ba si je pe odun tele gba ni won fe se ni o fi fe lura won gege be ti so saju ugbo laye odi oni many things lati ri ti won mu ogun original ta won baba won file ti won fi nara won
0: pe
5: ni o fi do so ayé ọjọ́ ń da ju ayé ìsinsìnyí lọ àwọn ọmọ fáńlé tó wà láyé ìsinsìnyí mo dúró gbẹ̀kọ́ ọlọ́run máa fún yín ṣe
0: àmì kí ló kọ yílẹ̀ kan ti bàbá
5: ibc ò kọ́ mọ̀ lẹ́ẹ̀kan sí látìlálátẹ́
0: ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun.
4: o ẹyin ara mi iṣẹ́ ni ogun ṣe é fúra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń tẹ̀lé gíga.
0: bàbá o.
5: Hello, my peto.
0: Yes, you are.
5: I'm Bale Aziz, lati orilede America.
0: Se won gbe go America na ni.
5: Ṣùgbọ́n nǹkan kan ń bẹ tó farajọ egun.
2: Ẹ lọ farajọ ẹ jẹ́ àgbọ̀.
0: Hello.
5: Ọdún Halloween yẹn. Lọ sí egun náà lórí èmi ni kàkún ìkan lùlù káàkiri. Orí pẹ́ náà máa ń daṣọ bojú. Mo mọ̀ra bí oríṣiríṣi tí wọ́n ń dẹ́rù báyàn. Ẹlòmí ọgbẹ́ kò bojú, ẹlòmí ọgbẹ́ kò borí. Wọ́n wà kó kandy. Kò sí kandy yẹn dàbí kápẹ́ suit Nàìjíríà. Wọ́n wà kó sínú abọ́, wọ́n máa gbé ojú lé
0: káàkiri.
5: Wọ́n máa ń kálukọ́ wọn mú. So wọ́n ta aṣọ rẹ̀, wọ́n ta bàtà rẹ̀, wọ́n ta owó rẹ̀, wọ́n ta gbogbo nǹkan tí wọ́n ń tà lórí igbá ní owó tó kú sí àwọ̀ àpilẹ̀ tí wọ́n yí padà sí. Wọ́n ta da rẹ̀, wọ́n tẹ gba rẹ̀. Tọ́jú ẹ bá dé yafọ́tò rẹ̀ fẹ́ rí.
0: Èmi
5: náà ti fi aṣọ wọn yafọ́tò rí.
0: Bàbá ò jẹ́ rí.
5: Nígbà tí mi wà ní ẹ̀ṣà torí ìmí súnmọ́ àwọn ológun dáadáa, ní ọlọ́jẹ̀ ni ẹ ti wò dágbà. Ọmọ nǹkan wa bí wọ́n ṣe lu ẹgba. Ẹ lè nẹgba lóòrù, ẹ bá nẹgba lóòrù fẹ́ bá tèèyàn jẹ́ ni. Ìgbàngbà tó yá làwọn ọmọ burúkú, àwọn àyàn tó júbọ̀ ni wọ́n wà lọ
0: gbọ́ abẹ́fẹ́lẹ́,
5: wọ́n ti bọ bí ẹgba. Nígbà yẹn àwọn tó ń dọ́gbọ́n sí wọn fa abẹ́fẹ́lẹ́ sí ẹgba ni. Ṣùgbọ́n ní ìṣe tó wá ti taládàdé. Lẹ́yìn egun kí ládàá fẹ́ ṣe. Nítorí lù mọ́ sọ́njọ́ ni pé ọ̀rẹ́ tó ò mú lọ́wọ́ tó ò fi ṣe nǹkan kan kí ló fi ṣe. Tó wá rọrùn kárá yẹn lólùwà sọ pé àgbà tó mú dání tí ó kálukú òní fọ́n dànù. Ṣé o débi ọkàn sọ ni pé àwọn ọlọ́jẹ̀ àwọn èsì ìṣe èèyàn burúkú. Àwọn àyè àwọn ọ̀jẹ́ tó júbọ̀ ni máa ń da nǹkan nítorí ẹni tó dọ́dún egun lẹ̀. Kò ní gbàdúrà kí nǹkan ṣẹlẹ̀ sínú ìdílé òun kọ́ ṣẹlẹ̀ sọ́kọ́ tó bá kúrò di.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
5: Nígbà tó ti kéra wọn sínú ní à ń ba nǹkan jẹ́. Àwọn atáre egun gan o. Ẹ̀sìn ìpara àbàdé egun tó bá rolò ní ọmọ ń dẹ́gbẹ́ fún.
0: Bẹ́ẹ̀ni.
5: Àwọn ìtẹ́ẹ̀lì egun obìnrin àìtẹ́ẹ̀lì egun ń jó. Bí alápáránṣẹ́ pa àtìpàpọ̀ lára
0: àtẹ́ẹ̀lì ìlú.
6: Ẹ mọ̀ pé tó.
0: Bàbá o.
6: Orúkọ tèmi ni Ẹ̀dá SB Òye ní yìí.
0: O là ń bọ́ fàfà.
6: Ṣé ẹ rí ọ̀rọ̀ ètò ẹ̀dá lè yẹ? O lè díẹ̀. Láyé John. Fátì náà àtìmọ̀ population ọ̀tọ̀ báyìí ń gbà yẹn rárá àti rárá. Torí gbogbo ògùn páyẹn igbó wà ń bẹ̀ ń gbà yẹn. Gbogbo ibi ń fi ṣètò pààtì bí i tí a fi gárájì géètì nísìn inú ìsun ni gbogbo bẹ̀yẹn. So igbó pọ̀ káàkiri ìlú èyí tí ìfẹ́ báyìí. So ọ̀daràn ò sí ọ̀sọ̀daràn. Ìwọ̀ ibi tí egun bá sẹ́yìn sí ń gbà yẹn. Gẹ́gẹ́ bí Alhaji Ambali àti ìṣẹ̀ṣọ bẹ́ẹ̀ ni àtòrí wọ́n fi bíléèdì ha. Mo ní ọ̀gá kan níbi iṣẹ́ ń gbà yẹn ní gbogbo síbi àtúrí àwa pẹ́ wọ 75-76 làwọn ọ̀sẹ̀. Ọ̀gá yẹn tóun ti mọ́tò rẹ̀ fọ́ọ̀fọ́ ayé ẹjọ́ onígun sanra sanra yóò kó àtòrí dànù ẹ̀ yóò mọ̀ tẹ̀lé alápáńsán pákì yóò mọ̀ wá kí ni ọba ti bá náà ni ó ti fi ó pàákì mọ́tò wọn kó awa wà kànpọ̀ agbádá oríṣiríṣi torí bí ó ń jẹgbà yóò ti kátòrí sínú ọkọ̀ tí wọ́n fà yọ tí wọ́n mọ̀ nara wọn. Nǹkan dùn gbà náà kò sí nǹkan tó jọ mọ́ ọbẹ̀ àbádà láyé ọ̀daràn ti pọ̀ jù. Àwọn àtòkò abilẹ́jẹ́ sì tún wá pọ̀ nù wọn. Wọ́n darapọ̀ mọ́ màá lù. So àwọn ní a jẹ́ kí wàhálà yẹn wá pọ̀ rántó.
0: Ẹni
6: pé àwọn kábíyèsí wa wọ́n máa ń kìlọ̀ fún wọn lọ́dọọdún ni. Pé àwọn gbọ́dọ̀ gbọ́ èèpà kan lẹ́yìn eégún kankan. Ẹ gbọ́dọ̀ fàjà gbọ́ kankan sí gbọ́dọ̀ jà sọ́ọ̀bù sọ́ọ̀bù. So gbogbo ìyún gbàná kò sí tọ́jọ́. Wọ́rọ́wọ́ ni gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù Bayọ́gọ́lá ṣe sọ lẹ́ẹ̀kan lóòótọ́ ni àwa náà máa tẹ̀lé àwọn egun bó ṣe wò ọjà agbóni ilé tiwa lóní ọ̀rẹ́ lágbóni ọ̀rẹ́ ọ̀rẹ́ à á tẹ̀lé egun tí wọ́n bá ti lè kọjá ní ọdún wa ní ojú ọjà agbó báyìí à á tẹ̀lé hàn ní táàjọ àájọ máa wọ́ọ̀dì kìíní kò sí wàhálà kankan egun tó bá sì lọ́mọ aráyé tẹ̀lé òòyì alapasapa ati pako
2: ati pako
6: ati nde o je ke mi o ma te lati pako lo dadan gba na won ni gbogbo e to ba te leyin to ba to loke bi oku won ni gbogbo yin lejo pin eru o mo ba gba ra
0: yi si li e ju feru kankan
6: ere ni gba gege lo wa lan ta ko fi e won ni yo ka gbon ra jigi ni ara re yo ba ma lo fi
0: ilegbara
6: ọdọ la yejọ won ti bawo jẹ ni sanu
0: eshiu baba.

gbogbo ara ilé ẹ káàbọ̀ sí abala ayoka orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni ọ̀nàrẹ́bù Bọ́lá Táíwò ìwé tí à ń kà náà ni eegun aláré ṣùgbọ́n ká tó wá mọ̀ bẹ̀rẹ̀ ti tòní ẹ jẹ́ kí n mú wa síranti ibi tí a kàdé tẹ́lẹ̀ a mọ̀ wípé a sọ wípé ọ̀jẹ̀láde ọmọ ọ̀jẹ̀láàrin nàka ibi tó ti ń ṣe kinní ó padà di èrè tí ó ń pe ẹ̀sà lọ tó wá ń sọ fún onílù rẹ̀ wípé nǹkan ti yíwọ́ so ẹ jẹ́ ń fà sí ẹ̀yìn díẹ̀ kí n tó mọ̀ ká lọ bí ó ti pẹ̀sàdé yìí ni oníbàtà rẹ̀ jálù sí bẹ́ẹ̀ ni ọ̀jẹ̀láde tó ń bá ẹ̀sà rẹ̀ lọ pé ibi tí a ti dúró nù àní o dúró ná oníbàtà mi bá a bá pò tó onílù àsìmi àìpò tó onílù àsìmọ̀ àfíjú onílù ti fàràn sọ sán ayé ti bínú agbe wọ́n payé láró ayé bínú àrùkò wọ́n kun tiẹ̀ lósùn ayé bínú ọ̀jẹ̀ láàrin nàka wọ́n sọ mọ mọ́lẹ̀ dàn ọ̀jẹ̀ láàrin nàka ọkọ̀ ìyádùn ní bẹ́ẹ̀ bá délé ẹ wí fún yèyé mi ẹ pé òjò lálọ mọ́dà ni ò wálé mọ́ gbogbo ẹni tó ń lọ ní pópó ẹ bá mi wá bàbá mi lọ ọ̀jẹ̀ láàrin nàka ọmọ àwúsẹ ọ̀jẹ̀ láàrin nàka aláìlágbẹ̀dẹ ọmọ awórin tún rírọ ọ̀jẹ̀ láàrin nàka ọkọ̀ ìyádùn ní bàbá mi ọ̀jẹ̀ èmi náà ọ̀jẹ̀láde àìsí nílé ọ̀jẹ̀ láàrin nàka lọmọ dèrè tó béèrè lọ. bí ọ̀jẹ̀láde ti bá ẹ̀sà rẹ̀ dé ibi tó pèdé náà ni bàbá kan fi ìgbónára bọ́ sí ibi tí eré náà wà ó sì ń sọ pé kí ó máa pẹ̀sà tí ó ń pè kí òun tún gbọ́ ọ̀jẹ̀láde bá tún kẹnu bọ ọ̀rọ̀ bí ó ti dé ibi ọ̀jẹ̀ láàrin nàka ọkọ̀ ìyádùn ní bẹ́ẹ̀ ni bàbá náà ń gbọ̀n jà kiri ojú agbó bí ó tò sí babaláwo tó sì ń wípé ẹ gbà mí ọmọ mi ni ọmọ bíbí inú mi ni oyún inú ló wà tí mo ti jáde nílé orúkọ rẹ̀ tó dá ló jẹ́ mọ́ ẹ gbà mí mo ṣera mi o bàá mọ̀ kí n má ṣe o n ò mọ̀ ni o ẹ gbà mí èmi ni mo bì èmi ni mo ṣe n ò mọ̀ ni ẹ gbà mí o ẹ̀rọ rẹ̀ ń bẹ nínú ilé bí bàbá náà ti ń paraporo báyìí kiri ojú agbo ni àwọn ènìyàn ń rọ gílàgílà wá sí ọ̀dọ̀ rẹ̀ tí wọ́n sì ń béèrè ohun tí ó fi ṣe òun náà sì ń fi ìgbónára dáhùn pé àbámọ̀ ló dà fún òun òun kò mọ̀ pé ọmọ òun ni ó ní bí òun bá mọ̀ òun kì bá ti ṣe ó ní ìyàwó rẹ̀ ni ó wọ òun lójú tí òun fi sa oògùn sí kí ó ba lè wọ́ lọ sínú omi kí òun sì gba ìyàwó rẹ̀ náà ṣe aya ó ní òun kò mọ̀ pé ọmọ bíbí inú òun ni bó ti ń sọ̀rọ̀ tí àwọn ènìyàn sì ń da ìbéèrè èbò ni ó ń sọ pé àbámọ̀ ló dà fún mi ẹ gbà mí àbámọ̀ ni o bámọ̀ kí n má ṣe ẹ gbà mí o ẹ dákun ẹ gbà mí o ẹ̀rọ rẹ̀ ń bẹ nílé o bó ti ń sọ báyìí tí ìdààmú bá tí àwọn ènìyàn ń fà ní aṣọ síyìn sọ́hún tí wọ́n sì ń sọ pé bàbá àbámọ̀ lọ mẹ́rọ̀ wá ibẹ̀ ni ìyàwó ọ̀jẹ̀láde ti jáde wá sí ojú agbo bí ó ti ń rí obìnrin náà ni ó ń tọ́ka sí pé ọmọbìnrin náà nù ṣùgbọ́n àwọn kan wá sọ fún pé kí ó tètè lọ mú ẹ̀rọ náà wá kí ó yé rojọ́ bó ti gbọ́ báyìí ni ó tún ń ṣe jànà kiri lọ́nà ilé bí ó tún ti ń padà wá sójú agbo ọkàn rẹ̀ ti pòrúurú kò sì mọ ohun tí yóò ṣe mọ́ ṣùgbọ́n lẹ́yìn ìṣìbàṣìbò tí ó bá náà ó lọ sí ilé ó sì mú àdó kan tí ìkóòdẹ́ wà ní ẹnu rẹ̀ wá pẹ̀lú sìdìkì kan tí ó rìn sí fún epo
bi o tin gbe bo si oju agbo ni awon eniyan bi la fun won si so pe baba ologun ikambo be ni o na ki gbe pe ki won ba on wa eje ewure wa ki o fi gba omo re ti o fi ogun de mole bi won ti wa eje ewure lo ni o tun bere si kako o so pe ah nba mo n o se nba mo pe omo mi ni e dakun e gba mi o ina omo oni jo yin o nigba ti won gbe eje de o pase pe ki won ta kere ipo ojola na ohun paapa duro ni eyin kere yi o si fi eje ewure na yi ado ni ko de ti o be lowo re o mu ado na ni owo otun o n pe ofo buruku buruku enikeni ko gbo ohun ti o wi afi igba ti yo pari ofo na ti o ke soke pe ohun ti a wi fogbo logbogbo ohun ti a wi fogba logba agba ase akintolu ba funle ni le gbo oje lade parado de niyan ase ki o ri be tori pe were were lase ipin mu igba warasesa lase ona mese oje lade gbera nile odide ojo nlo

0: Hello.
1: Hello. Ẹ kú àjìlẹ̀ kan sí.
2: Ẹ ṣeun.
1: Àbámọ̀ tó yẹ kó fi síwájú ló fi káyìn. Inú àyọkà tẹ́ka yẹn.
2: Yeah.
1: Ó fi kọ́ wa pé ká máa fi àbámọ̀ síwájú. Kò sì yẹ ká máa ṣèkà. Bàbá wa Ojú Adé kọrin kan ó ní ṣìkàṣìkà ó lẹ ti gbági àtijọ́. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí yẹ kó máa kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo àwa tá a bá ti lè ṣe bí. Orin òbí kan ń bẹ tó sọ pé ìtàn orogún méjì ọmọ ìyálé àti ìyàwó. So tó gbóúnjẹ tó gbé fún ọmọ ìyàwó ẹ̀ tó gbé ti ọmọ tiẹ̀ tí ò fòògùn fi ó ń pààrọ̀ oúnjẹ. Kò fàbámọ̀ síwájú ni. Fún ìdí èyí tí gbogbo wa máa fàbámọ̀ síwájú ọlọ́run máa fún yín ṣe.
2: Àmì o.
1: Ẹ sì ní ṣe lásán.
2: Àmì ẹ ṣeun.
1: Ọwọ́ yín lẹ fi gbẹ̀tọ́ yín.
2: Àmì Olúwa.
1: Orí bẹ́ẹ̀ kò yí padà.
2: Ẹ ṣe o.
1: ID tí ò kọ́mọ̀ nù lẹ́ẹ̀kan sí láti lù lànà tẹ̀.
2: Ẹ ṣe àdúpẹ́.
1: Yes.
0: Hello.
3: Ẹ máa pè tán.
2: Ẹ ṣeun Aláàjì.
3: Kò sẹ́ni tí ó gbọ́ ìtàn yẹn lára rẹ̀ ló máa wá gìrìgìrì. Torí pé ọlọ́mọjọ mọ́ wọ́n làkúdà.
2: Àmì.
3: Wọ́n ìjà fún ara wa ṣe ra wa.
2: Àmì Olúwa.
3: Ètí àbá yẹn ṣe ò dáa. Torí pé ìka ò dáa. Àmọ́ tí wọ́n ń pè lákọni náà nìyẹn.
2: Bẹ́ẹ̀ni.
3: Ó tó kọ́. Ó tó kọ́ èyí tó dìrì yẹn lọ́gbọ́n sí pé èèyàn tó tún ra mú ni tí ọmọkùnrin ò tó.
2: Bẹ́ẹ̀ni.
3: Torí gbòmí bẹ́tẹ́ pé yóò tún lọ tí ó lè jẹ́ bàbá rẹ̀. Yóò tún tún rìn rẹ̀ sán ni. Ẹ kú ètò.
2: Ẹ ṣeun.
4: Ẹ kú àjọ.
0: Hello.
2: Ìyá wa.
4: Ẹ kú àjọ. Ẹda ẹ bí wọ̀ ọ́ yìí pàtàkì báyìí. Ẹ pé òbí àmì Orlando ó ṣe rẹ́kọ̀dù nígbà kan orogún méjì. Tí ìyálé nínú ìyàwó tó ṣe àṣàrò ilépo rẹ́dẹ́rẹ́dẹ́ gbogbo ọ̀bọ̀sí. Ó ṣe kan fún ọba náà ó sì mọ̀ pé ọmọ ìyàwó oníkọ́kọ́ wọlé. Bí tọ́ bá ti rí ilépo yóò wọ̀ lójú ìyẹn ló sì fòògùn sí. Gbọ́ lọ máa gbèsè ẹ̀dẹ̀. Ọmọ ìyálé gan lọ́kọ́kọ́ wọlé. Bíbẹ́ tó ń jẹ́ kí ibi ilépo rẹ́dẹ́rẹ́ ló gbé tó kì máa lè tọ́jú. Ó dẹ̀ pọ̀. Ọmọ ìyàwó tí èyí tó funfun lọ́gbẹ́ nígbà òjẹ́ táwọn lọ gbá bọ́ọ̀lù. Ṣé ẹ rí bá bá pé a ṣe níṣẹ́ra ẹ̀ bí ṣe rí nìyẹn. Kí lábùrọ̀ máa bínú ọmọ ní kejì fún kí ni. Bó bá pin bẹ́ẹ̀ tiẹ̀. N tó ṣẹlẹ̀ ní Èkó nígbà kan nù. Àyè mi yọpáyọpá. Kó ń pidán lọ. Èmi làwọn ọlọ́pàá yẹn bá ná. Nígbà tó àwọn tí wọ́n máa ń ṣe bí rondórondo 77 ayéjọ́. Ọwọ́ rẹ̀ tí wọ́n fà báyìí lọ́pọ̀ lápá báyọ̀. Lágége Mọ́tò Road. Ní ìdí Mangoro. Inú gbogbo ní Mangoro yẹn gbà náà pàápàá ká pé inú ìsun ni tẹ́sí dé airport. Kò sí airport ńlá yẹn gbà náà. Níbi a ti wú kí a ti ní ọwọ́ ìṣẹ́jú lẹ̀. Ẹ̀jẹ̀ bá ń kánlẹ̀ ṣoṣooṣù. Lọ́ba ní ọyá ṣùgbọ́n ní ṣẹ́ṣàn yìí. Lọ́ba gbogbo ìbá ń bá bẹ̀bẹ̀. Lọ́ba gba ọwọ́ yẹn. Kọ́ba nà sí gbogbo ẹ̀jẹ̀ tó bọ́ lẹ̀. Gbogbo ẹ̀jẹ̀ yẹn sì ń fò mọ́ ọwọ́ yẹn. Ọkàn lè mọ ọwọ́ yẹn padà. Ọba mi ọba ní ọwọ́ gbà ó ní ọlọ́pàá ọfà ọlọ́pàá ọ̀hún. Ṣé rí ẹ̀ta ní ṣe ń ṣe rẹ̀ lọ́pọ̀. Nígbà ọba rí nìyẹn tí ń ṣe tí ń ṣiṣẹ́ tí ń pitú. Ẹ̀sílẹ̀ ṣáàyè bọ́lọ̀ ṣe yẹn tiẹ̀ nìyẹn. Nígbà tí èsì kò fi ń jalè kò sì fi dára. Ọwọ́ àlọ́ Ọlọ́run ti bá sí orí ó tètèrè tó rẹ̀ tètè ẹ̀sìn fún.
2: Àbí o.
4: Ẹ máa gbé tó bọ́ ní wọ́n ṣàánú wa.
2: Àmì ẹ̀ṣẹ̀.
4: A gbé òkú jẹ́ mẹ́jọ lágbára yìí.

ẹṣeun. Ẹ̀rẹ́ jẹ́ máa fèyí tẹ̀síwájú ká máa bọ́ sí abala òwe lẹ́sìn ọ̀rọ̀ níbi tí a ti máa sọ nípa ìwọ̀ àbí nípa òwe ká sí tá sì máa sọ nípa ìlera wa tá sì ti máa fúnra wa ní ẹ̀bùn mọ́dàrú mọ́jú pẹ̀lú Dr. Tariq Omotosho. Yeah, let's go.

tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ tí ọ̀rọ̀ yìí bá ká èèyàn lára àbí tí ọ̀rọ̀ ń bá dùn ó lè ní ohun ò tẹ́rí irú ò tẹ́rí ìgbà tó dókè mẹ̀sí ni wọ́n pè

ló wà nígbà náà ní ìlú kan tí wọn ń pè lókè mẹsì ǹjẹ ondo state kan ló bọ sí lásìkò yìí àbí èkìtì ni. Bàbá yìí jagunjagun ni ó sì dé jagunjagun tó ní agbára pọ̀. Bàbá yìí ló fẹ́ ìyàwó tuntun nígbà náà àsìkò ìgbà náà ni ọ̀rọ̀ ogun kan dé tí wọ́n sì pe bàbá yìí páwọn jagunjagun gbà náà wọ́n máa ń jagun takakiri ni bẹ́ẹ̀ ni. Wọ́n wá pe bàbá yìí sí ogun kan ni bàbá yìí bá gbéra ló bá lọ sí ojú ogun. Bàbá yìí wá ń ti ojú ogun kan bọ́ sí kan bàbá yìí pẹ́ púpọ̀ kó tó padà sí òkè mẹ̀sì nígbà náà lọ́hùn. Kódà àwọn ẹbí ìyàwó kékeré wọn ti ń ní pètò bí ó bẹ́ẹ̀ ni ò sì ní fi bàbá ilẹ̀ kó wá ọkọ míì báyìí ṣùgbọ́n fẹ̀ tó wà ọmọ yẹn tí arábìnrin náà ní sí bàbá ò sá lóhun wá dúró dè nígbà tí wọn àti yìí sọ pé bàbá ti kú.

ìgbà tó kìkì kan lọ́jọ́ kan pé bàbá ẹ̀ dé inú gbogbo aráàlú dùn bàbá ẹ̀ bí bàbá ológun ṣe ń dé ààfin ọba ló lọ tó lọ kí bàbá káàbọ̀ tó lọ kí bàbá kú ilé tí bàbá náà kí káàbọ̀ òkè kì í ti kàn délé èyí ló wúyà yìí lórí pápápàá ó ti sáré ó lọ gókó sí lọ wáṣú ó lọ gúnyán dé bàbá ẹ̀ ṣùgbọ́n nígbà náà kò tí ì sí ti ń jẹ́ irú bẹ́ẹ̀ ni kò sí ìsinde irú wọn ṣẹ̀ ṣàwárí ẹ̀ ni ṣùgbọ́n nígbà náà irú ọ̀hún wọn tó jẹ́ páwọn ọlọ́lá àwọn ọlọ́rọ̀ ni wọ́n ń fi irú ọ̀hún ṣe bẹ̀ ńgbà náà. arábìnrin gbìyànjú ó sì ṣe ọbẹ̀ fún bàbá yìí ó wá irú firú sí tìrú tá tìrú dáadáa.

kí n tó kọjá lọ láàrin yìí òwe bí méjì ni ìtàn ẹkọ dání o ló tún bí kí n lò rí lọ́bẹ̀ tó fi gàrò ọwọ́ bẹ́ẹ̀ ni làwọn ọ̀pọ̀lọpọ̀ máa sọ ṣùgbọ́n kí n lò rí lọ́bẹ̀ tó fi wàrú sọwọ́ ni ètò tọ́ bẹ́ẹ̀ ni tó sì nítàn.

0: ìgbàdíbà bo ológun ìdélé ìrẹ̀bá jagunjagun ìdílé ìfẹ́gun sí wà lára ẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà tí ìyàwó ẹ̀ kí káàbọ̀ tó bomi sanra tó ṣe gbogbo ẹ̀ tó jókòó síbi tí ó ti jẹ báyìí ìyá ti gbé yánlẹ̀ ó sì ti gbé ọbẹ̀ ẹ̀fọ́ sí tó fi rú dáadáa arábìnrin ó ṣe gàrà fún ìyá fún bàbá ẹ̀ kí bàbá ẹ̀ ó fi lè jẹun kó lè jó dáadáa kan tó mọ tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ.
1: Ṣé

Lábìnrin tí ó yọjú padà sí bàbá, ó rí pé bàbá ti sa gbogbo orun tó wà nínú ọbẹ̀. Ó bàbá yìí ti sa, ó ti kó sọ́wọ́, bẹ́ẹ̀ ni bàbá yìí sì ń kùn níbi tó jókòó sí. Arábìnrin yìí ṣe wọlé torí bàbá tí wọ́n kóru sọ́wọ́ ní à bàbá baálé mi kí a lè rí lọ́bẹ̀ tẹ́ fi wa irú sọ́wọ́ bẹ́ẹ̀ ni. Owó ètò tọ́ tó sì ní tánu pé kí lè rí lọ́bẹ̀ tá ẹ fi warú sọ́wọ́ kìí ṣe kí lè rí lọ́bẹ̀ tẹ́ fi gàrú ọwọ́ ètò nítàn ni kí lè rí lọ́bẹ̀ tẹ́ fi warú sọ́wọ́. Ìyá ẹ ló ní àbálẹ̀ mi kí lè rí lọ́bẹ̀ tẹ́ fi wa irú sọ́wọ́ bẹ́ẹ̀ ni. Níbi òwe àkọ́kọ́ ti jáde nù pé kí lè rí lọ́bẹ̀ tó fi warú.

mójú bàbá ilé tó ń sáré wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ìbínú ìlú fi dìde ló gbéjà pàdé ìyàwó ẹ̀ pé èmi ló kó igbọn sínú ọbẹ̀ fún. Ṣé ẹ sì mọ̀ pé nígbà náà irú ẹsẹ̀ dé ni àwọn ọlọ́lá ni wọ́n ń jẹ́? Bẹ́ẹ̀ ni fún ẹni tí wọ́n bá rí tí ó bá tí ó ń jẹ ọbẹ̀ sí rí irú bẹ́ẹ̀ wọ́n sì wò pé àwọn ọlọ́lá lẹni yìí. Arábìnrin sì wò ó kóun fi kún ohunkóhun tó ti lo oògùn látọjọ́ ẹ̀ kóun fi kún alẹ́ ni. Ṣùgbọ́n igbọn ló jọ lójú jagunjagun nítorí àwọn ò tí ì fojú kan ṣe mọ̀ pójú ogun náà wà. Kò sì síbi tí ọlọ́lá ò sì ṣe bí ọlọ́lá bí ẹni tó wà lójú ogun tí wọ́n bá rí ni wọ́n ń jẹ. Bàbá ò tí ì fojú kan rú rí ngbà náà. Nígbà tọ́rọ̀ yìí di kàyà tó di họ́ọ̀họ́ọ̀ làwọn àgbàlagbà wa sọ̀rọ̀ sí pé ohun tí wọ́n fi ń ṣe bẹ̀ fáwọn ọlọ́lá lásìkò yìí ni irú ni kì í ṣe igbọn. Wọ́n ní àwọn kan náà tún fi máa ń palówe pé irú lòun ò tẹ́rí àfìgbà tó ń dókè mẹ̀sì tí wọ́n pè ń lé igbọn. Bẹ́ẹ̀ ni bí yẹn ṣe jẹ́ nù ọlọ́run sí gbàdúrà gbogbo wa.

tó wé jẹ́ ká wá sọ lórí ìlera ara wa tá a máa ń sọ ní gbogbo ìgbà òun. Ṣé ẹ mọ̀ pé ó kú ṣe pàtàkì torí ìlera gangan lọ̀rọ̀? Téèyàn bá lówó lọ́wọ́ tó lọ́rọ̀ tí ò bá lára rẹ̀ ò bá lè kò ní nǹkan kan. Torí èèyàn lè fi gbogbo ohun tó ní kó fi wá àlàáfíà lẹ́gbẹ̀yìn náà kó sì tún sá wàálẹ̀ bẹ́ẹ̀ ni. Torí ẹ̀ ló fi yẹ ká máa gbàdúrà àlàáfíà ní gbogbo ìgbà ni àwọn bàbá wa máa ń sọ pé àlàáfíà gangan àtẹ̀mí gígùn lógún ọ̀rọ̀. Ẹ mọ̀ pé tẹ́mi ò bá tí ì bọ́ ìrètí sí pọ̀ gan-an. Ṣùgbọ́n tí ẹ̀mí ò bá tí ì bọ́ téèyàn ò bá lálàáfíà fúnra rẹ̀ ni ó máa ń fẹnu ara ẹ̀ pé kú. Léè tó túmọ̀ sí pé ẹ̀mí gígùn àti àlàáfíà ò ní ogun ọ̀rọ̀. Ọlọ́run ní fi san ara wa dé wa kò ní fẹ́sàn sí wa nígbà kankan. Mo máa ń sọ pé kò sí ogun arúgbó kò sí ogun kéèyàn.

0: adigbagba tan ma balakan lo ni eyan ba sakisi anira re nigba to wa ni pepepe won ogun pepepe na o kawo re ṣugbọn to ba si baje koja kire mi oni won ma nawo nawo nawo nawo ti si tun ma ja si kuku tori idi iye je ka ma se ayewo ara wa tori irin emi gigun ni sanya be ni la koko yi to se pataki ju ni pe teyan ba tin logun ogun odun e je kan ma je ifunpa re wo daada o kiri tan emiji lo se abi e kan asi mo gbiyanju ka ma se general body test ka ma se ayewo gbogbo ara wa gbogbo eya ara wa o kiri tan le kan losu meta be ni ori aisan ti ma mu yan ti ma jade on ki sojo to ba wora ni ma jade imi ma lodun marun mefa ko to di pe yo ye jade sugbon teyan ba sayewo to ba tete ma ngba to bere se mo pe nkan kekere na ni o mo kuro nbe sugbon ngba ti o ba fi yo jade tu fi nfara han yen yo ti le lodun meji meta lara to je pe yo ti popolopo nkan je se si mo pe mo do ogun mo po ani fi we ni ti o je rara awade so tori idi iye je ka ma se ayewo ifunpa wa yen lo sumoju to je pe wo ti an se fin se o to nkan bi 200 500 lo won tan be ni tan fin ye ifunpa wo e ba si ti ri pe ifunpa on ga won kan pepepe wa to je pe nto lohun si se fun wa ni tewe tegbo to si nkaju e be ni kódà kéèyàn ó fúnra ẹ lọ́kànbalẹ̀ kó sinmi kó kọ́kọ́ pa òròyìnròyìn ayé tì kó fúnra ẹ lọ́kànbalẹ̀ kó jẹun kó jẹun dáadáa kó mu ewédú bẹ́ẹ̀ ni kó jẹ ẹ̀fọ́ dáadáa ń ìyẹn gan máa mú kí ìfúnpá tó ga kó wálẹ̀ bẹ́ẹ̀ ni. sítorí ìdí èyí ló fi ṣe pàtàkì ká mọ iye ìfúnpá wa wò ní gbogbo ògbà nígbà gbogbo bẹ́ẹ̀ ni ọlọ́run lè jẹ́ kí ìsan ara wa dé wa o. ṣẹlẹ̀ àwọn arẹ́rẹ́ ní kábílẹ̀ kan sí ní ọmọ lomi. tó bá ti di pé n bá ń kọjá 140-150 nkankan yẹn ó ti ń ga díẹ̀ díẹ̀ nù ẹ̀jẹ̀ ká máa fi ròyìn ròyìn ayé ilẹ̀ ká máa fira wa lọ́kàn balẹ̀ torí ẹni tí òkun lókè òkè ọ̀hún. ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn nǹkan mọ́dàrún mọ́jú tá a máa fúnra wa bí ẹ̀bùn ń lé ní nǹkan ọ́sà láàfúnra wa ẹni tí ọ́sà bá mú yóò máa dàbí bàtà yìí bá yàn já ni bí ọ́sà sì ṣe jẹ́ nǹkan tó kéré jù ní pípè yẹn iṣẹ́ tó aṣọ tó ń ṣe lára ó kọjá kiri mi ẹni tí ó bá mú nǹkan wà tán pè ní chronic ọ́sà ọ́sà tó ti jáde ń ta ẹni tó bá mú òní máa ń mọ ibi tára ẹ̀ bá kù sí. ó kéré ó pọ̀ ní kọ́lọ́n sáà máa fẹ́sàn kankan ṣe wá ṣùgbọ́n ẹni tí chronicle ọ̀sà yìí àbí ọ̀sà bá mú tó ń ṣàkíyèsí ọ̀sà lára rẹ̀ kó tó di rẹpẹtẹ. ọlọ́run ó tó ṣẹ̀dá àwọ̀ ẹ̀yẹ ló ti ṣẹ̀dá ń tá a máa lo gẹ́gẹ́ bí ìtọ́jú. mo sì ti sọrí pé ńgbà tí ọlọ́run ṣẹ̀dá ewé ṣẹ̀dá egbò ṣẹ̀dá omi ṣẹ̀dá ẹ̀yẹ gbogbo tọ́lọ́run dá ẹ̀ ló wúlò fún lílo ara wa fún àlàáfíà ara wa kó tó ṣẹ̀dá àwa èèyàn ó wá ku ọjọ́ ọ̀la tí ọlọ́run ṣẹ̀dá àwa èèyàn ló ṣẹ̀dá oyin táwọn olóyìnbó ń pè ní bíìs yẹn oyin gangan tí máa ṣe oyin tá a máa láhùn. àwọn àtọ́jú tọ́lọ́run sì kó sára oyin ó pọ̀ kọjá kiri mi àtòkú oyin àtàyè oyin ìtọ́jú lọ́lọ́run fi ṣe fún wa. oyin tó sì máa ṣe tá a máa láhùn ẹ rí i pé ìtọ́jú náà lọ́lọ́run fi ṣe fún wa ìwòsàn ara rẹ̀ pọ̀. afárá oyin ìtọ́jú ni kódà ibi tó yin gbé ilé oyin ìtọ́jú ni lọ́lọ́run fi ṣe fún wa. ṣùgbọ́n máa wáyé tó bá lè jọ mẹ́jọ máa ṣàlàyé ẹ̀ tí máa ṣàlàyé ẹ̀ lọ́rùn kíwọ́n tó jẹ́ pé àwọn àǹfààní tó pọ̀ lára oyin tí máa sọ fún wa tí máa sì tún fún wa láwọn nǹkan mẹ́ta tó lè máa fún yín ṣe. ṣùgbọ́n lórí ọ̀sà tí mo sọ yẹn ní tẹ́ bá rí pé ọ̀sà mú tó ṣà ń dà láàmú gidi nǹkan kékeré náà ní ẹ̀bá mi wá. bá mi wá ọ̀pọ̀ òyìnbó tá a máa mú náà ni ẹ̀yẹ mú ẹ̀fọ́ náà dáadáa ẹ̀sì gé wẹ́wẹ́wẹ́ ẹ̀gọ́ sínú apẹ́. ba n wo eru awon ka yato se eru ala mo o esun yen so fun won pe eru awon ka le fe ra e wo ewu awon ka yen ko mo to bi ikunwo kan abi kunwo kan atabo e fo na ko mo daada e da lori opo oyinbo te ko sinu apeun e wa so fa awon alagbo pe e fe egbo feru egbo feru egbo feru f e r u feru e so pe fe egbo feru e wa mu egbo feru ina ege o na e fo nu daada e ko si e seri po di meta meta n pere na ni eyan wa bomi si e se ko jena daada fun bi ogoji seju be ni ko jena daada eni to ba ni o sa won e je ko ma mu ilaje cup ko ma mu ilaje cup laaro ko si ma mu lale ko to je laaro ni ko lo to ba si je tan lale na ni ko mu ta se ni dumare ko si bi o sa won se le to ta se le dumare yo lo be ni iye bi akoko se mo pe gege mo se ma so pe n to ba wa ni ta la wa ma nsise le lori be ni ko si si ti ba ma se ti je pa baba wa o ti ni nile ifi asiko yi ki baba wa yodele aledokun baba lede tori mi gboro baba e boya won ti mo pa ti pada sori agbagbe e ba n ji won ke so fun won pe ati pada sori agbagbe o awon baba wa won ni fe wa pupo won si ti se iwadi won si ti se ise akesile ki won wo to lo tori n to n lo lasiko yi ko lo n ko saanu fun wa de mo pe nkan kan wa ti n de ajeta olohun ni je ka ku si owo wa si ta ibon se mo pe yo je ko je eyan gbiyanju ewo na ni se mo to sogun eku to wa so fun pe ko teyin wa so pe ko je so n to n ti ku na ni tori ide yi je ka fun kini ka mo kini wa ka ma fi sara eni to ba ni fe si ni o ki se gbogbo wa o eni to ba ni fe si se mo pe ilu ta wa lasiko yi bi gba teyan ba rin lari fu afori foji ni kosi bi to kan ti bale be ni atarin igboro atojugbo lokan wa loke niyan ti wa koja nbi kan wa yin ban sire to na fi ni je o ba yan gege bi nka won baba wa ye la tun wa fun alaji nto wa kiri to po ni nitori awon odo kekeke ta ba foju ri na won ta ba mo lagbara ngba mi kile ma ba mi wa epa ni ba mi wa epa epa odidi epa te ri pe omo meta lo wa ninu e be ni ewa pa epa yi e yo omo yi to wa laarin yen e yo kuro e wa ju senu e gbe mi ko ye yin epa to ni omo meta ninu epa epa yi epa omo yi to wa laarin yen e yo kuro e ju senu e gbe mi se raye to wa sofo yen e wa ba n wa eso kan ti won pe ni eso ewere njeje awon imi ma n pe lowo oju olobo eti mo ti mo pupa be ti mo ni dudu tonto laarin e wa fi di aye bi te yo te gbe mi run se po ti pada si meta e wa di epa n pada ko ye yin e wa fi owu tutu e fi we te ba fi owu tutu we tan e wa fi owu funfun e fi we to ba sese ke ran ni awo ko ju ba n lo e kan mo fi sara ni la se le dun ma be yen ba si koja laarin bi ti won ti yiban yo mo fe ku laarin eyan ni be ni awon baba wa na so be a tun wa fi eleyi se iketa ta fi se ni fun wa leni se mogbe mo so fun pe o tojo meta pe a si da lara fun wa leni ni be ni nkan to kiri naa ni sugbon igbagbo awon baba wa ro mo olorun si n je ko bara mu kile ba ba mi wa iwedu ta ma se lo beun eyin ra loja mo se di loja yen be ba se mu deli e kan ju sinu odo be e si gun kokun na daada e wa fi sebe die si iyona pe ni sebe e fi die si kegun po daada e wa gun mo o se dudu abi e se gana egun mo kokuna eyan kan ko sinu ke funfun kan egbe sile fun wakati mejilelogun 72 hours egbe sile fun 72 hours leyin 72 hours e ma buwe laaro kutukutu la se leduma gbogbo ija tin ton ba nta yo ma ta warawara ni be ni awon ariye o si ma foju re wo be ni ejo na aye to daju ni eja fenu edu na nbe nle ni se mo ka si tun mo re nbe ni jo mejo la se leduma re
1: awo ti mu mi wa wa la

0: Hello.
1: Tí wà ló bí sánlẹ̀ ẹ ní rí he.
0: Àmì Elédùmarè.
1: Ẹ ní kòkòrò burúkú.
0: Àmì Ọlọ́run.
1: Ọmọ yín ni ẹ pé wọ́n mọ bàbá òun ṣáàdì sẹ́yìn.
0: Òun là mọ́ fáfá.
1: Àti bàbá wa ẹ̀dà tọ́jú mi. Òmè tó jí bàbá lẹ́dẹ.
0: Ẹ ṣeun. Màá
1: náà oṣù.
0: Ẹ ṣeun. Yọ́nà
1: àwọn olùkọ́ káàdì mi.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. Ọlọ́run gbàdúrà
1: wa. Ẹ máa ma ṣeun.
0: Àmì Ọlọ́run, ẹ ṣeun.
2: Sorí gbà tí mo wà lọ́mọdé.
0: Hello.
3: Ekaro. Awolo jaka to ara mi ti gbadu wo.
0: Baba gbalagba e ma seun.
3: Yesa.
0: E ku jere ta. E seun, e seun.
3: Yoba na ni nkan.
0: Ah, Yoba ni nkan to po.
3: Ni gbolongbo e po le, o po le ibule wa ni osu alagbo.
0: Ogun le joko, ogun le joko, ogun le koda se ku le nte mo.
3: Ina le wu nbe yin.
0: Mo
3: ti ba gbe ran.
0: Iya, iya, iya to. Olorun. Olorun agbadura wa esun baba esun
3: epa epa lasan
0: en
3: ba gbe mi
0: esun
3: oro re den ba
0: be ni amo
3: e ma gbe oro epa mi
0: be ni amo
3: so pe e ma ku
0: oro ku ma so lo lu ye to ba ya esun e ri kin to ma lo leni mo fi asiko yi ki oluku mi aya mi lori eto iyawo aso dankadu

0: ìbàdàn, kí ni so?
1: So so ani.
0: Kí lẹ fi jókòó?
1: Mo sì ń sí ẹ̀ ni.
0: Lágenu 96.

0: ọjọ́ Saturday ọ̀rẹ́ pẹ́kípẹ́kí rẹ lórúkọ Jésù kò ní padà gbọmọ lọ́wọ́ rẹ. Kábíyèsí rẹ Ọlọ́run o, ṣé àwa nìkan lọ́jọ́ rẹ tó tó yìí fún ọ? Ara mẹ́rìírí ni Jésù gbé káwa mọ́lẹ̀ yìí o. Ẹ fún mi láyè lórí afẹ́fẹ́ mi fẹ́ forí kìyìn bá mi o. Ọlọ́run mi orúkọ rẹ ti níyìn tó. Ara wọ́ rẹ lékè ń kàsà. Igi omi òtùpá ń fọlá fún ọlálẹ̀dí ọ̀run. Àwọn ẹ̀dá ọwọ́ rẹ sọ wípé ọgọ́. My name is Pastor Fakeye Mane Baba Alábíyamọ. Ayé òní fọmọdé ọlọ́rọ́. Farabalẹ̀ kó gbọ́ mi ká tó gbàdúrà. Díẹ̀díẹ̀ ni ká ń jẹlé. Díẹ̀díẹ̀ lekú ń jaṣọ. Bàbá màmá o, ohun tí ọmọ rẹ̀ ń là kọjá yóò yá tètè bójútó kó tó di ranto. Olúwájú kò sí ọ̀rọ̀ ń wo ẹni tí ó gbàdúrà láti jẹ́ ọmọ rẹ̀ gbà lọ́wọ́ àwọn ayé. Ẹni tí ó jẹ́ ọmọ rẹ̀ gbà lọ́wọ́ ogun. Ẹni tí ó jẹ́ ọmọ rẹ̀ gbà lọ́wọ́ làásìgbò. Ẹni tí ó jẹ́ ọmọ rẹ̀ gbà lọ́wọ́ ìdádúró. Ẹni tí ó jẹ́ ọmọ rẹ̀ gbà lọ́wọ́ ogun ilé bàbá àti ìyá. Ẹni tí ó fàdúrà jẹ́ ọmọ rẹ̀ gbà lọ́wọ́ ogun àdúgbò àti ogun àrìnàkò. Wo màmá òtítọ́ lele yìí ṣùgbọ́n ó korò díẹ̀. Abiyamọ tó bá dákẹ́ lórí ọmọ lówùúrọ̀, ó lè padà pariwo lọ́jọ́ alẹ́ o. Ẹlì tó dákẹ́ àdúrà lórí ọmọ rẹ̀ lọ́jọ́ ọjọ́ sí ó padà kẹ́hìndín nínú iyọ̀. Ìyá Samson tó dákẹ́ àdúrà lórí ọmọ rẹ̀ lọ́jọ́ ọjọ́ sí. Gbogbo alápadà mọ ohun tó gbẹ̀yìn Samson o. Kó tó di pé ọ̀rọ̀ ọmọ rẹ̀ di woro sí woro. Kó tó di roadblock olùfẹ́ o, ó yá tètè sáré àdúrà. Anna, Deborah, Ruth, David, Job wọ́n sẹ́ rí àdúrà fún àwọn ọmọ wọn nu Bíbélì. Ọ̀rọ̀ wọn sì padà di ayọ̀ nítorí ṣíṣe ẹnu ni ṣíṣe ọ̀run. Ẹni bá dákẹ́ tiẹ̀ máa bá dákẹ́, má dákẹ́ àdúrà lórí àwọn ọmọ rẹ o. Àwọn ọmọ rẹ gbogbo wa. Second Chronicles chapter 7:14 kílówì.
1: Tí àwọn ènìyàn tí a fi orúkọ mi pe.
0: Yes sir.
1: Tí wọ́n bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n sì gbàdúrà.
0: Àsíwájú.
1: Tí wọ́n sì rí ojú mi tí wọ́n sì yí kúrò nínú ọ̀nà búburú wọn.
0: Yes.
1: Nígbà náà ni èmi yóò gbọ́ láti ọ̀run.
0: Olùfẹ́ Bíbélì ní képe mi èmi yóò sì dá ẹ lóhùn. Ọwọ́ tó fi gbọ́ ọmọ ní kókó tẹ̀síwájú jẹ́ ń gbàdúrà sí. Wàá fi gbọ́ oúnjẹ ọmọ. Òní fi gbọ́ ọmọ sìn. Òní fi wá òkú ọmọ máyà. Ọwọ́ tó tẹ̀ yìí òní fi dóúnjẹ ọmọ rẹ sí gọ́tà. Ọwọ́ tó tẹ̀ ìrí ọmọ ló fi máa gba o. Ọwọ́ tó fi ṣiṣẹ́ lórí ọmọ wàá fi jẹun ọmọ. Ọwọ́ tó fi kú padà sára ọmọ wàá fi jẹun ọmọ. Ọwọ́ tó fi tọ́jú ọmọ rẹ wàá fi jẹun ọmọ. Orí tó fi gbàárù lórí ọmọ wàá fi jẹun ọmọ. Ẹsẹ̀ tó fi sáré kó lè dá fọ́mọ lórúkọ Jésù wàá fi jó ijó ayọ̀ lọ́jọ́ ayẹyẹ ọmọ. Ọwọ́ tó fi fún aṣọ ọmọ àkókò tó yẹ kó jẹun ọmọ àkàndùn òní mú ọ lọ́wọ́. Oúnjẹ ọmọ tó ń jiná lọ́wọ́ ayé òní bọ́ dá yẹpẹ̀ sí. Oúnjẹ ọmọ òní á ọlọ́fun. Oúnjẹ ọmọ bá jiná wọn ní fi nù ọ. Oúnjẹ ọmọ bá jiná tán wọn ní fi bẹ̀ ọ. Oúnjẹ ọmọ bá jiná tán ọmọ òní gbóúnjẹ ọmọ sá fún ọ. Ọwọ́ rẹ tó fi ṣíṣe ọmọ ló fi gba kọ́kọ́rọ́ mọ́tò ọmọ. Kódà náà ló fi gba kọ́kọ́rọ́ ilé látọwọ́ ọmọ. Ó ló fi gba ìwé visa ìlú òyìnbó. Bàbá ọwọ́ rẹ tó fi kó owó ilé ìwé ọmọ lẹ̀ ló fi gba ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ọmọ. Bàbá ọlọ́ọ̀sì tó ṣe láti tọ́jú ọmọ lóru wàá jẹun ọmọ. Bàbá ayé òní gbóúnjẹ ọmọ fọ́ọ̀rù. Bàbá tí ọmọ bá gbé 10 million wá fún ìwà àtìyá wàá dúró gba tiẹ o. Oúnjẹ ọmọ nù tó bá di tọ́ọ̀nù tiẹ kò ní kan. Oúnjẹ ọmọ rẹ wọn ní gbé sínú àpẹ̀rẹ̀ tó ń jò. Ìgbẹ́kígbẹ́ wọn ní fi bóúnjẹ ọmọ fún ọ. Oúnjẹ ọmọ ò mà ní báyín lórí àárẹ̀. Kò ní báyín lórí dùbúlẹ̀ o. Ọmọ ọmọ kíkàrà gbẹ́bu jíjẹ ọmọ kù ọ́ o. Ọmọ àbọ̀ oúnjẹ ọmọ rẹ sí ìyàwó o. Kedere lé jíjẹ ọmọ ti dùn wẹ́ẹ̀ máa jẹ jíjẹ ọmọ rẹ lẹ́yìn kùlé o. Gbangba ló ń jẹ ọmọ ti dùn ò ní jẹ́nu yàrá tó ṣókùnkùn. Matthew 27:11 ọmọ rẹ ò ní rojọ́ níwájú baálẹ̀. Ó ti kì í ṣe tọmọ rẹ wọn ní yí mọ lẹ́sẹ̀. Amúnibínú kò ní dọ̀rẹ́ àwọn ọmọ rẹ. Ẹni tí kì í gbẹ́bẹ̀ kò ní dọ̀rẹ́ bí yín o. Ó ní tó kele bọ́mú tó rí ọmọ. Tó pàdé olóore afáyéwu ní gbé. Èpè mọ́tímọ́tí kò ní ràn àwọn ọmọ wa. Ajúnilọ́ kò ní ju àwọn ọmọ wa nù. Ọmọ rẹ ò ní rúgbó oko dídì. Orí pé Ọlọ́run wà ọmọ rẹ máa rọ́gọlò. Erin inú ilé yìí ò ní wó lójijì. Ayé ò ní fọmọ dá ọlọ́rọ́. Nǹkan rere rẹ ò ní bàjẹ́ lọ́wọ́ rẹ. Ọ̀rọ̀ ìwà tọmọ rẹ máa di àríyànjiyàn. Oore òun ni òun kọ́ yóò ṣẹlẹ̀ nínú ayé àwọn ọmọ wa. Olúwa yóò fọ́ra àwọn ọmọ wa rú àwọn ẹni ibi lójú. Ó ṣàlódé dá àpò yín ò ní gbẹ fọ́wọ́. O ní rí àkóbá tọmọtọmọ. O ní ráre lọ́jọ́ alẹ́. Àlékún ìjì àti àpọ́nlé. Àkọ́bí rẹ ò ní useless. Àkọ́bí wọn máa yùsù. Èso tó tara rẹ jáde kò ní rẹ̀ dànù. Òdi jẹ́ríkọ ayé ọmọ rẹ wọlé ní. Olórí aṣọ rẹ olórí aṣọ gbogbo wọn ò ní fàyà lójú ẹ̀mí wa. Ọmọ rẹ ò ní fọ́fàkúfà lé orí ara rẹ̀. Òkété ò ní tọ̀s sigba giri omo re from 828 gba the best ileri lati ode olorun o ni rogun iponju abomini re lara omo re anu pe yi so di nila ayo ni dindun du iya fomo re egun ma lo jina baje nu le eleni omo re oni yan kadara ibi idile yo ni yan kadara iya ayo ni dero ayo re sinu ibu igba to ba ti fa ko le gbomi duro igba ayo omo re oni fo omo re oni do ni soro ota koro ta gbagba ko ni ri esi re lu odun yi oluwa ma fun omo re loro so ayo omo re wo ebi ti re re wa yesu mu olo yara agbara oluwa yi ogun alajo pipa ni idanu o ibi eleni ni ba jade lori oro aye re lu aka kuro ohun to nla koja ayo omo re oni laru e koja eyi to de nla koja oluwa popin si leni omo re ma di orilede o ni diku re te ko to dojo ale aye yo si awon omo re gbogbo eyan ko leyan o ni sise tomotomo gbèsè àjogúnbá ò lànà ònù léyìí o ayé òní fi kòsíkòsí bá ọjà ògùn ọmọ rẹ òní dúró bíi mọ́tò àfọ̀gùtà ẹlẹ́dà tí ń bá ọdún ọkọ̀ yìí kò ní jẹ́ kó wọ gbọ́ tọmọtọmọ o àyúlọ àyúbọ̀ lọ́wọ́ yẹnu bó o bá lọ kó padà láyọ o igi kì í dàgbà lábẹ́ igi ọ̀gọ́ ọmọ rẹ máa jáde lábẹ́ ìsìrú ẹni ọba fi níwọ̀n ló fi ni hàn ó ní gbéra rẹ láyé lọ́wọ́ tọmọtọmọ o àdúrà rẹ máa gbà nígbà gbogbo ọlọ́mọ rẹ sì máa gbàdọ̀ bá láwọn ìka yìí o ọmọ rẹ ò ní fọ́gùn ṣe ìrọ̀rí ara yẹ ń wò wá ọlọ́run ọlọ́run dẹ̀ máa bá wa ṣe o ìgbà wọ́rọ́bọ̀ ó yẹ kó di ńlá o ìjà ṣe parí ẹni bí kò ní dá lórí ìwà tọmọ rẹ o áńgẹ́lì alágbára yóò gba ògùn ọmọ rẹ lọ́wọ́ àwọn atúnidá ayé o olúwa gbé ọ lọ síbi tí ènìyàn yóò ti fọlákẹ́ ọlọ́ni o ò ní ṣọ̀fọ̀ ọmọ o lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ni ọlọ́run yóò dá ọlọ́run tọmọtọmọ o jésù olúwa wa ẹnjíníà bá ń wọ ẹ̀rí kan síbẹ̀ tí ògùn rárá.
2: Nígbà tí máa wọ inú ìjọ yìí, spirit mi dẹ̀ wà rọ̀ mọ́ ti bàbá lábẹ́ amọ̀. So láti ìgbà tí mo ti ń wá gbogbo nǹkan tí mò ń béèrè, ẹ̀wọ́ mi dẹ̀ ń tẹ̀. Torí 21 years láti kó délé wa rè, bàtà débẹ̀ àfọwọ́ kàn mọ́. Torí mo ti rò pé mo sọ fún ọmọ mi pé agbára mi ò sí mọ́ láti parí bíi pé ẹ̀yin lè dẹ̀ máa parí ẹ̀. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa gbé ìyanu ẹ̀ dé. Níjọ́ yẹn mọ́ mi ń ṣe birthday. Wọ́n wá ń pín oúnjẹ fún gbogbo wa. Bọ́ ṣe gbọ́wọ́ lé mi ló pé gbogbo ibikíbi tí ẹ̀tọ́ mi bá wá kí n lọ gbà. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún mi níbi tí ẹ̀tọ́ mi wà tí mi ti ẹ̀ expect ẹ̀ rárá. Ibẹ̀ lọ pè mí pé owó kan ti jáde o. Mo wo báyìí pé èmi rè
3: é. Èló lówó.
2: 220 million.
4: 220 million.
2: So wọ́n wá pin fún wa.
4: Ó já ìsè. 220 million.
3: 220 million.
4: 220 million.
3: Ọjọ́ tó ti dé láyé, ó ti rí 220 million rí. Káníwọ̀ náà bá 220 million pàdé.
4: 220 million.
3: Kí ló máa ṣe?
4: Àlàwé ni wàá dá.
2: Ilé tí mo sọ pé mi ò ṣe mọ́ nígbà tí sìmẹ́ǹtì ti ẹ̀ wà ní 2000 mi ò lè rà á. Granite mo kàn mo jókòó mo pé ìwọ Ọlọ́run ipe bàbá lábẹ́amọ ààyè ló wà.
0: Ẹnjíníà kù ṣe mo gbádùn ẹ̀rí yẹn. Jẹ́ fi àkókò yìí sọ fún àwọn ọmọ Ọlọ́run wípé ọjọ́ ìbí ìyá alábíyamọ ọ̀la gangan ni àjọyọ̀ rẹ̀. Gbogbo ẹni tó bá débẹ̀ ní ìyá alábíyamọ làwọn fẹ́ fún ní ẹ̀bùn ìyẹn bẹ́ẹ̀. Bákan náà ni ọ̀la yìí àdúrà tí a ń gbà lọ lórí app online náà la máa parí rẹ̀. Tó o bá tí ì bá wa bẹ̀rẹ̀ mú àpò wá tó o bá ti ń bọ̀ ní ọ̀la. Má dẹ̀ gbàgbé omi 5 litre yín tí mo ní kẹ́ ẹ gbé wá ní ọ̀la. Bọ́lẹ̀ ní Dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà Logun State. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago 6 ni gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. A dá ọrẹ àánú lórí àkọbílẹ̀ ní àti àwọn ọmọ tó kù. Gbogbo dáàdì mọ́mì gbogbo ènìyàn pátá láàdálẹ́ ni. Iye kíje la lè fi ránṣẹ́. Ìbàjẹ́ 2000 ìbàjẹ́ 1000 ìbàjẹ́ 500 naira. Bó ti wù kó kéré tó bó ti wù kó pọ̀ tó ó ṣètẹ́wọ́gbà. Ká lè rí programme padà gbọ́ lọ́la. Ẹ̀yin ọmọ bàbá lábíyamọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà.
3: Ó gbà ó wá dúpẹ́ o.
0: Ọlọ́run bàbá lábíyamọ o.
3: Ààyè ló wà.
5: Hello, hello, Prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 7714 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo, a ò ní mọ́ bọ́ jẹ mọ́.
6: Lagilu FM 96.7.

ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2026 27 of June ọjọ́ Saturday. Gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi ni mo bẹ̀ mekavali mi adaya bẹ̀kú àdàyà ẹja yin oluwa wo bi ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi a mọ́ fi orin dúpẹ́ ó sì nídìí tí mo fi máa ń ṣe bẹ́ẹ̀ torí pé mo mórí ẹ̀ ni ó ní èmi erùpẹ̀ lásán tó ṣe léníyàn erùpẹ̀ ilẹ̀ lásán tó ṣe lógo.

Baba Eleda Orun ati aye Hallelujah, Hallelujah.

0: tiẹ náà wá kò ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọ rúbẹ́nì kò ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọ júdà kò ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọmọ méjèèjìlá tó bí kódà kò ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọ bẹ́jámẹ́nì ṣùgbọ́n ó ṣe jẹ́ pé ọmọ jósẹ́fù nìkan ló dá ṣe bẹ́ẹ̀ fún ìdí ni pé ire tí bàbá àti ẹ̀ gbé fún ló transfer fún jósẹ́fù ire yẹn ló fẹ́ tún lọ gbé fẹ́ tó kàn ó wá ní kó kó àwọn ọmọ rẹ̀ wá bíbélì sọ pé ní àkókò gbà náà ojú jacob ti ń wò bàìbàì ìyẹn túmọ̀ sí pé kò lè ríran mọ́ ẹ̀sà tẹ bá ní kí jacob lọ mú nǹkan wá kò lè dámú wọ́n fi ọwọ́ rẹ̀ sí ọ̀dọ̀ àwọn ọmọ yẹn ni nígbà tá wá káwọn ọmọdé wájú ẹ̀ ẹ̀sà bó ti dúró àkọ́bí ni wọ́n fi síbi ọwọ́ ọ̀tún ẹ̀ ìyẹn manase ìkejì ni wọ́n fi síbi ọwọ́ òsì ẹ̀ ìyẹn efraimu bíbélì sọ pé jacob dẹ̀ cross ọwọ́ ẹ̀ bí ìgbà tẹ́yẹ ṣe àmì àgbélébù ó dẹ̀ gbé ọwọ́ òsì ó dẹ̀ gbé lórí àkọ́bí ó dẹ̀ gbé ọwọ́ ọ̀tún ó dẹ̀ gbé lọ orí àbúrò bàbá wọn joseph wá sọ pé bàbá mi bóyá torí pójú yín ti fọ́ ni irọ́ báyẹn kọ́ lẹ́ṣe ṣe àbúrò ló yẹ kẹ́gbọ́n wò sì lè lórí kẹ́gbọ́n wò ọ̀tún lórí ẹ̀gbọ́n tó sọ onínú ẹ̀gbọ́n náà máa ga ṣùgbọ́n látòní lọ tí wọ́n bá fẹ́ pín nǹkan wọn á kọ́kọ́ mọ̀ pé efraimu kan tó pe manasi ẹ̀mí àwọn wòye kí ni àkọ́bí ṣe náà níbo ni àkọ́bí ti dáràn bó ni àkọ́bí ṣe ṣé tí nǹkan fi bọ́ lọ́wọ́ àkọ́bí kí ló dé tó jẹ́ wípé tán bá fẹ́ fún yàn kọ́ńtráàtì tàkọ́bí bá débẹ̀ wọ́n máa gbé kúrò lọ́dọ̀ ẹ̀ kí ló dé tó jẹ́ pé láàrin àwọn ọmọ tàkọ́bí ló máa ń le àkọ́bí ò ní le parí skúù àwọn tó kù ní ó parí àkọ́bí ni ó lọ ṣiṣẹ́ òun ó máa kówó wálé fún ìyá rẹ̀ owó tí ìyá náà bá rí wọn jọ fi tọ́ àwọn àbúrò rẹ̀ ni ẹ̀sà kí ló dé tó jẹ́ pé nígbà tí gbogbo wọn bá tún dàgbà tán àwọn àbúrò náà ni ó ṣe nǹkan tó dáa kí ló dé tó yẹ pé àkọ́bí ó gbìyànjú ṣùgbọ́n àti dìde yóò lera ọlọ́run àwọn bàbá mi ẹ̀yin àkọ́bí tẹ̀ ń bẹ níbí ẹ̀yin lolúwa rán mi sí o ó di ẹlẹ́ẹ̀kejì olúwa ní ká tún lu àbẹ́là funfun ẹyọ kan ká fi gbàdúà ṣùgbọ́n eléyìí a ní lu àbẹ́là funfun lásán a lu àbẹ́là funfun àti àpòwé funfun tí ò sí nǹkan kan nínú ẹ̀ nǹkan ẹyọ kan tí ó wà ń bẹ̀ ó ní orúkọ tá a bá kọ sára ẹni ẹyọ kan ẹ̀sà tí ó jẹ́ àkọ́bí nílé wa a kọ orúkọ rẹ̀ síbẹ̀ gbà mí gbọ́ sà mi ò fẹ́ kó o kọrúkọ èèyàn méjì torí tó bá ti pé méjì kò work tó bá jẹ́ pé ìwọ ni àkọ́bí tó fẹ́ ṣe o lè kọrúkọ rẹ̀ tàbí tó bá jẹ́ pé ìwọ ló fẹ́ lo oògùn àkọ́bí tó fẹ́ ṣe o lè kọrúkọ rẹ̀ ẹ̀sà ẹ wá envelope bẹ́ẹ̀ ni sà jẹ́ wá láyé ọ dáadáa tó bá kọrúkọ rẹ̀ tẹ́ ẹ ṣàkọ́bí ìyẹn ò sọ wípé o gba ògo lé yín àbí o gba ògo lọ́wọ́ ènìyàn kankan no ogun àkọ́bí ló fẹ́ lò ìyẹn túmọ̀ sí pé ogo number one ìyẹn túmọ̀ sí pé ìwọ náà fẹ́ mọ̀ dá nǹkan ṣe o fẹ́ dúró lẹ́yìn láti sọ pé tí o bá fẹ́ ṣe nǹkan àwọn kan ni ó mọ̀ ṣe fún ọ ìwọ náà fẹ́ mọ̀ ṣe nǹkan fúnra rẹ̀ nǹkan pè ní ogun àkọ́bí nìyẹn so tí ogun àkọ́bí bá wu ìwọ náà fẹ́ darí o fẹ́ dúró wájú ìwọ náà fẹ́ ṣe olórí nǹkan so ìwọ náà lè wá envelope wà á kórúkọ rẹ sáré mọ́kànkàn mi ò ní okó àdúà orúkọ rẹ lásán ló kọ sí ara àpòwé funfun wà á dẹ̀ mú dání pẹ̀lú kándù funfun ẹyọ kan olúwa ló ràn mí o olúwa ní ọmọ odidi ọjọ́ mẹ́sàn-án ni màá fi sọ wípé kẹ́ ẹ mọ́ tan àbẹ́là ẹyọ kan pẹ̀lú àpòwé yẹn kẹ́ ẹ dẹ̀ mọ́ sọ nǹkan kan nídìí ẹ̀ kẹ́ ẹ dẹ̀ mọ́ pa ẹ̀sà ẹ máa mọ̀ wípé àwọn tí olúwa sì ń lò ní ìran yìí wọ́n sì kù bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé àkọ́bí nínú àwọn ọmọ rẹ ló wù ọ́ tó fẹ́ kó gba ògo àkọ́bí o fẹ́ kó dìde dandan ẹ̀sà lọ kọ orúkọ ẹ̀ kò lò màmá tó bá jẹ́ pé ìwọ náà fẹ́ ṣe fúnra rẹ pé nínú ilé bàbá rẹ ìwọ náà fẹ́ dìde o fẹ́ ṣe fún ọmọ rẹ wàá lo envelope kan fún ọmọ rẹ wàá dẹ̀ lo envelope kan fún ara tiẹ̀ náà. mazabe kwada ya manava kwada mo be oni sa oluwa lo ran mi oluwa ni ka gbadua meji ni oni ma de fi yin le ma miss church ni ola esa emu akobi yin dori le makevaru baliada hana eyin te wa church wa ni iworo emu akobi yin dori le eyin te wa church wa ni apete ni ibadan emu akobi yin de church esa ma didi so fun awon pastor ti o ma sise fun yin ni apete pe adu akobi ni ke won gba pelu yin esa oluwa lo ran mi o meye ku dinini adaya be ku ada be kono olorun awon baba mi on to ran mi ni mo se yi gbogbo eyin akobi te seru oluwa lo ran mi si yin laaro gbogbo eyin akobi ti ohun yin o jake won ti di olohun ni se lohun re ha eje ajo gbadua oluwa ma lo ran mi e pi oruko jesus sa e pi ememema eja ide ta fi ma di akobi ile wa eja lara mi ide ta fi ma di akobi ibi ta ti bi mi ide ta fi ma di akobi ile baba mi eja mo fe rogo mi lo eja eja eja eja ide ta fi ma do omo logo ile baba mi ide ta fi ma di akobi ibi ta ti bi mi eja eja o ya dua
1: o je
0: da da da baba
1: me me ba
0: ide ta fi ma di akobi
1: ide ta fi mi
0: ile baba mi
1: oluwa ja
0: ja
1: ja
0: ide ta fi ma di omo
1: logo ide ide
0: ja
1: ja
0: ide
1: ja
0: ide ta fi ma di akobi
1: ide
0: ile baba mi
1: ide
0: ide ta fi ma di omo logo
1: oluwa
0: ja
1: ja
0: ide ta fi ma di omo logo ide ta fi mi
1: ide
0: ja ja ide ta fi ma di omo logo Now, mo mo de da mi loju pe eyin kan ma ri ti yin se ninu adua yi vegemeru abadaya nadalia bahana on gbogbo ti oluwa fun mi ni ma fi tenumo sa afi to ba le gbadua esa mo ti so fun yin pe ti akobi o ba ti le gbadua eru awon aburo re lo ma se esa opa akobi ti mo mo wa ma je akikanju esa bo wa ma yole ninu adua keyan ja kikanju koto emi ori bi ti so ti gbadua ri sa ko si akosile re nu bibeli be ni ko si na ni ti david ni ti jacob na sugba ni ojo to fe pada lo sodo gbe ojo yen lo change pattern re bibeli so pe o wu oya aja pelu angeli ojo yen lo bere si soro mo so fun yin bi akobi o ba le gbadua akobi ma jeya e lo gbo itan samson akobi ni samson lowo ye e kiyesi sa ko si akosile bi ti samson ti gbadua ri afijo ti ogunde samson a ma pa kukuru a ma pa gigun ki gbadua emi a ma bale agbara a ma bale ki gbadua o ro pe be ni o se ma lo esa samson o fojo kan gbadua ri afijo ti won fa ori e samson o fojo kan do pe eje n lori oke eje n lo gbadua eje n wonu adua afijo ti won ge irun re esa samson o mo pe ti omo ologo ba fe wo shop fadageri yo je aladua won ti fa irun ori samson tan ki samson to mo pe adua se koko Bíbélì sọ pé Samson pe ọmọ tí wọ́n fi tì í pé fọwọ́ mi ti òkú àkọ́kọ́ fi ọwọ́ mi ti òkú ẹ̀kejì ó bá gbé ohun rẹ̀ sókè ó sunkún sí Olúwa ó sì gbàdúà ìwọ kò bá gbọ́ tèmi lẹ́ẹ̀kan yìí ó bá jẹ́ kí àwọn ọ̀tá mi kan kú pẹ̀lú mi ìgbà àkọ́kọ́ tí Samson gbàdúà nìyẹn that is the first and the last ẹ kíyèsí Bíbélì sọ pé àwọn tí Samson pa nígbà ikú rẹ̀ ó pọ̀ ju àwọn tó pa nígbà tó wà láyé lọ ìyẹn túmọ̀ sí pé tó bá jẹ́ Samson ti bẹ̀rẹ̀ àdúà nígbà tó pa kúkúrú tó pa gúngùn ogóre ò bá ti dìde jù báyìí lọ Samson ò kíyèsí àdúà àkọ́bí dẹ̀ ni wo bí àkọ́bí ni Jésù mo kọ́ àdúà lára rẹ̀ Jésù ò fàdúà ṣeré ayé Jésù yàtọ̀ nínú gbogbo àwọn ọmọ ìyá ẹ̀ ẹja múra nígbà kejì wo bí bó bá jẹ́ àkọ́bí Olúwa ló rán mi sí ọ tó o bá lè gbàdúà ẹrú àwọn àbúrò rẹ ló máa ṣe o èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ wo bí lọ wádìí dáadáa sà torí ègún tó ń ṣiṣẹ́ pẹ̀lú àkọ́bí ègún tó burú ni o sàtáni ò ní nǹkan kan ṣe pẹ̀lú àbúrò ẹ ìwọ gangan ló fẹ́ target bẹ́ẹ̀ ni sà sàtáni ò mọ àbúrò rẹ ìwọ ló mọ̀ ìwọ ni àkọ́bí ìwọ ni agbára ilé yín ìwọ ni títayọ ọlá ìwọ ni títayọ agbára tó o bá ti lè gbàdúà sàtáni ò wo bí ìtọ́wù ni ó fi ọ ṣe òun ni mo fi ń bí ọ láàárọ̀ ìsà ìwọ ni kó o fi ayé rẹ sí àdúà ẹ̀yin òbí kan wà ń bí ẹ̀yin lẹ mọ́ ń gbàdúà ẹ ti àwọn ọmọ yín sí àdúà àánú rẹ ṣe mí àtakóró wọnú àdó kò lè rí ọmọ rẹ kó wọnú ẹ ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé tó o bá kọ́ ọmọ rẹ bí wọ́n ti ń gbàdúà àwọn ogun kan wà tó o lè bọmọ rẹ ṣẹ ẹnaka barua bahada yagada bíbélì sọ pé ẹ lọ sí ìletò ẹ rí ìyá kẹ́tẹ́kẹ́tẹ́ àti ọmọ rẹ tí wọ́n dè mọ́lẹ̀ wọ́n de ìyá wọ́n tún di ọmọ ìyá ò lè tú ọmọ lẹ̀ pé tẹ́ bá fẹ́ dè mí ẹ dè mí ẹ tú ọmọ mi lẹ̀ wo bí kò lè tú ọmọ ẹ ni kò lè tú ọmọ ẹ ni bíbélì sọ pé jésù sọ fún àwọn ọmọ ẹ̀yẹn pé tẹ́ bá ti dé ìletò yẹn tẹ́ bá tú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ tán àwọn kan máa yọjú àwọn oníbodè nìyẹn àwọn tí wọ́n máa ń fi ayé ọ àkọ́bí sọ nìyẹn pé ẹ mú dúró kò gbọdọ̀ lọ tó bá fẹ́ kọ́lé ẹ dúró tì kò gbọdọ̀ parí ẹ̀ ìjọ tó bá ti bẹ̀rẹ̀ kẹ́ gbé ogun dìde àìsàn tí ò ṣe rí ẹjọ́ ṣe wàhálà tí ò dénú iṣẹ́ rí ẹ tì sínú iṣẹ́ ẹ sà téèyàn ò bá lè gbàdúà tó bá rajà sínú ṣọ́ọ̀bù ẹ sọ fún pé ohun tó léwu ni èmi mo sọ bẹ́ẹ̀ ọ̀gá mo sọ pé o fẹ́ ṣe wedding tó o bá lè gbàdúà mo bí ọ ni sà mo ra mọ́tò sí títì kó o wá sọ wípé ẹni ọlọ́run kẹ́ one ẹni ọlọ́run kẹ́ two tó o bá lè gbàdúà torí wípé àwọn aráalé rẹ wọn ò fẹ́ kó o ní personal plate number ìyẹn tí wọ́n fẹ́ ni pé kó o mọ̀ fẹsẹ̀ rìn káàkiri ọ̀gá olúwa ló rán mi ó máa ní agbára ní ọ̀la gbogbo ẹni tó fẹ́ kí àkọ́bí ẹ̀ dìde ẹ̀sà ìwó ròdù ní ìbàdàn ní àárọ̀ ọ̀la ó máa kó fún agbára torí ní àti aago mẹ́sàn-án wo bí ni màá ti mọ gbàdúà pẹ̀lú ogunlọ́gbọ̀n àwọn èèyàn èmi ò mọ bó o ṣe máa ṣe o ṣùgbọ́n rí pé wà ní ṣọ́ọ̀ṣì ní ọ̀la ó máa ní agbára gbogbo ẹyin tá a wà ní abẹ́kúta makabaru biadaya beliada ha ní inú post office ní ṣàpọ́n ní àárọ̀ la àti aago mẹ́fà ni màá ti wà ń bẹ̀ a ní leadership academy wa ní aago mẹ́fà àbọ̀ sí aago méje ni ìpàdé yóò ti bẹ̀rẹ̀ aago méje gérégé ni a wọnú ìsìn pẹrẹwu tí àwọn ìránṣẹ́ ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí gbàdúà èmi náà wọlé màá gbà á ó ní màá gbé di aago mẹ́sàn-án kí n tó fi yín lẹ̀ láti mọ́ lọ ìbàdàn so mo bí ọ ni sà jájọ wà ń bẹ̀ yẹn kándù ẹyọ kan àti envelope white tó kọ orúkọ àkọ́bí sí òun ni olúwa fẹ́ lò mọ́ fi nǹkan kan sínú ẹ̀ just white envelope tí ò sí nǹkan kan nínú ẹ̀ orúkọ nìkan ló máa wà lára ẹ̀ olúwa ló rán mi èmi bí ọ ni o mo bí ọ ni o rí i dájú pé ìwọ náà dìde nítorí àkọ́bí ẹ kò jù bẹ́ẹ̀ lọ ẹjẹ́ ń sọ ilé à ń gbàdúà ní alalẹ́ ní aago mọ́kànlá fún ogunlọ́gbọ̀n àwọn ènìyàn ẹ send message pé ẹ á dì mí sí group so wọ́n á dẹ̀ fi ẹ sí group yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní apẹ́tẹ́ ní ọ̀la aago mẹ́wàá ní ìsín máa bẹ̀rẹ̀ ẹ sà wo bí mo ti so fun awon ara apete pe ki won ri pe won mu isin won duo lati ago 12 si ago kan ma wa pelu won bi mo ba se kuo ni iworodo odo won ni mo lo lati ago 12 si ago kan ma wa pelu won emi o mo bo se le se to ba wa ni ilu apete ni ola esa ni ibadan oh that is a prophetic visitation lati ago 12 si ago kan ma wa pelu won ago mewa ni isin yo ti bere sugbon oluwa ran mi oluwa ni omo in to se lodo ti won ororo lo ma gbe dani emi o mo be se sesa esa ago mewa si ago 12 ni ma ohun mi o mo le ninu adua ni iworo ago 12 si ago kan ma wa ni apete mi o mo be ti se mo bi o pe ki iwo na ko darapo ola kun fun agbara ko ju be lo e mu namba yi e wa ma pe fun adua laaro abi ke bere be ti de awon church wa ni ola gbogbo eni to nbe ni abekuta ipade aro la ni abekuta ni post office ago mefa si ago mesan obi ni ma fi mo gbadua pelu yin ko ju be lo e mu number ina ke kan ma pe fun adua laaro gbogbo eyan omo olohun 090 25 20 27 24 090 25 20 27 24 thank you God bless

nínú ìrìn àjò wọn torí pé wọn fẹ gbàdúrà àwọn òrí ẹni kún wọn lọwọ nínú àdúrà kí prayer life wọn lè máa lọ déédéé ìdí abájọ leléyìí ti pàdé òjò àdúrà 300 days èyí tí ọlọrun gbé kalẹ fún wòlíì tèmi tọpẹ ẹjẹ jésù ṣe bẹrẹ orí ọfẹ leléyìí láti jọ máa gbàdúrà papọ kó fi dára kẹ darapọ mọ ọlọrun kankan prayer group lórí whatsapp yìí má sáré kiri mọ inú yàrá ẹ ọfíìsì ẹ tàbí lẹnu iṣẹ rẹ ìwà ti máa gbàdúrà pẹlú ogunlógbò àwọn ọmọ ọlọrun lórí whatsapp group ọlọrun kankan tẹ ẹ bá fẹ darapọ mọ wa ẹ send message sórí whatsapp number yìí 09025202

my name, my

0: ti ń rọ́lu.
1: Èrò tí ń rọkọ́ èrò tí ń rọdò. Aya ẹ sáré wá ẹ bá mi ní jàbútú re lágelú mọ wà bàbá ògómọ orí ọṣọ́ láti sọ mi ní ìbàdàn gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa pátápátá ikú òní poyin kálẹ̀rí musa fara ikú òní pọ̀ gẹ̀dẹ̀ kálẹ̀rí musa ìlétídò bá gbọ̀ bá tètè kú àfọláwọn rìn á sì mọ fi hàn jẹ́ ló kọ́ lọ́wọ́n bá tàtìlẹ́yìn ẹ̀yìn èèyàn bàbá wa mo kí yín o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. Ọba Adébáyọ̀ Muritàlá Adébáyọ̀ Àkàndé ni mò ń bá wíhun. Mo súnmọ́ ba níwọ̀n egbèje mo jìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fẹ́ ní ọ̀rọ̀ bá fi lọ bá pa. Ẹ mọ́ jíire ló pọ̀ ó lé àfẹ̀bòdò jíire ní sàárẹ̀ bẹ́ẹ̀ mọ́ jíire bí ò jíire bí bá mi Adébáyọ̀ Àkàndé bá ti jíire àbùsébùsé àti gbogbo àwọn ọmọ ọba tẹ́ ẹ dórí aya ọba. Mo kí yín o ẹ káàárọ̀ ojú òní tì yín láṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ ti gòkè ẹ ní jábọ́ ẹ ti dàgbà kọ́lọ́run ọba Olódùmarè ọjẹ́ ká ẹ dògbó kọjú alẹ́ ọwọ́ adá ojú òní tì wá o láṣẹ lọ́wọ́ Ọlọ́run n ò sì gbọ́dọ̀ gbàgbé jí ẹ mú wa. Mo kí yín o Babatunde ọláwúwo ojú òní tì yín o ọláwúwo lóòótọ́ ọlátọ́wọlé yín ọlọ́run ní jí ó dì bàjẹ́ o ọlọ́mọ pọ̀ sí ni láṣẹ lọ́wọ́ Olódùmarè Babatunde ọláwúwo ayé yín ò ní ta wọn ò wá gbọ́dọ̀ gbàgbé kébùgì ọ̀gá tiwa ni ní abala àgbọnu tá a wà ní lágelú ń bí ẹ̀rí Túndé ọláwúwo àtìkànnì kínní àtìkejì oníṣo lórí wa ti ń kó wa jẹ ti ń kó wa jẹ wà á rí kébùgì kọ́kọ́rọ́ ti ń sí lágelú tíntì ọwọ́ ẹ̀ lọ́wà ta la láforíkorí rẹ̀ òun náà ni gbẹ̀ngà ọláìwọlá ọ yàtọ̀ bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe tí gbogbo rẹ̀ ń dùn ti ń dun òkè yóò ojú òní tì yín láṣẹ lọ́wọ́ Olódùmarè kò ní sun yín kò ní rẹ̀ yín abímbọ́lá ń bẹ̀ ń bẹ̀ tó dúore abímbọ́lá ọmọ sadiq ayé rẹ ò ní ta ọba kìnìún ń pè yín ni àbíbò kílẹ̀ ẹ pè àdúgbò ó dín ní gbogbo ẹ̀ lálẹ́ kórókó nnu àwọn tí ẹ ń gbàṣà wa lárugẹnu ẹnẹ wo àbí kọjú sọkọ kọ kọlẹsẹ ni àdúgbò kò ní sùn a kò ní rẹ̀ wá kòkó báyìí lára wọn obìnrin ní jó kàbúkú lọ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọkọ wọn á lọ ṣẹ̀ṣẹ̀ sírun tuntun gbogbo á ṣe yémúyémú lónà ọmọ awo bẹ̀fẹ̀fẹ̀fẹ̀ jagunlabi tọ́ àdúgbò ọ̀ gbogbo ẹ̀yìn tí ẹ ti lọ́kọ àárín yóò ní dàrú o ẹ̀yin tẹ̀sí tó ń wojú pẹ́ tó fẹ́ bọ́ sọ́dọ̀ ọkọ ọlọ́run jẹ́ ẹ̀rọ ọkọ ti yín ọkọ orí yín lẹ́ẹ̀fẹ́ ẹ̀ ní gbé egun eléegun láṣẹ lọ́wọ́ Olódùmarè mo kí lẹ́ẹ̀kan sí ojú òní ti wá láṣẹ lọ́wọ́ ọlọ́run jọ́ọ̀bù ògún lọ́wọ́ mo kí ọ o olórin ẹ̀mí ti ń kọrin bíi ti Lakin Ládèbó ojú òní ti ọ aláàjì ayé tó bẹ̀rù mo kí yín ẹ káàárọ̀ ojú òní tì yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣàdúrà fún wa tẹ̀ ń ṣàdúrà fún iléeṣẹ́ lágelú àdúrà tí yín náà gbà wà àdúrà yín ò ní sùnà ẹ kú ewu ọmọ bàbá àwọ̀ mo kí ọ ogún àtìyìn láti wọ̀ fún mo kí ọ èjì ẹjí ọlọ́kadà ní bàbá ńlá o ara olólùfẹ́ wa ni wọ́n àbí láti ẹ̀ wá sọ tìyá àbẹ́jẹ ẹlẹ́gùsí ayé rẹ ò ní ta lọ́dọ̀ ọba láàárọ̀ lọ́jà àbá tọ́ba ti ń dọwọ́ ọ̀sán alájà jẹ́ ni fújà mo kí ọ̀hún oṣù gbọ́dọ̀ gbàgbé jálárúrú lábìjàn bàbá ti wà lábìjàn o gbogbo ẹ bá fẹ́ pe bàbá nọ́mbà wọn bẹ́ẹ̀ bá pè ní ìsìn kò ní lọ bàbá ti dábìjàn ojú òní tí ó ṣẹ́ù kàdúrù jálárúrú olólùfẹ́ iléeṣẹ́ lágelú ni wọ́n láti tilẹ̀ pẹ̀pẹ̀ ayé yóò ní bàjẹ́ n ò sì gbọ́dọ̀ gbàgbé olúbáyọ̀ ọmọ ọ̀sùn tó kun olúbáyọ̀ gbẹ́rù olè ọkọ̀ ìyá àdúà ẹgbẹ́ mi ayé yín ò ní ta láṣẹ lọ́wọ́ Olódùmarè àárín ìwọ àti ìyá àdúà ò ní dàrú ìyá àdúà bó ni mọ̀rọ́wọ́ ẹ o túbọ̀ múra sí tútù kankan ò ní tun yín yàyà kankan ò ní yàyàn ọ̀dádámọ̀ dàrú olójú fọpọ̀ ìwọ ò ní tun lé yín ká ajàta ìbá ìyá mi ẹ káàárọ̀ á ti bẹ̀rẹ̀ ètò rè ẹ ti mọ̀ pé bàbá ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ lọ́jẹ́ pé mọ́sálásí ní ọ̀rọ̀ agbérédíò kékeré sí àwa náà kọ́ ò ọlọ́run ló ní ẹ nífẹ̀ẹ́ wa ọlọ́run ló ní ká ẹ nífẹ̀ẹ́ lágelú abájọ gbogbo ayé lọ́tẹ̀bà tí a ṣe gbogbo ayé níbi ògún ṣèrè lọ́bẹ̀sì bẹ́lẹ̀ yìí máa wí lágelú ni wọ́n ń bá lọ bí tọ̀hún máa wí lágelú ni wọ́n ń bá lọ lágelú lágelú ariwo ọ̀hún bùyà rè ajàta ìbọn ọ̀pẹyẹmí bukateria ní arápájà ìyá mi ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ ọmọ òrí sọgbọ́sọ mi pó sọgbọ́n yẹ ọmọ kúlódù àwùjọ o si eyin ogogo omo kulodo to ti gbori ile wa won osugbodo gbagbe aburo re nko o aja fatima fatima opa yemi ya magaji opa yemi gbagi gbogbo gbagi aye yin o ni baje aje aje ni fuja mu ki yin o iya liwe lelubo opa yemi gbogbo won lati bi opa yemi ti bere te de bi opa ri si iya liwe lelubo aye re o ni ta iya liwe lelubo aye re o ni ta lase lowo olodumare gbogbo eyin ololufe wa patapata eje keto obere an to ba to ku a mo kan si won tori pe a le so tan melo la fe wi se ti aye lo bogo aye la bogo lati lan late ni abi ti elegant eleran abi tayo mi de oni moto ni lan late aye re oni ta e se o ayo mi de lo se oni nbe ni di facebook te ba de be ba wa nbe gedegbe e wa mo share e mo like e mo like e mo share aye yi oni ta lase lowo olohun oba mi odumare e je keto o tesi waju ko tesi waju o mo la nlo onala

àwọn èèyàn ti gẹ̀gùn kálukú ní jẹ́rìí lọ́tún ló sì mo dúpẹ́ o èmi ọmọ pé bọ́lọ́ǹgá bá fúnra rẹ̀ ta òróró léèyàn lórí ọkọjá kí wọ́n sì máa ta òróró àbí ọmọ kíkẹ́ bọni lọ́rùn lọ àwọn èèyàn sì ń sọ fún mi pé bá a ṣe ń gbàdúrà wẹ́rẹ́wẹ́ eré làwá kàákùn àwọn ní ẹ sọ bẹ́ẹ̀ mímọ̀ pé kì í ṣeré o wọn náà bí eré bí àwàdà làá máa fi ṣe ṣùgbọ́n ọlọ́run ṣèyanu ń bẹ̀ a jẹ́ pé bọ́lọ́run bá ń ṣèyanu ẹ̀tọ́ jẹ́ amúra sí ẹ̀tọ́ jẹ́ amúra sí àdúrà tààrọ̀ eré kọ́lí o kọ́lílé ọ̀sẹ̀ ọmọ ni yìí kọ́lí àti gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tá a jọ sí pastor doctor o ọlaniyan prophet ni ọkọ olúbànkẹ ìyá ọmọ ìyá alálàpà ọyá ẹja jọ sí sàbòmí o olúwa sàbòmí o.

0: jésù olúwa wa àmì ẹyin àfa ọyá àfa àgbẹrin jogbon ọlámkòsódò bàbá àjàwó àjàwó olúmọta ọyá ẹjẹ àjọ ṣe mọsálásí lẹwà gbogbo àtẹ ẹjọ wà nù mọsálásí wọn ẹjẹ àjọ ṣe fatia náà mọmọ bẹyìn náà kúkú ti mọ aláàjì akíbù adébóyè ìdìbò ẹ bàbá adékúnlé kọpà ọyá o ẹjẹ àjọ ṣe ẹ sọ fáwọn alájà náà alájà ẹ bá wa dá sí àbáwá ṣe é ṣe nù ó ti mọ aláàjì la ẹ̀yin náà ẹ mọ bá wa dá sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ẹ ṣeun ojú òní tì í aláàjì táyé lolú eléjì rẹ̀ àfá àlọrin ọyá ẹ bá wa dá sí ẹ̀yin àfá àfá ńláńlá ọyá ẹ bá wa dá sí gbogbo ẹ̀yin àfá kékèké náà ọyá àfá jẹni fújà ọyá dá sí alájà bẹ̀jẹ̀ ìwọ náà dá sí ìyá alákàrà nífẹ̀ gbilé ẹ̀yin náà dá sí gbogbo ẹ̀yin àlájà pátápátá àti gbogbo ẹ mọ̀ pé fatia alálùbáríkà
1: fatia alálùbáríkà
0: àfá àlánẹsẹ̀ ikú gbàgbé rẹ̀ àrùn gbàgbé rẹ̀ àfá àlánẹsẹ̀ nípa ara dàda títí tẹ̀ dọ́dọ̀ ọ̀la àfá jẹ́ fatia.

bọ́ ṣe wà nìyẹn ẹ jẹ́ kí n pe àwọn oníṣẹ̀ṣẹ́ ẹ̀yin oníṣẹ̀ṣẹ́ o ọya ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí olúwawo tilẹ̀ ìbàdàn ọya ẹ jẹ́ àjọ ṣe láàárọ̀ tòní ọ̀tún olúwawo ẹ̀yin náà dá sí ewé ń jẹ́ àdùbí ọya agbẹ́fagorí ìtẹ́ dá sí ọya olóyè àlàmú jẹ́ káyín fá bàbá alákòkòrò bàbá má gbẹ̀rẹ́ rìn bàbá ní lálẹ́gàn bàbá ní ilé àkámẹ́ ẹkùn ayé ìrìn òní ta bàbá yìí ojú òní tẹ̀ ọ́ jáwédiwé jẹ́ àgòdì igun ogun tí àjẹ́ ewé ẹ̀kúkú ni òpó ń ṣẹ̀ṣẹ̀ ní ọ́ ọyá dẹ́kúnlé olówe akíbù bàbá olómi tútù ọyá ẹjẹ́ àjọ ṣe láàárọ̀ tòní kí gbogbo rẹ̀ ó ṣe ìfá ńlá láti orílẹ̀ ìlú gùn musba àwọn ọmọ lípẹ́dé ìjọba afá ọyá o ẹjẹ́ àjọ ṣe kò ní sú a kò ní rẹ̀ wá ká máa pẹ́ àṣẹ

0: fi kaka lu kaka awo salu aye la fi keke lu keke awo salu orun orun analu keke ba mi lekun le mi won lajo fe sorire enle nbe won ma Nigeria imoran re fun taaro toni
1: awa kini o
0: okorugudu ti salangba pin se akoko luko ebo ti kagunle ya mo de o
1: atude
0: omo baba leleru mo de ya iso yi ki tan le alanta ajasu ajaro opolo ayan ni imoran fun taaro toni loko laya lo ba wi o
1: e wa gbo o
0: oniwa
1: se ngbo
0: jore jore
1: yo ba wi be
0: laye jo won aniwa iwa jo wa ni jore jore laye odi oni ko o mo wa foniwa
1: oni
0: jore jore o tori pe won obi anile kan na a le fi wa jora wa oto ni wa tayo oto ni ti kainde iwa wa ni fohun lu ale o
1: lai lai
0: e ma sora se atoko ati yawo se pele pele o te le bara yin pe dojo ale
1: te le joja gbogbo
0: ti mo wa taye teni kan je wura teni kan si jagutan
1: suru le kan
0: won ku ni gbogbo re a ma ro yin larun laye tokotaya oko yawo je kin si oleti je n fasiri ola kan han o le tin be na na to re ti wo o ti esi mo ibi owo ojena rara so fe ma ni it is a serial la on be to si re
1: yawo
0: to fe le ni o baba yi o to ba ma lo ogun owo to to si ki se po gbe gbo se le lori itoju ni o itoju ni o to ma le toju yawo re akoko mo lu yawo to fe le mo kini yawo fi se to fi lu to so di bara
1: lu
0: yawo re boju mi ti ba n gba yawo eleti owo ohun ati fi se nkan re
1: are ni
0: nkan o ameyin obi eyin na mo ya lase ju tori pe alomi fe binu tan ama gba yawo e ba to ti o ti eje omo ti o se mo
1: e mo ya pa mi nku
0: taba ya npa mi nku eleti lapa to ya bo re oko fi binu se n to ba fe se sugbon mo na yawo re mo
1: mo
0: na yawo re mo
1: seyin gbo
0: o mi iwo yawo won na ntoko ba wi nikan o ma se
1: be
0: yan lowo bi karuna boko re o ba si lowo o teri basa bi oko re
1: ni ase lorun
0: mo po si o mi o ma toju yawo mo ba ri nkan rododo ma ra fobi re o so gbo mi ona na ma gbo
1: o gbo
0: bi mo se n ba gbogbo oluwin mo n beyin ta jo wa nu studio na
1: we o asun
0: e ri alalubarika ni oya baba alalubarika ama baba to je pe bomo ba bere nkan lo ba ya re lori ti ma ko
1: omo gbo momo bi aja
0: re dojo ale won to ma fi ya jobe
1: anu ese mi
0: so mo pe o le egun ni isin mo ba dojo ale
1: o ti re san
0: omo obi o wa gbagbara yo wa lo le olori se pele o
1: kilode
0: iyawo iyawo ìjàwó lẹjà tí ọ̀tán mọ́ tọkọ wa fọkàn ọ́ tó ní ọgbọ́wọ́ rẹ̀
1: sọ́run
0: ṣé o mọ̀ pé fúnra yín lẹ̀ ń lé ọkọ̀ yín jù
1: ú ta
0: okun mi ẹ̀ fẹ́ ṣàgbére àmọ́ gba ìyàwó ẹ̀ tọ́ba ní ọ̀sáyè ẹlòmíì alọ́yà ní ọ̀yà ọkọ̀ ìyàwó ní ọ̀yà tí èsì ṣe pé kò tọ́jú irú ìyàwó bẹ́ẹ̀ àti ẹ̀gbọ́n ọbọ̀ bá ṣe ọkọ̀ tí ń fi ebi pàyàwó ó ní pé sẹ́nu fìfọ́lọ́wọ́ fi máa ṣe nǹkan àmọ́ tó jẹun tó yó kẹ́kẹ́kẹ́ tọkọ rẹ̀ wá lọ́yà tí ẹ̀ wá dúró náà kí ló rè é ṣe lé ọkọ̀ náà ebi tí ẹ ní ẹjọ́ máa ṣe nu ń tẹ́ ẹ sì ṣe náà ni ló bí ọmọ ẹ̀yìn ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ rẹ̀ lọ́mọ tó tẹ̀lé ẹlòmíì a máa pé a máa mi lọ́kọ̀ mi o a máa mi lọ́kọ̀ báyìí bá ti ń gbóbi ti ń pé ọmọ mi lọ́kọ̀ mi eléyìí ò nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ dénú eléyìí ò nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ dénú ẹlòmíì wà ní ẹ ti mo jókòó tí
1: ọlọ́run owó wọn jókòó ti
0: lé sí di pé pàpà sọrí nù ní tó jókòó ti tán
1: bẹẹni
0: ní tí a jókòó ti kiri ń jówó bá ọba lówó títí bí ọba sí ń bẹ obi ò ní fẹràn rẹ ń ló jókòó ti tí mo jókòó ti ọlọrun sáà jẹ ọba jẹ tó má jẹ ọba jẹ o àmọ mọlẹ ọkọ rẹ ta o ìwọ ìyàwó mọlẹ ọkọ rẹ ta
1: ìwọ
0: ọkọ mọlẹ ìyàwó rẹ ta
1: o mọsìlù ìyàwó rẹ
0: mọ mọsìlù ìyàwó rẹ mọ má fowó tọjú ẹlòmíì ò lè fowó bóbi ṣé yàwó akọbọkọrọ yọlọ rẹ máa mówó ẹlòmíì gbọ́ ọlọ́wọ́n bá tiẹ̀ mu owó bí ó fi pamọ́ sí ni wọ́n bá jí gbé tàbí kí bàgẹ́ olù wọ́n pa àwọn rẹ̀.

0: pe be gbogbo Saturday ni ma waye 0812370865 oni ke fi ba wa dasi oya ele mewun
1: ologuro
0: eku ewo mo re
1: o le je ogbe
0: ami o atayin na baba wo
1: o se jomo re gbe ati yawo ati ana
0: ami
1: eku ewu ni baba wo lati keji
0: e mo so
1: o ma so o
0: ami o
1: o ni so de kan ya aye re
0: ami ami
1: eku
0: ewu be o ka re ah mo dupe ogbo ti n bo lo wa aya 0812370865 e mo ku ojumo
1: abi ologuro
0: ogbo ti yo en te le raye ba to back ni ami
1: dai wo
0: o ma ja o kare
1: ogbo ati lati wo fun lo ko mi o o meta le yan bi sa ko me
0: e ja wo
1: abubonu abubora abubodi
0: abubomnu abubora abubodi
1: ikako
0: gbodo de nbe
1: tokun ba choba ka to lo na o kokorodo
0: kokorodo
1: kokorodo
0: baba yi
1: ari mi gbo ko ni kuro le yin
0: ami aseun
1: aseun
0: ojo ni ti wa amo gbeye mi ologun o ma gbo fa mo gbo fa mo mo fa
1: o tun lo
0: fa mo re rere je baba doctor e mo wo le
1: ologun
0: lo la late mo lo bayi
1: en mi aye ngbo aye mi ko won yin
0: ami ami
1: alaji o mo ri la gugu lati la late
0: e seun
1: e ri gugu yen o se nti gbo program yin elomi o ma se program o si yi radio ko mo
0: ti ka bi se olodumare
1: ti ti ko
0: mo dupe
1: agba olorun e tun wa se bi se ma se bi e se bi lu ibo
0: ami o ami o
1: tun mi kaye
0: ami
1: la kun sa ikun lebe lo
0: e seun
1: a ma gbadu to yi gbogbo mo to je sin mete ta na le vi sadia en ti sadia fun yen olorun ni sadia fun na
0: ami
1: olorun ba ro ba gbe yin je o
0: ami
1: la ji e mo wi aye la gugu lati la late
0: e seun a je ke n gba pe kan e ka bo si
1: arun kan fun to ni
0: ele mewun e ka aro
1: ami ologun ro
0: atatatan
1: yes sir baba o
0: ora pala wole e seun
1: Question. Bẹ́ẹ̀ ni bó ṣe lè wò kó rí lélẹ̀ irú ntẹ mú wá làárọ̀ nísìn in tó ṣe pàtàkì ẹ bá ń gbọ́ àjíṣà fún ọkọ àtìyàwó láti máa lò fúnra wọn ẹ rí i pé tó bá ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ iye ara wọn kò ní síjà lọ tààrà tẹ̀yìn tí obìnrin tó dàbí ẹni pé ó kẹta tí ò fi jẹ ọkọ rẹ̀
0: yíyá
1: kó dàbí jàgbọ́n bá wà láàrin wọn gan tó bá ti dìjọ sùn bí ọ̀rẹ́ mi kan ni tó lóhùn mọ̀gbà tó ń gbọ́ wọlé ìyàwó òun ọ́ sì yin odì lọ́wọ́ òun wá tí ó ti wá dé stage kò wá wò pé yọpá àmọ́ tí ẹ̀
0: ṣe yí
1: ṣùgbọ́n ìjà ti parí
0: báwo òun kẹta náà ni ó parí ìjà
1: ó ti parí ẹ̀
0: ẹ ṣeun
1: ìbá jẹ̀rẹ̀ kú ètò
0: arokan arokan arokan arokan nífẹ̀ẹ́ kún ọ̀sùn dọ́pẹ́ o arokan nífẹ̀ẹ́ kún asùn dákẹ́ ẹjẹ́.

tí mo fẹ́ sọ láàárọ̀ tòní ọmọ bàbá lélérú ìṣẹ̀lẹ̀ àgbọ́kọ́gbọ́n ni ọkùnrin kan ní iṣẹ́ mẹkáníìkì ní í ṣe gbogbo ẹ̀yìn mẹkáníìkì ẹ fi èyí kọ́gbọ́n o ọkùnrin tá a wù í mọṣẹ́ dáadáa ó sì ní kọ́sítọ́mà tọ́pọ̀ ẹ mọ̀ pé bẹ́yẹn bá ti mọṣẹ́ dáadáa àwọn oníbàárà rẹ̀ ọ̀pọ̀ aṣèdílẹ̀ sún ni máa ń ṣiṣẹ́ ọlọ́run gbà fún ní ṣọ́ọ̀bù rẹ̀ ó ti ṣiṣẹ́ ó ti rérè ńlẹ̀ débi pọ́kọ́lé ní ṣọ́ọ̀bù ẹ̀ ń jọ kan bó ṣe di pé a sọ fún un níjọ́ náà rèé ó wípé tó bá dọjọ́ jimá ti ń bọ̀ ọkùnrin yìí wọ́n ní ọmọ lọ ṣọ́ọ̀bù ń jọ́lẹ̀ èyí ti rí kílódé ó lè wú bẹ́ẹ̀mẹ̀ kéwu ó sì lè bá kó lè bá àforu ẹni àlàáfíà wọ́n náwó sí eléyìn eléyìn ọ̀gbá wá wò wípé irú rẹ̀ ẹ̀dáwó tiẹ̀ rèé ojú tó dilẹ̀ ìnirun rẹ̀ sọ nígbà àwọn ọ̀bá ti ní sẹ́mìí mọ̀ wọ́n mọ̀ kiri àgbà tọrọ àgbà kọ́bọ̀ àtúrà ni ó gbowó lòun ọ̀gbà ìwọ ọlọ́mọ máa bá tiẹ̀ lọ léde kúkúrú ó délé ọ sọ fúnyàwó ẹ̀ báyìí kàṣá báyìí kàwòdì ìyàwó ni ẹ má dẹ́já o ọ̀kan lòun ti gbọ́ ó ní ṣùgbọ́n kò sí nǹkan kan kò sí nǹkan kan irú ọ̀rọ̀ àwọn eléyìn èèyàn gbọ́dọ̀ máa fi èèyàn lèèyàn máa kà sọ̀rọ̀ nígbà òdìjọ́ jimá bí ọkọ ṣe di pé ó múra bíi sẹ́nu bàbá alágbájọ́ ní ẹṣẹ́ ẹrántí ọ̀rọ̀ èyí náà lẹ́mọ̀ sọ fún mi pé níjọ́ jimá wọ́n ní ká ẹ má ìpè àwọn kọ́sítọ́mù tí ẹ̀ wá jẹ́ ọgbádùn bẹ́lẹ̀ ìbá pé òun ti gbọ́kọ̀dé ṣọ́ọ̀bù bítọ̀ ń bá pé òun ti gbọ́kọ̀dé ṣọ́ọ̀bù irú èwo rèé síbẹ̀síbẹ̀ ó ní kò séwu ọlọ́run bẹ bí akọni ẹlẹ́rù tọ́ ìyàwó ni òun sọ fún yín àní ẹ má lọ ọlọ́run wọn lọ ó gbéra wọn lọ lóòótọ́ níjọ́ náà owó tọpa ó ẹ bí ti ń ṣe mọ́tò yìí ní ń ṣe mọ́tò yìí ní ń ṣe báyìí títí tílẹ̀ fi sú ọlọ́run pé kí nǹkan kan ó ṣe wọ́n sí ọ ọ̀dàrí wálé ẹ kúlé ó kíyàwó ẹ̀ tán ẹ káàbọ̀ sórí ayé ọ̀pọ̀lọpọ̀ ni máa fi ìran ni a máa fi dẹ́rù báyàn tó o bá ríṣẹ́ tí mo ṣe lónìí ńlá lọ tá a dẹ́yìn àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìyàwó gbómi iléèwé ọwẹ́ ọjẹun tán ilẹ̀ ti súnṣẹ́ mọ̀ pé àwulẹ̀ máa pẹ́ náà dé ẹ̀ kó tó di pé kinní ọjẹun tán kọ́ wọlé kí wọ́n sùn bí aago kan ṣe dúnnù gán-án aago tó dún yìí ìgbà tí ó wojú ẹ̀ ló di kọ́sítọ́mà rẹ̀ ẹ lẹ́ o nkankan ẹ dákun torí ọlọ́run ayé yín ò ní bàjẹ́ ẹyìn mọ́tò òun lọ bàjẹ́ síbì kan nírònà ibi tó sì bàjẹ́ sí ohun ọ̀fẹ́ ju ẹ̀ bẹ̀ dọ̀la kọ́ mọ̀ jẹ́ pé gbogbo páàtì ara rẹ̀ wọn ó ti tú tán kí láwọn ṣe ẹja jẹ́ òdìdájí kò lè dìdájí bọ́bẹ̀ dìdájí kòrò fún mọ́tò lábà ń bẹ́ àti àṣe ó sì jí ògúnná gbòǹgbò lára àwọn kọ́sítọ́mà rẹ̀ kódà títún máa ń bá mérò wá kò ṣe kò sáì ṣe kò burú o a sọ fún ìyàwó níbo lẹ́ ń lọ ẹ̀rín yìí sì máa pa abẹ́ẹ̀ wá go ni wọ́n mọ̀ jẹ́ lùsì kọ́sítọ́mà yìí ó ní iye èèyàn tó ti mú wá tó ti fún wa fúdí èyí jẹ́ ń sáré lọ pápá náà máa lọ tí màá dé tọ́ sọ fún pé òun ọlọ pàápàá ìyàwó ni ẹ mọ lọ ó lòun ọlọ tó ó gbéra ọlọ wọn débi wọn ó ti ṣe mọtò wọn bẹrẹ sí ṣe bọba ti mọwọ dúró njẹ ká tẹsẹ yóò tó bàjẹ mọ ya ilẹ̀ sú dáàyè kan débi wípé irú kí leléyìí àti àtọ ó ní bàbá alágbájọ ní ń rò pa á lè yanjú rí ọkọ̀ yanjú lálẹ́ ẹyin náà wọn tá a gbówí ọjọ́ ti lọ ilẹ̀ ti sú léde kan wọ́n fi ọkọ̀ ọlẹ̀ ajẹ́ pé tọ́ba ti dìdájí àwádìí ẹ̀ àti pọ́ùn náà ẹ̀yà ò tiẹ̀ ti fẹ̀ kan máa tẹ̀lé ọlọ́ọ̀lẹ́ káwọn ọjọ́ lọ́ọ̀lẹ́ máa bá jọ délé àwọn ò lè tètè jọ jí padà wọ́n gbéra wọn ti mọ́tò wọ́n kú òǹdi mọ́tò wọ́n lọ́ọ̀lẹ́ lójú ọ̀nà ibi tí wọ́n gbà àṣìṣẹ̀lẹ̀ kan sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ńbẹ̀ tí wọ́n ti fòfin de ẹnikẹ́ni pé wọn ò gbọ́dọ̀ gba ibẹ̀ kọjá mọ́ ẹni tí wọ́n bá rí lẹ́yìn aago méjìlá àtàgọ́ mọ́kànlá gan ni ẹ̀ ti gbégi dínà pé ẹni wọ́n bá rí wọn ò mú àwọn ò sì mọ̀ wọ́n láwọn ò lè ṣe ṣaká ńbẹ̀ léde kúkúrú bó ṣe di pé akígbe olè ní ẹ lórí rè o olè ẹdùn àìṣọlẹ àìṣègbà àìṣàwò káwí àfọ̀káfọ̀ káwí mmiẹ ti ń ṣe gbogbo ẹ̀ wọ́n rá èyí mẹkáníìkì mú èyí tó jẹ́ pé òun ló ní mọ́

0: fún Ọlọ́run lókè ọ̀run.
1: Hallelujah.
0: Orúkọ Jésù.
1: Àní.
0: Bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ pé àwa la rí òpin ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ yìí òrópin wa, ọ̀gá ògo gba ọ̀pẹ wa. A dúpẹ́ fún iṣẹ́ agbára tẹ́ ẹ ṣe nínú ìṣòro ọlọ́jọ́ mẹ́ta, ọmọ Ọlọ́run gba ọ̀pẹ wa. A dúpẹ́ fún ìwà láàyè yìí 24/7 láyé wa, kábíyèsí gba ọ̀pẹ wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
1: Hallelujah.
0: Mo rán àṣẹ jáde, bó o ti ń rí Sátidé tó kan yìí, tó sì ń rí òpin ọ̀sẹ̀ yìí, ó yá rí òpin ìlàkọjá. Wíwọnú ọ̀sẹ̀ tuntun tá a fi wọnú oṣù tuntun, ìbápàdé táyé mi àti ẹ nílò, káyè wa gbà á. Ojú òní tì wá. Mo rí pé alágbára Ísíráélì Ọlọ́run ọ̀gá ògo ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere kan láyé mi láyé ẹ, yóò ṣe àṣepé ẹ. Ìyanu ti ṣẹlẹ̀, ó sì ti dẹ̀ rí. Jésù Olúwa wa. Èmi ìránṣẹ́ Ọlọ́run alàyè tó mọ rírí ọ̀gá ògo fún àtìlẹ́yìn, ìgbèníjà àti ìgbéró lórí mi lórí ẹ, èmi ni wòlíì àti ajíhìnrere J.O. Adéoyè, ọmọ Jésù, bàbá àṣẹ kìkì ọ̀rọ̀, ọ̀rọ̀ kìkì àṣẹ, papa authority, authority with God, kí gbogbo ògo kó máa jẹ́ ti Ọlọ́run. Kò sí wákàtí ìgbèníjà láàárọ̀ ẹ̀ torí a parí ìṣòro ọlọ́jọ́ mẹ́ta. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó ti ṣe níre tí ó di mímọ̀. Àwọn ọ̀nà láti ní ìbápàdé pẹ̀lú agbára àjíǹde. Mo dúpẹ́ pé ẹni tí ń jẹ́ àjíǹde àti iyè, ó ń bá wa pàdé pẹ̀lú ìwà láàyè rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, a sì ní ìbápàdé. Mo dé òkúríta tó ní nípa kíké pé ẹni tí ó ní agbára àjíǹde lọ́wọ́. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 13 sí 14.
1: Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi ò ṣe, kí a lè yin babalógo nínú ọmọ. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi, èmi ò ṣe.
0: Ìyẹn la ń pè ní open check. Ó lo ohunkóhun tí a bá béèrè ní orúkọ òun, òun ó ṣe, ká lè yin babalógo nínú ọmọ. Ẹjẹ́ àjọ béèrè, ẹjẹ́ àjọ wá ojú rẹ̀ nínú ìsìn lọ́la. Bákan náà ní ìṣòru, ẹjẹ́ àjọ wá ké pe Ọlọ́run, ó ti ṣèlérí láti dáhùn láti yà wá lẹ́nu. Kí ni ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 3 sí 4 àti ẹsẹ̀ 5?
1: Nítorí náà àwọn arábìnrin rẹ̀ ránṣẹ́ sí wípé, Olúwa wò ó, ara ẹni tí ìwọ fẹ́ràn kò dá. Nígbà tí Jésù sì gbọ́, ó wí pé àìsàn yìí kì í ṣe sí ikú, ṣùgbọ́n fún ògo Ọlọ́run, kí a lè yin ọmọ Ọlọ́run lógo nípasẹ̀ rẹ̀.
0: Gbogbo èdè àlàyé tó ń gbọ́ mi, tó ń ṣe àìsàn tí òkùnkùn àti èṣù ti ń fi ikú dẹ́rùbà yín, ẹ̀mí Ọlọ́run ní kí n wá sọ fún yín pé àìsàn yẹn kì í ṣe sí ikú o, iyè ló máa já sí o. Jẹ́ ẹni tí ẹ gbàdúrà fún yín. Gbogbo ẹni tẹ́ wà ní ìdùbúlé àìsàn tẹ́ ń gbọ́ mi, nínú ilé ni, lọ́ọ̀spítù ni, ó ló rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn lára dá. Balógun ọ̀run sọ, ó ní ṣàṣọ kìkì ọ̀rọ̀, a ó sì mú ọmọ mi lára dá. Gbogbo ẹ̀yin aláìsàn, ẹ gba ìwòsàn. Gbogbo àìsàn nú ẹ̀jẹ̀, gbogbo àìsàn níbikíbi mi ìfẹ́ mọ orúkọ tí àìsàn ń jẹ́, lórúkọ Jésù ọfà àìsàn, ẹ̀mí àìsàn kó jáde, kó wọlẹ̀. Gbogbo ẹ̀dá àlàyé, ẹ gba ìwòsàn. Kẹ́ẹ̀sì san, ẹ gba ìwòsàn. Kẹ́ẹ̀sì san. Gbogbo yẹn ẹ wí tẹ̀lé mi lẹ́yìn, Jésù ọba olùwòsàn.
1: Jésù ọba olùwòsàn.
0: Wò mí sàn.
1: Wò mí sàn.
0: Màá sàn.
1: Màá sàn.
0: Gbogbo ohun tó ń ṣe mí ò ní ṣe mí mọ́.
1: Gbogbo ohun tó ń ṣe mí ò ní ṣe mí mọ́.
0: Àlàáfíà ọmọládé àlàáfíà.
1: Àlàáfíà ọmọládé àlàáfíà.
0: Wọnú ẹ̀mí mi.
1: Wọnú ẹ̀mí mi.
0: Ọkàn mi.
1: Ọkàn mi.
0: Ayé mi.
1: Ayé mi.
0: Kí n sì ní àlàáfíà.
1: Kí n sì ní àlàáfíà.
0: Bó o ti sọ yẹn, àìsàn fi ọ́ sílẹ̀. Ó yá kó o lè jẹ. Kó o lè mu. Kó o mọ́ bímọ. Lórúkọ bàbá, lórúkọ ọmọ, gbà ìwòsàn. Kó o sì sàn. Jésù Olúwa wa. Ẹjẹ́ ń tẹ̀síwájú nípa níní ìjọsìn mímọ́ láwùjọ tí agbára àjíǹde ti ń ṣiṣẹ́, àti lábẹ́ ìfàmì oróyàn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ agbára àjíǹde nìkan ṣoṣo. Psalm 119:63.
1: Ẹgbẹ́ gbogbo àwọn tí ó bẹ̀rù rẹ lé mi, àti ti àwọn tí ń pa ẹ̀kọ́ rẹ mọ́.
0: Gbogbo ẹ̀dá àlàyé tí a rán mi sí, tí mò ń jíṣẹ́ fún, ẹ wọnú ẹgbẹ́ àwọn tó bẹ̀rù Ọlọ́run. Ó ní ìbẹ̀rù Olúwa, ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n, òye rere ni fún àwọn tó ni. Mo fẹ́ kó jẹ́ ẹni tó bẹ̀rù Olúwa, tó sì ń pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́, tí ń pa òfin ẹ̀ mọ́. Kí ni ìwé Isaiah 61:1-3?
1: emi oluwa jehovah nbe lara mi
0: oni mo fe fi so tele saye emi oluwa bi Isaiah se so nipase ti jesu be le mi na so pe emi jesu emi baba omo ati mo nbe lara mi oni mo fi njise fun o na ni mo fe fi so tele saye yes
1: nitori je ti fi ami roro yan mi lati wasu irere fun awon otoshi O ti ran mi lati se awoto awon nilobinu je okan lati kede dasile fun awon igbekun ati isisile tubu fun awon onde
0: mo ran ase jade labe ifami royan ninu kiki oruko jesu gba itusile
1: amen
0: gba idande
1: amen
0: gba ominira
1: amen
0: adura e to ngba koni ni dena
1: amen
0: sisawari ipa rere ti iwo na le ma ko fun oluwa pe o gbodo sawari ipa rere lati ma ko foluwa kolo na le ma se ti e iwe oni waasu ori kesan ese ikewa yes
1: ohunkohun ti awo re ni sise ti agbara re se nitori ti ko si ete be ni ko si imo tabi ogbon ni isa oku ni bi ti iwo re
0: ohun ti oro olorun so ni pe ori ofe to ni bayi ma si lo bibeli ni ohunkohun ti owo re ri ni sise ko fi gbogbo ara e se ninu olorun ni ojuse ninu olorun olorun na o si lojuse ninu aye e ati ninu aye awon omo e James 2:26
1: nitori bi ara laisi emi ti je oku be gege pelu ni igbagbo le aisi ise je oku
0: sogbon ti oro olorun so pe bi ara se wa laisi emi ebi inu ago ara ti emi ba ti jade iru eni be ti doku o ni be ni igbagbo laisi ise ise nipa ti emi ise nipa ti oluwa itumọ ni pe o gbọdọ ni ojuse ori ofe nla kan wa ni with God ti mo fe ko wa ko ifa ati anfani to ba ni ebun ori ofe wa fun o lati lu ebun e sugbon won akoko ni pe wa akoko fi aye e fun Christi gege bi iwe Johanu ori kini ese keji lati wi pe sugbon iye awon ti o gba awon la fi agbara fun lati di omo Olorun ani awon to gba oruko e to ba ti le gba ta fa agbara fun o lati di omo Olorun ebun to ni yen a fun awon eyan lori ofe kan mo ba jebi lati lu ebun won boya torin ni boya ti osha ni awon aso na boya ti prayer warrior ni boya ti ajinrere ni boya ni engineer lati se ni studio boya ta awon camera ta awon oniruru ori ofe wa fun o lati lu ebun e si wa je kin tu asiri la kan fun o ohunkohun to ba wulo fun eyan eyan ma n toju e ni wo phone to wa lowo eyan a n take care a n toju e nitori pe wulo fun wa o le gba ko mo kan lo ma fi sere be gele ni aye to ba wulo fun olorun olorun ma n toju aye yen o ma n ba ni aye yen pade du lati wulo fun olorun mo si fi da oloju wi pe olorun na se tan lati tewo gba aye re je ka gbadura oruko jesu
1: amen
0: emi to n se tan fun olorun ko wonu e lo
1: amen
0: aye re nitumo
1: amen jesu
0: o si dara fun
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: koko adura jesu ni gbogbo ona mo se tan fun o mo fe wulo fun o lo mi fun ogo re ko si toju mi ko si se mi logo fi gbadura gbo phone number gbo en ti phone yin ba ni WhatsApp mo fe ke ko number isile 08063490593 08063490593
2: abi ke pe baba ase kiki oro sori number yi 08034005204 08034005204
3: Emi o setan ku, I beg. I no ready to die o. Alemi o setan ku, ayamo logo mi gbodo se ninu emi kunkun ni. Negative forces are the causes of accidents, injuries and death, not God. Use the stripes and the blood of Jesus to silence them. This Thursday, attend the vigil with the theme, I am not ready to die. Jesu Kristi lo so wipe, emi ko eniku kan, wa gbagbara to lo fi je un tolo ni ko je lo pepe. Ni soru, emi o setan ku, lale alamisi, ojobo yi, lori le agbara ajinde,
4: leyin lepo soka atijo,
3: yo ko marose challenge si woro ni lu
4: ibi ti o ba dare toye lami tolowere ba sede

pètè kírísì jákèjádò àgbáyé ọlọ́run arógúngbógún mi ló ń jẹ́ ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostle ti Christi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. JD Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.

0: sí ká lo kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours ọmọlúàbí efọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa visa processing tour packages flight booking hotel booking kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours irú àǹfààní bàtàbàtà yóò wọ́pọ̀ bákan náà à ń bá ni ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèèrè bí United Kingdom Canada Europe United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní Ranko Travels and Tours ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́ gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue New Bodija Ìbàdàn ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800 Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo Ranko Travels and Tours ọ̀gá pátápátá ni wọ́n níbi ká bá ní ṣètò ìrìn àjò sílẹ̀ òkèèrè.
1: Wíjẹ́mi International pọ́dún mẹ́rin alleluia. Tijọ́ ti ilá fìdúpẹ́ lọ́wọ́ Jésù Kristì tó jẹ́ kí tọ́rú ìhó tún bá wà láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀ tí I have reason to praise God Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wa kótó ni sẹ́tò di ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgọ́ mọ́kànlá òwúrọ̀ guest speaker Prophet Samuel Ọmọláwo JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosu JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Morakiyo Apostle Moses Olúṣọlá Ayọ̀adé Father of the Day Honourable Babalọla Kúpọ̀ Labs Honourable Maruf Olabi Suesue Mayegun Bonija Market Pastor Honourable Adura Egbemi Mothers of the Day Prophetess Jesu Laju JP Engineer Mrs. Lepe Folake Olúrẹ̀mí Gate of Honour Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹ̀dà LI Oyekami láti ibi kíbi adé jẹ̀gẹ̀dẹ̀ tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún ọlọ́kadà pé kó máa gbé tàbí síwájú yìí bọ̀ wá sí Wigem City International tó wà ní fọ́ọ̀rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ̀wá kájọ sí ẹ́.

0: Builders and Developers Limited, Silverstone Gardens, to Walegbe Titi Lalabata, along the Seyi Road, Maniya Ibadan. 5 million naira pere nan tale plot ikambe by you. E took beni Royal Court Estate, to Walari Ibadan London Road Akobo. 10 million naira pere ni le plot ikambe. Eje jiloni perimeter fencing, CCTV camera, drainage system, wood layout road, ati solar street lights, and your basa woti elekana. To lamfani nati ba 100 blocks, ati 5 bags of cement lofe. I want to buy one somebody idea. I know you should make a number of someone yet. And to map on office JKJ Builders and Developers Limited. To one you know your road. I remove blocks bus stop. Opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997. That is 0808-070-1243.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
3: You overwhelm me. This love is too much.
2: Team, house of glorification. Come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. E je just celebrate ogbodun ise iranse pe woli ti o laba won woli agbaye ni. Prophet SA Arogundade bere ni Wednesday, ojo kini osu keje si Friday, ojo keta osu keje odun yi, lago mewa asale lojo kokan. Host Prophet SA Arogundade Ministry, Prophet Oni Peter, Prophet Bankole Joseph, Prophet Olatunji Alabi, Guest Minister Babatunmise, Tabitha Feromi, Oladosun Twins and Evangelist Brigette Arogundade. Venue, Team of Elisha Ministry, championed by Faith Church, Old Ife Road, Akigbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
4: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
6: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
7: S-E-L-A-R-R-I-E. Sálárì.
6: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
8: T-U-R-M-E-R-I-C turmeric.
6: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
9: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
10: Lagilu FM 96.7.
11: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

ẹ káàbọ̀ padà lẹ́ka ìpolówó ọjà ètò yín ètò wa bó ṣe ń lọ ń tẹ̀wájú ìkànnì lágelu fm òkè gajòkè ibẹ̀ lẹ ti ń gbọ́ wa kìtìkìtì káàkiri àgbáyé ẹ rí pé ọ̀rọ̀ ìjínigbé ni mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìdàlúrú tó rọ̀ mọ́ ọdún eégún ìlò tẹ̀lé ẹni tí mo ní wọ́n gé ládàá tí wọ́n gé bígbà tí wọ́n fẹ́ gé ẹran ó ní ó wà lórí ìwòran facebook wa báyìí lagelu 96.7 fm òkè gajòkè nìbàdàn níbẹ̀ lẹ ti ń gbọ́ wa kìtìkìtì ayọ̀mídé lọ́sìn bá mi fi síbẹ̀ kí àwọn èèyàn ó rí òye nǹkan tí à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ títà àkọ́kọ́ tí mo kọ́ fi hàn yín yẹn ìkan wáyé ní lábìran ó dà pé ẹlẹ́ẹ̀kejì tá ti ń géèyàn yìí ni pé nítorí ó jẹ mọ́ ìwà àjàgíjà gan kò lè lọ lórí facebook wọ́n ti ń fi tomi létí nìsín kẹlẹ́mọ́bi tó lágbára dé eléyìí tí mò ń wò yìí agbègbè ìlú péjú ibẹ̀ ló ti wáyé ìkan wà nú ìta ẹ wò lẹ́ẹ̀kan yẹn tó jẹ́ pé ọ̀nà bẹ̀rẹ̀ wá sí ọ̀nà ìdí arẹrẹ iná ń sáré gbà ẹ wo ẹ̀yin náà wo adúrú wàhálà yẹn ó papọ̀ jù orí kan wá nìyẹn ìyànà ọ̀tọ̀ kan ni tabá ń sọ̀rọ̀ nípa ètò ààbò tó mẹ́ẹ̀ ọ̀rọ̀ gbígbé egbògi olóró ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ o torí pé béèyàn ò bá mú ìmúkúmu kó gbé ìgbékúgbé lura náà àti gbé ọmọnìyàn dúnbú ẹ̀ yóò nira díẹ̀ kéèyàn gbé ọmọnìyàn kó sì dúnbú ẹ̀ kí ló fẹ́ gbà ń bẹ̀ láì ṣẹran ní àárín ọ̀sẹ̀ yìí àjọ ndlea wọ́n rí iléeṣẹ́ tí wọ́n ti ń pèsè egbògi olóró nínú igbó ìyẹn ní barapambi wọ́n mú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ̀ bọ́ ṣe ń ṣe egbògi olóró ńbẹ̀ ọmọ orílẹ̀-èdè mexico kan tí wọ́n gbà pé òun mọ̀ bọ́ ṣe ń pèsè ẹ̀ wọ́n gbà wá láti mexico kó mọ̀ wá ṣe iléeṣẹ́ bẹ̀rẹ̀ sí ń bẹ láwùjọ wá nínú igbó wa ẹnìkan ò sì mọ̀ nígbà tí wọ́n ṣe àyẹ̀wò sí àwọn ohun èlò tí wọ́n ń lò ńbẹ̀ wọ́n ní egbògi olóró kan tán pè ní methamphetamine òun ni wọ́n fi pèsè tó sì mú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ láabi ọ̀hún ìyẹn ń tiẹ̀ bẹ́ẹ̀ bá wórí facebook wa báyìí ó wà ńbẹ̀ gbogbo bí àjọ tó ń gbógun ti ìwà ọ̀daràn lórí gbígbé egbògi olóró àti lílo rẹ̀ bí wọ́n ṣe wọbẹ̀ bí wọ́n ṣe mú wọn ìyẹn náà wà lórí facebook báyìí ẹ lọ gbójú wo live and direct bí ètò bó ṣe ń lọ bó ṣe ń tẹ̀ wájú ní ìkànnì lágelu fm òkè tó ga jòkè nìbàdàn ó lẹ́ ń wò yẹn ẹ̀rí odidi ilé iṣẹ́ ni ta ló talẹ̀ fún wọn bẹ́ẹ̀ ibo ni wọ́n ti gbàṣẹ ìdásílẹ̀ irú ilé iṣẹ́ tó ti ń pè ṣe gbogbo olóró yìí àwọn owó gan ni wọ́n nílẹ̀ yẹn tí wọ́n jọ ń gbé lágbègbè náà àwọn abúlé wo ló wà ń bẹ̀ ta bá lè ríru eléyìí òun lẹ̀ ń wò yẹn o ẹ wo oríṣiríṣi àwọn àgbà chemicals tí wọ́n fi ń pèsè ẹ̀ nígbà kan ni pé wọ́n ń gbé gbòògì olóró wọlé sí nàìjíríà ó ti wá túmọ̀ pé àwa náà wọ́n ti ń pèsè ẹ̀ láwùjọ wa a lè má kẹfín ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ló wà lágbègbè jágbègbè táwọn èèyàn rí pé wọ́n ń wọlé wọ́n ń jáde wọ́n á léyìn bó kan ló ní iléeṣẹ́ yẹn tí wọ́n àsìmọ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ ní 2022 lórí ètò bó ṣe ń lọ ní ọ̀mọ̀wé dọ́yìn ọ̀dẹ́bọ̀wálé ti ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ kan tó banilẹ́rù tí wọ́n jẹ́ olùbánidámọ̀ràn pàtàkì lórí àwọn iṣẹ́ àkànṣe senior special advisor on special duties nípínlẹ̀ ondo wípé àwọn tó jẹ́ agbésùmọ̀mí pé wọ́n ti yí gbogbo igbó
to yi gbogbo le Yoruba ka pe ibe won wa oro 2022 be ba gbagbe kilo bi idasile iko amotekun se boro ese etu abo to mehe to ti o mu yanyan na ni an pe oro yi ni owe o si tin an pe lowo o tin laaronu oro ija laarin Fulani ati awon agbe n lo ko bere nle Yoruba en lo bi oro igangan to mo Sunday gbo lo si gangan amoye emi to sun amoye emi to lo opolopo agbe ni won gbe mi lagbegbe barapa nigba na bi won se lo ju ado oloro si ile ijosin ni owo a ri pe kini yo ese bere afi ki ilu ara ilu ki won suwo po pelu awon lajo lajo ile to abo ki awujo wa ko le ba de lowo awon to je agbesumo mi lowo awon to je agbebon lowo awon to je ajinigbe iyen le nwo yen o odidi factory ti won fi n pese awon kan buku e ri mechanical generator wa nbe to tumo si pe na oni lo nkan ko nse e wa woye gbo ta ni ki la tumo to nsele ni bomi ile igbimo asofin agba Nigeria lose yi won buwo lu aba ofin idasile olopa ipinle in to ku bayi bi toro de duro oni ki awon ijoba ilegbun asofin ipinle ki won yeri aba ofin na wo kan se buwo lu odonu iru igbese bayi waye ni

aṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣe àtòṣì Jitalex ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni Jitalex International rírò ní lágbára lílé ṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tí wọ́n nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines jock mold and nylon machines Jitalex International àṣírí okòwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́ Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email adimula.1@gmail.com Jitalex International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú

0: I can balance to check in my boot gap right.
1: Oh yeah, what jack in jai si. Ìjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé ìtúgbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Ogún tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Lagilu FM 96.7.
7: Bó ṣe ń lọ pẹ̀lú tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: e ka bo pada le ka ipolowo oja eto yin eto wa bo se lo nte waju ikani lagi lu fm okay to ga joke bele tin gbo wa ketekete lori ileri ti mo se pe olori alagba pe a ba won soro ati ba won soro labenu ti won ni pe bi tan wa pariwo me nbe awon olori ofi ati soro ati esi pe pe kan balu soro laarin iseju kan sugbon lawon olori ofi ati soro iyen ba won awo kan gede nbe ti npe wa lataaro ti e fe da si nitori pe opolopo ma nfi esun kan wa pe a ife gba ipe to po lori eto tori e la fi gba ipe laaro yi ati lati se agbeye gbo awon ati eranse ti e fi sowo si wa e se ti wa nbe number ti o to jagere si ori eto bo se nlo ati ikani lagi lu fm lapapo ni 091 091 237 237 086 086 75 tabi ke pe +234 +234 814 814 249 249 1006 1006 lo pari e o le fi le pe wa ti e fi ba wa da si laaro yi lori awon to ro mo eto abo le tan gbe ye wo lowo e seun e ko ojumo eya bi pe en jara won ni o kemi teri ba fun emi hello e ka ro
1: hello sir
0: e ko ojumo
1: e ti se na sir
0: e seun
1: olorun a di ni o e ku se ilu o
0: e se
1: gbogbo nkan ti awon ga nso yen yóò tọ́ ni sá kéèyàn bá fẹ́ mú ọ̀tá kì í ṣe pé kó máa sọ pé bóun ṣe fẹ́ rìn bóun ṣe fẹ́ rìn bóun ṣe máa mú nù òun náà máa múra ọ̀rọ̀ gidi náà sọ ń bẹ̀ yẹn so ọ̀rọ̀ security wa sá ní nàìjíríà n ta máa ń sọ ni wípé ọ̀nà tá a fẹ́ gbà á máa sọ síta wọ́n máa sọ lórí iṣẹ́ ìdí wọ́n máa sọ gbogbo wọn ọ̀rọ̀ security kò yẹ kó rí bẹ́ẹ̀ sá ọlọ́run á ràn yín lọ́wọ́ sá àwọn àmọ̀tẹ́kùn gbogbo àwọn ọlọ́pàá sójà ọlọ́run á túbọ̀ dì wọ́n mú o wọ́n túbọ̀ bá a múra sí ẹ ṣe sá.
0: ẹ ṣe tí ẹ pè wá tẹ bá wa dá sí ẹ ṣeun gan ẹ lóhun ta ló tún wà lójú òpó láàárọ yìí ẹ bá wa ṣí a prógíráàmù ẹ jẹ kó lọ káàkiri àgbáyé ẹ ló ẹ káàárọ.
2: ẹlò
0: ẹ káàárọ o
2: ẹ káàárọ
0: ẹ ṣeun
2: ọlọ́run máa fún yín ṣe.
0: àmì orúkọ yín bo lẹ ti ń pè.
2: bàtà lápárọ olùbàdàn ni rẹmọ fẹ.
0: ok à ń gbọ yín.
2: lórí ètò ààbò táwọn èèyàn máa bó ti ń ṣe òṣè lórí ìkẹ́ni ìṣẹ́ ń gbé ká wọ́n dà pọ̀ ni wọ́n jẹ́ torí ọlọ́run iṣẹ́ ń gbé ká ní tó ń tàkò bá fún wọn nípa ọ̀rọ̀ eléégún tí wọ́n sọ bẹ́ẹ̀ni kì í ṣe eléégún nígbà tó láwà tá a wà yẹn láì àwọn ọmọ ọjà gbé wọn sọ pé erégún kan gbọdọ kọjá lẹbi kan kí ló dé tí wọn kò tó kọ gbọdọ kọjá wọn wà sókàn pàdé lọnà àwọn ọmọ ẹyìn rẹ wọn jẹ wọn máa dára wọn jà èyí ti pé gbóni ń jà àwọn ọmọ ìpani ń jà ọjà gbọ tiẹ wọn sì odò ọsán gbogbo ẹ lọ wọn sì.
0: àwọn ọmọ àwọn ọmọ àdúgbò kọọkan wọn ń dènà déégún àdúgbò mi pé ọgbọdọ dọdọ táwọn.
2: gbogbo àdúgbò kọ̀ọ̀kan tí ọmọ ọ̀tá wà ní ọtí ń dènà di egbẹ́ tó fi eégún kí ń jà o àwọn ọmọ ọ̀tá yìí ni kọ́dọ̀ wọn bá ní ọ̀rọ̀ wọn lọ́kàn o kọ́dọ̀ bá ní ọ̀rọ̀ wọn lọ́kàn o tó fa o.
0: ló dà ẹ ṣe tí ẹ pè wá fún àlàyé etí ẹ ṣe yìí ẹ ló ta ló tún wà lójú òpó ẹ káàárọ̀ 091 237 086 75 ẹ jẹ́ kí n wo àwọn àtẹ̀jíṣẹ́ eléyìí tó ti wà ń bí. ẹ ló ẹ káàárọ̀.
1: ẹ ló.
0: ẹ ló ẹ káàárọ̀ o.
1: ẹ káàárọ̀ ẹ káàárọ̀ àbọ̀rọ̀ ẹ kúṣẹ́ o.
0: ẹ ṣeun.
1: ẹ bá mi kí àwọn kọmrẹ́dẹ̀ ànábà bíbísí àtẹnikejì wọn wọ́n là wá lóye dáadáa gan ẹ ṣeun ọpọlọ yìí ò ní bàjẹ́ ṣe rí nípa ètò ààbò tí bá ní kí n wò ó dáadáa ẹ bá mi kí ẹ sáàárín ẹ rí i pé kí ẹ bá wò ó dada nipa pe ogun oluru nkankan e wo ba ti Buhari ati Idi Agbon 1963 ke wa si joba e ri pe awon le ni akoko pe en ti ba ti mu ti ogun oluru ti pa ni ro se awe eyan na la gbogun ti won pe rara pe joba won ti leju e ba ki si se mo pe oro Olorun ba ati oro an baba wa agbalagba yi pe ti awon kan ba tin se wa baje lawujo te to ku ba wo won ran ti wa baje yen ba tin gile gbogbo ti ba nti be yo a jo ma ran na ni o se ri pe ni ma sele nisin se ko to ba pe awe eyan so pe opo eyan boya ida adorun tabogorin ni eda ni ma dide pe ki nkan mo baje so se mo pe awon oni baje iwo ba ni won mo ko ni le mo lagbara lori awon ti o pe ki nkan baje sugbon laye isin awon to fe pa nkan je ni won ti wa poju jo awon ti o pe ki nkan baje lo so awon jo wa n baje bu la se ni isin se se ri eto abo yi se ri afi ti n ti oda afi ko mo waye rara to ba waye awon ti o fe mo lu anfani re lo poju gbogbo awon terrorists nkan yi se pe ngba ti o se dure ki me ti na bere o ibe na ni terrorists nkan kan bi won boko haram lo ti se yo so awon yen wa lo anfani re so se wa ri tele gbu e be je nkan yi e ti mo mo se pe kan ni se se so koko kan ni koko keji ti mo fe dipo ni se ra won eyan ti o ti nira won nu tele tele se ti se ra won lorisirisi awon na ti wa mo lo anfani boke odun egun re sẹ́rí mo ní ẹ̀sìrẹ́sì kan lọ́dún kan eégún yẹn mi fẹ́ dárúkọ rẹ̀ ó wà lọ́jà bá ní ọjà òkè àdó àwọn tó tẹ̀ ní eégún yẹn lọ́jà òkè àdó eégún wà lọ́jà bá o eégún àdáda ní àdásí ẹ̀jẹ̀ wà lẹ́nu rẹ̀ báyìí tí mo rí báyìí ó wá gbé níwájú ilé kan ó wá ní kẹ́nìkan kẹ́ lọ gbé ẹnìkan wá nínú ilé ó ní kẹ́nìkan lọ ó ní kan àwọn kan nínú wọn kẹ́ lọ gbé ẹni yẹn wá nínú ilé wọ́n tún lè ìgbà táwọn yẹn wọnú ilé ìṣẹ́jú mi báyìí ṣé wọnú ilé yẹn ta lọ́jà òkè àdó wọn bá ẹni yẹn ní wọ́n sì gbé àdá tí ẹ̀jẹ̀ wà lẹ́nu ẹ̀dá ní báyìí wọ́n tẹ̀lé bí eégún kan wà lọ́jà bá o so oríṣiríṣi àwọn èèyàn máa ń lo àǹfààní tó bá délẹ̀ sọ̀rọ̀ tó ń láǹfààní yẹn bẹ́ẹ̀ ṣe ń lo àǹfààní sẹ́ńdí yẹn gbé bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń lo àǹfààní lẹ́yìn eégún so àwọn tó fẹ́ gba nǹkan jẹ́ tẹ́ fẹ́ lo àǹfààní bẹ́ẹ̀ ti ṣe tí ò da àwọn yẹn wá pọ̀ jù so àwọn ẹni káwọn tó bá gbé nǹkan kalẹ̀ kẹ́ mọ ojú sí pé nǹkan bá gbé kalẹ̀ bóun làwọn tó fẹ́ lo àǹfààní láti fi bá lóko jẹ́ láti fi ba nǹkan jẹ́ bóun ni wọ́n ṣe ní rí ṣe ibẹ̀ ẹ gẹ́gẹ́ ló yẹ ká mọ púpọ̀ sí ẹ ṣeun sà
0: ẹ ṣe púpọ̀ sí ẹ pè wá tí ẹ bá wa dá sí ń jẹ́ kó yọra yí pé àwọn ẹlòmíì máa ń kàn sá pamọ́ sọ̀rọ̀ abẹ́ eégún ni ṣùgbọ́n tí òfin bá ti wà pé ẹnikẹ́ni tí ó bá dá wàhálẹ̀ lásìkò eégún tó bá ti gbé ìjìyà tó gbogbo wà fún.
3: bẹ́ẹ̀ ni
0: ẹ̀lọ́ ó kọ́ ibi lẹ́tí ń pè
3: ìjọba àfíìsì ni látọ̀rọ̀ aláàfin mo ṣe jọ ẹyin sẹ́yìn nípa ètò ààbò mi ọ̀rọ̀ eégún tó máa ń dùn mí pẹ̀lú ọ̀rọ̀ àwọn èèyàn ni pé tán bá bẹ̀rẹ̀ nǹkan tán bá ń ṣe tíjọba bá wá gbòfin dìde ibi kọ́ báǹdì kìíní yẹn ṣé àsìkò elódún yẹn wọ́n máa sádà bílù ṣe rí bíjọba bá báǹdì wọn ó ní ìjọba ò ṣe dáadáa ṣé yọ lajú rẹ̀ lẹ̀ kán máa bàjọba jẹ́ mọ́ òun lórí mi látàyébáyé tọ́dún eégún bá ti jáde ń bàdàn ilé tí máa ń le bá o torí bẹ́ẹ̀ lẹ́mọ̀ pé ó lè mí gbé oríṣiríṣi tẹ́mu lẹ́mọ̀ orí bá bí etí sẹ́hún etí náà kankan gbólóòlù bá jáde wàhálà ni báwo alákọ̀ọ́sẹ́pà kankan bá jáde wàhálà káàkọ́rọ̀ ọmọ dákọ ok mo sọ́ọ̀rì láti sọ so tí ìjọba bá gbègbèsẹ̀ àkànmọ́ ò pé wọ́n gbègbèsẹ̀ ni tán bá pàdé wọn ẹ kú ètò.
0: ẹ ṣe tiẹ pé wàá tẹ bá wa dá sí ọrọ ètò ààbò nàìjíríà lápapọ̀. ẹ ló
1: ọbọrọ
0: ẹ kàárọ.
1: ẹ mà fẹ́ ọ̀rọ̀ ẹ kú ojúmọ́.
0: ojúmọ́ ayọ̀ ni ibo lẹ ti ń pè wá.
1: aláàjù bẹ̀dẹ̀ mọ̀ sí àdìjì láti báràkì.
0: láti.
1: láti báràkì mẹ́nìyàn ìbàdàn.
0: ok mò ń gbọ́ yín.
1: mo sọrí gbogbo wa lámọ́ tó yẹ ká ṣe tá a sì ṣe wọ́n ní kékeré láti pè ká àròkò tó bá dàgbà tán yóò máa gbẹ̀bọ lọ́wọ́ ẹni. mo rò pé tó lọ bá wo ìgbésẹ̀ tí gómìnà pínlẹ̀ ọ̀yọ́ àná tí wọ́n gbé lórí ọ̀rọ̀ ọ̀pẹ̀ sọ́pọ̀ sí ẹ̀
4: mo ko to sise ga ju pata ti to pa la mate ko an ko lo iye tu ma si pe olori bo ba se pe ki nko ri oni o ma ri o ti olori o pa ti dagba ku gba omo ko mo no sun danu no sun yi tori pe ipinle oyo ati lubadan won won ni jalo hand emi e ba ro gomina pin oyo ti ni ti won gbe so lori nkan yan ta ti o pariwo lati joyi so wari pa tawon elebu awon gomina pin oyo na o make statement to ta ti gbogbo won o do so ye o la yin elebu ta ba fe jade fegu eno ni ba kawa wo yimpe gbogbo ojo te ba fe pa gbogbo gira te ba fe dowo awa wo yi mo ro pa to so yo oro yen so awon ajo ba de o ni won jo problem fun wa o
0: tori
4: pe won mo to ya won o se ti won o se e pe to
0: e se ti e pe wa te ba wa da si e n wo pe odun egun yi lasiko odun egun ki ogbo legun ki jọbo pese aye pe kan wa nbi ru liberty yen kun kaluku safiyan egun re pe beyin se lerunu pe koni le si wahala awon eleto abu odu nbe o da n to ba ko se nikan eyin lo ko se lomi bi ilu gaga e se un ti e pe wa hello e ja gba ipin lodo awon ara le ko to di pe e safikun yin hello e karo e ti wole wa gbo yin dada o boya ka felomi laye e ja felomi laye lati hello
5: e karo sa
0: e kojumo
5: ape to iye olala talatia
6: an gbo yin
5: e nipa oro to abo nipe oyo baba so baba to pe le si lati oyo alaasu won ti make statement with that nigba aye governor ajimo operation box yen ko bi omo ta na da ida ala alaru na lo pari won gba na se won fi ajo ma won o won se gba o won sa wo nigba de ni de to ni joba to be ti lo je awon baje to gbegbe keto ye ko gbe ko si ko so nkan na ninu ninu ibadan yi tabi loyo state jo so yi pe nkan ta ajimo bi se oda abi to wa fe paro loku ije yi oro selu ilo ba kan je ko si kankan mi eh tele ni ba gbe tele ele ba ti egbe ba ba gbe se ba pe awon se ba egbe bi o mo ta ko ni yo wa lo ko sa wa la lu ni ara la no a mo so de ko won so to ba si ni ba ba je ori bi gan ma da o ti yin be esu o pe se box re mi gba e ko so nba atawon to atawon yawo atawon kini je yawo kini je mo ta kasi ko aya ji mebe pe lo operation box ko so nda e wo e ja pa le ti jare to ba go ba to wa go ka to ka ku wa da ko lo mo da
0: o da e se ti e pe wa e kankan ti mo ti e fe ka wo ni pe gbo awon elegun mo gba won lopa bi meta bi marun to ma nda bubu won lasiko egun ise wo la won eleto abo mo se
7: afikun ti mo ni mo fe se
0: eh
7: ni pe number 1 ile ise olopa won ma nlowo si ti odun egun ba fe jade
0: okay
7: e ri wi pe ti abalo kirun idi a ri awon olopa ti won o du lati fun ani abo won le mo ju meji meta merin lo ni e bayin e pe to wa ye ko odun Christmas na ni a fe se be na ni se boy ni kan make reference le kan pe ki jobo ban odun egun ko possible ko de le se se ẹsin ti yin ijọba o bane ẹsin temi ijọba o bane e se ani ki ijọba o banu ẹsin awon kan nti awon yen ba nse ti o ba da bi tawon kan ba fe lo la bi awon yen lati fe mo fi da wa ala ale la wa ogbon ta fi je pe ti wa la yin o fi ni sele mo a le yo wa la omo so ta ko nbi odun egun
0: kilode won bi mo won ni
7: keke won bi mo won ipa nle ipa nle iwa emi juo emi ojuo ija 10-5 years wa ma ja leyin egun
8: won ni lodun kini kan
9: lodun kini kan nto si mo fa ni wipe boya won jo gbadugbo street is street won ti jo ni gbolo wa so nigba kan boya gba won gba bo ote mole ese wa kan abi ese yen bo ba o se dise gan so awon akun sinu yen lo ma nfa ti awon mo so ta fun so pe o ni koja den te da tun wo awon mi o ni pe to ba kowo le o ni koja ti o de ye ki o bibe ibe lo ti wa ni se pelu ise ijoba ati awon magaje agbole agbole ti awon omo sota yi ti won fi agbole won se base lati kini lati wa woro ko fi sada ki won wa ogbon ti won o da e won ni pe anaidu and is the kini comes workshop
10: devil's workshop
9: is devil's workshop so awon kan yen lo nsele bo pe eni to so pe ki jobo ba negun yen e jo
0: ti jobo ma ba ne
9: e ko fi nigeria o fa aye ele ah fa yin kan ba yen ko si da so
0: hello hello
9: gbogbo esin patapata lin jobo nigeria

0: Hello.
1: Hello.
2: Àwọn student yari eko egun ole koja ni maadu nigba yen ija sele didi ki la ma ri awon lopa awon force egun yen wenu ile eko yen o wa je ki ja po le pese na mbi ti mo nla mi je je on fa ti a ise da je le mi fe da ni bo ta iso mo da ni ti egun ba ti bere nda ni a ma ki le fun la pe ma lo da ni lasiko yi je on pari ogun egun orí àwọn nǹkan báyìí náà ni oríṣiríṣi nǹkan ṣùgbọ́n ní wá dùn bàbá wa tó wà níbẹ̀ yìí wọ́n mọ̀mọ̀ kan wọ́n gbégbèsè tó yẹ ṣùgbọ́n gbèsè yẹn ò tí ì tó tí àbá olùbàdàn kan ṣe ẹ rí bá yẹn ń sọjọ́ ìsìn pé tọ́ba jẹ́ bá ti fi bẹ̀rù tàbá dá má fi gbà ní kán ṣe ohun tí wọ́n bá ṣe ń bẹ̀ àwọn ẹ̀sìn méjì yòókù tá a bá ń ṣojú àá máa dunnú ni tá a máa ń bára jẹun ó ṣe wáá di pé tọ́ba má ṣe pa ìgò sílẹ̀ ẹ rò pé bóyá ogún dé ni gbogbo àwọn nǹkan ọ̀hún ilé ẹ̀kọ́ wá sí eégún tán bá ti mọ̀
1: tó máa ń rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí náà ní igbó ọ̀rà bàrà pàǹgà
2: kò rí bẹ́ẹ̀ wọ́n ń ṣe tí wọ́n bá ń ṣẹ́gun eégún bíi kò sí pẹ́nìkan ń bára wọn jẹ nǹkan ju àwọn èyíyàdá àwọn èyíyàdá
1: ẹ̀hún
2: ìyẹn lẹ́ẹ̀kan gbogbo ilẹ̀ yorùbá yòókù náà sì ní kò rí bẹ́ẹ̀ ìbàdàn yìí ló máa ń dàbí pé ó rí bákan ó ta fi ń tàbùkún àwọn tó ń ṣe lórí ń bẹ̀ àwọn tó gbé ìyẹn wá pọ̀ ìrajà tó ń ṣe lórí níbẹ̀ yẹn bàbá wa rẹ mẹ́gbàjì èèyàn ní gidi náà ṣùgbọ́n tá à ń sọ ni pé kí fọkànbalẹ̀ lè wà nílùú wọn ṣe àwọn nǹkan ti gbéṣẹ̀ tí wọn ò bá gbé tó bá jẹ́ pé ọkọ̀ eégún kọ̀ọ̀kan ọjọ́ kan ni wọ́n fún un operation bẹ́ẹ̀sì ọlọ́pàá gbòsì kẹ́sì ó sì wà ń bẹ̀ wọ́n ṣe ìrìnkà bẹ́ẹ̀ kó jẹ́ stadium kan ni wọ́n máa ṣe ohun tí wọ́n ò bá ṣe ojú omi tí wà lájú ọmọwé ayélabogo láti
1: làǹdà ẹ káàárọ̀.
3: Bukaji Mukhtar Adewale Gbadeyanka.
1: À ń gbọ́ yín.
3: Tọmọdé Pasana Assistant Olúbàdàn tilẹ̀ Ìbàdàn.
1: Ok.
3: Lórí ọ̀rọ̀ egungun tó ń lọ nílẹ̀ Ìbàdàn, bàbá Olúbàdàn kóró ojú sí ìwà jàdídìdà gan. Wọ́n dẹ̀ ti pe olórí alágbà ilẹ̀ Ìbàdàn láti ṣàlàyé fún wípé egungun táwọn bá gbọ́ pé wọ́n ṣe wàhálà àbí wọ́n ṣe jàgídíjà gan kódà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní o tàbí òun gangan ni wípé ilẹ̀ Ìbàdàn àṣẹ Olúbàdàn wọ́n láṣẹ láti lè báǹdì egungun náà fún ọdún márùn-ún tàbí fún ọdún mẹ́wàá. So mo sì rò pé a ti ríjì agreement pẹ̀lú olórí alágbà lórí ètò yẹn. Mo rò pé àwọn náà dẹ̀ ti fọwọ́ sí i torí pé níjọ́ Monday tí egungun bẹ̀rẹ̀ ìjọ náà ni a ti gbọ́ pé wàhálà ti bẹ̀rẹ̀. Ìjọ Tuesday, bàbá Olúbàdàn pe Commissioner of Police ìpè láti so ètò ààbò ròdodo nílẹ̀ Ìbàdàn. Ìpè anybody tí wọ́n bá ti gbá mú tó ń fa wàhálà àbò tó ń ṣàdá kódà eégún tí wọ́n rí àdá lẹ́yìn rẹ̀. Bàbá Olúbàdàn ní kí Commissioner of Police kún wọ́n ààrẹ ìṣẹ̀ torí pé ọdún ni wọ́n láwọn ń ṣe. Ọdún Iléyá kò fa wàhálà, ọdún Kérésì kò fa wàhálà, kò sì yẹ kọ́dún eégún náà fa wàhálà. Mo sì rò pé a ti ríjì agreement pẹ̀lú wọn. So mi ò wá mọ ibi táwọn ẹ̀sùn ti wá ń rí pé wàhálà míì tún wà, wàhálà míì tún ṣe.

0: àwọn èèyàn míì tí wọ́n ń bẹ ní ojú òpó tí wọ́n ń pè.
1: Ẹ
0: ṣeun. Hello.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀, orúkọ yín bo lẹ ti ń pè. Ẹ káàárọ̀.
1: Kọ́mrẹ́dé ìjì ọ̀làdẹ̀jọ́ láti àlà ní ọ̀dẹ̀ níta ẹ̀jẹ̀.
0: À ń gbọ́.
1: Ọ̀làdẹ̀ ń bí ni o. A kí àwọn èèyàn wa tí wọ́n wà ń bẹ̀ yẹn, Ọlọ́run ní jẹ́ kí làákàyè wọn dọ́gba o. Ìfáàkì wọn ti sọ òkúdóró ọ̀rọ̀ lórí ìtọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n ń ṣe ṣe wọ́n. Nítorí kí wọ́n jẹ ìgbésẹ̀ tọrẹ kí wọ́n gbé. Òun náà ni pé gbogbo àwọn tí ń gbé kí wọ́n bá ti ṣe wàhálà lẹ́yìn wọn kí wọ́n máa gbé wọn. Wọ́n bá ti gbé gùn kí wọ́n gbèrò àwọn atọ́kùn rẹ̀ náà, gbogbo rẹ̀ hàn, àwọn àtàwọn tí wọ́n ti ṣẹ́ yẹn ni wọ́n jẹ́ kí gbogbo ó ṣe. Lórí tó ní tó ààbò wa ìdẹ́ ni, ó yẹ kí mójútó tó gbópọn kó tó wà dáadáa sí i. Ó ti yé torí ta bá ṣe àkíyèsí tó wọn pa ní alẹ́ àná níta ìjẹun rí. Wọ́n tó kan àwọn ọlọ́kadà wọn bẹ̀rẹ̀ sí ní lé wọn ti tó wọn pariwo tí wọ́n gbé wọn lọ ní ohun tí wọ́n fi ní àwọn ọlọ́kadà lálẹ́ àná tó lè yẹn náà. Gbogbo ìyàtọ̀ àbúrò ó lè di rain surveillance kí wàá tó ní. Bàálù kí wọ́n sì sọ pé wọ́n máa ń sọ́jọ́ ìrùbọ̀ àdúgbò fún wọ́n tètè mójú tó yẹn náà. Ẹ yọ́ jẹ́ kí gbogbo òṣè ní ìjọba Nàìjíríà.
0: Ó dá ẹṣẹ́ tí Bùrọ̀wá tẹ bá wọn dá sí. Àìsíbẹ̀ ni àìbá wọn dá sí náà. Àwọn tó wà lórí Facebook látàárọ̀, mo rí Dàda Abiona Comfort Olóòtú, Alaba Yusuf wọ́n kí wa náà ni, Sherifat Funke Aziz, Adéwùmí Kazeem Adékas, ó ní pé àbọ̀rọ̀ bàbá ẹkú ètò nípa ọ̀rọ̀ ètò ààbò àkọ́kọ́ ná kí ọlọ́pàá ìpínlẹ̀ kọ́kọ́ wá sí ìmúṣẹná àti ọlọ́pàá ìbílẹ̀ la tó mọ ibi tí ó bá tó kù sí ẹkú ètò láti New Garage Nìbàdàn. Láti Ìbàràpá wọ́n béèrè pé ibo ni wọ́n ti rí iléeṣẹ́ tó ti ń ṣe egbòogi olóró, abúlé Tápà, igbó ti mẹ́ńbẹ̀ ni. Samuel Amao, ẹ̀ka àrọ̀ ẹ̀kú ètò, ẹ ṣeun.

0: ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún rọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Christi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
2: Lajilu FM 96.7.
3: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: ibi ti a ba roko ti si ibe ni a fa bo si e se ti ero ti wa te n go wa ketekete kaakiri gumerin agbaye foto ro ni mo mo pe opolopo lo fe dasi e n pe ni pe oduro lati kan o je alewo nkan mi e lo ta lo wa loju opo e ka ro
1: ele ra mo
0: e se won ruko yin bo le tin pe
1: e ka ro pe ina la gbe ele gbogun be le ko lati yan ka
0: gbogun be lati bo
1: be yan ka
0: be yerun ka okay o de ti
1: awon le jo nbe
0: yen na e se
1: ko de ni la gbe ele
0: ami
1: ala ko le ro ro abu de gara yen tin so ìjọba wa tún ẹ apamọ dáadáa orúláyà jìnàjì ọbẹrẹ bọọsì yẹn ó fi wúlò rẹ nígbà yẹn ó fẹẹ wúlò ju àwọn àmọtẹkùn ọdánẹtì rẹ abẹrẹ ọdún yìí tó fi jẹ pé mọta kankan wọn lọwọ lágbára kíra adapò kankan nígbà yẹn tó lórí ọdọ ọdún egun báyìí láwọn ṣe lù wá èèwọ bèmí ni o gbogbo àwọn olùkọ kí sọmọ gbọn kọmpí àbàdàn.
0: Nke sọ ni pe ìwà jàgídíjàgan ò lè tán Ìbàdàn sádàá yìí ọbẹ̀.
1: Kò lè tán. Àwọn ìjọba ni wọ́n bá tẹ pámọ́ bí wàhálà òjò ni máa pọ̀ mọ́.
0: Ẹ̀yin gan lè sádàánú lẹ́yìn egun.
1: Mélòó wá lára tèmi? Àmọ́ gẹ́gẹ́ bí ọmọ
0: ẹ ti ṣe rí ngbà yẹn.
1: Bẹ́ẹ̀ ni. Bọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìṣòro tó fẹ́ pé ó gbẹ̀jọ dàgbà. Báwo ká sì rí egun nígboro inú wò dídò.
0: Okay, ẹ bá ti sada nígbà tẹ n ṣe inú ti yín inú òdùn.
1: Àní nígbà nísìnyí ni mo ń tọ́jẹ́ pé gbọ́dọ̀ ti kọjá káwọ́ èrè ogun àti ìwà òkè. Ó ti ẹ́sìn bọ̀ nígbà yẹn ta kéré àmọ́ ń tẹ̀lé ìgbà ti gbé ọmọ ti ẹyin bọ̀ nísìnyí bá yẹ àgbà ti dé. Bọ̀ égò bá rìn gbòòrò bá dẹ̀ wàhálà ní Ìbàdàn o. Gbogbo ẹ̀sìn tó ń tẹ kẹ́kọ̀ọ́ lọ ilé ń dẹ̀lù túbà àbọ̀rọ̀ mi yẹn àwọn ìjọba ni ó mọ bóyá sapá mọ́ àdìsí ọmọ tí wàá lòfin ní símọ́ o ọ̀rẹ́gun tó àwọn nígbà rẹ̀ ó kò lẹ́gun kéréje àwọn olùkéréje kéréje o.
0: Àwọn eégún yòókù náà ń lo àwọn tẹ́ ń wo náà àwọn eégún alágbára eégún wà káàkiri ní tá à ń sọ ni pé kí àwọn ọmọ sọ tá ó mọ̀ mọ́ sápamọ́ sábẹ́ eégún láti wu amọ̀nà fìkì mọ́ ẹ ṣe gan tí ẹ pè wá tí ẹ bá wa dá sí nígbà tí wọ́n ń ṣe world egungun festival a lọ síbẹ̀ láti lagilu fm ó cover event yẹn wọ́n gbé live ni wọ́n gbé egun kan wá mi ò mọ ìlú yẹn tán ti gbé gbé wọn láti kéṣe ṣákì egun yẹn ó wà ní ìlú tí mabu wà yẹn ìgbẹ́tì egun yẹn wà láti ìgbẹ́tì egun yẹn jẹ́ egun ńdán ńlá ni ìdá tó pa ń bẹ̀ àti ìfẹ́ rí egun tó tún parú ẹ̀ ní ọjọ́ àwọn egun ńlá wà káàkiri àwọn ìlú tí ó sì jẹ́ pé máa bá jáde náà kò sí wàhálà kankan ṣebí fi kí ló lè tùbà kó tù sẹ́ni àwa tá à ń tẹ̀lé egun ẹja sí mẹ́lọmẹ́lọ lẹ́yìn ẹ̀ ẹ lóò ta ló wà lórí ètò.
2: ẹ̀lò ẹ̀bá ọ̀sán
0: ẹ̀ra
2: láti òjé ni mo ṣe ń pè ẹ wò ṣé ẹ léde yìí kì í ṣe pé ń sọ fún mi mo wà ń bẹ̀ ní adéòsì nígbẹ̀ta.
0: Okay.
2: Egun kan jáde ní ìjẹta yẹn ṣe bá rí bí àwọn ọmọ sọta ti gba ogun kan jẹ wọn ba gbo mọrúwá tí mẹ ń bẹjẹ ọkọ ńtàṣẹdì kan náà wọn bàjẹ gbogbo àwọn kan tó wàá bàjẹ kété pórí títí ló wà wọn inú agúnlé níbi abẹ igi ní ibi adéòsì ẹbí ojú odo ibẹ ní apákẹ mọrúwá sọtọ kan bẹńbẹ fún ìtìjà láìlọrùn bẹẹ rárá wọn sì sa gbogbo ara rẹ wọn sì gbọba gbogbo láti ẹjẹ nínú agbolé ni tó rí wọn náà wọn ṣe pàṣẹs nínú agbolé wọn sì wọ gbogbo bẹẹ lọ wọn sì sa gbogbo wọn bá gbọn kan jẹ ń bẹ ká tó wá sọ pé àwọn ọkọ tẹ ń bẹ ní orí títì tó àwọn ọlọpàá ti tẹlé eégún yẹn àti àmọtẹkùn gbogbo àwọn síkírẹtì pátápátá náà bẹ lẹyìn eégún yẹn kò sí nǹkan kan tí wọn sọ ní orí kódà ìdí mo sáfì gan ọlọrun yọ mí gbogbo tó jẹ pátá sára àwọn tí wọn ṣe oríṣiríṣi ńbẹ kéèyàn fẹ́ jáde kẹrù ọmọ àyàn.
0: Kódà ẹ ṣe tí ẹ pè wá tí ẹ bá wa dá sí tẹ bá wojú aago yín bí tẹ bá wà aago mẹ́wàá ku ìṣẹ́jú méjì láti ìkànnì lágilu fm òkè tó ga jókè mí ní lórí ọ̀fẹ́ àti gba ìpè ẹ̀yin tí ẹ dúró tì wá tẹ̀ ń wà lórí facebook ìṣọ̀lá akure tajibọlá látọ̀yọ̀ aláàfin e seun o ti e n gbo wa te n boju wo wa Kamarudeen Oyinlola Oyenike ona ki wa pe akueto e seun raifu tawakalitu abiodun e seun gan King Akim omo Jagaban Funso Olayode ati gbogbo eyin yoku te wa lori Facebook Nuruddin Ahmed Oye Wale Nike Bami Gboshi Abiodun Semiu Samuel Ibitoye Oladipo Nifemi Akinsola Akinwumi Adishola Asis Abayomi omo Eseun Tesadu Tiwa Alawode Kunle Adesokan Abdul Jalil Akande Eseun Eja ide fuya lori eto bo se nlo laaro ni ba ba se nide bayi ti wa lo se logbode pelu Sina Alayo Temi Tayo Oye Ladun aboro inu oko mi komle alaba ABC eku atotonu latare bandagbe lori eto
3: mo ki gbogbo ara lele kan si mo de ki gbogbo awon ti won bo eto wa mo ki gbogbo awa ti ajo wa ninu kulu Olorun a fi ise eso wa di ose to nbo o di ose to nbo
4: eseun gan awon tin do wa nle adupa gidi gan lowo won awa nfi asiko yi awon loje papa julo awon ti o ti jade eja ki owo mo awon to fe tele wa eja ti bo aso en ti le se olopa ba mu won ti gbo on ti olubadan le badan so n to ju won ba ki n faramu ni
0: o ti da Ademola Asis la moju ero Tunde Olawo lolotu eto bo se lo temi Tayo Oye Ladun aboro loko mi ojo mejo la pade lori akotun eto yi iroyin soki in lo kan bayi e seun te n gbo wa
5: Lajilu FM 96.7

0: Ayelu FM 96.7.
1: Ejago.
2: Ìròyìn ní ṣókí ló ń dẹ́sẹ́ tí ìgbọ́yìn láti kà ní Lagelo 96.7 FM. Òkè gájọ òkè lè tí a kalẹ̀ sílé funfun báláwó fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ṣéun àríbìkọ́lá ló kọ̀ mí. Ní báyìí ẹ̀gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ti ADC Bọ́lájí Abdullahi ló ti fèsì sí ìgbésẹ̀ ilé ẹjọ́ gíga àtijọba àpapọ̀ tí ó fi lọ́kọjà ṣe bùjókò fún ìgbésẹ̀ wọn láti jẹ́ kí wọ́n da ìgbésẹ̀ wọn àkọ́kọ́ ilé tí wọ́n ti ń ṣe ìdánimọ̀ fún ẹgbẹ́ òṣèlú ti NDC kí wọ́n dànù. Inú ọ̀rọ̀ tó tẹ̀ bọ́ta lórí àtẹ̀ ti X Abdullahi lọ ṣe àpèjúwe ìgbésẹ̀ ìdájọ́ ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí ó ṣàfihàn rẹ̀ wípé àwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ́ alátakò níbẹ̀ lábẹ́ kò bá òle. Nínú ọ̀rọ̀ tí ó ṣàlàyé wọ́n ní ìgbésẹ̀ wípé kí wọ́n yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú kúrò lórí àtẹ̀ nínú àwọn tí ó ṣètò ìdìbò lọ́dà bí ìgbà tí ó jẹ́ ìdúnkokò wọn ètò ìjọba tiwa lákòókò tí ó ń ṣàlàyé lọ́wọ́ rọ àwọn ẹgbẹ́ òṣèlú ti alátakò láti ṣiṣẹ́ lọ́wọ́kọ́wọ́ láti rí dájú pé wọ́n dáàbò bo ìjọba tiwa nínú ilẹ̀ Nàìjíríà. Àwọn olùgbé agbègbè ti Ìṣọ̀kan Estate lágbègbè ti Odò-Ọ̀nà-Eléwé ní Challenge nílùú Ìbàdàn ni wọ́n ti ké sí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá dá sí lásìgbò àti ìdúnkokò mọ́ ni ìfipá gbowó àti fífipá gba ilẹ̀ lọ́wọ́ ẹni lè tí wọ́n ní àwọn afipá gba ilẹ̀ ni wọ́n ń ṣe ìwà ọ̀hún lágbègbè náà. Àwọn ará agbègbè ọ̀hún ni wọ́n rọ ìjọba lọ́jọ́ Ẹtì nígbà tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn ti alálàáfíà tí wọ́n sì fi ọ̀rọ̀ léde nílùú Ìbàdàn ibi tí wọ́n ti ń fi àìdùnnú wọn hàn látàrí bí ilé ẹ̀mí àti dúkìá wọn kò ṣe wà lábẹ́ ààbò tó sì jẹ́ pé gbogbo ìgbà ni àwọn aráabí dúnkokò mọ́ wọn. Inú àlàyé ọ̀rọ̀ tí wọ́n sọ ẹni tí ó jẹ́ alága fún agbègbè ọ̀hún Táyọ̀ Aṣírò lọ ṣàlàyé pé àwọn afurasí tí wọ́n jẹ́ adi ìjàngbara gba ilẹ̀ ni wọ́n ti ń fi gbogbo ìgbà wo agbègbè ọ̀hún tí wọ́n sì ń ba ilé àti àwọn ohun tó ní ṣe pẹ̀lú nǹkan tí wọ́n kọ́ sórí ilẹ̀ jẹ́ lọ́nà tí kò bá òfin mu lọ́wọ́ àwọn tí ó ní ilẹ̀ níbẹ̀. Wọ́n tẹ̀síwájú inú ọ̀rọ̀ wọn lákòókò tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn náà wípé àwọn tiẹ̀ ti kọ́ ní àdéhùn eléyìí tí ó ní ṣe pẹ̀lú àlàáfíà síwájú ṣùgbọ́n àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn wọ́n ni wọn ò dẹ́kun àti máa fín àwọn lápè tó sì ṣàlàyé wípé láì tiẹ̀ ná ní àṣẹ ilé ti kábíyèsí orí adé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n pa bẹ́ẹ̀ ni wọ́n tún rọ ìjọba ti ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ẹ̀ka iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilé ilẹ̀ ilégbé àti ìdàgbàsókè ti ìlú bẹ́ẹ̀ ni wọ́n tún rọ ẹ̀ka ìjọba ti ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tó ń gbógun ti ìjìjà gba ilẹ̀ lọ́nà tí ò tọ́ láti ṣèwádìí kí wọ́n sì fi ojú àwọn ẹni bí ọ̀hún winá òfin. Ìròyìn láti ilẹ̀ òkèèrè lọ́hùn-ún ààrẹ ti ilẹ̀ Russia lọ́hùn-ún Vladimir Putin ni ó ti ní ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ ilẹ̀ ti Belarus ìyún Alexandra Lukashenko eléyìí tí wọ́n ń sọ̀rọ̀ nípa bí ogun ilẹ̀ Ukraine bó ṣe ń lọ sí. Ìpàdé ọ̀hún lọ wáyé lè ti Putin ti ń bẹ̀ ní apá ti ìwọ̀ oòrùn àríwá nílẹ̀ ti Russia tí àwọn adarí ìlú méjèèjì ọ̀hún sì ń sọ̀rọ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú okoòwò àti ìbáṣepọ̀ lẹ́ka ti ọrọ̀ ajé tí wọ́n sì ń ṣàlàyé wípé ilẹ̀ méjèèjì ni wọ́n ní ìwòye àti ní ìbáṣepọ̀ alájùmọ̀ṣe láàrin ẹkùn méjèèjì. Ìpàdé ọ̀hún lọ tẹ̀lé ìfinilápe tí ó wáyé láàrin orílẹ̀-èdè ti Belarus àti ilẹ̀ ti Ukraine eléyìí tí ààrẹ ti Ukraine yún Volodymyr Zelensky tó ń ṣàlàyé wípé Putin ni ń wá ọ̀nà àti mú Lukashenko mọ́ra láti ti jáwé sóbì fún ìgbégbẹ́rẹ́gi ìjàkáná láti ilẹ̀ ti Russia lọ́hùn-ún. labala ti are daraya orilede ti senegal nlo ti je orilede akoko bayi nle adulawo ninu itan ti won gba mi ayo marun ototo wole ninu deje ife ya agbaye ti awon okunrin igbesi awon lo tele bi won se fi eyin akegbe won lati orilede ti iraq pelu ami ayo marun si odo orilede iraq ohun to je pe iko elenu mewa ni okopa ninu edije na ni abala ile ti won pe won si awon agbabolu bi ismail asar papi gweye ati liman indiaye ni won gba ami ayo won ti won si se iranlowo to dogbe fun iko agbabolu na ile to so wa je ki won yanyo si ipele ti o kan eyan ipele ti elenu meje leni ogbon niye koni ju bayi lo lori iroyin ni soke fun ti aro toni bi n ba ti dide bayi ni ti wa lo selo yo gori agbagbe pelu sina alayo lekan si o seun aribikola lo tin royin aku isimi opin ose e seun tem gbo wa oni osan wa sire
1: lagilu fm 96.7

0: Ooto ni pe orilede Nigeria gba ominira lati odun 1960 titi di asiko yi to si nda ijoba re se sibe loju opolopo omo orilede Nigeria ni se loda bi eni pe orilede Nigeria si wa labe isakoso amunisin nigbati awon kan ti won pe idagba soki ominira orilede Nigeria un loku die ka to tori pe ojo abagun nko la kanrun gege bi igbagbo ti odo ti won opo oni ireti awon mo orilede Nigeria papa lori irin ajo itesiwaju idagba soke le Nigeria ti won fojojumo reti sugbon to dabi eni pe bi ireti omo Nigeria se buyari o dabi en pe nti ijoba nse lati mu ki itesiwaju ohun ko de kan mo kia ko ya opolopo omo Nigeria la ni se loda bi igba ti nfajo nile bi okun be on si lawon ba wa nile yoba ni pe elede yo doyo ariwo re lepo o da je mo fi apa abe nki wa kaabo sori eto ti wa lo selu laaro yi nikan ni lagelu 96.7 okay to gajoke afin funfun ti oba adebayo akande alagbala okin ta kale si fele le nbadan on le tin teti gbo wa ti wa lo selu on le to ti mo ti opa bo ihu nipa awon oro eleyi to bata koko abi to ye ke eyan ara ilu o mo nipa iselu ati awon nkan to je mo ti oselu lapapo akiyin o loruko lootu agba feto yi tunde olawuwo Ademola Aziz Asizo oni olowo botini ti ajo se loni ti o tun fi dun ti gbogbo o tun fi kan si loruko seun obalana Ayomide Losin ati Kelvin ti won be ni eka social media ti won je ke ma ri wa wo ketekete oni mo nkiyin ogun ayan fe nbe ninu ile agbagbe laaro yi pelu mi oluwa sina alayo ogo ede ofo ma le so fa loruko temi nje mo kiyin si mere telu mo kiyin si duru ma wuse mo kiyin si owonran nibi ti ojumo re titi mo wa to laaro yi mo ki gbogbo awon omo bibi ipinle oyo mo ki gbogbo omo bibi ile kaaro ojire wipe e mo tun kaabo sori akotun eto yi itotun o di fifi lele nilu Abuja laarin ose eleyi ti o ntenu bodo loni were were nigbati ile asofin agba ile Nigeria ti o buwolu atunse ofin ti odun 1999 eyi to je pe yo je ki ayo wa fun idasile olopa ipinle ni gbogbo awon ipinle tin be ni orilede Nigeria lapapo bi gbogbo bagbagbe nile kaaro ojire lati bi opolopo odun seyin oni awon eyan ekun iwo orun gusu ile yi ni won tin pe fun pe ki ijoba elekun jekun to fese rinle ko wa be awon gbadun lu ngba na be oni won si nbere fun ominira eto abo ni elekun jekun pe kiko wa ko ma mojuto eto abo agbegbe ti e ni ekun kokan nile yi tori pe awon eyan ile yoba awon na fe se eto abo tara won laarin gbogbo ipe yi oun na loda bi en pe loju wa oni awon igbo agiju eleyi to je ti wa nile yoba kakiri ninu eyi ta ti ri ti oke ogun to di bi ti awon olubi eda ti an je ajinigbe ti an pa budo sibe ti an sin sise la bi won o sele lawon gbo kan nipele ondo o sele be nipele ogun ati kakiri awon agbegbe mi lorilede Nigeria awon agbe wa di eni to saku loriko won o le lo soko mo eyi mu ki ebi opagba fo meke ko wolu be lo si je pe gbogbo gba ti awon ara ilu ba nbere bere pe kini yo jona bayo idan kan ti awon eyan fun won o na ni pe nti n fa isoro ni pe agbara awon gomina ko ka ase lati pa fun awon ti an je osise eleto abo ti asiko yi papa ile ise olopa be ni pe atoke nilu abuja nikan o ni ase ti le wa sodo awon olopa awon gomina o le pa ase fun won pe e lo se bayi ki won o si se be ni kan monkia lai je pe won duro de ase latoke ni bayi sa ile asofin agba lorilede nigeria won ti wa gbe igbese ti won won ti si apo odo ti wa oro dabi igba ti oko to roko o musu wale o mu nkan ewe bebo o wa ti yoku sodo aya pe to bo se sodo nje ti atawa atomo re ta je ninu ile oku sowo re o on ti mo se ni asamo hun oni pe aba ofin ti are Bola Ahmed Tinubu to ti siwaju ile asofin orilede Nigeria lapapo awon mejeji ti sise le lori ni bayi oku ki awon ipinle kokan ni ekun gusu orilede Nigeria ki won fi owo ara won tun iwa ara won se lati ri pe ofin ti an ti buwolu latodo ijoba apapo loke papa awon ile asofin apapo mejeji lele ti won ti se nigbo ba de ile karo jire ati awon ipinle yoku kakiri orilede Nigeria won o ni koyin si abi ki won yin mu si pe boya won gomina won pe fudika abomi ka won mo sise lori abi soro npa e eyi o na lo si je pe ni kete ti an ti pari e ni ile asofin apapo o di ka mo reti bi o se bo so wa awon ile asofin ipinle kokan ni ti butoro orilede Nigeria idi ni pe anilo o kere tan ipinle 24 24 states lati so wi pe awon fara mo ki olopa ipinle ko pada fidi mule ni gbogbo ipinle nile yi 24 states at least lanilo ki awon ile asofin won ki won buwolu ko to di ofin ti o fese rin le tan ni orilede Nigeria ba se wa nduro ta nreti e wi pe ki ile asofin ipinle Oyo ati awon ipinle mi ni gbogbo ile karo jire ati orilede Nigeria ki won joko jo se iforowero lori oro bi ofin yi yo se di lilo ni kamankia opopolopo ibere o la won mo orilede Nigeria o ni won bira won akoko o ni pe igba ti isoro eto abo ti nfi ile yoruba lape gomina ipinle ondo tele ri ele ti o ti dologbe bayi rotimi akeredolu o le waju awon gomina yoku ti an be nipo nigba na lati da iko amotekun sile ti amotekun si wa titi di asiko yi amo to je pe kokoro kan ba eyin aja ti amotekun je ngba na kokoro ohun o na ni pe iko amotekun ni agbara lati gbe eni ti owo ba terele ejo be ni nkan ija ti nbe lowo won ko si lowura to eyi ti nbe lowo awon ti an fe lo re doju ko nu gbo oba eyi je okan lara isoro ti an doju ko ngba na awon eyan wa nbere pe nje eyi yo se iranwo lati je ki iko amotekun ko wa pada di eyi ti o mo lo nkan ija alagbara lati daabo bo araalu lori oro idasile ti olopa ipinle wonyi bi be ni awon kan si pe se igbese ta fe gbe Nigeria yi ohun ko ni o pada silekun fun awon gomina lati le mo lo agbara awon olopa ipinle yi lati fi koju oro si awon ti an ba je alatako won ni di oselu abi lati mo ji ibo lasiko eto idibo bi eyi je awon ibere mi bi an se so ni opopolopo omo orilede Nigeria ni o ti yo bombo sita lati mo si atako kini ohun koda lara awon ti o je wi pe an gangan ti panu po pe fun idasile olopa ipinle nigba kan ri oni awon na wa tun bo de bayi ti an tun se atako re bóyá nítorí pé wọ́n lérò pé ọ̀rọ̀ rẹ̀ ó falẹ̀ ni kò ní yá kán mọ́ kí á báyìí bóyá nítorí pé ó ti wá yá jù lásìkò yìí tí ìjọba ti ààrẹ Bọ́lá Tinubu gbé ìgbésẹ̀ kán mọ́ kí á lórí ẹ̀ bóyá léyìn ló tún dẹ́rù bà wọ́n tí wọ́n tún fi yí òun padà nínú wọn òní agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Fẹ́mi Fàlànà èyí tó jẹ́ pé lọ́dún 2024 ó sọ̀rọ̀ wípé kí ọlọ́pàá ìpínlẹ̀ kò dìdí dálẹ̀ ṣùgbọ́n ńgbà tí ààrẹ tó gbé lọ wájú ilé tí àwọn ilé asòfin àpapọ̀ méjèèjì ti yan buwọ́lù báyìí Fẹ́mi Fàlànà tún pé àbá kò yẹ kó tì í wáyé kò yẹ kó tì í dibi buwọ́lù nírú àsìkò yìí ńgbò bá tásìkò á lọ sọ́dọ̀ Fẹ́mi Fàlànà ṣùgbọ́n díẹ̀ nínú àwọn nǹkan tí kò ṣe mọ́ pẹ̀kẹ́lù lórí ọ̀rọ̀ òfin ti ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tọdún 2026 tí wọ́n gbé kalẹ̀ yìí lẹ́yìn tí wọ́n ṣe àtúnṣe sí òfin ti orílẹ̀-èdè Nàìjíríà tó fi ààyè gba kí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kan wà wọ́n pé èyí ni yóò jẹ́ ká ní iléeṣẹ́ ọlọ́pàá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí kò mọ̀ jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ tí kò sì mọ̀ jẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ìwé yìí ló jẹ́ ìwé àbá òfin eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu tó tì síwájú ilé asòfin àgbà méjèèjì nílẹ̀ yìí tó jẹ́ ti àpapọ̀ tó sì pé kí wọn ó ṣiṣẹ́ kán mọ́ kíá lórí ẹ̀ torí pé orílẹ̀-èdè Nàìjíríà nílò ààbò kán mọ́ kíá níbi tí ọ̀rọ̀ ìṣòro ètò ààbò tó dé dúró nírú àsìkò yìí bẹ́ẹ̀ ni mo sọ ṣáájú bó kéré tán ìpínlẹ̀ 24 ó ní àwọn ilé asòfin wọn ní gbọ́dọ̀ buwọ́lù kó tó di wípé yóò di òfin àwọn apá abita wa fẹ́ yẹ̀wò rèé àkọ́kọ́ ni wípé a ó ní iléeṣẹ́ ọlọ́pàá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó túmọ̀ sí pé àbá òfin eléyìí tí wọ́n ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ yìí ó ti yọ orílẹ̀-èdè Nàìjíríà kúò ní orílẹ̀-èdè tó ní iléeṣẹ́ ọlọ́pàá ẹyọ kan ṣoṣo eléyìí tá a mọ̀ sí Nigeria Police Force tẹ́lẹ̀ ó ti wá dá ọlọ́pàá ti àpapọ̀ sílẹ̀ Federal Police Service eléyìí tó jẹ́ pé orí ò mọ̀ mójútó àwọn ẹ̀sùn tó bá ti kan ti ìjọba àpapọ̀ àwọn ọ̀rọ̀ ètò ààbò àpapọ̀ àti àwọn ọ̀rọ̀ ètò ààbò tó bá wáyé láàrin ìpínlẹ̀ sí ìpínlẹ̀ interstate crime àwọn ìwà ọ̀daràn tó bá ti wáyé láàrin wọn báhùn tó ì mọ́ wípé a wà á tún ní iléeṣẹ́ ọlọ́pàá tí ó jẹ́ ti ìpínlẹ̀ èyí tó ò mọ̀ ṣiṣẹ́ tọ ètò ààbò abẹ́lé láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn èèyàn wá ń wò pé ṣé kò ní sí ìfigagbága alágbára láàrin agbára àwọn gómìnà àti ti ìjọba àpapọ̀ bí òfin fún àwọn gómìnà láàyè láti yan kọmíṣánná ọlọ́pàá eléyìí tí yóò mọ darí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ òní ó sì mọ pa àṣẹ fún wọn lórí ọ̀nà tí wọ́n fẹ́ kí wọ́n gbà ṣiṣẹ́ bákan náà òní láti wá rí wípé wọn ò ṣi àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí lò ìjọba àpapọ̀ ó pé agbára ti iṣẹ́ ètò ààbò pàjáwìrì òun gbé lé iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti àpapọ̀ lọ́wọ́ níbi tó bá ti dàbí ẹni pé nǹkan ó fẹ́ ó hẹ́ kọjá agbára àwọn ọlọ́pàá ìpínlẹ̀ àwọn ọlọ́pàá ti àpapọ̀ àwọn ni wọ́n ó ṣiṣẹ́ lórí eléyìí bákan náà òní wọ́n ń sọ̀rọ̀ lórí ṣíṣègbè láàrin àwọn ẹgbẹ́ òṣèlú àbí ẹlẹ́sìn kan àbẹ́lẹ́yà mẹ̀yà eléyìí tó ṣeéṣe kó jẹ́ ìṣòro nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni nílé asòfin wọ́n sọ̀rọ̀ lórí bóyá jẹ́ pé abala kan nínú òfin kò fi ààyè gba kí wọ́n lo iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ní ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìn jẹ̀sìn àbí èyí tó bá ti ní ṣe pẹ̀lú pé wọ́n ó mọ̀ ṣiṣẹ́ fún òṣèlú kan bóyá èyí tó wà ń jọba àbí alátakò tako ìmíì bákan náà ó ní ọ̀rọ̀ nípa àmójútó àti ọ̀rọ̀ nípa ẹ̀náwó ọlọ́pàá ìpínlẹ̀ ò ní pé àjọ kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ tí ó mọ̀ jẹ́ àjọ tí ó mọ̀ ṣàkóso àwọn ọlọ́pàá nípínlẹ̀ state police service commission yóò wà láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan eléyìí tí òfin yìí ti dálẹ̀ bẹ́ẹ̀ òní yóò mọ̀ ṣiṣẹ́ tọ ìgbanisíṣẹ́ ṣíṣe ìgbéga fún àwọn òṣìṣẹ́ tẹ́ni bá ti jẹ́ tọlọ́pàá ìbáwí fún ẹni tó bá ṣì wà hù láàrin àwọn òṣìṣẹ́ wọ̀nyí àti pé èyí ni yóò jẹ́ kí wọ́n ya ọlọ́pàá ìpínlẹ̀ kúò nínú ìjẹgàba ti àwọn gómìnà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Bákan náà àwọn èèyàn bojú wo ìṣòro tó lè dé bá ètò ẹ̀náwó látọ̀dọ̀ àwọn ìpínlẹ̀ lórí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí. Wọ́n pé ńgbà ò ti jẹ́ pé òfin yìí ti pé ìjọba àpapọ̀ nìkan kọ́ ni ó mọ lágbára láti darí ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú ọlọ́pàá ní ìpínlẹ̀. Ó pé ní báyìí àwọn ìpínlẹ̀ náà àwọn náà ti ní agbára rẹ̀, tó sì túmọ̀ sí pé àwọn náà gbọ́dọ̀ mọ ná owó lórí gbogbo nǹkan èlò tó dé ilé tí àwọn ọlọ́pàá ó mọ lò gẹ́gẹ́ bí àgọ́ ọlọ́pàá, ètò ti ìdánilẹ́kọ̀ọ́ training, àwọn ohun èlò ọkọ̀ ni, nǹkan ìjagun ni, àti gbogbo àwọn nǹkan tí wọ́n nílò. Èyí ó jẹ́ ọ̀kan níbi tí àwọn èèyàn tí wọ́n ti ń wò pé ẹmẹ́jẹ àtanra wa bí kiní yìí ọba ṣẹlẹ̀, àwọn gómìnà ò nílò owó látọ̀dọ̀ ìjọba àpapọ̀ tí wọn ó tún fi ṣe eléyìí nínú àlàkalẹ̀ òfin yìí. A sì gbọ́ pé ìjọba ti pé ìdá kan nínú ọgọ́rùn-ún iye owó ètò ìṣúná ilẹ̀ yìí wọ́n yà sọ́tọ̀ láti máa fi ṣe owó ìrànwọ́ fún àwọn ìpínlẹ̀ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kò lè jẹ́ pé nǹkan ó máa lọ déédéé lórí ibẹ̀rùn. Bákan náà ta bá sì wo ibi tí ọ̀rọ̀ dé dúró ní ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá ń bí, ìṣòro ètò ààbò lágbára o ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Òǹdó, Ọ̀sun, Èkìtì, Ogun àti ìpínlẹ̀ Èkó, tó sì jẹ́ pé gbogbo àwọn ìpínlẹ̀ yìí ló fà á tó jẹ́ pé wọ́n ń pè é fún kí ìdásílẹ̀ ọlọ́pàá láìlẹ́kùnjẹkùn kọ́ wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí a mọ̀ ṣe àgbéyẹ̀wò ọ̀nà wo ni ìdásílẹ̀ yìí yóò fi ràn wá lọ́wọ́ lórí ìṣòro ètò ààbò tó ti fẹjú kẹ̀kẹ́. Bákan náà láwo ọ̀nà wo ni wọ́n gbà láti kó àmọ̀tẹ́kùn wọlé padà sí abẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ bí gbogbo ẹ̀ bá padà di òun tó padà di òfin táwọn ìpínlẹ̀ ti hàn padà buwọ́lu láìsí ìdíwọ́ àti ìdádúró. Bẹ́ẹ̀ ni wọ́n pe òfin yìí yóò ní ìrànlọ́wọ́ kan eléyìí tí ó ṣe fún wa, èyí tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá náà ni ó mọ̀ sí ṣe ààbò nílẹ̀ Yorùbá, kò ní sí pé àìgbédè wọn ni òjò mọ ohun tí wọ́n ń sọ. Èyí yóò ràn wọ́n lọ́wọ́ láti lè mọ fimú fínlẹ̀ dáadáa lórí ọ̀rọ̀ ètò ààbò, torí pé àwọn tí wọ́n mọ ẹnu àlà, tí wọ́n mọ ojúlejà gbogbo àwọn àyíká àti agbègbè wọn ni wọ́n mọ̀ ṣiṣẹ́ ètò ààbò ní gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Bákan náà ni èyí yóò ṣe ìrànlọ́wọ́ fún títètè mọ jígìrì sí ìṣòro ètò ààbò àbí ibi tí wọ́n bá ti pè wọ́n wípé wàhálà kan ṣẹlẹ̀ o ní apá ibìkan, torí pé láàrin ìjọba àbílẹ̀ tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ òun náà làwọn tí ó dìde yóò ti bẹ̀rẹ̀ sí dìde kó tó di wípé ìrànlọ́wọ́ yóò dé. Wọ́n pé èyí yóò yàtọ̀ sí pé a fẹ́ gbàṣẹ láti Àbújá, torí pé ẹni tí wọ́n pàṣẹ fún wọn ń bẹ lẹ́bàá ọ̀dọ̀ wọn nínú ìpínlẹ̀, eléyìí tí kò wá àwọn wà. Bákan náà ó ní àwọn èèyàn wá wo ìhàlẹ̀ òṣèlú, pé ǹjẹ́ wọn ò ní máa lò wọ́n láti máa fi halẹ̀ mọ́ òṣèlú pàápàá ètò ìdìbò ìjọba ìbílẹ̀ kọ́ mọ̀ jẹ́ pé gómìnà ni ọ̀wà máa jẹ gàba lórí àwọn tó kù, àti pé ṣé àwa oníròyìn náà, ṣé ọlọ́pàá ìpínlẹ̀ ò ní padà fi ìyà jẹ wá lórí iṣẹ́ wa, torí pé kọ́ mọ̀ jẹ́ pé ni wọ́n ó máa lò láti máa fi ìyà jẹ oníròyìn tó bá ṣiṣẹ́ bó ṣe yẹ. Torí pé ìgbà tí oníròyìn bá ṣiṣẹ́ bó ṣe yẹ, ibi tó bá kù díẹ̀ káàtó sí níbi àwọn ìgbésẹ̀ tíjọba ń gbé pàápàá táwọn gómìnà ń gbé, òní yóò mọ sọ̀rọ̀ nípa ẹ̀, kì í ṣe pé oníròyìn ó kàn máa kí yóò mọ kọrinre kí gómìnà àbí ìjọba kan wọn ó rí tí wọ́n ṣe tó dáa, ibi tó kù sí wọn ó mọ sọ. Ṣé ńgbà tí a bá ń sọ sáwọn gómìnà láwọn ìpínlẹ̀ wọn ò ní mọ lò ó láti mọ fi halẹ̀ máa wa tí a jẹ́ oníròyìn àti àwọn iṣẹ́ míì tó jẹ mọ́. Bẹ́ẹ̀ o ni àwọn èèyàn sì ń sọ pé báwo la ṣe pààlà láàrin ọlọ́pàá ìpínlẹ̀ ibi tí ọwọ́jà ìṣọwọ́ṣiṣẹ́ wọn ó dé àti ibi tí ọwọ́jà ìṣọwọ́ṣiṣẹ́ ọlọ́pàá ti àpapọ̀ ti yo de eyi ati awon oro mi on la mo gbeyewo eje ki ma ki alagba segun salam kaabo si ori eto laaro yi pelu mi nibi ti a ti mo yi okan ojo kan awon oro won yi wo lori oro ti idasile olopa ipinle eyi to je pe ise re ti ku o lodo ti awon ti an je asofin ijoba apapo mejeje ti nbo kere kere lodo awon ti asofin ipinle kokan e ku ojumo e ba wa ki awon mo orilede Nigeria
1: atokun oluwasina alayo mo ki
0: asun
1: e ku lataro mo ki amoju ero Ademolasis ati gba wa ti ajo wa ninu studio ni aro yi ipe akojumo mo si ku gbeyin te ngbo kakiri gbagba laye akoto eto ti wa lo se lu la wa lenu e mo ki wa pe akojumo le kan si atokun
0: ese ai nigba ti e gbo wi pe ile asofin apapo won pari ise ni kan mo kia lori oro idasile olopa ipinle yi ati ofin to ro mo bawo lo se ri loju yin
1: eseun atokun miss feelings ni mo nile lori
0: e sawo
1: mo wo lona kan mo tun wo lona keji o si wo pe igba ti mo wo lona kini ati ona keji kini advantages to wa nbe kini disadvantages to wa nbe kini awon igbese to ye ki won gbe ko to ri pe a ma da a ma fun awon ipinle laaye lati ni olopa ati won sugbon ati ri iwe ti won fi bu owo lu idasile olopa ipinle
0: lodidi
1: tori wi pe e je ka ran ti kini kan pe omo Nigeria ni wa omo Nigeria si ni kwa le mo bu wa ti wa tori wi pe ofin kokanla mewa ni bibeli gbe kale ofin kokanla nbe fun omo Nigeria
0: ifenu e
1: now bi ba se da to ka create state police alebu beli mi kokomo wo eni to ba si mo bi oro wo si oto oloro ni awon baba wo lowo ni first republic mo joko won ronu dada kan to se 1963 Republican Constitution. You know, 1963 Republican Constitution. Awon agbalagba mo gboro yi dada. Ati awon odo ti won ba kawe debe. Tabi ti won sise iwa di debe. Ani awon native authorities. Tan pe ni
0: ene. Olopa ibile.
1: Olopa ibile. Se ri gba yen. A si wa oju dudu. Gan. O si fonu. Ngbo fonu di
0: Torofokale
1: ke wo gbodun oro 2001 ni fonu di Torofokale gba ta de so first republic yi teli wa ya won lo gba yin yan be lo ni lo fonu sugbon won native authority awon olopa ibile won monitor inu gbo wa dada ta ba wo bi oro oruko won se ri native authority to ba jo mo oke ogun nigba yen lo fun apere tabo ba wa lati Oyo division Ijebu division Ife division Ekiti division awon mo divisions yen ko kan ni won ma lo lati wa ninu native authority ti won je olopa ibile
0: awon toju won sale
1: ti won mo gbogbo awon inu igbo to wa ni ekun won nigba yen ke si lo

0: Lagos o se boya ni won ni omo osise iko amotekun to pe egbe o da ben pe ipinle oyo lo gba awon ti o poju ninu gbogbo awon ipinle won
1: okay
0: eyi ti ipinle oyo na si gba ko to oluyole local government nikan lo ta ba fe sise eto abo bo ti se ye ti abawa bere olopa ipinle ka ti so pe won gbe ofin iwa si ijoba si awon ijoba ipinle gbogbo ti awon le asofin won buwo lo tan se isoro ko sowo ta won gomina o ma so koni pada mu pe ko je pe awon ti won gba ma won ti iru awon amotekun ti won wa nbe yi won le mo ju boye egberun kan si lo ti a wa mo pe gbogbo ipinle oyo boya ni won ni eyi to egberun mefa niye to si je pe ti a ba se eto abo to mugun mo ni ipinle yato se awon osise olopa ati apapo to ti wa tele o ye ki ipinle oyo ni o kere tan ta ba fe so owo na o ye ka ni egberun 15 olopa ipinle tuntun ni ipinle yi to fi je wi pe ni awon ijoba abile kokan o kere tan a sa ti e mo ni boya irinwo mi awon agbegbe kan to ba je pe a se tan lo to oju wo le fi wo eleyun
1: seri nkan kan la se npada si seri problem Nigeria yo ma ro loju kan na ni ori bi kan na ni o ma fori so er pe ti mo so ni pe ibada kan create state police but bo ti wo ko da to ko si to da bi local government police te ba wa fe create local government police se mo pe nisin won ti gbe lo national assembly
0: ise ti pari loye
1: ise ti pari loye won ni o create state e wa ma woran nigba won ni ko fun local government awon local government wa ni autonomy won ni the 24 states out of 36 states to form the 2/3 made low state lo fowo si
0: nigba
1: so your state fowo si nigba local government autonomy speaker debo ogundoyin right honorable nje ile igbimba sofin ipinle oyo se won fowo si fun ki local government ni autonomy
0: faramo
1: ngba faramo now kini ojo won faramo kini awon nkan ti won ri sheni ti won ri ngba yin na ni pe ki local government ni autonomy ni o mu ki security wa fun awon eyan creation of state police ibada gan sugbon e je ka wo ijo omo Nigeria ati irori wa ati ba se nse ile aye
0: loju wo yin ki state police o wa ki ominira o si wa fa won ijoba abile lo bile sise
1: lo le sise ki local government na gba kon ni awon ode abile ti won na kon ni local government police gege ba se ni ni first republic ta ni NA the native authority awon ni won le so inu gbo wa koni tu je pe nsin yi won ni won gba state police e je ka wo dada e mo lo gba awon mo ti won le wonu gbo be se ko awon yeda sinu amotekun sin to pe challenge lati rin won ta ri won moko lati ri won dugbe inu gbo la gba won fun primarily bawo la se ni bastardize pe ka da se police na sile
0: oda nigba ta ba ti oju ojade a ma menule awon kan mi alagba Raji Adebayo won wole si arin wa bi eto bo se nlo lowo e ba ke awon mo rile de Nigeria ni soki ka lo oju oja
2: aki yin ni ti le toko ni bi ti e tin gbo lagilu 96.7 wi pe eti ti e fin gbo wa ati oju ti e fin wo wa ni ori social media koni fo eti na oni di awa ki ku ojumo ojumo re ire owo ire omo ire alafia ati aikuti se bale oro ni ko mo wa loni ati ni ojo aye wa gogo
0: to e seun a lo joja ta ba pada de a ma wo oro nipa bi o se rorun fun iko ileto abo amotekun ta ti nile nile yoba lati darapo abi lati ko won wo ile ise olopa ipinle ti o si je pe awon nkan ikose mose ati idanileko to rajaja ju ele ti won ti se lateyin wa lo yo pada waye debi pe ara ilu o le pada ni ipa won mo ri ipa ise won laarin ilu yato si ele ta nri lasiko yi ti ara ilu pe ko iti to lo ti wa lo se lu nte si waju ikanni lagelu 96.7 ni o felele mbadan le tin gbo wa e darapo mo wa lori Facebook lagelu fm 96.7 ni ke ti wo wa ke share logun logun logbon logbon e fi ero yin sowo si wa be to se nlo lowo to ba to asiko yo kan yin ara ilu na e ku kale
3: oko awon iraji ni pe o lo nbo yen
4: lagelu fm 96.7 ti wa lo selu lori lagelu 96.7 fm pelu shina layo
5: emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo magic chicken flavor si oya espelli celery
6: s e l e r r I e
5: salary ah boda mi espelli no di salary oya lopin gbianju espelli turmeric
7: t u r m e r I c turmeric
5: e kare pali ohun isebe magic chicken flavor kan fun yin
8: ohun isebe magic chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
9: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 a.m. on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ni ona ton toni si aseyori. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. E ma gbugbu e bere ojo aje pelu ase ati isegun latoke orun wa.
10: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
11: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá ẹ wá.
12: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
13: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
14: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
15: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ǹkẹ́ fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
14: 0807-112-4000 0807-112-4000.
15: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
16: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
17: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrù bá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 0803388100 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
18: Àrí náà jìnà sílé mi. Àlọ́láwá jìnà sílé mi.
19: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
20: Akábala tó jẹ́ kí n máa bòrí dágbà.
19: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Midyear Cashport nínú oṣù June.
1: owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#, lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Media Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
21: Wíjẹ́ mi international pọ́dún mẹ́rin, hallelujah! Tijọ́ ti ìlà àfidúgbẹ́ lọ́wọ́ Jésù Kristì lọ jẹ́ kí tọ́rọ ìhò tún bá wà láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀. Tí I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wa. Kó tó di sẹ́tò di ọjọ́ kọkànlá, tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa. Bẹ̀rẹ̀ látàgọ́ mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP as spiritual fathers Apostle Dr. Paul Adéọlá Adédọ̀sù JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sítù Bishop Johnson Mọ́lákiyọ̀ Apostle Moses Olúṣọlá Ayọ̀adé Father of the Day Honourable Babalọla Mupu Ọlá Babs Honourable Maruf Olabi Suesue Mayegun Manager Market Pastor Honourable Adúlé Gbemi Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Lepe Fọlákẹ́ Olúrẹ̀mí Gate of Honour Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹ̀dà LI Oyekami láti ibi Kíbi Adéjègèdè Tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún ọ̀nàkàlà pé kó máa gbé tàbí síwájú yín bọ̀ wá sí Wigem City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí ẹ.
22: Lagilu FM 96.7
23: Tiwa Loṣelu Tiwa Loṣelu Lori Lagilu 96.7 FM
24: Pẹlu Shina Layo.

0: ẹ káàbọ̀ padà sórí ètò tiwa lòṣèlú nìkànnì lágẹ̀lú 96.7 òkè tó ga jókè ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí Facebook lágẹ̀lú FM 96.7 ni ẹ ṣàwárí ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò ó ẹ fi ìròyìn ṣọwọ́ sí wa ẹ pín kó kárí gbogbo àwọn èèyàn láàárọ̀ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì nípa ètò ààbò gbogbo wa òun náà ń là ń sọ nípa ẹ̀ tá a bá wo bí nǹkan ṣe ń hó hẹ́ lágbo ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà mo fẹ́ kọjú sọ́dọ̀ àwọn òǹwòye wa tí wọ́n bẹ nínú ilé àgbàgbé níṣe ni mo fẹ́ kí ẹ jẹ́ akọ̀wò nígbà tó jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ilé asòfin àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti buwọ́lu òfin yìí kò sí ní ta fẹ́ ṣe sí ọlọ́pàá ìpínlẹ̀ ni wọ́n sì buwọ́lu ibi tíṣẹ́ kù sí òní ọ̀dọ̀ àwọn asòfin ìpínlẹ̀ gbogbo láwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógójì ti ń bẹ ní orílẹ̀-èdè yìí torí pé nínú òfin àlàkalẹ̀ rẹ̀ sì ń sọ pé ní ibùjókòó ìjọba àpapọ̀ ilẹ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá ti àpapọ̀ náà ni ó mọ̀ ṣàkóso ibẹ̀ kò sí tó jọ mọ́ state police lápá ọ̀dọ̀ tiwọn ó túmọ̀ sí pé ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógójì 36 òní ọ̀rọ̀ yìí kàn jùlọ nílẹ̀ yìí tá a bá wá wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń fojú sí iléeṣẹ́ ọlọ́pàá ikọ̀ ti àmọ̀tẹ́kùn lára eléyìí tí àpapọ̀ rẹ̀ nílẹ̀ káàrò ìjíre jẹ́ western nigerian security network tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí àmọ̀tẹ́kùn wípé tá a bá wo irú àwọn ìpínlẹ̀ tí wọ́n jẹ́ ti ilẹ̀ yorùbá àti pàápàá jùlọ ìpínlẹ̀ ọ̀yọ́ tá a bá wá wò ó lábẹ́ òfin àti àwọn nǹkan tí yóò jẹ́ ohun èlò tí wọ́n nílò ọgbọ́n wo la ta sí tí ó fi jẹ́ wípé àwọn gómìnà wọ̀nyí wọ́n lè kó àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ti ní tí wọ́n dálẹ̀ fúnra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọlé sínú ti ọlọ́pàá ìpínlẹ̀ eléyìí tí àgbékalẹ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà tó gbé kalẹ̀ gan bó ti ṣe yẹ pàápàá jùlọ nípa fífún wọn ní ìwé àṣẹ láti mọ lo àwọn nǹkan ìjagun tí ó jẹ́ alágbára yàtọ̀ sí eléyìí tí ń bẹ̀ lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn tẹ́lẹ̀ tó ń ti ọ̀rọ̀ ti ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn náà àti àwọn tí ó jẹ́ àpapọ̀ òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ tí wọn ò fi ní padà wá di èyí tí ó tún padà di ẹrù jẹjẹ fún aráàlú agba ọ̀rẹ́bìnrin ara ẹni ó bá burú omi jà nkankan tí ò fi ní wáyé débi wípé àwọn àìda tá a sì ń pariwo ní iléeṣẹ́ ọlọ́pàá ti àpapọ̀ kò wá ní jẹ́ pé èyí tó burú láwárí níbi ti ìpínlẹ̀ yìí alàgbàrá jẹ́ Adébáyọ̀.
1: Ẹ ṣeun olóòtú lóòótọ́ wọ́n ní pé nínú ọmọ ẹ̀yìn Jésù 12 ni Júdásì kan wà so kò dẹ̀ sí náà mi tí rò pé kìí ṣe ní Nàìjíríà nìkangan ní gbogbo àgbáyé mi rò pé gbogbo wa lè jọ ní ìwà kan náà ṣùgbọ́n nǹkan tí a mú ojú tó jù ni pé nípa àti gba àwọn tá a bá fẹ́ gbà wọlé ó ní bí a ṣe ìwádìí wọn fínífíní tá a fi mọ̀ torí tá a bá wo àwọn kọ̀ọ̀kan téèyàn bá ń lọ nígboro gan ẹ mọ̀jà pààrọ̀ tọ́ra wa jẹ tá a bá rí àwọn àmọ̀tẹ́kùn míì pé bí a ṣe ń rí ọlọ́pàá míì náà mọ̀ pé sáwọn elétò ààbò náà ni ilé àwa lè sọ tí kò tá a ṣe rí ni ẹ rí àmọ̀tẹ́kùn míì ibi tí wọ́n ti ń ta pàràgà ibẹ̀ ni wọ́n jókòó sí tí wọ́n bá wà lẹ́nu iṣẹ́ láwọn ẹ̀gbẹ́gbẹ́ títì bẹ́ẹ̀ náà ló wà fún àwọn ọlọ́pàá ṣùgbọ́n irú ètò àti wá gbà wọ́n wọlé ibẹ̀ yẹn ni ká kọ́kọ́ mú ojú tó tá a fi lè mọ irú àwọn èèyàn tí a fẹ́ gbà nípa pé láti wá lè kó àmọ̀tẹ́kùn wọnú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èmi ò rò pé ó yẹ kó burú púpọ̀ nítorí pé ìjọba ìpínlẹ̀ náà ló gbà wọ́n wọ́n á dẹ̀ ti ní rẹ́kọ̀dù wọn lọ́wọ́ so àti tó ní àwọn ìjọba ìpínlẹ̀ irú wọn máa ń gba àwọn òṣìṣẹ́ kan gbà kí wọ́n bá kọ́ fẹ́ bẹ̀rẹ̀ àwọn kan pé wọ́n fẹ́ fi máa ṣe
0: ọkọ̀ dàbí àyálò bí casual
1: tó bá ti wá rí pé wọ́n ṣe wọ́n mọ̀ bọ́n ṣe máa ń
0: nà wọ́n aláìsílẹ̀
1: so irú ẹ̀ náà ni ọgbọ́n tí wọ́n ń lò yẹn náà ni wọ́n á lò nípa ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn láti lè kó wọn wọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ k ki n to de mo n gbo eto lo ninu moto mo n gbo nipa pe o ma da ti alakegbe mi so pe ijoba ibile gan lo ti wuloju be ni sugbon to ba se wa se pe ijoba ipinle under won na wa ijoba ipinle to ba serious pelu eto abo ipinle re nitori pe ninu gbogbo awon kan to je eto awon omo eyan lati owo ijoba abo oko je nkan akoko
2: security of lives
1: oni nkan akoko so bi gomina to ba wa un se excuse pe ko si owo lati gba iye awon to ye ko gba ta mo pe yo le to lati se abo fun wa iru gomina na o ti kuna nipa nkan ti ayan tori abo ni kan la oko ka won yoku to tele so to ba wa fe se pe lo to a mo pe local authority ni eto abo lo ye ko ti bere lo to ijoba ipinle to ba serious pelu eto abo re o le se in partnership with his local government yoruba se why we after the local government lawyer state bi ko si kan ti ijoba ipinle ti o le so fun awon local government won pe okay ni lati odo yin o egba eyan boya 100 ni o boya 200 ni o lati local government kankan yo be yon mo pe under state police na ni won wa sugbon recruitment won a wa lati local government ti enogun so igba ti won ba gba won won mo pa won ti local government yi igba local government ibe na ni won ti ma sise won tori pe awon ni won mo oju leja adugbo won koni si pe won wa gba yan ni ona ara won wa gbe wa si south west se ri pe o jina sira won so ti state government to ba ni ajosepo pelu local government pe o da eyin ni ke recruit lati local government yin sugbon owo wa ni o wa iyan tun le help won ti dide bi pe a tun ise a si mo ja fun eto pe local government autonomy o si pada wa si amuse nitori pe iyan gangan le ba wulo fun wa ju to pe won je ki
0: awon alaga ba le da duro fura won
1: tori emi ni awon igba kan ti won da duro ati ri awon ona ebi ta mo local government se mo pe lati igba yen ti gbogbo e ti di pe won fun won loto na to pe local government o le da perform ona yen won fi owo kan titi disin to pe won fun won tori won ni ase lati igba ton ni ase fun ra won lati se ai mo ye ona nu agbole mo ti ri awon agbole kan ti o si ona nbe tele sugbon ta won local government se ama ton dey make sure pe ona de be so tori e la fi se pe a si ma ja fun local government autonomy na igba to se pe tori a le ma so na pe iru awon gomina ti o ba fi aye le fun local government autonomy won feran araalu ni o nitori pe araalu awon local government lo sunmo araalu ju awon na mo ai mo ye ona ta nso e to se pe state governor le debe laarin odun mejo tan ti wa nbe won gba ta ba fe campaign gan won le mo campaign de gbogbo ru be yen be awon local government na mo gbogbo nkan ibi to wonu to se jade ni agbegbe won so idi eyi na la si so ton ba fe se recruitment lori oro state police yi o ye ki won je ki o ni owo local government ninu
0: se elero pe a ni ri ebu eyin lori kini nigba to ba de awon ile asofin ipinle ba se ri nigba ti won tari iwe ofin ti ominira awon alaga ijoba bile si odo won
1: mi ro pe o ye ko ri be nitori pe ta ba onu pelu challenges ta ni lori eto abo ni isin ai bo ye awon gomina funra won gan na na pariwo state police do olorun de ti se won ti fun won ni agbara latoke ile igbimo asofin mejeji ni Abuja won ti fi owo si so ile igbimo asofin ti ipinle to ba wa to wa so pe awon won tun wa fe mo deyin ko ile olopa ipinle a mo pe awon yen gangan o ni fe tori bi ta ba de a to ti wa la ba wa ti gbogbo e ba ri bo se nri igba yen lawon gomina o mo so pe awon o ni ase lori awon olopa ibe commissioner of police gan yo ko gba ase lodo IG nipa won o le control won so ngba ton to ti wa faaye sile ipe o da aye ti wa lati le gba olopa ipinle funra yin ti legbimo asofin yin ba wa to wa nso pe boya to to wa nlo ogbon alumo ko aba ton fe fowo si ati mo pe won ni ebo leru tabi kankan ni o sele to lemi oro pe o ye ki wahala wa rara iwo ko ye ki nu awon ipinle mo Dubai ki won de se ni kan mo nkia ni bi ti oro eto abo to de be ni
0: eh alagba segun salam te ba wo oro nipa ati ma se idanileko tori idanileko otun le yo tun je nkan ti awon eko eleto abo papa awon to je pe boya won se kawe tan ni ni won o gba won sise to je pe won o ti e ti mo nipa ise abo tele tele atawon ti wa ni bi onise abo bi ti amotekun to se se ko je pe joba oni ohun ko won papo mara won ogbon wo latasi lapa julo lori ati fun won ni nkan ija alagbara ona ti won o gba lati mo se amulo re to ti ilana ti eto abo lapapo ni awon ipinle kokan
2: e seun atokun se ri won ti pass ni national assembly awon senate buolu kon lo create ti ko ba ni ti o ni mehe ti o je pe oto ni ki so ro odun meji
0: ko to di pe
2: ka to le establish e gidi
0: pelu ti won so
2: ni e pe kin sawo
0: bi an se so pe kan mo kia la fe
2: kan mo kia
0: se awon ipinle awon ipinle o tun da duro nu
2: ki sa won gan won da duro awon to so ran je ma da duro
0: e sawo
2: e seun igba ti won soro le kan e ja ko so pe sa won awon 24 states sa di 24 states yo fowo si
0: ta ba wo gbogbo gusu
2: ta ba ta ba gbogbo Nigeria to je 36 states sa di 24 states yo so yo fowo si
0: so ye ko soro ni
2: ko yo soro se o ye ki ti local government autonomy o soro
0: ta lero pe gbogbo ilu ni yo ran lowo
2: gbogbo ilu ni ran lowo emi o si ni ye so governor so pa ni menu ko lori oro local government mo pada bo sori answer yan ani menu ko lori oro local government autonomy gomina to ba ti so pe won o ni gbagbo ninu touch of government ko ye ko ni gbagbo ninu eto na se lowo tori pe n ta n so yi ofin Nigeria oju president Bola Tinubu lo kawa to so pa wa ta je nkan kan yi seri ofin lo create local government ofin lo ni ku won ma di ibo si local government now nigba te mo pa won o ni gbagbo ninu touch of government which is the local government ko ye kon conduct elections ibe so l'administrator lo e kon mo yan lo sibe ka le mo pe a wa fully democratized sheri lati le establish state police e ti so ninu oro yin be se nso atokun ni mo wo yin lenu won le gbo mo secondary school to se jade nsin si Nigeria police force leni a lo training ani training ground wa nbanu ani ni keja ani ni kaduna o po gidigan ni Nigeria to je ku federal police ni o n samojuto re ta ba ni kodas state police le ta ba expect ni December this year ko le rorun tori wipe a ni training school a gba won a ti gba won boy won ti retire ni o boya won mo pa si abo ni o ta ti ni experience bi a se le train eyan fun ise olopa e get tin ti mo so now igba wo la fe se yun ta ba fe create state police nisin yi kayan mo ro pe to ma wa automatic ni a ko more police stations see each local government at worst at least agboro ni meta ni local government kokan to ipa ba fe serious pelu e ta ba wa soro funding ati ni lura wan jibiti ni Nigeria mo le so pe constitution 1999 ta nlo yi lati 1999 titi di eni lati nlu ara wa ni jibiti oro lori security tori wipe ko si gomina ohun every month lo so osu ni won gba security vote kini won secure se won dagba ode fun awon ara ilu ni apart from the security vote ija mo kele local government kokan ti local government ba da duro won ni owo ti won ya sort of fun security sugbon gba ti local government ti local government o mi a le mo pe iru nkan bayi na wa fun won so in terms of won in terms won sin ni pe ta ba fe create state police it is not automatic awon ti won so pe oye ko je after 2027 ojo oselu ti won ni o je kon le ronu ati gbe kale dada tori wipe awon kankan be to pe won fu ya je omo Nigeria e to ja ma pere kan wa election to the local government la local government the election of the chairman and the councillors. Gbogbo nkan yen na lo ekun wa review kon gbe ko under state kon da para sodo INEC kade kon je kon mo pe a fe se kini yi a fe se revolution lori eni a fe declare state of emergency lori local government ni awon chamber said dibo fun gan kon so fun pe kon lo recontest kinasan kin ko won conduct election yen simultaneously to the 774 local government tani ni Nigeria komo je pa won state governors ni o mo create ni o mo se election local government because they bad won to se ti state policing na nisin yi kin assurance bi pe won ni ko won janduku sibe awara ilu asinu ilu gomina kan wa gomina kan lo ni orile di o duro ijoba continue sugban abo ati emi awata wansin ati awon mo wa ti won ti bi ini ta nsoro ni lori creation of state police ke se pe nta kan ma muni buru to ma se nto ro mo
0: je pajawiri
2: ke se nkan pajawiri that is why before ko to pe yan ma take place a se ro ijoba Bola Ahmed Tinubu ko a se police reform mu toke ni kia kia ti personnel won o ba to ta won ti an sise olopo o ba to ko gbo olopa si ko ara nkan jagun fun won ko de to se training upon training fun awon olopa ta ni lowo lowo yi tori pe oju ta fi wo intern so yi cause for emergency amo ti an gbe lo lati bi adoto ojo seyin nisin ni orire amo bi ti an wole si but to ba je pe ntan ki gbe fun lati 1999 pe e je ka pada si Republican Constitution of 1963 kana ti gba ni ati fayele lati ni native authorities awon NA oloku government police won o ti ma gbogbo awon nugo gbogbo ntan pe ni foreign national reserve yan odo yo national park ni kankan gbogbo be lo ni councilor
0: be ni
2: gbogbo iru Oyo state nsin we have 351 councilors ni Oyo state gbogbo nugo te nso yen pe ijoba apapo kan lo ni kankan won ka ma ra world kan so ta to e pe e ba
0: ali o se tin je pe ijoba apapo lo ni bi kan
2: ipinle
0: kan ni agbegbe yen wa
2: local government kan lo bo si
0: abesa ofin ipinle yen lo wa
2: local government kan lo bo si
0: ijoba
2: world kan lo bo si
0: eh bi gba ti a ni kan se la mo pe ijoba apapo lo ni la wa o fi le moju to ra wa
2: that is why to pe ibo nbo ni next year eyin oniroyin te ba tin gba on ti fe contest yi wa sori ori programs yin e ma bi won koda bo wa se se gbe bibeli ati qur'an ile ko mo fi bura pa won se local government pa won ju local government awon tu e kan na lorun won ijoba ti o ba ti tu e kan na lorun local government ko fe na ralu
0: e se eyin mo fe kan ya wo bi na nitori akoko oro nipa eto suna tori eyin bi o se wu kori baba pe baba oda ninu ile na oro re jemo owo apolopo awon eyan lo nfoju wo kini pe eru wiwo oni yo je fun awon ipinle nigbati ya ba tun pe agbe olopa ipinle kale fun won pe baba obi eto oro aje se ri ati bi owo ti won pa labele bo se ri lasiko yi o possible ko je pe apolopo ipinle ni oni ni owo ti o fi sugba awon ijoba abi olopa ti ipinle yi ta ba wo bi nkan se ri sugbon ta ba wo looto so e ko soro fun awon ipinle lati ni ile ise olopa ti odurore ti o je standard ni ipinle ti won ni se so pe won o loko ni oko ta ra fun lodun to koja o ti baje ni won o ni section ti won ti ma maintain oko won ni ibo owo won oni won o tun se to ti de arepe orisirisi awon oro eleyi ta mo gbo ko sowo ti won irepo soko ni nkan nkan be se o ye ko nira fun awon ipinle lati ni iru awon iko ti won je leto abo be
1: e seun olotu ati so siwaju pe nkan akoko laye fun gomina abi are oni security of life and property so kwa ni o wa de ti won ni owo wa je inira fa won lori ero eto abo ta ba wo ni national level ni federal level security lo ma ni highest budget ta ba lo wo ti state mi le so mo se npa ṣùgbọ́n wa yẹ ká wò pé ní state owó kan wà tán pé ní security funds ẹ tó yẹ pé gómìnà nìkan ló ní àṣẹ bó ṣe wù ó ṣe fẹ́ na kò sí nínú bóyá budget tí wọ́n máa ń ṣe ní ọdọọdún bẹ oṣooṣù na ń gba security funds yìí so irú gómìnà tó bá ṣe pé ó ní ìfẹ́ aráàlú tó ń ṣe gómìnà lórí ní ọ̀pọ̀lọpọ̀ kò yẹ kí nǹkan kan pọ̀ jù láti ná sí orí ètò ààbò tó bá ṣe pé ẹni tó fẹ́ aráàlú tinú tọkàn tàbáwò at least wọ́n á mọ bí wọ́n á ṣe tún bọ́jà àwọn nǹkan míì wà tá a lè sọ pé kò wá sọ pé kò sí nǹkan tí ò wúlò ṣùgbọ́n tí ò wúlò tó ètò ààbò tá a mọ̀ pé wọ́n náà lọ ń yáwó fún wọ́n lọ ń yágbá fún wọ́n lọ ń yáwó kò fún so tá a bá wá wo nǹkan tó wá jọ mọ́ ètò ààbò táwa mọ ni pé ètò ìṣúná ló fẹ́ di lọ́wọ́ èmi ò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé nbo ni security ara security wò tán ń gbà yẹn tó bá kọtẹ̀ ọkọ channel ẹ̀ lọ síbẹ̀ a tún dínkù díẹ̀ nínú nǹkan tí wọ́n á mú nínú àpò òṣùwọ̀n ìjọba so nítorí eléyìí mi ò rò pé nǹkan tó burú pé tí wọ́n bá mọ̀ pé ṣe aráwọn ìjọba lóríṣiríṣi àwọn tó ṣe pé wọ́n ti jẹun tán ti yó àmọ́ irú ọkọ̀ míì tán tó irú ọkọ̀ tán ń gbé fún ẹ tí ì ṣe èèyàn kan tí ì ṣe èèyàn mẹ́wàá irú àwọn aṣèwádìí pé nǹkan tá a fẹ́ fi ṣe ètò ààbò ni wọ́n wà ní pé agbára òkà kò yẹ kó rí bẹ́ẹ̀ so èmi ò rò pé ìjọba tí ó fún wa ní irú excuse yẹn irú ìjọba tó bá dẹ̀ lè fún wa ní excuse yẹn pé ètò owó níná ni ó jẹ́ kí kinní yẹn ní wàhálà bẹ́ẹ̀ fáwọn irú ìjọba bẹ́ẹ̀ ó yẹ káwọn aráàlú kẹ́lẹ́ ti pariwo lé wọn lórí nítorí pé a mọ̀ pé ètò ààbò ní nǹkan àkọ́kọ́ fún ìjọba káwọn nǹkan yòókù kó tó tẹ̀lé tí ò bá sí ààbò ojúbọ̀ iléeṣẹ́ ọ̀làdí báyìí sáwọn ọmọ wọn lè lọ léèwé sáwọn olùkọ́ ní iléeṣẹ́ tìjọba ẹ̀rù náà tó bá ṣe pé ó tún burú jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní jẹ́ ká rí irú ẹ̀ ní tí wàhálà bá wà tí ò bá sí ààbò àwọn ọlọ́jà gan ò ní lè lọ sọ́jà.
0: Ẹ bá àwọn ibìkan náà ti kéde kónlé ògbélé wákàtí 24 yìí
1: láwọn
0: ìjọba ìbílẹ̀ mẹ́wàá.
1: So torí ẹ kò yẹ kí a rí ìjọba kankan kó sọ pé iye owó tóun ó ná sórí ètò ààbò ni ó nira fún òun.
0: Ojú wo lẹ fi wo alàgbà Ṣẹ́gun Salam.
2: Alàgbà Rají ẹ ní sọ́tán.
0: Àṣà.
2: Kò sẹ́rí tó bá ṣeé ṣe fún wa ni. This is month of June. Tó wáyé pé àwọn gómìnà yìí nífẹ̀ẹ́ wa. Kẹ́kù ṣe security fo tiẹ̀ náà fi ń jẹun. Owó tó yẹ ní kan fi dáàbò bò wá ni. Tó sì mẹ́ẹ̀ Tabari State ti ń gba 2 billion gẹ́gẹ́ bí security vote lóṣooṣù. Ẹ pé kó dá wa 1 billion kó dá padà.
0: Lóṣù. Kó filẹ̀ fún lù.
2: Asáàrí gómìnà tó lóun ọgbà sálárì. Irú security vote yẹn kó filẹ̀ fún lù. Asáàrí 6 billion. Pé wọ́n rí owó fọ́ǹdì creation of state police ìyẹn ò kì í ṣàrẹ̀.
0: Ẹ kì í sọ̀rọ̀ tó yẹ ká máa sọ.
2: Kì í sọ̀rọ̀ tó yẹ ká máa sọ. Torí wípé ẹ mẹ́jẹ̀ ká gbàgbé nígbà tí alàgbà Rají tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní tá a bá wo budget ìjọba àpapọ̀ security ló máa ń gbé owó tó pọ̀ jù which is normal. Ara security ti ń gbé owó tó pọ̀ jù náà ni security vote tí àwọn state governors tí wọ́n ń gbà. Tí àwọn state tó sì mẹ́hẹ̀ tó nísìn tábà wo land use decree act of 1978 ó jẹ́ káwọn àwọn state ló ní ilẹ̀ tá a fi wọ́n sọ yìí náà ni wọ́n ti mẹ́hẹ̀ yìí federal government intervention kò ká mọ́ àwa ní káwọn náà gbé tiwọn náà dìde náà ibi tó dé dúró yìí láti fund ẹ̀ nínú budget state gangan yàtọ̀ sí ọ̀rọ̀ oní security vote security gbọdọ wà nbẹ. Ìní àti sọ pé àwọn ọ̀rọ̀ ọkọ̀ fáwọn ọlọ́pàá nǹkan kan yẹn ẹ fi ọlọ́pàá yẹn
0: tàbá pọ̀ lẹ̀
2: ẹ fi wọ́n lẹ̀.
0: Ẹ mójútó ti pẹ́ lẹ̀ bó bá ti dé.
2: Mọ́tò wọn ò bá jù ka stations wọn a mọ̀ pé wọn ò function ni. Ṣùgbọ́n láti ra mọ́tò láàrin ìsìn this is June kápé June tó ti parí a fẹ́ mú July sí December another 6 months owó tí wọ́n bá fi jẹ́ security vote. Kọ́mọ fi kọ́ àwọn stations.
0: Ẹ̀ṣẹ̀ ajókòó níbì kan nígbà tí wọ́n ti buwọ́ lu òfin yìí ní ilé asòfin àpapọ̀ méjèèjì àwa bẹ̀rẹ̀ sí wò pé tó bá jẹ́ wípé lóòótọ́ bí wọ́n ṣe mọ́ sọ láwùjọ àgbáyé pé níbi tí ètò ààbò wọn ti mú yányán ọlọ́pàá kan láàrin èèyàn mẹ́ta ni ni awon agbegbe ti won tin se bagbara ti wo ba ti e wa ti ka a wa wo ipinle kokan lori le de Nigeria papa fi ipinle Oyo se apere pe ti Oyo ba gba yan pupo rara si se olopa on leyin to ba pada de ofin ni pinle ka so pe atawon amotekun to wa nbe tele ati tuntun ki won je bi egberun 15 osise ti ipinle Oyo ni eleyi o je ki awon ipinle kokan ijoba ibile kokan ko ni osise olopa ipinle ti yo le dada ni irinwo koda o le ni 50 le ni irinwo osise ti won ni over 450
2: ni local government
0: ni yo wa ni local government kokan ti o tumo si pe to ba je ti awon ti o para aro agbegbe ni mo ni ani to ati ani seku awon ti o mo si se pararo awon ti o wa ni di pe to ba je pe surveillance pe ibi camera kan ti won mount sa won bi kan ni won fe mo si se le lori won o ri eyan ya sibe ti won mo si se aro osan toru nibe ti o ni si pe are eyan ti o si se be nigun ta ba wo egberun 15 yen se ka pe ogun ijoba ipinle kokan nipa lati ni 15 osise olopa ipinle bi kini iba pada di ofin ni ko mo ba je pe nta pada mo ri ni pe agba eyan 500 agba eyan 1000 si ise to fi je pe gbogbo nta nso yi na oju kan ni o pada wo si
1: e seun olotu se ri se nipa oro eto abo o ti doju e bayi nkan to si je ki ati mu ni nka ti mu ni ka mu ni
0: okukudun
1: ni tele sugbon ni isin na gbogbo wa loju wa ti atijoba ataralu gbogbo wa lati ri pe eto abo yi ise ta fi owo ehe mu tele o ti doju e bayi nitori pe lawon igba kan ni awon bi odun melo kan seyin ta ba ri pe won ni won jiyan gbe won se gba won sawo oke oya ni awon apa ile Hausa lati ma ngo be ati egbo ri ni iru nkan ta ma ngo bi ni gbomogbomo awon gbomogbomo ngba yen si re nigba yen ni olaye si dudu won mo ni be an fe bi se tutu won fe bi se gba ki se pe won fe fi gbe won lati gba owo tabi lati pa ilu kan agbegbe kan run abi lati se yan kan nigba yen sugbon ni isin bayo ti wa de oju e bayi ta ba wa ni pe ani se ri owo ti 15 ta nso yi owo ti awon ijoba mi tan fi nse nkan ti o wulo fun araalu rara oju owo ti won fi ma sanwo osu 15 ta nso yi lo owo tan fi nse awon nkan ti o ti e ni kankan se pelu ara tan ba wa to re la mo so pe awon ijoba won gbudo joko kan tun ero ara won pa kan mo priority won o de ti de be ba to re ati bo pe security ni bi ta wa security ni priority ko si o ti kan onile o di ka ojo ni ni bi osu kan abi la gbo pe won gbe ogagun to ti feyinti ninu ologun o ku sodo awon ki o ti n to meje o ti to meta to si pe awon ologun ogagidi to feyinti tati ati rawon oloselu to je oga gidi na no tan ti to je kini tan ti gbe to tan pa awon to bo won bo so ile ti wa kan to nile o ti kan ti alejo so tori e pe owo kan la be bi sanwo ko si kan ani ni bi ti oro Nigeria de ko si ye ti ana lori eto abo ta ba na ni ona to se pe akun yawo ti se pe a kan so pe iye bayi la na to pe atun ni ri
0: pa
1: be ni ti o ba si yen ko si ye ti won na lati le se eto abo gba ti eto abo ba wa na le oro aje le lo oke ni eto eko le lo oke ni gbogbo kan le lo oke ta isi yen a si ntara wa ni
0: alagba Segun Salam ki le ri si agbeyewo iye to ye ki won gba ta kan un fi adada nda bi aba laarin ara ti wa
2: seri eru akoko to wa ni bi idasile olopa ipinle ati menuba funding e le fi bi eko se ni owo to bi River State se ni owo to ke fi ati Ogun State ke a ma fi bi Oyo State
0: ugba Oyo na o tun wa nse
2: akuse o a ko ipo ki ipo ki ko to le wa daye
0: be se so commander bi en pe
2: arin lo ba arin
0: le yan wa
2: o arin la wa ni pe
0: Oyo ese
2: ipinle to ba na le se ni sugbon gege bi woye temi seri establishment of amatekun kojo
0: ko duro bo se ye
2: o lowo kan se lunu sugbon bo la se da olopa gidi olopa ipinle sile nigbati alagbaraji ti won soro le kan gbo arun oju ni ari bi awon amatekun bi se ma kit
0: imura won
2: ibi ti o ye ke ti bokolopo le ti ba won sugbon ta lo fe fejo sun sugbon ta ba wo dada lati do olopa ipinle sile pe iye numbers ti won le gba eyin na ti so iru ipinle Oyo ba se wa yin sin se me pe nkan kan be na ta tun mo la wa ralu federal constituency ara won to je pe honorable local government kan lo represent ari honorable to represent local government meji ari ti represent meta ari ti represent merin kilo fa to fi je pe Ibadan North rep Oyo kan lo ni e je ka mo pe ro be
0: o tobi
2: ero tin be mun ke se ti tobi nikan ero tin be ninu Ibadan North
0: o po dada
2: a le fi gbe ti orire o ti ye yin sin awon eyan ti won gba bi won se gba won si o ni o se pelu bi areas ko kan ti o seri because crime ten wo yen is local and peculiar ona ti won dani bi ko kan o yato sira won ta ba wo Eko nsin yi ona ti won dan be ni pe kon ja bag gba kon reyan lapo e to wa nbe nu o si nde badan na die die iru nto wa peculiar si badan ni security challenges si badan ni ti won moju to ti barapa yato si ti ibadan ti badan yato soyo be lo gbo mo san ko ta ba fe gba yan be gebe se sonu projection yin ipe o ye kon gba 15,000 we need up to 15,000 sugbon e je ka jo bira wa lere emi ateyin ati gbo awon ti an gbo wa kakiri gbagba nla yi je won gba to be ìjẹ́ wọn fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ tó péye ìjẹ́ wọn kọ ilé ọlọ́pàá fún wọn ṣé wọn kọ báráàkì fún wọn ṣé wọn ṣe ń tọ́yẹ kí wọ́n ṣe torí ìjọba àpapọ̀ náà kùnà gbogbo àwọn police barracks wa èwo ló ṣe wojú rí wọn ṣe bó ni ò ṣe ní ṣé rí kíní yìí is going to be a gradual process so láti gba yàn wọ́n nídìí èèyàn tó pọ̀
0: ẹ ṣeun ẹ já tún wá wo ibi àwọn èèyàn ń bẹ̀rù pé ṣé wọn ò ní lò wọ́n fún òṣèlú báyìí láti mọ fi ìyà jẹ́ àwọn alátakò apá abìkan náà wà tó kan àwa náà ta jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ pé ngbà bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní ibi tó kù díẹ̀ sí fúnjọba gan wọ́n pé ẹ palẹ̀ rẹ̀ mọ́ àwọn ẹ̀ka òṣèlú wọ́n lè mọ lò ó fún ọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn lè mọ lò ó fún ẹlẹ́yàmẹ̀yà nígbàtí kó mọ̀ jẹ́ pé ọlọ́pàá ilẹ̀ yorùbá mọ̀ pé bóun bá rí ọmọ igbó àbí haúsá òun ó finá mọ́ àbọ̀ ọlọ́pàá haúsá àpé bóun bá ti rí ọmọ ilẹ̀ yorùbá àbí èbìrà òun ó finá mọ́ nkankan bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ débẹ̀ ẹlẹ́sìn jẹ̀sìn ẹlẹ́sìn ìbílẹ̀ ni ọ́ wọ́n gbógun ti ọmọlẹ́yìn kristi àbí mùsùlùmí àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí èyí ni òfin ló fi dá àjọ kan tí wọ́n pè ní state police service commission sílẹ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n wà ń bẹ̀rù wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú gómìnà àwọn gan ni ó mọ dábàá kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ẹni tí ó jẹ́ igbákejì ẹ̀ àti alámúlégbé ẹ̀kẹta fún tí ó fi jẹ́ pé gómìnà kò ní láǹfààní láti kàn mọ sọ pé ẹ lọ ṣe báyìí torí pé àwọn eléyìn náà wọn ó daṣọ ìjìyà jẹrú kọmíṣánná tó bá rí bẹẹ ṣùgbọn owó oṣù kọmíṣánná ọwọ gómìnà ni ó ti mọ wá gómìnà ni ó mọ san owó oṣù àwọn òṣìṣẹ rẹ so ṣeéṣe fún kọmíṣánná bẹẹ láti sọ pé rárá kó gbọn rí fún gómìnà tó jẹ olówó orí rẹ eja to je apa be won
1: e se olotu mo fe je ki o pari oro yen dele ka to pe o to wa pari e na pe odo gomina ni to won ni ti federa to je kini bi awon police service commission bi won ba yan IG are gudo buwolu so ko si nkan to nje mi ni pa ni oro o se ri nkan ta ni ju ni orilede Nigeria e o ni atunse sibo awon ofin wa ta nlo ajiba ineki to kon dot to wa pe won independent se won wa independent won wa independent
2: are ni oyin alaga
1: be ni won so gbogbo pe state police service commission kan wa gbogbo yen na lori iwe ni be ni real practice ko si nkan to jomo be so yi pe boya a fe ku na lo to pe won le fe ma lo fun oselu sugbon ibi ti oro abode bayi onika luku na ti mo pe gbogbo wa lo kan gbogbo a le so ke just a le so pe gbogbo awon to wa to je osise ijoba ni ipinle kokan lo se pe tan ba ni kan dibo lola egbe ti o se po gba won sise ni won dibo fun abi so be ni tan ba wa ni pe won gba yan a le so pe gbogbo awon tan gba yen ni won o se pe won mo roko si odo awon to gba won o awon na o ni abasepo pelu so be ile to jaju ni pe awon tan ba gba kan se bo se to ati bo se ye ni tokan tokan
0: alagba Segun Salam ni soke ko to di pa lo joja
2: you paste the paper dictates the tunes into ba je la wa po gidigan gan seri eru to wa ninu creation of state police only advantage so po gidigan advantage ya koko ni pe awon mu awon eyan orise ati temo ni response si awon kankan to ba n sele bi jangban tabi ti ba je ipayin keke to ba n sele sugbon come police service commission we have federal police service commission o awon ni ko sibe ko le tete bere ni state level commission yan bi awon boya lawyer awon adajo to ti feyin ti won fi bere
0: awon journalist commissioners to ti retire
2: sugbon ba to ba ya awon olopa to jo go olopa je tin retire as commissioners lo ma wa nbe lojo waju lojo waju gboro tori tan so yi ke soro sin oro awon mo tin bo ni se wa ngbo but police service commission ti won ni ko yan si state yi kabi alagba si so lati le yan commissioner of police abe gomina na ni wa sugbon ita ba ko bi ira wa ni Nigeria to ra meni ti o di gomina ipinle Oyo ni next year so a ma cho lo si le gbimaso fi on ipinle Oyo ni next year a meni cho wole senator sugbon ije won le sanu wa kan wo ti omi ti a fi do orilede yi le iro la amalgamation ati mbara wa se ka amalgamation to de ti 1914 yan tajo ni Yoruba tin ba Kemberi se owopo won tin ba Ibo se before Oyinbo so pa won da papo ni 1914 won ba jo wo ti ba se bere sina layo to ipo wo lo je senator adugbo yin ni senatorial district re in to ba je nkan igbo abu e ja be gbo awon oloselu ikan ko dale na tori ko sin ti o ni esan o
0: pe bi gbo omo Nigeria se ni ti e la won na ni
2: awon na ni omo Nigeria na ni bibeli ni ebi nbo kankan ere mi sin be pelu mi lati san fun olukaluku gẹ bi se owo re o ti se ri ali jasa lizan ni olohun ba wi ina lizan amu eyan wa e je ka da iwa bule problem ta ni lowo lowo yi federal police ni o state police ni o gomina ni o senators ni o rep ni o house of assembly members ni o itin jagbo ola mu ni I need beru olorun
0: ese ese e ja lojo oja na ta ba pada de aboju wo oro ti overlapping jurisdiction ise awon mejeji bi ko se ni mo kolura won ijoba papo ati ti ipinle eja muse oju oja je ngba ba padade a si oju opole fun awon ara ile leyin ta ba ti peke lu oro eleyun e ku kale ti wa lo se lu nte si waju ikani lagelu fm letin gbo wa
3: ti wa lo se lu ti wa lo se lu lori lagelu 96.7 fm pelu sina layo
4: lagelu fm 96.7 106.7.
5: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
4: s e l e r r I e salary
5: ah boda mi espresso espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
6: t u r m e r I c turmeric
5: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
4: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile Adun badu upo makamuso Lagelu FM kakaki ile shagun safefe timfarele idunu fungubo loja tonta Imule guguniso wanya wanya sekereti midungbe Owo fun gbogbo en to loye to da mo se beyin na ngbo se ben rise re ni boro afa iba won dowo ko la ero buru kawo
8: owo ni kon lo le se o
7: ma doubt e Lagelu FM 97 gbagbo gbaju gbaja gbaje oko won ti gba yera bata nle yi bawujo le se to ngbon safefe to mo jase polo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lagelu FM 97 iki wala hiya lubarika polo oja nbe kerin ope ke David PL I Care Foundation lo nlo gun tatata wi pe tin yin me lo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PL Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PL I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju Reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku sinipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju la se sagbe kale Charity PL I Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Council Building yana agbala bus stop ni to se olowo din fo sanu shopping complex iworo ribadan lojojumo ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 090

0: tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdé òun.
2: O máa sẹ́ẹ̀tì yẹn.
3: Ó di kéjì kankan so, ẹbí mo ní kéjì àgbò ṣe wọ́.
1: Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí
4: Mid-Year Casport.
1: Tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira
5: $50,000,000
1: ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀.
5: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta, tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o. Pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Lágelú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí website.

0: ṣe.
1: Iṣẹ́ kékeré ó lálá.
2: Bọ̀sùn o lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ̀ lágbàá bẹ́ẹ̀ kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ lẹ́kùn. Bẹ̀rẹ̀sọ́lá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì kìí ní Ìbàdàn tó lè sanwó gidi fágbà bẹ́ẹ̀ kà. Àwọn tó lówó Èkó Èkó ní gbé òpàrọ̀ o. Gbogbo owó láì fi wọkọ̀ tán tí ń bá wá iléeṣẹ́ búrẹ́dì Ìbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
3: A jẹ́ pé òbáriwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Tí wọ́n pariwo pé àwọn nílò bẹ́ẹ̀ kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbàá bẹ́ẹ̀ kà ní ọlọ́ọ̀tọ́.
2: Tètè kàn sí wọn ní Màlété níléeṣẹ́ Better Life Bakery. Kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà bẹ́ẹ̀ kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ bẹ́ẹ̀ kà wọ́n fẹ́ gbà. Owó gidi wọn sì mọ̀ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o sásẹ̀. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí ìbẹ́ka ìjáfara léwu o. Bákan náà wọ́n tún nílò àwọn abílékọ àtòmídán tí èèyàn bọ́ sẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì mọ tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A level. WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po, ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣìrìn àjò tàbí ìrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́ tàn yín, kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàǹtàbanta yóò wọ́pọ̀. Bákan náà, a ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bí United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o, èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n. Níbi kábàni ṣètò ìrìn àjò sílẹ̀ òkèrè.
6: Lajulu FM 96.7.
7: Tiwa loṣelu, tiwa loṣelu lori Lagelu 96.7 FM pẹlu Shina Layo.

0: papa julo awon wahala to ba sele ni ipinle si ipinle abi eyi to ba sele lawon ilu nla kan to je pe agbara olopa abehun ka ti an sewo si won won wa lati wa dasi lati ri pe wahala sele ta ba wo be sugbon ibere kan tawon eyan bere ni pe bi olodum ajari bi wahala lagbara abi ruke rudo kan ba sele to le tabi oro selu tabi awon nkan to je wahala oselu alagbara to sele lapa abi kan to fana soju kekeke ta la ke si solopa apinle la pe ni abi joba apapo bo ni won o se sise ti o fi je wi pe awon iko olopa mejeji yi won o ni jo wa mo se fanfa laarin ara won nitori pe awon kan je ti apapo awon kan je ti ipinle apa abi gan wa nibi ti opolopo awon omo orilede Nigeria ti won wo eja sare so eleyun ni sokisoki laarin iseju kokan alagbara je Adebayo
1: e seun olootu seri nibi ti abade ina looto ni pe awon igba kokan wa ti boya se gbon mi si abomi oto laarin olopa ipinle ati ti apapo o le ma sele ṣùgbọ́n nkan ti o dára jù láti lè yanjú ẹ̀ náà ni ètò ẹ̀kọ́ tí àwọn méjèèjì tí wọ́n bá ti ní ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ àti ìlànà nípa iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan èmi ò rò pé ó yẹ kí gbọ́nmi sí omi òtó kó máa ṣẹlẹ̀ láàrin wọn ṣẹlẹ̀ gbogbo nkan láyé tó já jù ọwọ́ ìjọba ló pọ̀ sí jù torí ní bẹ̀rẹ̀ a mẹ́nu fò díẹ̀ lórí pé ìgbà tí wọ́n gba àwọn àmọ̀tẹ́kùn wípé a rò pé bóyá inú igbó ló yẹ kán máa ṣọ́ ní agbègbè ṣùgbọ́n à ń rí wọn nígboro wọ́n ń ṣàdarí ọkọ̀ wọ́n ń mú ọkọ̀ wọ́n ń mú gbá wọ́n ń ṣàwo ṣé ẹ mọ̀ pé kìí ṣe ọwọ́ àwọn àmọ̀tẹ́kùn yẹn fúnra wọn ṣùgbọ́n ọwọ́ àwọn adarí wọn àtàwọn ìjọba tó gbà wọ́n ìjọba ò gbúdọ̀ sọ fún wọn pé bígbà tá a gbà yín o ẹ̀yẹ máa lọ sí agbègbè báyìí ní ọmí o ẹ̀yẹ máa lọ sínú oko báyìí ní ọ̀nà ara o káwọn fúnra wọn wá sí
0: ìgboro
1: bẹ́ẹ̀ ni so nǹkan tí wọ́n fún wọn náà ń ṣe yẹn so irú eléyìí náà tá a bá padà gbà wọ́n tí wọ́n bá padà bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n á ti ṣe ìlànà iṣẹ́ oníkálukú fún wọn pé iṣẹ́ tiẹ̀ o báyìí báyìí ni o ẹ̀yin federal police náà iṣẹ́ ti yín báyìí báyìí ni o ẹni tó bá wá ti kùnà nípa nǹkan tí wọ́n là lẹ́sẹ̀ kò níbi tá a bá dé kì í ṣe ọwọ́ yọ̀bọ̀kẹ́ tá a fi ń mú ètò ààbò tẹ́lẹ̀ torí ọwọ́ yọ̀bọ̀kẹ́ á rí ọlọ́pàá míì ọlọ́pàá yóò wà lẹ́nu iṣẹ́ yóò sì wọ bedroom slippers kò sí ìdájọ́ kò sí òfin tẹ bá rí àwọn láwọn african country bíi tẹ bá rí uniform tàbí tẹ bá rí ìṣọwọ́ múra àwọn elótó ààbò wọn ẹ rò pé òkè òkun la wà ní kí wá ló ṣe tiwa ní nàìjíríà nítorí pé àwọn tó jẹ́ ọ̀gá àtàwọn tó jẹ́ ìjọba wọn mú àwọn iṣẹ́ wọn a tó máa ń gbọ́ gan tó bá jóòótọ́ kí wọ́n wà kàn sí pé àwọn ọlọ́pàá fúnra wọn ní máa ń ra aṣọ tán máa ń wọ̀ fúnra wọn kì í ṣe pé iléeṣẹ́ ọlọ́pàá ló ń kó aṣọ àti bàtà fún wọn èyí náà àwọn nǹkan tó burú so á jẹ́ kí wọ́n ti kóníkálukú kófin ti mọ̀ iṣẹ́ ti ẹ̀rí iṣẹ́ ti ẹ̀rí so tíṣẹ́ tó bá ti la iṣẹ́ oníkálukú fún èmi ò rò pé ó yẹ kí wọ́n
0: lọ bẹ́ẹ̀ ni èmi ò rò ẹ̀ṣẹ́ ní sókí bàbá wa.
2: Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tán bá la iṣẹ́ oníkálukú that is what I fi ń sọ sẹ́rí ọ̀rọ̀ yìí ò kì í ṣe ọ̀rọ̀ òṣèlú ọ̀tọ̀ lòṣèlú ọ̀tọ̀ ní ìṣèlú ọmọ onílù kò ní fẹ́ ó tú kò sì ní fẹ́ kó bàjẹ́ ní tá à ń sọ yìí à ń là yíra wa ni bó ṣe yé mi lèmi ṣe ń sọ bó bá ṣe yé wọ ojú tó bá fi wò ni kò fi wò ṣùgbọ́n ẹ mọ̀jà máa fi òṣèlú gbogbo ohun tá a bá ń sọ n ti ń kó bá wa gan nìyẹn dẹ́mọ̀dẹ́ máa ń rọ àwọn tí wọ́n ti travel tá a jọ wà ń bí tẹ́bi jọ ń pa tí ìyá jẹ ń jẹ táwọn ọ̀rá yìí jáde kúrò bíbà ẹ̀ táwọn ní opportunity àti jáde tí wọ́n bá pè wọlé tí wọ́n bá dá sọ̀rọ̀ kọ́ máa kọ́kọ́ bí àwọn common people on the street ipe kí ni ṣe wọ́n gangan because n tó ń ṣe wọ́n táwa ń rí kò sẹ́n ọmọ nàìjíríà tọkàn rẹ balẹ̀ pàhẹ́ ó ní bí ọmọ ní ọ̀yọ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin àgbẹ̀ àti àwọn onímọ̀lúù ni ṣùgbọ́n sì ó ti yàtọ̀ ó ti kọjá bẹ́ẹ̀ kò sẹ́n tọkàn rẹ balẹ̀ ní ọ̀yọ́ ṣe ṣùgbọ́n tó lè mú ọ̀yọ́ ṣe wà ní ìfọ̀kànbalẹ̀ nǹkan jẹ́ ká jọ sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bèrè nínú ìbéèrè yín wípé bó ni wọ́n ṣe ní mọ́ kọlura wọn gbogbo nǹkan yìí ni mo gbọdọ gbe kale daada ki won yewo kini o je ise olopa ijoba apapo kini o je ise olopa ijoba ipinle to ba se pa ba ti wa dale gan gẹ ba de se mo ni toto ni ta n gbo ni bo to ni bi ro ni bo ta n gbo wi pe awon federal police gan opolopo won fun awon fowo ra uniform ti o yo ri be fun awon rabata ti o ye ko ri be ero yo olopa mi to je pe kosu lo ma wo si uniform eri mi to je pe sanda ni owo eri mi to je pe betru slippers lo ma wo so gbugbu nkan yi o ni di ite eyan joko farabalẹ se it's not a matter of criticism aba criticize constructively ki nkan fi le da ni ki se pa n criticize yi won o so selu won o gba pe gba apotibo in lomo iya to se oselu
1: gba fura
2: in mununu in bere kankan lowo oloselu kankan sugbon ipinle oyo yi ni a ti bi mi ipinle oyo yi ni mo ngbe lati kekere mi ipinle oyo mo ngbe mo sise kakiri mo to pada wale na ni sugbon bo la se wa ni ifokanbale laarin ara wa
0: ora okan eyin ara le se ni mo si fe ke jawo awon oro ti ati menuba to je kokokoko tori iseju aya bi ogoji pere la fe ni kokan lati fi ero re han nje eyin ni igbagbo ninu awon gomina pe bi olopa ipinle iba bo ba de won o se bo ti se lai segbe won lo fun toto ati pe se eyin ro ni wi pe won le lo won gege bi ohun ija oselu lati mo hale ma awon eyan laarin ilu ni ati pe bakan na seyin setan lati se atileyin fun awon asofin ti won soju agbegbe yin lawon ipinle ti nbe kakiri orilede Nigeria bayi pe ki won o tete buwo lu ofin yi lai je wi pe won tun tenu ebo odo ti an mama lo party si abe tabili bi ti ofin ominira awon ijoba ibile bo ti se ri bo ti e je pe won wo pe se won ni mo soro owo lati se lati sugba eto isuna ofin yi soki soki seju aya ogoji oni fe eyan kan 091 hello
3: okay
0: e ku ojumo o
3: e ko le se ni re nkan ma le so mo
0: e seun wo ya ni kan mo kia
3: omo jodaji ni lero ti ni se mi se fe sina ni pe olorun je ti won li ba si kankan olopa eju ipinle yen o da po boy ni wa lero pe awon gomina ni mo si won lo o mo je ko ma wa lo ndo ofin lati federal government o ti mo si won lo so pe si o le si won lo
0: e seun
3: so e ku eto
0: yes
3: omo jodaji
0: Katun fun elomi laaye 0912370 8675 tabi plus 234-8142-49-1006 0912370-8675 Hello.
4: Hello.
0: E kaabo sori eto oruko yin lati bo sa.
4: Oruko temi ni kaade ti gbogbo e mo ti popo gbogbo mo gan na. Eyi ti mo fe da sinbe ni pe nkan lo won sanu wa lorilede Nigeria yi se ngbo mi
0: agboye o
4: se ri ti awon eyan amotekun wa ati awon olopa awon mejeje ti mo fe da sini en se ri gbogbo igba ti won fi gbe omo ta gbo pe won ji won ko yen ni kini won pe ka won olopa ma sise won bi ise ti won yin gbe taari won yen se won pe gbogbo igba yen nje je won pe awon olopa kini nkan to ko won ma se lati gba yen yẹn ko ye won ma gbogbose bi mo se ri awon ara ba nbi bo se ri won mu ni awon yawu bi kun won da won yawu do ile to ti o da
0: ti o je hello hello sir
4: awon loka awon tun ma pe an gba
0: hello hello se n gbo mi
4: mo n gbo yin sir
0: e je nkan la nkankan ye yin olopa won o ni tori pe won jiyan gbe laarin ilu ki won o ja mi lori mimo mu awon odaran yoku mi abi awon ojuse won mi ti ilu gbele won lowo won ti ni awon iko pataki to se ise to ijinigbe won wa ni tori eke ni ko lo re ja ile onile ko keru nbe ki won so pe won ni mu tori pon ti je awon omo lo e fi olopa le lati se ise re to to laarin ilu e ma ja se atako won afi gba ti won ba se asise tabi awon iwa mi to tako ofin awon omo kekeke kan na so ru e lori social media kaakiri tan ba gbo pe won mo en to logun oloro wa lagbara to ye ke lo lo fun bandit ai oro ti o mu opolo lowo rara oni ru oro be e ma je ka wa ti aje agbalagba ka ma darapo mo iru awon omo ti o gbon ti o si fe gbon ti won be lori Facebook ati awon social media mi oro ofin ati eto abo o koja anti won fi nse yen. Hello.
5: Hello. Hello.
0: Eku ojumo.
5: Mo ki yin, mo se ki alagba se kun salam ati baba wa se wa nbe.
0: E se oruko yin sir.
5: E ba mi sa Sanusi lati Irin Gold.
0: E se ni kankan kan sir.
5: E ba mi foju won ti mo fe so yi. E ba wo dada ngba ti Boko Haram ati Ijiye gbe bere lori dede. Se mo pe tu awon gomina meji kan lo fi bere. Kini mo fe fa yo nbe yen ti mo fi so be ni bi pe igba ti awon gomina ba nra igba fa awon togi. So gomina to lagbara lati lo ra ba fa awon togi tori pe fe wole e gbogbo ona o tumo si wi pe o ni agbara lati le sponsor olopa pele ti mo fe lo nbe yen niyan sa mo kini kan ma jo mi loju bi awon Boko Haram ati awon terrorist yi be se nsoro to yi e mo gbo lori iroyin bi pe awon agboferu won se pa 2000 won won ti pa 3000 e si wa wo pe awon oloselu le ni won sponsor won owo to ye ki won fi mo
0: tun isu aye esun leleyun o ta le fidi e mule oloselu
5: ni e ti mo fe lo be ni sa
0: pe e n gbo pe awon kan o se se ko je awon kan ki se gbogbo oloselu
5: okay e sugbon to an jo mi oju ni pe se ba omo Nigeria na mi n fowo gbo bukata awon te fi n ra bo yi fun won ki mo wa de ti wo mo fowo yen tun gbe saye won se se mo se di won lo ilu Ebo ke mo de yen se di e ti o je ogogun Nigeria na
0: e se gan nitori ẹ dákun àsìkò tún ti lọ ni o. Hello, ẹ káàárọ̀ orúkọ yín láti bọ̀.
6: Ẹ káàárọ̀ bàbá mi, ẹ̀sẹ̀sà. Ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá àtìlẹ́yìn? Ojúṣùnùkù ni o.
0: Ẹ ṣá o.
6: Ẹjẹ́ àpọ̀rọ̀ àti ojúṣùnùkù wo. Ṣé ẹ rí agbára tí ń bẹ lọ́wọ́ gọ́vnà ó pọ̀ kọjá bẹ́ẹ̀ gẹ́gẹ́ nísìn. Tá a bá kírètì local government police tó mọ pé wa. Báwọn ṣe kírètì state police yìí ó yẹ káwọn gómìnà náà kan gbé sọ́ńdà local government ṣẹ́gẹ́ ìgbésẹ̀ yìí. Wọ́n ní kíní yìí wọ́n mọ ṣiṣẹ́ fún àwọn olóṣèlú ní ṣẹ́gẹ́ ìgbésẹ̀ yẹn. Ṣé ẹ̀dẹ̀ náà ti dáàbò yẹn sọ mẹ́rin lẹ́ẹ̀kan yẹn nípa ọ̀rọ̀ àwọn àmọ̀tẹ́kùn bí kí bóyá pé kán dá àmọ̀tẹ́kùn pọ̀ mọ́ àwọn ọlọ́pàá yẹn ṣe àbí kí wọ́n dá dúró mi ò sọ pé kò dáa. Ṣùgbọ́n àwọn àmọ̀tẹ́kùn tó wà ń tà ń ṣe yìí ẹ jẹ́ wọ́n dà wọ́n orúkọ tó tó wọ́n tó o. Àwa tá a wà lẹ́sẹ̀ kúkú láàrin nǹkan o àlùkò fún yín o ẹsẹ̀ ń dà fún mẹ́sẹ̀ yàn o àwọn eléyìí sàmọ̀tẹ́kùn o.
0: Bóyá àwọn tẹ́ ẹ bá rí ẹ sọ fún ìjọba bí wọn bá ti ń ṣe tí ò tọ́ ẹ pariwo ẹni olóko láyà ẹ pariwo ẹ a jẹ́ pé bóyá kàńdà tiẹ̀ ló sá wọnú àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn nù nítorí ìwà ẹnìkan ká ba gbogbo àwọn yòókù náà ni orúkọ jẹ́ àwọn nǹkan tí àwa ò ní fi àǹfààní ẹ̀ sílẹ̀ lórí àwọn ètò wa àti ìkànnì lágelu fm ònù àrídájú ló yẹ ká máa ní ẹni tẹ bá sì ti rí pé ò da ẹ sọ pé kò da ẹ pé ọ̀daràn lórúkọ ẹ ẹ má torí pé ẹnìkan jọ̀daràn nínú àwọn ikọ̀ kan kẹ wá pé gbogbo wọn ni ọ̀daràn ìyẹn ni àṣìṣe. Ẹ jẹ́ kí a máa fi eléyìí a máa fi ẹnu ẹ̀ sọlẹ̀ lórí ètò fún tòní àmọ́ n ò ní sàì kàn sí àwọn èèyàn wa tí wọ́n ń wò wá lórí Facebook láàárọ̀ yìí Ìṣọ̀lá Accurate Ajibọ́lá ẹ ṣeun bákan náà ni mo ń wọ kan láwọn ọ̀jẹ́bọ́lá tí wọ́n tẹ oríṣiríṣi sọ̀wọ́ sí wa Bijes Kumar Kelancheri Ọtúnba Roland Aladejana Samuel Amao Alawode Kunle Ayinka Onígbìndé Ọmọjọdádì Afiz Abiodun Taufik Oyelere Alaba Yusuf Sherifat Funke Aziz Abiodun Ọlálẹyẹ Engineer Ibrahim Awalayan àbí Awalayan Alhaji Ajeni Fuji Abaz Ẹṣeun ọ̀kan láwọn ọ̀jẹ́bọ́lá Adébọ́jẹ́ Yusuf Ọládiméjì Kabiru Olúgbàyè àti Ọlá Olúwàfikayọ Akínwùmí Olúṣọlá tó ti Sherifat Funke Aziz àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti tẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sọ̀wọ́ sí wa. Ṣùgbọ́n ohun tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ òní pé ọ̀rọ̀ ààbò ohun pàtàkì ni o. Ẹ jẹ́ kí a rí wípé a mú ní ọ̀kúnkúndùn látọ̀dọ̀ wa kì í sí ọ̀rọ̀ òṣèlú ẹgbẹ́ mi ní ṣèjọba kọ́ ni eléyìí àwọn tí wọ́n ń ṣe ìkọlù ọmọ ẹgbẹ́ kankan tí ẹnikẹ́ni wà awon ti ku omo won nisin won mo boye oloselu ni won abi be ko idinu to je pe e duro le awon asofin yin lorun lati je ki won se nto to nigba to ba tasiko ka ma ba wora wa niran ka ma fi anfani ki ogbeni segun ayola awon ni general manager gastab origin oni ni ojo bi won lagbara lowo olohun e pe e po laaro e po lore o inu yin yo si ma dun eyi oni je okan to ku fun yin loke pe lagbara lowo olohun loruko alagba segun salam lajo wa lori eto loni eseun be na ni mo dupe lowo alagba raji adebayo ogun ayanfe ademola sees as his ocean shun awon eyan wa leka social media ti won je ke gbo wa se won balana kelvin ati ayomide losin gbogbo yin patapata only asepele oluwa sina alayo ogo ede ofomale so fan loruko temi nje fun onkun e ma pe 08059483093 08059483093 titi ojo mejo ninu ire ayo oyin atayeto lawa ti yin o ti pade

tún ti ní lọ́sàn-án tì ní. Fún ìgbàládùn ẹ̀yin ti ajákẹ̀jádò lè àgbáláyé tá a bá ń sọ nípa ètò jẹ́kẹ́mọ̀. Àádùn gbọ́gbọ́ akásí torí a ti kó gbogbo ẹ̀dẹ́ lórí tuntun tuntun. Fún ìgbàládùn ti yín náà ni. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣe wa lọ lórí ètò fún tọ̀sẹ̀ tó kọjá. Àtún ti padà dé lọ́sàn-án tì ní láyọ̀ àti ní àlàáfíà. Tá a sì nígbàgbọ́ pé bá a ṣe dé lálàáfíà bẹ́ẹ̀ náà lábẹ́yìn tí a náà lálàáfíà. Àlàáfíà ti yín, àlàáfíà ti a kò ní di fi àfíà lógun Ọlọ́run. Ojú tẹ fi ń wò wá, etí tẹ fi ń gbọ́ wa, ìkankanú méjèèjì ò ní yọnu débi tí ó di tẹ mọ̀ náwó lé. Àtàwa náà, Assis Ademola aka Granny Saga òló máa jẹ́ kẹ láǹfààní láti jẹ́ pé kẹ gbọ́ wa dáadáa. Lápá ọ̀dọ̀ ti yín bẹ̀yẹn, àwọn ṣe wọn bá lànà Ayọ̀mídé lọ sìn. Àwọn ń bẹ ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ social media láti jẹ́ pé kẹ mọ láǹfààní àti wò wá dáadáa. Kedere báyìí ló mọ́lẹ̀ ní Facebook ti iléeṣẹ́ wa ń bí Lágelú 96.7 FM. Ẹ bá ti wọ Facebook, ẹ ṣàwárí ẹ̀ lápá abẹ́yẹ. Ọ̀gá wa Túnde Ọláwọ́ olóòtú ètò Alex Ferguson ti jáde olóko dáná ló kọ mi. Olóko elé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ léde Yorùbá ti àǹtí àdì sport actor. Àtú elé tó wà active. Bẹ́ẹ̀ ṣe wò wá Facebook Lágelú 96.7 FM bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ mọ̀ wá ní TikTok àti tìjáni olóko dáná sport actor ní TikTok náà. Ṣé ẹ̀ tún gbàgbé àátún láǹfààní láti yí á láǹfààní àti yí. Bàbá sọ nípa ti koto ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀ àátún yí koto ti káàṣì ẹ̀ ìyẹn lọ́sàn-án tì ní. Ìyẹn lọ́sàn-án tì ní fáwọn ti aláti gbẹnu sí star 347 star 1004 star 2# star 347 star 1004 star 2# kóòdù tó fi wọlé sí káàṣì ẹ̀ nu. Olóòtú plate lára ẹ̀ káàṣì ẹ̀ láti jẹ́ èèjẹ́ káàṣì ẹ̀ so ti plate òpin ọ̀sẹ̀. Àwọn èèyàn gbẹ́nu sí ní tòpin ọ̀sẹ̀ o. Mo ní ìjà ọ̀tọ́ nù n ò ní pẹ́ yí koto lọ́sàn-án yìí. Ẹjẹ́ bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú ilẹ̀ adúláwọ̀ pẹ̀lú ìdíje fi ẹ̀yẹ àgbáyé.

0: ó sẹ̀mẹ̀ ẹ̀kọ́ ẹ̀. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdé òun.
0: O máa sẹ́ẹ̀tì yẹn. Ó
2: di ṣéǹjì kankan so, ẹbí máa ní ṣéǹjì àgbọ̀ṣẹ́ wọn.
1: Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí
3: mid-year Casper.
1: Tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,000,000 naira
0: 50,000,000 naira
1: ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta, tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o. Pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Flash FM, tẹ *347*1004#. Lórí Lágelú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí website wa.

0: Ashe.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé. Àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye. Àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì. Àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa. Àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá. Ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan. Adojúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: e ka bo pada latoju oja. Ikoni lagelu lagelu na 6.7 FM leleyi oke gajo kele to kale sinu agbalewu fun balawo iyen lagbegbe felele ni le ibadan je kan ma leto iroyin ere daraja ile to tun su gbegban kan se e wo wa ni Facebook lagelu na 6.7 FM tabi ni TikTok at Tijani Olokodana Sport Actor na ni TikTok mejeji lo mole nbi kana magbagbe e magbagbe pe a ni pe yi ko to ti cash e o ko mo dabi gba to je pe a won te code yen lowo ni won yi ko to *347 *1004 *2# code la gelunu o code la gelunu ta won eyan tin gbenu si bo ba tin play cash e laarin ose to o ti o ti je cash e tun gbiyanju ti Saturday na awon eyan yin kan be yen gan o ogo ogo iwo iwo logo olofa e je tesowo waju balogun iko ebi agbabolu ti orilede Iran baba nso nipa Meditaremi o fesun kan are ajo FIFA Gianni Infantino ni ti an ba wa en to paro ju laye koda o le gba balon di o Ari ajo FIFA ni ta ba nso nipa Gianni Infantino. Olomo won ranti ifigabaga ta won gba kojo orilede si New Zealand. Leyin ifigabaga ohun, Gianni Infantino wa ba won ni dressing room to si so ba won pe effort kan ba le o. Looto awon kudie kan wa fun yin nipa igbaye gbadun yin ninu dije fi eye agbaye. Se ri gbogbo bi ti akude wa patapatapata yanyan. Gbogbo e la wa na mo o. Eku ifarada gbogbo e ni o ni yanju laipe yi odi la won ba so pe sa se mo pe o ye ko ye ko lo bayi awon kan bayi awon kan bayi awon kan bayi o ni gbogbo e lo mo e lo fokan bale se a se atunse si gbogbo e oni titi di asiko ta wa yi awon ogbo nkan kan lati odo are ajo FIFA Gianni Infantino mo o oni ko si wahala oni figabaga na yen gaga koju orilede si Egypt o gaga lo wa foju won bayi pe ajo FIFA o fe ye ki orilede Iran ka won koja group stage lo ipele le to kan je ki lo de ta fi so be baba wo figabaga na yen awon ololufe orilede Iran ti won wa ni stadium onikaluku inu won ti dun onikaluku fo soke fayo pe to fun igba koko ninu itagbesi aye orilede Iran awon qualify wo knockout stage ninu dije fi eye agbaye gbogbo ba se mo wa group stage na ti ma npada leyin igba ti ko orilede Iran ti won mi ami ayo elekeji ti won fe elekeji si koju orilede si Egypt to di meji se yokan lato wa agba ball won lowo eyin soja Kalizade olomi ami ayo elekeji ni 90+6 minutes o ku bi iseju bi melo kan ti figabaga won o tenu bodu afikun iseju ti won afikun figabaga ohun ni orilede Iran na fe elekeji si ba se fe elekeji si bayi oni ba kan si adari ayo pe alaye kini ohun o jo bi gba ti agba bolu to mi awon o jo bi gba to salugo o leyin asiko to po dada ti an fi wo VAR won pada confirm e pe goal ti orilede Iran ti won mi latowo soja Kalizade Kalizade ye ki se goal pe offside ni won ni ara re yo sowo waju pelu millimeters tin bayi lo fi yoju agbabolu to keyin iyen fo orilede ti Egypt lo idi to je ko di offside ni yen o ibe ninu ti bi orilede Iran gbe se offside leleyi offside leleyi ababo si iwo tun ni je millimeters abi ki le pe offside leleyi won li ana yen gangan la won ti mo gbe ajo FIFA won pe awon wa sinu dije fi eye agbaye lati wa jiya ni awon o si fe wa tori wahala ti nbe laarin awon atorilede ti USA igbajo FIFA dan ni ka won fokan bale e la fokan bale ko si wahala e la fokan bale ko si wahala kankan awon si gboju nba pe are ajo FIFA Gianni Infantino ti fi alokan bale pe o ni si wahala o èyí tó jẹ́ káwọn wá nù o dáná sọ fáwọn pé wàhálà ó wà ní àwọn ò ní wá bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti AC Milan ikọ̀ ti AC Milan wọ́n ti parí gbogbo àdéhùn láti gbé agbábọ́ọ̀lù fún ikọ̀ ti PSG ilé tó tún jẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti àgbọ̀jẹ́ torílẹ̀-èdè ti Portugal bàbá sọ nípa Gonzalo Ramos gbogbo ohun tí ń jáde pé 70 million ó ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti AC Milan òun ni wọ́n san àlàyé ń bẹ lórí 70 million yẹn o kìí ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n san 70 million fún báyìí báyìí báyìí àwọn àjẹmọ́nú kan wà tó jẹ́ pé ìyẹn dúró lórí performance related ni àwọn bónọ́ọ̀sì pé ó bá mi àwọn báyìí bó bá gbá figagbága báyìí kìí ṣe pé lẹ́yìn ọ̀sọ́kà náà ní kò gbé agbábọ́ọ̀lù ti AC Milan ni wọ́n san 70 million euro gẹ́gẹ́ bí ìyìn tí ń bẹ́ẹ̀ nìyẹn o owó tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti AC Milan owó tí wọ́n san gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ báyìí ni kò ju bí 55 to 60 million lọ tó bá jẹ́ pé àwọn àjẹmọ́nú eléyìí tí wọ́n fi sí tó bá padà wáyé òun ni ó fi padà súnmọ́ 70 million euro eléyìí tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti AC Milan tí wọ́n san fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG lára àwọn ìdúnàdúrà tí ń wáyé lọ́wọ́ nù díje fi ẹ̀yẹ àgbáyé nù ẹ̀ ń bèrè pé mẹ́díkà ó ti ṣe mẹ́díkà láti bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn wọ́n sì yanjú gbogbo ẹ̀ ni bákan náà ikọ̀ Barcelona sọ ìdí eléyìí tí àwọn ò ṣe gbé Bernardo Silva wá sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona o kí wọ́n sọ gẹ́gẹ́ bí àwíjàre tiwọn nǹkan àkọ́kọ́ ni pé Yorùbá ló sọ bẹ́ẹ̀ pé ẹ̀ ń bá fi arúgbó kẹ́yìn ó sì kú ẹ̀ wọ́n ní yẹn gangan làwọn wò pé Bernardo Silva eléyìí tí mo ń gbá bọ́ọ̀lù nù kọ́ Man City tí Isabel ní ìfarapa yìí báwọn bá lọ gbé wá sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona ó lè jẹ́ pé nù kọ́ Barca gangan òní ó ti bẹ̀rẹ̀ wàhálà tí ó mọ lọ tí ó mọ bọ̀ tí ó mọ lọ tí ó mọ bọ̀ wọ́n ní yẹn àkọ́kọ́ wọ́n ní àwọn tiẹ̀ tí wàá fẹ́ faramọ́ yẹn o ǹjẹ́ Bernardo Silva èló ló mọ gbà tó bá darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona wọ́n nígbà tí ó bèrè owó lọ́wọ́ àwọn làwọn wò pé owó tó fẹ́ mọ́ bèrè lọ́wọ́ àwọn yẹn àwọn ò ní agbára ẹ̀ láti san gbọ́mi dáadáa rọ́fà gbábí saloon ọ̀fíṣẹ́ àbàbà ikọ̀ jẹ́ kọ́mọ̀nù nínú fẹ́lẹ́lẹ̀ ń bè yìí ọ̀gá mi dáadáa Abdul-Jelil Adetunji ń bẹ́ tiktok báyìí tí ń wò mí lójú David náà ń bẹ́ ńbẹ̀ Ibadan Fabrics àbíkí àdé òun náà bẹ́ tiktok ẹjẹ́ àtẹ̀sọwọ́ iwájú gẹ́gẹ́ bí àwíjàre tí ikọ̀ Barcelona tí wọ́n sọ nìyẹn wọ́n lówó tí ó mọ gbà lọ́wọ́ àwọn owó yẹn pọ̀ pé táwọn bá ní káwọn mọ fún yóò ba ojú ìwé àwọn jẹ́ ìdí nìyẹn táwọn ṣe yọ̀ǹda ẹ pé ẹ wo ẹjẹ́ Bernardo Silva ó mọ lọ ẹjọ́ mọ lọ sínú ikọ̀ tán ti lè san owó tí ń béèrè o bákan náà àlàyé tí ń bẹ lórí ti Nico Paz agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Real Madrid eléyìí tí wọ́n tà lọ sínú ikẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Como lọ́dún 2024 pẹ̀lú owó tí ń lọ bí 6 million euro ni o tó sì jẹ́ pé àlàyé jọ wà láàrin àwọn méjèèjì pé tó bá dọjọ́ iwájú Madrid lè gbé padà lórí ti buyback clause ní owó tí ò ní ju 9 million lọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Como wá ní agbábọ́ọ̀lù ìdá àwọn fẹ́ gbé tán torí pé agbábọ́ọ̀lù yìí ni wọ́n fún ní best midfielder of the season nínú ìdíje líìgì àgbọ̀jẹ torílẹ̀-èdè tàló ìyẹn italian serie a ikọ̀ Madrid wá sọ fún Como pé ṣe lè san 60 million kẹ́ ẹ fi gbé tán Como ni èló gangan làwọn fi ń ṣòwò àwọn èsè ikọ̀ bíi inter àwọn bíi juventus ac àwọn as troma àwọn tó lè sanwó yẹn nìyẹn ẹ bá wa dínwò yí wálẹ̀ Madrid ní kò sí nǹkan kan àwọn ò lè dín wálẹ̀ o Bolues Vardy ń bẹ tiktok Madrid ní àwọn ò lè dín owó yẹn wálẹ̀ ikọ̀ igi agbábọ́ọ̀lù ti Como wá ní ó da àwọn ṣetán láti san ṣé ẹ lè gbà káwọn san 60 million yẹn fún odidi sáà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ Madrid ní ṣé yóò sáà pé 60 million kì í ṣe pé ẹnìkan bá yín níbẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni yóò pé 60 àbí ó dá ti gbà ẹ lè san ní sáà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìyìn tó jẹ́ kí dì yẹn yanjú nìyẹn ṣùgbọ́n Madrid wá fi nǹkan kan ṣe pé buyback clause yẹn àwọn ò ní yọ kúrò àwọn náà ó tún padà gbé padà o kẹ́ ẹ tó lè tà fẹ́ lòmíì o di gba ti Madrid ba to so pe a ni fe si ke to le ta fe lomi 80 million euro na ni won fi si ori ti di ko pass gege bi buyback clause yen ma waye lodun 2027 bi nkan se ri niyan lapa abe yen e ja loju oja elekeji so ti ta cash e ogo baba de la toju oja a ni pe waye ko to ti cash e o star 347 star 100 for Startwash. Code yen ni yen lati gbenu si cash e ninu ko ge agbabolu ti asna asna ni asna so pe bruno guimares abi ki won pe igbin tenu mo gi ogun la won foro ese o asna la won tun pada bo pelu kini a loju oja bakan na iko ge agbabolu ti chelsea ati crystal palace ibode nkan de duro lori ti maxence lacroix iboni nkan de duro laarin awon mejeji laarin agbabolu lowo iko crystal palace ati chelsea lori agbabolu won lowo eyin fun orile de france eja loju oja baba de kate waju eku kale
1: Javis PL IKEA Foundation lo n logun tatata wi pe ti yin melo gbogbo eyan bada ta gbegbe e ja ma n ra wa leti pe gbogbo to lu wa da da ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta n gba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagu ara ṣugbọn ninu gbogbo eya ara oju lo ba ara idi pataki re ti ajo Charity PL Foundation se n pe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to n lo lọwọlọwọ ni Charity PL IKEA Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo kaadi ofese layewo reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe laye fun gbogbo en to fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju lati sa gbe kale Charity PL IKEA Foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo taara lo saye oju re ni number 94 opposite unity bank Charity Consult building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex

tiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostle ti Christi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ̀ Kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀.

0: kaabo pada latoju oja ikanni lagelu lagelu 96.7 fm leleyi oke gajo ke le to kale sinu ogbale fun balawo lagbegbe felele ni le ibadan je ka ma leto yiroyere daraya ele to dus gbogbo nkan si ewo wa facebook lagelu 96.7 fm abi ni tiktok at tijani oloko dana sport actor egba mi flexible bash in ben tiktok ma bo lion nikan o le bo elephant na mo ko bo na ma abi crocodile pastor team owo labi na nbe ni tiktok awon ti an facebook assist country na nbe nbe awon ti an facebook niyan abiodun oyelade king of gentle boys gbogbo modina adebolu morita do peyemi ibrahim jima musa ona nbe facebook lamios wasiu abiodun wasiu lamidinu ajibola masud atolagbe mso imavio je peter matthew adebayo olaleru na nbe nbe adedapo ojedapo isola oluoma olamile kan steven adigun paul noms frank nbe nbe adeniji amabi abiona abiodun na nbe nbe ala madrid lati san gwota otunba adeyemi latif temi tope ngbe ti send owo si account number tan send si yen ti play cash enu e ti play niyan muidi olawale na nbe nbe adelakun said olawale ayodeji babadia na nbe nbe awon ti an facebook ni akande anu na wa nbe ni facebook lukman lawusa jimo taufiki samuel amao okoye emeka adekunle kebir na nbe nbe bi nkan se ri lapa abe yen niyan ni pe yi ko to ti ka se o *347*100#. Rhys James agbabolu fun ikọ ti Chelsea won ni ifigabaga won ati Panama pe ko ni lanfani ati gba ifigabaga to gba kẹyin won lo ni hamstring injury bayi ṣugbọn hamstring injury yen won ni opo ki se pe ko ni le lanfani ati gba bọọlu mọ bakan na ikọ ti Liverpool won lawon tun ti ri agbabolu kan o omo bibi orilede Norway ni o wa nu dije fi eye agbaye lowo bayi agbabolu fi ikọ ti Benfica Andrea Shedrop loko e ni sa ninu figabaga 96 games to ti gba fun ikọ ti Benfica o ni 15 goals 15 assists 30 goals involvement ni yan ninu 86 games 34 abi £35 million na ni ikọ ti Benfica n bere lowo won won ni tawon ba ti ri Yanda Monday gbe lara awon agbabolu to se se ka won gbe niyan ikọ ti Arsenal lawon pada bo fun Bruno Guimaraes Bruno Guimaraes pe £55 million abi £60 million yan koko wa ti ikọ ti Newcastle ni awon alawon o tase Arsenal lawon pada bo fun igba elekeji ibe lawon eyan ti wa wo pe se Bruno Guimaraes yen o ni release clause ni o ko ni o £100 million to wa nbe o ti expire nigba to fe se loju bayi eye to ba won Newcastle iru di ti ko ti Nottingham ti won se fun Elliot Anderson yen to je pe iye to mu won won ta ki se pe ni release clause kankan iru di yen na lo se se ki Bruno Guimaraes na ba de o eye to ba won Newcastle ni o ta o se ye kankan lori adehun ti nbe lori Bruno Guimaraes bakan na Marcus Lacroix ile ti a n gba bọọlu ni ikọ ti Crystal Palace lọwọ ẹyin ikọ ti Crystal Palace bere fun Chelsea won bere lọwọ Chelsea pe o kere tan awon o ta player yi ni £50 million awon o ta ara niyan due to wipe o ti so fun won pe ohun fe ma lo looto adehun re o di ọdun 2029 ko to tenubodo ṣugbọn o ti lohun fe ma lo £80 million abi €80 million ni won gbe ninu ikọ ti Wolfsburg lọdun 2024 adehun ti nbe nle ba o dọdun 2029 bi nkan se ri lapa abe yen niyan eje awo inu ti Bruno Guimaraes ṣugbọn ka to wo be yen awon ifigabaga loloko ojokan ele to lanfani ati waye lana atawon ele to tun ma lanfani ati waye leni ninu dije fi eye agbaye Willy Bembi Williams Oluwafemi Williams inu Tamola Sports bo ni awon ifigabaga loloko ojokan
1: agrede atokun
0: akudede woyi o
1: idije ife agbaye le ti o waye ni anu orede france fi ajenowi amemerin so do men say e kan ni bákan náà Senegal fi àjẹ Iraq 5 sódo ni àfẹ̀mọ́júmọ́ àárọ̀ yìí orílẹ̀-èdè Cape Verde àti Saudi Arabia òdòdó wọn jọgbá orílẹ̀-èdè Spain fi àjẹ Uruguay àmì kan sódo ni Egypt àti orílẹ̀-èdè Iran àmì kan kan jọgbá Belgium fi àjẹ New Zealand àmì 5 sẹ́yọ kan ni ó ń tẹ̀síwájú ní òní tó bá ti di ago 10 ní àṣálẹ́ orílẹ̀-èdè Croatia òun àti Ghana ni Panama òun àti England ni bákan náà àfẹ̀mọ́júmọ́ àárọ̀ la tó bá ti di ago 12 àbọ̀ ìyẹn 12:30 a.m. orílẹ̀-èdè Colombia àwọn àti Portugal ni DR Congo àti Uzbekistan tó bá ti di ago 3 ní òru ìyẹn 3 a.m. Algeria àwọn àti Austria ni Jordan àwọn àti Argentina ni bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Bí nǹkan ṣe jẹ́ lẹ ti gbọ́ ohun bàbá ń sọ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé knockout stages 32 round báyìí láwọn ètò ti fojú hàn Germany àti orílẹ̀-èdè Paraguay ni orílẹ̀-èdè France àti orílẹ̀-èdè ti Sweden South Africa àti orílẹ̀-èdè Canada Netherlands àti orílẹ̀-èdè Morocco USA àti orílẹ̀-èdè Bosnia Brazil àti Japan ni Ivory Coast wọn àtàwọn ilẹ̀ Ireland Norway Argentina àti Cape Verde orílẹ̀-èdè Egypt àti orílẹ̀-èdè ti Australia láwọn ètò ti fojú hàn báyìí nù torí àkókò wa ẹjẹ́ àwọnú Bruno Guimaraes agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Newcastle United ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal owó tí wọ́n kọ́kọ́ wá wọn ní ikọ̀ Newcastle ní níbo pé ẹ̀ńwáì ni wa ni ṣùgbọ́n kò sí iye kan pàtó nínú owó ọmọ nínú àdéhùn ọmọ yẹn pé tí ikọ̀ kan bá wá iye báyìí wọ́n lè gbé ọ ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó ti extend di yẹn kò sí release clause ńbẹ̀ mọ́ létò túmọ̀ sí pé iye tó bá wọn ikọ̀ ti Newcastle lápá ọ̀dọ̀ ti yín Bruno Guimaraes yìí èló ni owó ọ̀tí lójú ọjà báyìí.
1: Normally lápá ọ̀dọ̀ tèmi èmi máa ń sọ wọn kan personally pé ọdún náà valuation ni wọn èmi máa ń sọ wọn kan personally pé ní transfer market kò yẹ kí gbogbo agbá bọ́ọ̀lù kò yẹ kí wọ́n ju 120 lọ sí 130 for my own no.
0: For your own lápá ọ̀dọ̀ ti yín pé player wọ́n ju
1: 120 but
0: player tó dá tó bá dẹ̀ máa jẹ́ 120 yẹn náà
1: yóò ó máa jẹ́ àwọn player tó
0: bí Mbappe bí àwọn yamá
1: kò yẹ kí wọ́n máa ju yẹn lọ but normally tábà wo Bruno Guimaraes due to his performance and again secondly ó ti pẹnu English Premier League ó ti mọ in and out English Premier League dáadáa and again mo rí àwọn quality kọ̀ọ̀kan lára tó yẹ pé lóòótọ́ ni tí ikọ̀ governance bá tẹ̀ ni pé káwọn increase owó yẹn
0: ó máa fún wọn láǹfààní
1: because eléèmí mo rí pé ó wà well tactical sound ó dẹ̀ ní
0: leadership ó sound tactically
1: bẹ́ẹ̀ ni ó dẹ̀ ní leadership character so ó máa help ikọ̀ Arsenal dáadáa tí wọ́n bá lè fi owó le tí wọ́n bá mọ̀ pé àwọn really need ẹ̀ so for me èmi á sì ní 75-80
0: ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n àwọn èèyàn kan sọ pé n tó bá fi lè mú ikọ̀ ti Nottingham ta Elliot Anderson ní £116 million tó tún lè ṣeéṣe kó jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn owó ẹgbẹ̀gbẹ́ pé ṣé Elliot Anderson mọ bọ́ọ̀lù gba ju Bruno Guimaraes lọ ni.
1: Lápọ̀ ọ̀rọ̀ tèmi ti máa gbé àwọn méjì kì í ṣe pé bóyá àwọn méjì ò dá wọn dá bọ̀ ìkan ju ìkan lọ for my own side nǹkan tí Bruno Guimaraes fi ju Anderson lọ ni wípé ó wà tactically
0: ó wà tactical
1: ju Anderson náà wà tactical bọ̀ kò ju ti Bruno Guimaraes lọ
0: kì í tán bá ní òye bọ́ọ̀lù pé bọ́ọ̀lù yéèyàn
1: oye Guimaraes tán
0: ju Elliot Anderson lọ
1: ni àkọ́kọ́ ìkejì ó ní leadership character
0: ju Anderson lọ
1: pátápátá.
0: Ìyẹn ò dúró bẹ́ẹ̀ ìfigagbága orílẹ̀-èdè ti DR Congo Uzbekistan tí àwọn èèyàn pa ní ìsọ̀rí eléyìí tí wọ́n wà yìí Uzbekistan yìí ṣé kò ní di lásìkò yìí 1 point ní DR Congo wà ṣùgbọ́n àwọn náà máa ní lọ́kàn pé táwọn bá tiẹ̀ lè na Uzbekistan yìí 4 points pẹ̀lú ipò ẹlẹ́ẹ̀kẹta torí -1 gan ni wọ́n tún wà pẹ̀lú 1 point wọ́n nìyẹn pé táwọn bá tiẹ̀ lè ṣepò ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú 4 point pé kò ní nira fáwọn láti tẹ̀síwájú ṣùgbọ́n ẹjẹ́ àwo ìfigagbága yìí Uzbekistan yìí nísìnyìí pípalẹ̀ ni wọ́n pa Uzbekistan lẹ̀ náà fi gabaga méjì tóun ti gbá Colombia na mẹ́ta sẹ́yọ kan orílẹ̀-èdè Portugal na 5 sódo so yẹ kó lè nira fún DR Congo ni.
1: Nǹkan tèmi rí lápá ti DR Congo ni wípé wọ́n lack goal scoring ability àti score máa
0: ń nira fún wọn
1: but wọ́n ní kankan wọ́n lè defense
0: wọ́n lè defense dáadáa
1: wọ́n ní kí wọ́n tó dé nínú ìdíje ìfẹ́ àgbáyé gbogbo àwọn friendly match tí wọ́n gbá koda won foju kini ri oju Denmark ni friendly match won gba last so only defense that that but a financial wa fun won dada ti won ba le buri Uzbekistan ti won ba le
0: won ni niyan bi won se lack goal scoring instinct yi so ye ko je bi Uzbekistan ti Portugal na
1: ti Colombia na nkan ti wa nbe ni wi pe lo ma chance won Uzbekistan je chance won ni le so pe chance won ni against Colombia ti Portugal ti Portugal won ti won fi ri 1 point gbalara Portugal won wa fortunate ni tori pe won ni defensive won wa well defensive conscious ni won fi ri point lara Portugal but ti won ba le lu nkan ti won lo against Portugal yen
0: ton ba le gba ball be yen
1: fun Uzbekistan
0: ti won safoju di
1: won safoju di ti won defense ara ton de ko ba je 1-0 won ti qualify
0: ta je aye koto ta ni number yi 25,000 la koko ta ni number yi ta ni je aye koto ti cash e je aye koto ti cash e o eto lo bere number yen o eto lo bere number ohun 8282 lo pare number yi o eto lo bere number yen 8282 lo pare number yi awa ti pe number ohun ogo dakun won fi akoko sofo o tin play cash e ti pe koja ka pe oko mo gba gulo a ti pe number ohun bayi number yen o ti jade nbi o ti ku so nton lowo bayi o
2: hello
0: e ka san o lagelu fm lati pe yin ki lo ko yin bo le wa yi
2: adebola sesan o loko dana
0: e ka san sa
2: e ka san
0: adugbo wo le wa yi
2: Boluwaji.
0: Congratulations. E ti je 25,000 lori ti ka se lo so yin. Ko so ba ke wa ma pe yin, gbogbo yin se ma te yin lowo lati Boluwaji na ti je 25,000 la koko. 25,000 le keji, 25,000 le keji. 25,000 le keji. Ta ni number yi 081 lo bere number yen. 2530 lo pari number yi. 25,000 lo pari number yi o eto alo bere number yen 25,000 lo pari number
3: ati gbo a chance to win lots of prizes
0: ogo o ti gbe o ti gbe hello e ka san hello
4: e ka san
0: la gelu fm lati pe yin lori ka se ki lo ko yebo le wa yi
4: mi so sabi ola ni mo wa lo mi adio
0: lo mi adio igba o le ti play ka se
4: bi at last week mo tin play
0: e ti je gan o e ti je 25,000 lo san yi
4: sir
0: e ti je 25,000 customer ke wa ma pe yin se gbo ma
4: sir
0: bo wo yin se ma te yin lowo bi nkan se ri nu asiso ti ni a wa ma lo akanse to wa lapa bi asiso ademola lo je ke gbo wa daada lapa be yen oga wa tun de olawo ololotu eto ale swagusi ti jani oloku dana loko mi e se te n gbo ikani lagelu fm e se o dabo
5: Lagelu FM 96.7 Lagelu FM Jagaba Gogo Radio.

bẹ́rù bá mọ nùrọ̀ yóò mọ̀ mọ́ bó ṣe kó dúpẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nítorí pé gbogbo ìgbà ń tá a bá ti ń jẹ lẹ́nu báyìí ó nìkan la mọ nínú ìwé Psalm 78 ó nígbà tí oúnjẹ wọn wà ní ẹnu wọn wọ́n tún béèrè oúnjẹ fún ìfẹ́kúfẹ́ ara wọn ó ní ọlọ́run sì bínú inú iná sì ràn ní Jákọ́bù iná mọ̀ tún mọ́ rẹ o gbogbo wọn ló parun ó ní wọn kò sì fi orin sí àwọn àkọ́bí wọn ní ìyàwó nítorí pé ọlọ́run bínú kí ló dé lọ́pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àìmọ̀re òun ló fi ọlọ́run ò fi ṣe ìmí kí ló dé tó dúpẹ́ lánàá aṣọ kan lòún wọ̀ léni aṣọ ọ̀rẹ́ ti di méjì mo rántí lọ́dún ọdún díẹ̀ sẹ́yìn aṣọ kan ṣoṣo ni mo ní àwọn ọ̀rẹ́ mi ò kí ń pè mí dání tí wọ́n bá ń lọ sóde torí mo mọ̀ pé tí mo wọ̀ lóṣù tó kọjá náà ni wọ́n tún wọ̀ lọ nígbà wọn bá ti ibi pàtí yẹn dé wọn wàá máa ròyìn fún mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run léni kí ni mo fẹ́ mú jáde ni pé lọ́jọ́ kan wọ́n bá tún ka aṣọ ẹyọ kan tó kù lọ mọ̀mọ́ tó wà nínú ilé wa mọ̀mọ́ láńlẹ́dì wa ń gbà nígbà torí tí mò ń ké ó sọ fún mi pé bí pé má fọkàn balẹ̀ má sunkún mọ́ ẹni tó bá máa fúnyàn lásọwọ́ ó ṣeé ṣe kó kọ́kọ́ wà kísà gbogbo ohun tó ń là kọjá ọlọ́run ní ìpele ó fẹ́ kó ń gbé ó gbé ọkọ lè mọ bó ti fẹ́ ni tó gbẹ ń gbẹ lómi lọ́jọ́ tó bá lọ́pọ̀túnítì láti ṣe bẹ́ẹ̀ torí rẹ̀ ti ẹ náà ni delay is not a denier gbogbo ohun tó wù kó gbà láàyè a nítorí ìgbéga rẹ ni nítorí káwọn tó fi ọ́ ṣe yẹ̀yẹ́ kan lè mọ̀ pé kò sẹ́ni bí ẹnìkankan nínú ayé rẹ tó ju ọlọ́run lọ Psalm 27 wípé nígbà tí ìyá àti bàbá mi kọ̀ mí ọlọ́run tẹ́wọ́ gbà mí ẹni tó rìnrìn àjò láàárọ̀ yìí tó pàdé accident tó sì kú bó bá jẹ́ pé wọ́n knock down engine mọ́tò rẹ̀ ni yóò rí pé ọlọ́run ò ṣe kó ní mọ̀ pé torí kó mọ̀ bá kú kú àìtọ́jọ́ ni gbogbo ohun tó ń là kọjá ni fún àǹfààní ara rẹ ni gbogbo ohun tó rò pé ó ti dojú rú yẹn nítorí ti ẹni bó bá jẹ́ pé o ti nígbà kan ò wá ní mọ́ ó ṣeé ṣe kó jẹ́ wípé nítorí kó mọ̀ bá aya yọ̀pọ̀rọ̀ Yorùbá sọ pé ìṣẹ́ kì í pani ayọ̀ ní pààyàn òun ló ṣe fàyè gba dílé nínú ayé rẹ ló ṣe fàyè gba ohun tó ń là kọjá yẹn ló ṣe fẹ́ lomíì pamọ́ sínú prison òun ló ṣe fàyè gba sickness kékeré kó o lè wà nínú ilé ìwòsàn kó o mọ̀ bá kú ikú tí ò yẹ kó o kú gbogbo ohun tó wù kó ṣẹlẹ̀ mo sọ pé nítorí next level rẹ ni nítorí ti ẹ ni nítorí kó kí wọ́n lè decorate ẹ̀kọ́ṣọ́ lè dípò Erukayo dípò Ọfọ̀kásọ yín lè dípò ẹ̀mí ìbànújẹ́ nítorí pé gan rẹ ó lè dogo ni nítorí pé àwọn tó ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ yẹn kán lè padà wá bẹ́ẹ̀ ṣayẹyẹ òun ló ṣe fàyè gbà kí ló tó wá fẹ́ ṣe ra eléṣe kí ló tó yá láìmore kí ló dé pé ọ̀rọ̀ tí ò da ló mọ́ ń tẹnu rẹ jáde kí ló dé pé o kún fún asọ̀ o kún fún àwáwí láì rí rísìn tó fi yẹ kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa lórúkọ Jésù.

ṣùgbọ́n tó jàjù ni pé ba ti waye pari ba ti waye pari o la ma ri ṣùgbọ́n nígbà míì o le fi àwọn nǹkan kan yí nǹkan kan padà o ni ma fẹ́ ire ko kínú ẹ wa ma dùn sí ire ọmọ ni kejì sá mọ́ ni o ni bí o ti fẹ́ ire ko jìnà sí bo ti fẹ́ láti ma gégùn bẹ́ẹ̀ ni ko dé sí ma bínú sí yàn ma tako yàn ma ba tèèyàn jẹ́ ma dí yàn lọ́wọ́ ma play smart níwájú ọlọ́run tàbí ẹ̀dá ènìyàn bo ko to sẹ́jú pé ohun tí o tó wá sẹ́kù o wà ní láti ensure life rẹ o gba jésù lolúwa àtolúgbàlà o fàyè rẹ fún o gba pátápátá psalm 23:20 4 verse 3 to 6 wi pe tani ogori oke oluwa lo tabi tani o duro ribi mo re eni to ni owo mimo ati aya fifun ti ko gbe okan re soke se asan ti ko si bura etan oni yo ri ibukun gba lowo oluwa ti ododo lowo olorun igbala re oni lati yonda aye re oni lati se ni kokko ati ni gbangba o kan ni mo ko orin tabi ko mo so pe we are christian lasan rara wa fi awon nkan kan kun wa se subtraction addition division and multiplication your character and your attitude ninu iwa re wa lo ami ayokuro ami sodi pupo ami afikun ami isodi pupo wa lo wa yo awon nkan kan kuro ninu wa re wa fi nkan kan kun iya gba mi ni beyan meta ti o mara won ri ti won ba so fun won pe be tin se ni isida ko yo kuro tan ba ni tan ba so fun e wi pe be tin se na ni e ma se won de mara won ri on different occasion na de so fun e o tun bo si pe ko mura si iwa yen niyan sugbe ti won ba repeat na ba kan na to ku die ka to pa e ti se bayi ju oni lati adjustment le lo mi need ki se pe gbogbo e na lo ta ki se gbogbo e lo fi le mo san oluwa fun gi lori jan gi lorun e lo mi gan adua ota tin gba o na lo ta ara re o kan ni lati yo awon nkan kan kuro nu aye re ni oju oni ti wa loruko Jesu won gbese fun won won ni ko ba won kole o mu cement bi 20 o sare lo ta o wa manage ile yen o ki so olorun wa gbagbe ni ile ta fi tomo iri lo ma pada wo wa san to je lona eru o ma mu ma pada gba ni oni lati jo looto honesty should be your watchword akomona re lo ye ki otito o je inu funfun ataya fifun oni wa sikan ni lorin oni baba ti e se gbogbo e karan ti okunkun to wa nu boji karan ti igba ton ma pe wa baba memuna iya suliatu ti o ni le down to je pe wo ati nu okunkun yen nikan lo ma ku koni si pe ho ni dali mo awon to ni fe re won koyin si e bo se wu kan feran e to won pada leyin re mo ranti nilu bojuri oba kan je to lokiki gan nigba ti won ni kan ku olori oye aya re so fun pe rara o e ta fi ku olori oye aya ku si bi ni baba ba ku lo to nigba won fe si won tele won de boji gbogbo eyan lo pada won ti e wa je nilu ti mo so yi obirin o ki n ba ọkọ lọ sí ibi tí wọn bá ti fẹ́ sin àwọn ọkùnrin nìkan ni ó lọ àmì mi wò pé bí wọn ò bá ti ẹ̀fàyè rẹ̀ lẹ̀ irú ìfẹ́ tí màmá ń sọ tó fi ní kí bàbá ọmọ kú olórí oyè ń gbà náà èmi wò pé yẹn wọn jí lọ ọbẹ̀ àbí kí wọn yọ lọ ọbẹ̀ kí wọn lọ sùn ti pé ọ̀nì sùn yìí nù I love you nísìnyí tí gbogbo èèyàn ti lọ èmi náà ní wọn á sùn tì ọ ni ilé ayé tó wà mọ́yà nìyẹn o wọn padà those people claim that without you ayé àwọn ò ní ìtumọ̀ it's a lie bọ́bọ́ tí ń gbé ayé yìí mọ́ gbé ìdàkejì bíi pé ìṣẹ́jú márùn ló kù tọ́ra alẹ́ ni yóò pẹ́ kó lọ ya o lè rò pé yóò yá kó sì wá lọ pé àmọ́ gbogbo bó ti wù kó rí mọ́ rán tira rẹ létí òdì kejì lọ mọ́ rán ra rẹ létí inú bojì yẹn mọ́ rán ra ayẹlẹ létí inú òkùnkùn yẹn mọ́ rán ti wípé wọn ò dìkóòdì gbogbo tó kóòdì yẹn lọ́jọ́ kan mo lọ sílé ìfowópamọ́ kan nígbà tí mo débẹ̀ mo bá arábìnrin kan tó ń sunkún ó ń sunkún bíi tó mo bá súnmọ́ wọn pé madam ṣe kò sí wọn ni àbúrò àwọn ló kú kí ló dé kí lẹ wá ṣe ní báǹkì torí mo rí pé ẹ̀ ń sunkún wọn ni àwọn ní nurse of kin rẹ̀ pé so àwọn wá gbowó rẹ̀ mo ní òkè ẹ̀ ń sunkún kan lè tètè fún yín lówó ẹ gbọ́ ṣe àjẹbí ẹni tó lówó gan bá ń gbò kú ọ̀sẹ̀ méjì bí wọ́n bá sọ fún un pé ẹ dẹ̀ lè fún àwọn ọmọ aláìníyà ní nǹkan kan nínú kékeré tẹ́ ẹ ní o yóò sọ pé rárá ṣùgbọ́n àwọn tí ò mọ̀gbà tí ń kówó jọ àwọn náà lọ fẹ́ kún gbowó tẹ́ wọ́n láwọn ní nurse of kin tí wọ́n wá ń sunkún nítorí náà mọ rárá rẹ létí ọjọ́ tí iná yóò sùn dilẹ̀ lẹ́yìn asusu jẹ ọjọ́ tí wọ́n pè ọ́ tó ní le dáhùn ọjọ́ tí apá ò ní ṣe é gbé ọjọ́ tí master bedroom yẹn tí ó di ibi tí gbogbo ta jáde rán wọ̀ ọjọ́ tó máa decode ATM rẹ ọjọ́ tó máa decode master bedroom rẹ ọjọ́ tó máa já gbogbo wardrobe tó o fi ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́rọ́ tó o fi tì ọjọ́ yẹn ni kó o máa ro ọ̀rẹ́ mi nítorí náà ṣe ìṣọ́ránsì ayé rẹ ṣe sínú olúwa gbogbo àṣẹ àti ọ̀rọ̀ tó o níyẹn ẹnìkan fi lẹ́tà sórí ayélujára láìpẹ́ yìí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n sọ débi gbogbo tí wọ́n kó jọ wípé àwọn ò ní access sí mọ́ apá àwọn ò tiẹ̀ rán báwọn tiẹ̀ fẹ́ lo nǹkan kan apá yẹn ò ṣe é gbé débi tí ó gbé kankan nínú gbogbo táwọn kó jọ ọ̀rẹ́ mi bákan náà ló ṣe rí bàbá ọlọ́rọ̀ là ń sọ nípa rẹ̀ ìwọ́ tó lọ́rọ̀ bí ikú ti pa ẹni tó lọ́rọ̀ náà ni
ni o pa eni ti o loro bi won ti ko adi eni to loro na won o ko adi eni ti o loro ba kan na la se ri enikan lo si mortuary ngba to debe igba to ma boju weyin won ko senu ona mortuary wi pe nigba kan ri bo ti ri la wa na ri sugbon lojo kewo na npada bo to da bi ti wa ore mi mi o me ti mo n ba soro mi o me ni to kan gbogbo to wu ko je bo tin sari aye ma sari orun ju be lo oju oni ti wa ileri o si se mo gbadura fun yin ara otu yin okan yin o bale inu yin o dun ayo yin o kun ohun ti o to yin yo si pada seku ose yi ose ri re ni it shall be well with you wakati majemu leto pelu le evangelist bi n pe olajide olorun o ran wa lowo eri ni mo fe gba bae gbogbo yin te ti ni testimony lose to koja yin te wa ri mi l'office eyin te ni testimony san 119 ni emi o ma soro eri re ni waju awon oba emi ki yo si tiju iwe revelation so wi pe amu won larada nipa oro eri won eni ta se lore ti o dupe o dabi olosa ko ni leru lo gbogbo gba to ba ni testimony to ba wa placement to ro pe ogbonju to ro pe iwo lo se fun ara re won le mo fun eni mi mo osun to ba so olorun o wa ro to se yen yo tun wa fun ni opolopo eri ori wa oni baje ori wa oni daru olorun o gbogbo fole loruko jesu ohun ti o to wa yo si seku e je ki n sare gba eri oju oni ti wa loruko jesu

0: Hello.
1: Hello, ma.
0: Ba mi e ka san sa.
1: Evangelist bi pe worldwide.
0: E se baba mi mo dupe o.
1: Sama Pitoye. Omo ya wo ni ton kilo iwa. Lorugo mi.
0: Oju oni ti yin ba mi.
1: E ku. Se mo oro ti en so yi late kan.
0: Be ni sa.
1: Ise yin le so.
0: E seun sa.
1: Atori temi mo direct le tin so.
0: Oluwa seun sa.
1: E kan je ko ba kuku pe ni angeli evangelist.
0: E se mo dupe
1: sa. Mo ma kan do je Facebook ayi. Mo ti tukale.
0: Oda.
1: O se ba kan ba
0: kan.
1: O ma ye yin.
0: Ami. Ami e se.
1: Lati gba ti mo ti mo ye e sasise ri.
0: Jesu seun. Jesu seun.
1: E je ti dani leko to mo aye eyan da.
0: Jesu seun.
1: E de nse ran lowo fun oke aimoye eyan. Mo mo yin si.
0: Olorun seun sa.
1: Emi ti o soro yi. Mo dupe lowo yin pupo pupo. E ni se mi lore repete. So when it's at be a woman what I be some man lo page me. Is that your page me? Funny Latin Soro Alvanchak boy I was in light like you Jimmy. It's not me. God will bless you and he will surprise
0: Amen.
1: You.
0: Thank you, Daddy. God bless you, sir.
1: Second new Bible move code. That is we look 7:3. Only Tiara Kune Bache, only Ba we don't know what a daddy G.
0: E seun sir. Eyin eyin tun gba pe si agbogbo fun awon anfani awon to wa loke okun ti won ba ri bi wole +234 81 42 49 106. Hello.
2: Hello ma.
0: Hello sir. Shall I feel lewa sir?
2: Kasan e ku se Oluwa.
0: Oluwa lo nsise re sir.
2: Oluwa yo pelu yin.
0: Ami loruko Jesu.
2: Ah emi na ni eri nla.
0: Okay, mo n gbo yin da.
2: Eri to po pupo.
0: Oluwa seun sir.
2: Ni gbogbo gba.
0: Jesu seun.
2: Ni mo ma ni eri lati ara ipe yin.
0: Olorun seun.
2: Ni ojo ijejo nigba ti e ma pari program.
0: Beni.
2: E so fun ayi pe ka lo gba eri wa.
0: Beni.
2: E ti dake oro lenu se se soro lori afefe.
0: Okay.
2: Iranse Olorun kon de wole toni wa won de saanu fun mi.
0: Jesu seun. Olorun seun.
2: Oriṣiriṣi àánú ni mo ń rí.
0: Olúwa ṣeun.
2: Gbogbo aláàtì tí enigun ò lérò tó yà mí lẹ́nu láti ara ìpè yín wá.
0: Jésù ṣeun.
2: Mo gbàdúrà lórúkọ Jésù ìpè yín ó mo tẹ̀síwájú.
0: Àmì lórúkọ Jésù. Àmì.
2: Ìpè yín ò ní dira dáradá láyé.
0: Àmì Jésù. Àmì.
2: Lórúkọ Olúwa Olúwa yóò máa gbé yín lórí sókè.
0: Àmì lórúkọ Jésù. Ẹ ṣe sá.
2: Gbogbo ọ̀nà lẹ́yìn náà àfi bá àánú Ọlọ́run pàdé.
0: Àmì Jésù.
2: Bí a ti
0: +23 hello hello hello e ti wole o e ti wole hello ba fun awon ti o wa lori lede Nigeria ni ele 0912370 8675 hello hello e ti wole o. Hello.
3: Ẹ pẹ́ tó ma.
0: Ẹ pẹ̀lẹ́ ma.
3: Ìyá Kóredé ló ń sọ̀rọ̀ látẹlẹ eré.
0: Ṣàlàáfíà lẹ́wà ma.
3: A dúpẹ́ ma ọ̀ ẹ kó òun ma.
0: Ẹ ṣeun mo dúpẹ́.
3: Ọlọ́run a máa wà pẹ̀lú yín o.
0: Àmì Jésù.
3: Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní díbàjẹ́ lágbára Ọlọ́run.
0: Àmì àmì lórúkọ.
3: Ẹ̀jẹ̀ máa rà mí gbà tójoojúmọ́ ni mò ń lẹ́rìí o.
0: Olúwa ṣeun. Olúwa ṣeun.
3: Bẹ́ẹ̀ni díbàjẹ́ lágbára Ọlọ́run.
0: Àmì lórúkọ Jésù. God bless you ma.
3: Ọlá ọ̀ràn.
0: Yes ma. Ẹ ṣe o. +234 81 42 49 106 fún àwọn tó wà lókè òkun ti Nàìjíríà lílẹ̀ 0912370 8675 ìkànnì Lágelú 96.7 FM láwà. Hello. Hello.
4: Hello.
0: Ṣàlàáfíà lẹ́wà.
4: Ẹ káàtó mọ́.
0: Gbogbo lé ń kọ́ o.
4: Àlàáfíà ni màá kọ́kọ́ tí màá gbọ́ ìṣe yìí ni.
0: Báwo ló ṣe wá rí lára yín màámi?
4: Ẹ wo mo láìsẹ̀. I'm so grateful. Ẹ wo ibi tí ẹ fi wọ Ọlọ́run sí ní ìgbàgbọ́.
0: Àmì Jésù. Àmì.
4: Àmì.
0: Olúwa ṣeun. Olúwa ṣeun. God bless you. Ẹ ṣe o. Ẹ ṣeun gan ni. Ìzẹ́rọ̀. Ẹ káàárọ̀ o. Ṣàlàáfíà lẹ́wà sá.
5: Yes ma.
0: Gbogbo
5: ọbẹ̀ jẹ́gẹ́ ṣàdúrà fún mi ìyàwó alágbàríkà yóò jẹ́ eégún àmì owó mi kì í rí ẹ̀rí.
0: Ọ̀dà Ọlọ́run.
5: Mo ìyá òrùlé orí ẹ̀dùn mi ló ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi.
0: Ẹ wáyè kẹ́ ẹ yọjú sí mi. God bless you. Ẹ wáyè kẹ́ ẹ yọjú sí mi.
5: Ṣé bá fẹ́ pe nọ́mbà yẹn ẹ máa balẹ̀ pé ni
0: o. Ọ̀dà náà ìyẹn náà lọ mú báírọ̀ àtìwé tó tóbi. God bless you sir. Ẹ ṣe gan o. Mo dúpẹ́. 0912 Hello.
6: Hello. Hello, ma.
0: Hello, ba mi e ka san sa.
6: Ma akunse baba o.
0: Baba ni sise re ba mi.
6: Olorun ni ti sile o.
0: Ami Jesu Christi.
6: Ma yo ate pe ni ose to lo.
0: Be ni daddy mi.
6: O ti se mi, o ti se ya no ninu mimo Olorun wa ni bi.
0: Jesu seun. Jesu.
6: Olorun mo te ninu aye ni o.
0: Ami ami ami loruko Jesu.
6: Emi di why dey na leju ona ni orun ti na mo kuro.
0: Ami loruko Jesu e se.
6: Jesu Oluwa.
0: Ami ami ami.
6: E se mo mi o.
0: E seun ba mi, mo dupe gan oju oni ti yin loruko Jesu. E je n gba ipe eyo kan si ko to di pe a mo ko gba wa 0912370 8675. Hello. Hello.
7: Ale kweto.
0: Salafi ale wa eku se.
7: Ile.
0: E se mo dupe mo gbo yin ma.
7: Lawo ni pada leyin o.
0: Ami loruko Jesu ami.
7: Emi na sese n gbe to ifun ni akoko le ni.
0: Bawo lo se wa ri lara yin ma mi.
7: Báwo ló ṣe tin bawo Ọlọrun ìṣò ní babẹ jẹ o.
0: Ami ami ami.
7: Ilé ìgò ta jọ ń lépa a jọ fi èsì ṣeré jẹ o.
0: Báwo ni program yẹn ṣe rí lára yín
7: màmí? Màmá ẹ kú gbọ́ mi.
0: Ń gbọ́ yín. Tọ́ ó dà Ọlọ́run ó ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ohun tí ò tó yóò padà wá sẹ́kù. Ìlérí àti májẹ̀mú Ọlọ́run yóò fara hàn. Tó bá yẹ pé ṣe lẹ́yìn fẹ́ bá mi sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ rí mi, ẹ lè rí mi láàárọ̀ ọ̀la ní aago mẹ́jọ títí di aago mẹ́wàá àárọ̀. Ẹ lè rí mi kájọ pàdé ní tẹ́ bá ti délé pọ̀ NNPC tó wà ní eré Akari Akala Express direct opposite to that place. Òun lẹ ti lè rí mi. Ojú òní tiwa ẹ jájọ pàdé ńbẹ̀ láago mẹ́jọ sí mẹ́wàá kí a gbàdúrà kọlọ́run ó sì ṣe tó lóhun ó ṣe ojú òní tiwa. Tó bá yẹ pé ẹ̀yìn wá fẹ́ fún kánsẹ́lì tẹ́ ẹ̀ fẹ́ wá lọ́la, ẹ lè rí mi ní ọjọ́ Thursday láago mẹ́wàá àárọ̀ níbi the same place lọ́fíìsì mi gangan bákan náà directly opposite NNPC filling station ní Ire Akari Akala Expressway. Ojú òní tiwa lórúkọ Jésù. Nọ́mbà mi lele 0800 3252 4478 0700 3252 4478. Tó bá yẹ pé ẹ fẹ́ fi ohun yín ránṣẹ́ tàbí torí àwọn tó wà lókè òkun, ìkejì lele 080 WhatsApp number 0808387 7439 0808387 7439. Lady Evangelist Bímpé Ọlájídé Wákàtí Májẹ̀mú Lẹ̀tọ̀ ní gbogbo ọjọ́ Sátidé Pátání Lágẹ̀lú 96.7 FM Wákàtí Májẹ̀mú aago kan títí di aago kan àbọ̀. Òun ni Ọlọ́run ti ń tú àwọn èèyàn sílẹ̀ tó sì nomijé onírúurú ẹ̀dánù. Ojú òní tìyín títí dọjọ́ mẹ́jọ ẹ lọ mú ẹ̀rí wá. Ọkàn yín ó balẹ̀ inú yín ó dùn alert upon alert. Àwọn tí ẹ ti gbèrè ìrànlọ́wọ́ tí wọn ò dáhùn, wọ́n pè yín, wọ́n wà fún yín ní tó wà lọ́wọ́ wọn tó jẹ́ tiyín lórúkọ Jésù. Ojú òní tìyín o, àtẹ̀mí àtẹ̀yìn, a ò ní kánjú kú, orí wa ò sì ní gbàbọ̀dé. Agbádàbọ̀ Ọlọ́run yóò wà lórí wa. Ìkànnì Lágẹ̀lú yóò mọ tẹ̀síwájú, yóò sì máa gòkè sí. Jésù Olúwa, mú gbàdúrà fún producer mi, òkè lẹ́ mọ lọ. Ojú òní tìyín lórúkọ Jésù. It is well with you. God bless you. Mo nífẹ̀ẹ́ yín o. Ẹ ṣeun gan.
8: Lágẹ̀lú FM 96.7. Lágẹ̀lú FM Jàgàbá Gbogbo Rédíò máa rọ wọn jù.
9: Oh yeah, an annual 7 Wednesday prophetic shiloh. Todu 2026 tutiku. Abeka Loloru ni the Holy Church of N Akure, Aladura, Fountain of Salvation. Tuwa ni Yemisho De Crescent, Felele Express End, Ibadan, with the theme Beauty for Ashes. Akure Todu yi, ewa fun eru, Isaiah 61 verse 3, from Wednesday 17th June to Wednesday 29th July 2026. La Gomari Role, Simejo Ashaleli Wednesday Koko, under the ministration of anointed ministers of God, Pastor Tobi Omishaki, Prophet Adebo Waleban Kole, Venerable Seyi Kayode, Prophet Femi Fadairo, Prophet Timothy Oyekunle, Reverend Edward K. Alabi, Pastor A.T. Williams, Awon Olori Emi, Fumi Voice of Praise, Fafore Taiwo, Iyanu Oluwa Praise, Shade Taiwo, Kemi Riobov, Bukola Ake Adesanwole Jesu, Yinka James Adonai, Pastor Oyebola Oyediran is the host. Waka jogba dura papo, nibi ipade adura Shilo Wednesday meje todu yi, Ayoma Rokpo Ibanuje re loruko Jesu. Your life will never remain the same again, in Jesus' name.
10: ní West Midlands Open University. Àmúkí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Accra Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
11: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
12: S-E-L-E-R-R-I-E. Sálárì.
11: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
13: T-U-R-M-E-R-I-C turmeric.
11: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
14: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata-ilẹ̀ pupa olùyípadà ayọ̀.
15: Wíjẹ́mi International pọ́dún mẹ́rin, alleluia! Tijọ́ ti ìlà àfidúgbẹ́ lọ́wọ́ Jésù Kristì lọ jẹ́ kí tọ́rú ìhò tún bẹ̀ wá láyé nínú ìjọ wí ìsísọ́sẹ̀ Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintayo Yusuf Kẹ̀gbẹ́ ọ̀rọ̀. Still, I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday, July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn Modernist Home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn kó tó di sẹ́tò di ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú Church Auditorium ńlá wa. Bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP as spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Johnson Mọ́lákiyọ̀ Apostle Moses Solúṣọlá Ayọ̀adé Father of the Day Honourable Babalọla Mukuọlá Babs Honourable Maruf Owolabi Suesue Mayegun Bonija Market Pastor Honourable Adura Egbemi Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Legbe Folake Olurẹmi Gate of Honour Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹda LI Oyekami láti fi kíbi adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sùn fún olókàlà pé kó máa gbé tàbí síwájú yìí bọ̀ wá sí Wigem City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí ẹ.
16: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lónìí bá tún bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Cash.

0: tiẹ̀.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Jẹ́ ẹ ti gbọ́.
3: Mẹ́kíni.
2: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókìn.
3: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
2: Pẹ̀lú ìlànà iRecharge. Lójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
3: Lẹ́gba IBEDC tókìn yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
4: iRecharge, sanwó iná ní rọrùn.
5: Ọlọ́run bàbá lọ́lá, èmi máa ma rí iṣẹ́ owó rẹ̀.
6: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ 12 oṣù kejì ọdún yìí ní dédé agogo 10 òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀.

Sincerely, Nigeria till Lossy walk up with you, Dara. When you scored Tani or Long or Bango, go far. Àwọn olódo ló kún bẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ìtẹ́ báràwọn ghost town score ó máa ń rìnyàn ó máa ń rìnyàn lẹ́dọ̀. Wọ́n máa ń rìnyàn bíi márùn-ún ní wọ́kọ̀ bó ló ṣe débẹ̀ nà. Ẹ lè rànà ìjà o láíláì kìí ṣe bíi bá kí ló ṣẹlẹ̀. Ẹ wà fi kébù rẹ sí Nàìjà bíi bá nǹkan possible. Goalkeeper náà máa mú bọ́ọ̀lù bí ìgbà pọ́ fẹ́ gbọ́mọjó. Defenders yẹn ló ti ẹ̀ burú jù wọ́n wọ̀ sí pátápátá. Ẹlòmíì àmà wọ́ opponent àdà bí ìgbà pé kò yé mi ṣá. Ọ̀pọ̀ wọn ló dọ̀ọ̀lẹ̀ nù Ọlọ́run. Mo wá wòye nǹkan kan páwọn referees yẹn wọ́n wà biased. Wọ́n ń ṣòjòrò bàjẹ́ bàjẹ́ àgàgà tán bá rí blacks. Gbogbo ẹnu ni mo fi sọ. Mọ̀wọ́ bọ́ọ̀lù Germany. Ǹjẹ́ àti àwọn Ecuador àbí nǹkan kọ́ ẹ̀. Àìmọye penalties tó yẹ kán mú against Germany bọ̀bọ́ obìnrin dẹ̀ ló wà ń bẹ̀. Ó ń parí ẹ̀ dànù ni. Góò kan wà táwọn jàmó tí wọ́n score. Bọ̀bọ́ tó pàṣẹ sẹ́ni tó score ó lọ fi ẹsẹ̀ sókè tó yẹ pé ó lọ bá ẹni ẹlẹ́ni lẹ́nu báyìí referee ó jẹ mú ẹ̀ ni. Is that good? Ṣé bí bàbá Trump ṣe ń ṣe bó ṣe ń ṣe ẹ̀ ṣé òun náà ṣé mọ́yé ń ṣe World Cup náà ń ṣe yẹn. Ẹ wo ìyá tán fi ń jẹ Iran. Iran ò gbọ́dọ̀ lo 24 hours nílẹ̀ America ó tún ti padà sí Mexico. Why? Kí ni essence pé wọ́n gbé World Cup pa kalẹ̀? Ṣé bí nítorí kí náà ń pè ìṣọ̀kan unity? Unity in diversity. Oma she West Cook in Opaya ni Oma Chey.

àwọn ti kó lè gan sí. Lélẹ̀ sí o lélẹ̀ o. Èkó tó lòkun tó tún lọ̀ sá. Èkó aromi sá lè gbẹ̀rẹ̀gbẹ̀. This is Wura Fudeka. Èyí tí wọ́n pè ní Sọmọ̀rí àdúgbò. Abala má fi para òun náà la wà yìí.

èyàn kan lòun ò ṣe ẹlòmíà ṣe ò ń bèrè ìrànwọ́ wọn ṣe fún ọmọ bínú àkókò ni ò tí tó tí àkókò bá tó ibi tọ́ rò pé ò lè dé ọlọ́run bá ń gbọ́ wà á dẹ̀ débẹ̀ àníbi tọ́ rò pé ò lè dé kódà ọlọ́run á mọ ẹ̀kọ́ jábẹ̀.

0: ṣé wọn ma rẹwa jẹ rẹwa ta lórílẹ̀ èdè yìí lọ́rẹ́ ni tó bá ti wà ń pọ̀ ti dàgbàlagbà irú àgbà wo lẹ́yìn wọ́n lẹ sọ pé ẹ̀ mọ̀ pé bí ń pa wá ń lẹ̀ yìí lẹ́nu yín mo wá ní mi ò ráwọn kan bú tán bá ń sọ̀rọ̀ ń tòótọ́ mo ń sọ fún ìyàwó mi nílé láàárọ̀ yìí pé wọ́n ń bó wọ́n ọ̀nà nùgà bí wọ́n lágbẹnusọ ààrẹ ni pò sọ pé ìyá ọjà wọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà mo ní ó lè jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ tún lè má jẹ́ bẹ́ẹ̀ ìgbé ibi kú tó ń kálukú bá jẹ̀ sí mo ní ìwọ náà jẹ̀ sọ́wọ́ bódìjà lálẹ́ ọ̀nà bódìjà gbogbo axis bódìjà kó lọ wo àwọn club houses tó wà ńbẹ̀ àwọn bíà tí wọ́n ń tà nínú àwọn búkà ìpàdé mi lẹ́gbẹ̀ẹ́ lé bí 1000 wọ́n lè máa tẹyọ kan 5000 mo láwọn èèyàn rà wàá dẹ̀rí mọ́tò tó máa pọ̀ rẹpẹtẹ ẹ ń bá gbàgbẹ́ kọjá rò pé yà ọjà ọmọ nàìjà mo ní ṣùgbọ́n tó bá lọ sí àwọn interior ó wá wo bí àwọn èèyàn ṣe ń rìn bí onífun ẹran àwọn èèyàn rówó mọ́tò wá di gbà ń kọ̀rọ̀ kọ́yá bẹ́ẹ̀ wọ́n bá ti wọ̀ ọ́ láti bus stop báyìí eré ni ó ti bára ẹ̀ lágúgù àgúgù ó dọ̀rẹ́ méjì lọ́hùn lọ́hùn.
1: Ṣàwárá
0: kí lẹ rò pọ̀ ń sọ eré ni àwàdà ni ọmọ ti dá mú lóko ẹ̀tọ́ àbẹ́ ẹ̀tún rí pure water tá à ń rà ní ìsìn ǹjẹ́ méjì 1000 à 100 naira kọ́ ní ìsìn ẹ̀rí pé ó bá tẹ́mi wá ń wò ní pé kí ni àwọn kan wà ń pò fún náà kí náà dé pò fún náà ipò tó dé tó fowó ra nǹkan kan mọ́ tó jẹ́ pé owó òlu lòun ná tó wá jẹ́ pé wọ nìkan lòun ná mo ń kọjá ládùúgbò kan lálé àná mo rí tí gbogbo ẹ̀ ríran dánradánradánradán kò sí gọ́tà kò sí kankan àwọn ìjọba àbílẹ̀ wọn ò ṣe nǹkan kan láwọn ibi tó wà lábẹ́ wọn ẹ wò ẹ jẹ́ kí n sọ pé lágelo akínyẹlé wọ́n ń pèbì kan ní lákúrú lọ́nà òróge bá a bá ti kú òní ìdí apẹ lọ́nà ọlọ́run dá ẹ wá wo báwọn èèyàn ṣe ń yọ̀gbálẹ̀ adela wà lórílẹ̀-èdè tó jẹ́ pé ó ń sọ fún wàrà àti fún oyin àwọn kan wá mú àwọn owó yẹn wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní fi ṣe kíni tó wù wọ́n àbẹ́ ẹ̀gbọ́n wọ́n tún ní gómìnà kastina ìyẹn tún rán àwọn agbésùnmọ̀ mi rán wọn mẹ́ka wọ́n ná bíi 10 million lórí èèyàn kọ̀ọ̀kan irú orílẹ̀-èdè gan wo làwọn àyè àfikọ́ lọ́wọ́ gbà.

0: tó sẹ̀mẹ̀ǹkọ ẹ̀. Ká ṣe ẹlẹ́yin jọ àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdéhùn.
0: O máa sẹ́ẹ̀tì yẹn.
1: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball. Tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira
0: 50,000,000 naira
1: ní àwọn olóríire tó lé ní 100 tó máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí /FM *347*1004*1#. Lórí Ládélú FM *347*1004*2#. Tàbí lórí website wa.

0: así es. Ya que quiero un lala.
1: Jẹ́ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra tókè.
2: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
1: pẹ̀lú ìlànà iRecharge. Bójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókè sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
2: Lẹ́gba IBEDC tókè yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
4: iRecharge, sanwó iná ní rọrùn.
5: Ọlọ́run bàbá lọ́lá, èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
6: Ọlọ́run kan ń bẹ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà, wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi, Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
7: Lajuli FM 96.7.

0: àwọn bàbá yẹn lọ́kùn.
1: Báwo
0: pé ẹ̀kún wọn kan ọjọ́ wọn.
1: Gbogbo nǹkan wọ̀n.
0: Wọ́n tù wọ́n àwọn náà wọ́n dá àwọn ìwọ́n dáṣọ sí ìrọ̀bù Nàìjíríà. Ó gbogbo ń jẹ́ ọ́fọ́lísì ọjọ́ fọ́lísì kan tó ti wọ́n fura. Ó fọ́n bẹ̀rẹ̀ ẹ̀kún wo àti wọn ni wá tó kàn.
1: Àbí o.
2: Láti Owódi Academy lónìí.
1: Mo ń gbọ́ yín sà.
2: Kò sígbà tí ìjọba tí ìfowókún lù tó di àwọn aráàlú lọ́rùn. Mo dẹ̀ mọ́ sọ̀ kankan gba mí ti lápò ìwọlé sórí àwọn radio station. Màá ní sí ìfẹ́dá káwọn òṣìṣẹ́ ìjọba kọ́ mọ jà fún pé good transportation. Tourism irú Ọ̀yọ́ state yìí sì kò sí nǹkan tó ná wa pé àlè ní railway.
1: Àbí bí mẹ́tò.
2: Ó dẹ̀ máa wà functional. Bẹ́ẹ̀ pé àwọn òṣìṣẹ́ ìjọba iye báyìí lẹ́ mọ san o. Ẹ̀yin aráàlú iye báyìí lẹ́ mọ san o.
1: Ẹ̀yin
2: ṣíníọ́sìtì.
1: Bọ̀dá ẹ má jà á ya bóyá òṣìṣẹ́ ìjọba àbí gbogbo èèyàn iye kankan náà ló yẹ
2: ká máa san. Gbogbo ẹ̀hún náà mo mọ. Ókè ẹ wo irú àwọn ibi táwọn èèyàn ńláńlá tó ti máa ń pè wá wọlé sí bíbá yìí lóyìnbó. Wọ́n ní àwọn ṣíníọ́sìtì wọn kí náà máa fi ṣe
1: ọ̀fẹ́ ni.
2: Ẹ máa wá gbọ́ dádì mi o. Ìlú Amẹ́ríkà wọ́n máa ní God bless America. Amẹ́ríkà ń ṣe tó yẹ kó ṣe ni o.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹni káwa máa sọ pé God bless Nàìjíríà. Ìjọba ò dẹ̀ ṣe tó yẹ kán ṣe.
1: Ẹ̀jọ̀bọ̀
2: ọ̀dọ́lọ̀ ṣe wá fẹ́ bless irú ìlú yẹn. So ìlú tẹ́ ẹ̀ bá ti fi lè mú ti ọmọnìyàn ṣe. Tẹ́ ẹ̀ ń fi nísìnyí mo ṣe ń báyìí sọ̀rọ̀ yìí. I have a spinal cord challenge. Ẹ̀yin náà ẹ mọye tí èèyàn tó ní spine tí ó mọ ná sí ara rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Kódà mo ṣe ń wá àkáǹtì nígbà mo ń ronú bọ́ mo wò pé I am suicide or anything, I'm not doing that for myself.
1: Ọlọ́run ni jẹ́.
2: So ẹ̀yin náà wá wo irú ẹni tó lè rìn lójú méjèèjì tó ń sáré tí ò tún ba ká tó wá sọ ẹni tó wà lójú kan. Mo tún máa ń dúpẹ́ látara àwọn tí ò ríran nítorí pé àwọn tún lè move. Irú ilé ayé tèmi sì ó wà ní public. So ẹ wá wo irú ìlú yẹn tí ò wá concern. Ṣé nílùú òyìnbó ṣé wọn mú táwọn kò bá jẹ́ accident ló fa nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ kò bá dẹ̀ jẹ́ pé wọ́n bí ẹ bẹ́ẹ̀.
1: Àwọn ní àkọ́kọ́ tìjọba máa tọ́jú.
2: Ẹ wá ní kí irú ìlú yẹn mọ́ dàgbà sókè.
1: Ẹ ṣe bọ̀dá.
2: So Nàìjíríà àìtí mọ ó dìgbà dára tó restructure Nàìjíríà yìí gbogbo ń dà ṣe yìí kò ní ìtumọ̀.
1: Ẹ ṣe gan sa. Thank you so much. Ẹyin èèyàn wa 0912370 8675. Hello.
3: Hello.
1: Yes ma, ẹjọ́ ẹ bá mi gbóhùn sókè díẹ̀ sí ma.
3: Ẹ káàsán sá.
1: Ẹ káàsán mọ́ mi.
3: Yes sir.
1: Yeah.
3: Mi sá láǹfààní láti ìlú Ọ̀yọ́.
1: Láti Ọ̀yọ́ mo láàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ àtibá.
3: Bẹ́ẹ̀ni sá.
1: Yes ma.
3: Bẹ́ẹ̀ni sá, ẹ pé ètò sá.
1: Yes ma.
3: Sá, lórí nǹkan tí tẹ́ ń sọ sá.
1: Yes ma.
3: Ṣé rí ẹgbẹ́ òṣìṣẹ́ a lè blame wọn náà 100%.
1: Ok.
3: Tó máa ń béèrè fún ẹ̀kúnwọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ pọ̀ sára ni ó mọ̀. Mo rántí pé wọ́n ti gbé NLC chairman Ọ̀yọ́ state náà wà tẹ́ẹ̀mù kan.
1: Ok.
3: Tí màá yẹn sọ pé before ẹ̀kúnwó tó wá àwọn tí máa ń béèrè so many things lọ́wọ́ government turn it down. So ìgbà tí wọ́n máa rí pé wọ́n respond sí yẹn làwọn náà máa ń wò pé ẹ kúkú fọwọ́ fún owó àwọn òṣìṣẹ́.
1: Ṣé wọ́n jẹ́ káràlú mọ tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba ń gbà yẹn? Ṣé wọ́n ń sọ fáwọn aráàlú pé nǹkan báyìí àbí wọ́n kàn ń wò pé láàrin àwọn nìkan? Ṣé bóyá kán máa jábọ̀ faraàlú?
3: Sá ṣe rí ẹnu wọn lè má tó kíní orí program kan. In fact nǹkan tí mo sọ fún yín báyìí 2 years ago on air náà ni mo ti gbọ́ program
1: yẹn.
3: Ni máa yẹn sọ. Then that same amount ṣe mọ̀ pé 70,000 tí federal government declare gan. Ṣe mọ̀ pé wọ́n sọ fún federal civil servant till date.
1: Wọ́n ò san pé.
3: Wọ́n ò san rárá. So this moment tó ṣe rí government gan ni kọ́lọ́run ṣàánú wa. Wọ́n bèrè ẹ̀kúnwó ṣé epo

0: sir, one fight here. Share the function
1: for
0: one fight
1: here.
0: Permission.
1: Okay, ma. She auntie. Ma. She
0: I want you to tell me more parking in here.
1: She go auntie. She more quick come ready now. Hello?
2: Hello? Hello, ma quito.
1: Oh, but I'm Bali.
2: Only badges for the Ambali as American.
1: Yes, sir.
2: Sherry, at Joba, at Ushise, Ono wa Johnny Lopo.
1: Benny.
2: Akoko e Joba Osan, Ugini Fosise. Ekeji, Osise o Japon, Rono Aralu. Sherry, normally, Baralu Basiri, Manu Sebi Uri.
1: Benny.
2: Wank pekene, wank, ee, ee, ee, ee, ee, ee,
1: ee, ee,
2: ee, ee, ee, ee, ee, ee, ee, ee, ee, ee, so I was just again to remember. So if you ever any kind of name spinal cord, that's what I'm saying.
1: Then, sir.
2: So don't any spinal cord, any spinal cord, no matter any goal, you say don't go to him. I'm doing the business already.
1: Then.
2: I'm going to show you.
1: Yeah.
2: Sherry, in America. That's 2009. That's the minimum wage.
1: 2009. Long.
2: Mo America mo ti ba yin soro e we dey soro abele
1: ben
2: it was $6.55 per hour then o wa raise ni 2009 was only $7.25 per hour ṣugbọn mo se ba yin soro ko si osise ni America tabi le ise ni America ti o so $7.25 pelu iye ti o re ni ba sise ye
1: o tun kere niyan o
2: okay, let's go. We send it to my session for position la belle. You miss every two guys in America. You see, only two to bear the bully men dollar power one. So it's your bad bill of the cause. It's your show. I
1: show Jare. Oh, need your loan Jay and the Cosa.
2: Chevali, I like you so good for you. Ìjọba wa wo wípé àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí lóò ni oríṣi ń ta wọ́n sí. Ìjọba wa sọ pé ìwọ tó bá ń ṣiṣẹ́ yẹ tíṣẹ́ rẹ yóò tó ẹ jẹ. Wọ́n wá pé kẹ́rẹ̀ ní WIC.
1: WIC.
2: Ìyẹn náà pè lópin. Wíkì ẹ ọmọ ọdún kan sọmọ ọmọ tí ẹ bí lójọ́ tí ẹ ti bí sí ọmọ ọdún márùn-ún. Oúnjẹ ọ̀fẹ́ ní ọ̀jẹ.
1: Oúnjẹ ọ̀fẹ́ ní ọmọ títí dò ní báyìí.
2: Yọ wọ́n wà fún ní káàdì. To be told you are for good 18 years.
1: Solid 18 years. Ni joba fi mama take care.
2: Say do telling you. Say your belly a woman.
1: Unti answer now no.
2: Say why you jetty? You want about to why we pay? What on say you pay minimum we don't buy it. Ability to put your own. You told you to one for the card the one with full stamp. Post stamp yẹni pé o tó pariwo sí owó mi ibẹ̀.
1: Wọ́n tún ti fowó mi síbẹ̀.
2: Kò dín owó iṣẹ́ tó ń gbà lọ́wọ́ o. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ẹ̀jọ́ sọ iṣẹ́ wà bẹ̀rẹ̀ ẹ̀kúnwó.
1: Kí ló fẹ́ fi ṣe?
2: Ẹbí tí mo ń lọ nìyẹn. Ṣé irú nígbà tí àwọn èèyàn bá máa bí yẹn ṣe jàfẹ́tọ̀ ẹbí ṣe máa ń sọ kí nìkan ẹ máa ń jàfẹ́tọ̀ òlérẹ́tọ̀ ẹgbà.
1: Èèyàn máa ń béèrè ẹ̀ ni kì í ṣe jíjà fún.
2: Tọ́ bá ń jà fún ẹ mọ lọ́kì tì fi ni. Tọ́ bá ń jà fún nǹkan ẹni kó mú bi tọ́dẹ ni kó mú bi tí ọ̀dá. Olú àmọ́ dúró yàn bò mí.
1: Bọ̀dà ń bà ní kí n tó fi yín lẹ̀ sà. Wọ́n ní pé èèyàn kan travel láti bí lọ sọ́dọ̀ yín bẹ̀. Mo rò pé ó wá wà díẹ̀ lọ́wọ́ ẹ̀. Ó wá fẹ́ ra bí tẹlifíṣàn ló bá kówó lẹ̀ lẹ́ẹ̀kan náà. Ipò ń fẹ́ ra tẹlifíṣàn bóyá tẹlifíṣàn ẹ jẹ́ $5,000 àbí pounds. Wọ́n náà mú lẹ̀ ní pé ń bolo ti rí àdúrà owó ẹ gbọ́ ṣe.
2: Tó fàárẹ̀ ṣe rí ní America kì í ṣe owó ẹgbẹ́ ló ṣe pàtàkì jù. Ní tẹ́ ẹ fẹ́ fowó sí ló ṣe pàtàkì jù.
1: Tí mo fẹ́ fi ṣe.
2: Ṣé wá ṣe bá ti wá rọrùn bá dán tiẹ̀ kí yín. Ṣé bá rí pé ẹni yìí iṣẹ́ wo tó ń ṣe. Ṣé bá rí pé iṣẹ́ tó ń ṣe kò wọ́n ti tó kó dání àbí iṣẹ́ ìwọ́n ti tó kó dání.
1: Ẹni ò ní lọ.
2: Wọ́n mọ̀ ṣe fẹsigéṣẹ́ pé ń bolo ti rówó.
1: Ń bolo ti rí.
2: Ṣé bá ti wá rí pẹ́ ni ìyọ̀lẹ̀ ṣàlàyé? Àti bẹ̀rẹ̀ fẹ́ fi ń rù ú lọ.
1: Ń lọ ti ẹnu.
2: Ọ̀rẹ́ Amẹ́ríkà ò ṣe pọ́nlọ́ọ̀ lọ́ba mu wá. Ẹ̀yẹ́ náà mọ̀ bless mi láàárọ̀ àná.
1: ipe mo mo
2: wa to ba be ra le ba be ri dai to ba lo ko wo dani o ko lati bi kankan fe ra o ni gbe fu o to ro baga cheke
1: eh
2: to ba ri ko to gbe bo owo ogbo ni o ni gba o ti salaye ju ti so yo po lo po omo na elewon omo na ya ti be lewon America yi o le thousands
1: ah thousands and million muga
2: ani gbe to sumo gbe do go se ti be o ko wa na bi la
1: ah amo amo ashim ejo e ba ngbe yokan isi ka fa bala re ka wa gunle hello
3: hello sir
1: yes ma
3: Aziz mi ba lo ruko mi la to yo
1: anti mu iba
3: o ba ku dede o
1: yes ma
3: e da ku se asaye wa ni abasi iya o
1: eyin na le down ko ye mi na o
3: ori ko ye mi o Hey, I've been doing sorrow. Ah, I'm old no man. I'm about 42 years. Can you ask of me, you need it?
1: Ah, I want to see.
3: Yeah, buddy, job after for you, worker. Wow, local government. Them wow, for calling, can call. See that lad, that lad. See history. What does he mean? That he met an issue. One come on, wa one go on, cock or one, boom, boom, yeah, you are one far. Oh, what you want to go away in it? I want to go alone. What's your name? What's my role?
1: What's
3: your name? What's your name? What's your name? What's your name?
1: Come on, baby, or check on Balo Gumbi. Oh, no, no, boy, cannot do it. We are more loudly, lady. I want to read back.
3: I'm a signing.
1: Into a more fire, only a big bar one to take effect, Benny.
3: Hello, I'm going to go to the house.
1: I'm going to go to the house. I'm going to
3: go to the house.
1: I'm going to go to the house.
4: I'm going to go to the house. I love the room. I'm going to go to the
1: house. I'm going to go to the house. Wọ́n ní kì í ṣe kówó pọ̀ rẹpẹtẹ ló ṣe pàtàkì. Ntẹ́ ẹ bá fowó ṣe gan lèmi rò pé ó ṣe pàtàkì. Owó bá wá dàbí bébà ó mú mi rántí ngbà táburo mi kan fẹ́ ṣe wedding. Ìgbà yẹn mò ń gbé Lẹ́kọ̀ọ́ mo bá gba Republic of Benin lọ mo lọ sí Benin. Ṣé kú tọnu náà wọ́n ń pè bẹ́ẹ̀. Ṣé ẹ̀ dẹ̀mọ̀ pé Central Market ni àwọn òkú gbédè wọn. Bóyá nígbà yẹn mi mọ̀ bóyá 10,000 naira ni mo kó dání láti Nàìjíríà.
4: Wọ́n gbádùn ẹ.
1: Wọ́n gbà mo máa débẹ̀ náà bá fún mi ní bóyá bíi afẹ́ tó bíi 5 million owó wọn bẹ̀. Inú mi ti dùn pé gbogbo nǹkan yín ni màá fẹ́ rà tán bí. Mo bá wọnú Central Market yẹn lọ. Ǹjẹ́ ẹ mọ̀ pé 20,000 tó jẹ́ bíi 5 million CDs àbí kíná saver àbí nǹkan náà ń bẹ àbí nǹkan. Ọlọ́run ọba ń gbọ́ ti jù ni mo fi jáde ńbẹ. Ngbà máa ṣe owó mi padà sí náírà. 20,000 mi ò tún pé mọ́ bóyá bíi 18,000 àbí nǹkan náà kó fún mi. Mo bá wọ mọ́tò yín tó yẹ kí n ti rà Lẹ́kọ̀ọ́ jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ mi. Bá ṣe owó Bẹ̀nẹ́ kan ó kàn pọ̀pọ̀ ranù kò ra nǹkan kan. Ohun lèmi ṣe mú ètò yìí wá lè ní orí pé ẹ jẹ́ á ronú sí o. Ṣẹ́kùn wo ni? Èló là ń ra kg gáàsì nsìn? Mo rò pé bóyá ìyàwó mi rà kan láàrin ọ̀sẹ̀ tá a wà yìí bóyá 1,250 or so. Yes, ó dàbẹ̀ 1,250 mi rò pé ó pọ̀. No, 1,250 yẹ́ rí ní àwọn pàdé mi ní agboolé yẹn náà ti lè máa tà 2,000 kan. Wọ́n yẹ́ àwọn bá lọ sí Gasland gangan níbi tí wọ́n dìdì ti ń tà á táwọn kan tún lọ ń ṣe alára tún tà. Bóyá 1,300 mi rántí dáadáa. Màá béèrè bóyá kékété tó parí màá pè é màá béèrè lọ́wọ́ ẹnu ló ra kéjì kan. Táwa sọ yí pé èèyàn wá ń gba 400,000 afẹ́fẹ́ gas àwa ti kọ́kọ́ ná bíi 50,000 láti fílẹ̀ nínú 400 ní òyà bó ti kú 350. Á jẹun o lọ́wọ́lọ́wọ́ ní ìsìn èmi tí ń lówó lọ́wọ́. O kere ju every day ma na 10,000 naira ẹni rọ ni ọtọ ni emi mo mọ o kere ju 10,000 báṣìrí yẹn ṣe wá ń bò mí mọ o kere ju o ti ebo ni iye tí mo ti fi mọ́tò láàárọ̀ ẹ tí n bá tún ń lọ o tún ni iye tí máa tún ná ẹ wá wà wọ́n tó yẹ pé wọ́n ń gbé mọ́tò kiri lákòókò yìí láti Báṣọrun dé ibi tá a wà téèyàn ó bá lọ tí ó bọ̀ kò repo rárá yóò repo 8,000 naira ẹ máa ṣírò ẹ lójoojúmọ́ 80 lọ́nà márùn elónú aha 40 lọ́nà mẹ́rin elónú 160,000 naira ewo lórí epo lásán lóṣù ẹyọ kan e wa n sọ̀rọ̀ a ní kárí epo padà képo jẹ́ bíi lítà kan bóyá 300 naira e wa obi gbogbo nǹkan ṣe bẹ́ẹ̀ yín ń ra àgbàdo àgbàdo ìbẹ́ ní ìgbàdo ìbẹ́ ò jẹ́ ìgbàdo ìmíì tí wọ́n á tún lọ da ṣúgà sí wọ́n lè da saccharin sínú ẹ̀ ìwọ náà rí pé ó dùn lẹ́nu ẹ̀ èló lẹ́yọ kan wọ́n wá mú àgbàdo ẹyọ kan wọ́n máa sọ pé 800 naira wọ́n máa sọ 1,002 ẹyọ kan ni ó èmi ò ní tèmi ò ní tèmi ò bí bọ̀dá Azeez ṣe sọ ẹ̀kúnwó kọ́ ló mátà o bí ìṣe ń tá a bá fowó ṣe bí bọ̀dá yẹn tán sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tán láwọn nípè níjà kan ọ̀dí ọ̀dà tí rail system wa bá dá tá a ṣe bí ọba kan nílùú iléṣà ń gbà ẹ torí kán má gbé gbabẹ̀ pé wọ́n máa fi kó àwọn lọ́mọ lọ ni iléṣà ìbá ti develop ju bẹ́ẹ̀ lọ ẹ wá wo metro lines irú èyí tí bàbá jákàndé mú wá sí kò ń gbà mí ìròpọ̀ parí ẹ̀ ó dàbíi pé wọ́n ti ń operate ẹ̀ lẹ́kọ̀ọ́ ní ìsìn tó ń lọ síbi iṣẹ́ bóyá ò ń gbé ọjọ́ta ó dẹ̀ fẹ́ lọ sí márọ̀kọ́ tréènì débẹ̀ wọ́n wá ní tréènì yẹn tí wàá wọ̀ lọ 200 wàá wọ 200 bọ̀ 400 mo rántí ngbà kan yẹmi ṣòǹde ń ṣe nǹkankan lẹ́kọ̀ọ́ èmi àti ìyàwó mi a lọ síbẹ̀ yẹmi dẹ̀ ń gbé ní ṣé àjà ni wọ́n ń pè bẹ́ẹ̀ ó dẹ̀ bí ipá àjà ni láti ọjọ́ta adẹ̀wọ̀ mọ́tò 7700 àbí nǹkan mo rà pé 700 tán nígbà yẹn ó ti pẹ́ o kì í ṣe sí ó pẹ́ gan-an kì í ṣe sọpọ́n ti yọ subsidy o ó wá jẹ́ 14 àwa méjì owó kan la fi wọ mọ́tò láti ìbàdàn o ká tó débi tá a ti lọ wọ mọ́tò ní ìbàdàn àti kọ́kọ́ wọ mọ́tò kan láti ilé débẹ̀ o ẹ̀yin náà wò náà ẹ rí pé kì í ṣe iye owó téèyàn gbà kọ́ ló ṣe pàtàkì o bí kì í ṣe pé kí ló fowó yẹn ṣe ẹni tó ń gba 400,000 ó ń kọ́lé lọ lọ́wọ́ wọ́n ta sìmẹ́ǹtì ní 14,000 sí ẹjọ́ èlò ní wàhálà nígbà tí owó bá tún ti gbé pẹ́ẹ́lí sókè a jẹ́ pé sìmẹ́ǹtì ẹyọ kan ó kéré jù á máa rà ní 25,000 ẹni tí ó bá yín mọ sìmẹ́ǹtì tí ó lo odidi ẹyọ kan tí ó kàn fi gbé blọ́ọ̀kù léra wọn èló lẹ́rọ pé yóò wá gbà nígbà tí ó bá fi 200 léré ara wọn olóṣè yẹ pé kẹ jẹ́ ká rò ó kíjọba náà ń rò ó gbogbo ọgbọ́n tán bá lè gbà láyé múrítàlá price control tí ọmọ tó jọ dáàdì sọ lẹ́ẹ̀kan òun ló máa wà but how would you control it ìwọ náà ti nípa o ti fi enabling environment sílẹ̀ ẹni fẹ́ kó nǹkan ó rí kó nígbà tí ìṣe pé ó tún máa sanwó sanwó sanwó sanwó wọ́n sọ tax ó tó bá ti sanwó náà fẹ́ gbà padà ibẹ̀ ẹ lè ti máa cushion ẹ̀ ìlú òyìnbó gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn kan wà tó sọ pé 10 years táwọn ti ń ra chicken iye tó wà ló wà o kò increase ẹpìnì kò increase kọ́bọ̀ so kí ni odẹ́yìn ibẹ̀ ò kí ń ṣe ibi tí wàá kàn ti gbéwó lé nǹkan bó ṣe wù ẹ́ ẹ wá jẹ́ ká wo àwa tá à ń fìyà jẹ àwọn oníṣẹ́ àwọn aládàáni ní nàìjíríà yìí 70,000 tá a ṣe tán ń gbà lọ́wọ́lọ́wọ́ ẹlòmíì ò rí gbà gbogbo owó tó ń gbà ju 30,000 20,000 a wá ṣiṣẹ́ bíi jàká bó o tún ṣe lẹ́sìn ní skul tó wáyé pé lẹ́sìn zuhu private nígbà tí ìwọ bá gba wọ́n lè fún yín 40% káwọn mú 60 torí pé àwọn ló provide the space àwọn náà máa fún yín ní chalk ṣùgbọ́n gbogbo ọpọlọ nkankan ìwọlé wàá máa dàálẹ̀ ẹ wá wò ó owó ìkọ́lé mi sọ o ẹ̀kúnwó kọ́ ẹ̀yin aráàlú ẹ̀yin náà fẹnu sí o ẹ̀kúnwó kọ́ bí kì í ṣe pé kí nǹkan wálẹ̀ ìgbà táwa kéré àyímọ̀ ń ra panla jẹ panla ẹ̀rún panla nínú ọbẹ̀ tí ìyá ṣe ìyá onílásíkábọ́yà kó o yó ó ní wàá ti jẹ àwọn tó lówó ló máa rà yẹn ń gbà yẹn tẹnu tí yóò máa wú báyìí ni láyé ìgbà yẹn àmọ́ bíi tí orí ìpanla wà ní ìsìn àárí bọ́dì ìpanla mọ́ o orí ìpanla lẹ́rìí tí yóò lanú lẹ̀ lọ́dọ̀ ìyá yíbò báyìí lórí àtẹ ìyá yíbò yóò lanú lẹ̀ a orí ìpanla là ń rà ní ìsìn àfi kọ́ lọ́hùn ó ṣọ́ wa o ẹ kú kalẹ̀
5: Thank you.
1: wo lai se ani ani akoko ti npe wa lejo e je ka lo si odo tosin ade lowo fun abala o mi gboro ti let's go
5: awon royin to me gboro titi la tun mu wa lose yi gege ba ti se ba nse akojopo e gege ba ti se mo koni kaluko na lati ka are ti gbo sugba awon kokan wa nu e to di agbo ma le menu kuro pelu bi gbogbo eto idibo leti yo waye lorilede ibo se ku osu mefa elemo osu mefa loku o ti gbogbo eto idibo ohun ti o waye o ni se lorisirisi wa bere si ni sele pelu egbe oselu NDC nigbati iroyin kan jade wi pe ki awon ajo to risi eto idibo nile iyajo INEC ki won yo egbe oselu NDC yen National Democratic Congress ko lori ballot paper pelu e won wa gbe idajo kan kale nile ejo giga le to wa ni ilu lokoja nipinle Kogi ni waju oni idajo Isa Danshell nigbati won gbe idajo kale won ni pe awon otete mo bi oro yi ti se lo tele ko to de pe awon dajo ni ojo kewa osu keje la 2025 le to ni se pelu egbe oselu NDC won ni pe pelu e won je kini dajo ta won se won ni pe awuye wuye kankan lo jade nigba yen lohun wi pe ki won yo egbe oselu NDC kuro lori ballot paper won lo lo fa ta won fi wi pe egbe ati enikankan lo lase ati ominira lati darapo mo egbe to ba wu ati lati da egbe to ba wu sile o lo fa ti ile ejo ohun fi dajo ni osu keje lodun 2025 wi pe ki won fi egbe oselu NDC le lori ballot paper sugbon pelu e lose yi won ni pe won gbe idajo tu kan kale o le to ye pe o wa yi eleyi tan da lodun to koja yen o yi yen danu be ni nitori pe ni waju oni idajo yi na ni won ti se idajo tuntun lose yi wi pe gbogbo n to n sele pelu egbe oselu NDC iyen National Democratic Congress ko to di ojo kewa osu keje lodun 2025 yen won ni ki nkan o pada si be idajo tan wa se lojo kewa odun 2025 yen won ni pe yen ko fi di mule mo o onje kilo fa won ni wipe egbe oselu PMP iyen Peace Movement Party won ni pe won gbe ejo wa o wipe ki won ba won wode egbe oselu NDC oni idajo Isa Danshell nigba to wa nsoro won ni pe gege bi oro ta won rigba iyen iwe ipejo leyi to wa lati egbe oselu PMP leyi ti agbejoro egbe oselu Peace Movement Party yen to gbe wa iyen CS Ekeucha won ni tan so na ni wipe won ni logo iyen ami eye tan fi le dayan mo leyi to wa lori egbe oselu kokan won ni Peace Movement Party lo ni logo yen o won lo ni NDC yalo tan gbe sori flag titi won ti won fi n paro pe egbe oselu NDC la won won ni to n tenu e won leto won de lase lati lo logo yen idanimo to je ti egbe oselu PMP won lo n lo fa ti oni idajo Isa Danshell leyi to je ti ile ejo giga to wa ni lokoja ni ipinle Kogi ti won fi so wi pe to ko ni kaluku iyen egbe oselu ohun ki won ma ba ere eje won lo bo ti ye ki won ba lo sugbon titi de asiko yi won ti ni pe won yo egbe oselu NDC kuro lori ballot paper gbogbo idajo ohun won wa sun si ojo keje osu keje odun 2026 nigbati won gbe idajo kale bi o ti se lo bakan na ko de kin se pe egbe oselu NDC yi nikan loro yi tu ba wi o won ni pe ejo si tu wa ni ile ejo lorisirisi leyi to de se pelu egbe oselu ADC iyen African Democratic Congress ati egbe oselu Accord Party leyi to wa ni waju onidajo Lifo won ni titi de asiko yi won sun gbogbo e di ojo keje osu keje odun 2026 nitori pe gbogbo eto edibo o sun mo bo o ti kosu mefa lawon o fi gbodo fi ejo kankan segbe mo lada ti ma fi fale mo to mo kuro nbe lara awon royin ti o mi gboro titi ohun tu leleyi won ni wipe nigbati won se gbogbo e won ni pe amuni je amuni ewo ni pe oni bombe pelu e won tun ti wode gomina nigba kan re fun pinle kaduna iye Nasiru Erufai bo se di pe o ni ejo kan leyi to wole nje lowo to de wa la mo titi de asiko yi won tun ti wa wade ejo mi jade leyi ti won to pinpin de odo Nasiru Erufai gomina nigba kan re fun ipinle kaduna won ni o je ki lo sele ohun nikan ko ni won wode o won ni pe ajo tun ri si sowo ilu ku mo leyi to wa ni ona mi iyen ICPC oni won wode Erufai o ni ejo tuntun mi ati awon mefa kan won ni je kini won danwo won ni nigba ti gomina Nasir Erufai to wa lori alefa gege bi gomina nipele Kaduna won ni nise ni won gbe ise akanse kan jade leyi to ni se pelu fifi camera iyen surveillance camera si gbogbo ilu ni Kaduna won ni won gbe jade fun awon complaint to je pe won ti e leto lati tewo gba ise akanse yen won ni pe owo leyi ti won wa bu jade ti won ni pe awon na lati fi se camera ikakiri won lo je 8.68 billion won ni gba ti won wa wadi e won de pe orisirisi awon complaint o fege o na ni uruko ti won fi le ti won fi word owo jade won ni pe to n tenu e won ti lejo je o bo se ti di pe o ti ni mi to n je lowo titi de asiko yi na emi tun ti jade ti o tu wa je ejo le lori iyen wa lati odo esun mi ti won fi kan gomina nigba kan re fun ipele Kaduna iyen Nasir Erufai to lara royin mi to tun mi gboro titi on tun leleyi nigba ti gbogbo awon ara agbegbe odo ona elewe challenge ni le Ibadan nibi ti ati ri estate Isokan estate nibe ni won tin pe ti won de bebe si gomina ipele Oyo Oluwaseyi Makinde ati Olubadan ti le Ibadan His Imperial Majesty Oba Rashid Adewolu nigbati won ni pe baba ejo o titi de asiko yi won ni pe awon ajagun gbalẹ to yato si ajagun gbade won tun tin da won laamu won ni lodo 2023 o la won kan ti won pira won ni ajagun gbalẹ yi ni won yawo agbegbe awon o ti won ni pe dandan la awon gbodo tun gbogbo ile ati ile awon gbodo tun ra lowo awon won ni pelu e nigba to ri pa awon gbe oro yi lo sile ejo won ni gbegba ti won gbe idajo kale won gburu won mo o ni se ni won lo to kan won de bale won ni ko ti wa pe osu meta lodun yi na tun ti wa tere tin da awon laamu won ni loju momo na ni won o wa bo se n fa fifa na won mu mimu losan gangan won ni pelu e iberu bojo on la won wa o won ni gba ta won wa wo titi to awon kuku lori ofe lati ba won soro won ni gba ta won wa ba won soro won ni tan so na ni wipe ki enikokan eyan ile kokan ko lo wa egberun lona edegbeta wa o ka won fi won lorun le won lo je 500000 naira won yin to de pe won ti ri lara won to tin sanwo yi gan sugba to je pa won kan o ti ri ti won san won ni sugba to wa ba won leruju lasiko yi o ni wipe ko pe na tu wa won ni pe sa won ri adehun ta won jo se ro yen le ta won ni pe kan ma san edegbeta yen igen 500000 naira yen won ni oro lo be mo e lo gbiyanju e lo wa milionu marun wa enikokan ka won yanju oro yi ko kuro nbe won ni pe titi de asiko yi awon be Olubadan wipe ki won ro ki won jo ki won ran awon lowo lori oro yi lati ba won segun awon ajagun gbalẹ yi bakan na awon tun be Oluwaseyi yan engineer Oluwaseyi Makinde ti se gomina tipinle Oyo wipe ka ba won wa nkan se si o ni kanmo kanmo oro yi ni won se jade nigba ti won se iwode alalafia lo sile iwe iroyin lose yi gege bi eni to wa lead won to je asoju leyi ti o ba oniroyin soro o na ni community leader ni toruko re nje Tayo Ashiru won ni pe awon be ijoba ipinle Oyo ki won ran awon lowo lori oro yi lara royin mi to tun mi gboro titi o na ni oro leyi ti iyawo are lorilede ti won so lose yi nigba ti won wa nibi eto kan won ni pe laro ona teyan tun fi le ma wo pe ko wo turogun si lapo yato si ise yokan todo to mu lokokodun o na ni pe ko dara lati ma se awon ise pepepe le ti won dape ni small scale business won ni bo ba lori ofe lati le bere akara didin to ba de pe boya kulikuli na lagbara ba ka won ni to pe awon ise kekeke tan so yi ko ni lo pe boya won lo owo to tobi abowo to po gan lati le bere won ni beyan ba de wo bo ba pe titi won ni pe irufe awon nkan to bere kekeke yen ni won kara mo ni modern day eatery won ni pe bo se bere won ni ko ju be lo pele olopolopo abe si ni wo pe se ru oro yi lo ye ki iyawo are kan so jade gege bi oro isiti ati ti igbani niyanju won ni pe o ku die ka to wi pe se lori lede tan ti ni opolopo awon ti won ti keko jade tan ti keko gboye ti won de ni ise to se muyangan lawujo ni won ti wa so pe ara se kekeke tan le ma mulo o na ni eleyi ti awon so yi won ni ko ye ko ri be lara royin mi to tun mi gburu titi ona ni wipe ajo EFCC leyi to fi de kale si enugun iyan ipile enugun lohun ona ni won ti mu olokowo kan leyi to je pe o ni ile ise to n bayan seto iwe irina lo si oke okun leyi ti ile ise re je Good Ben Global Travel Agency won ni pelu e ajo EFCC won wo die won ni ki lo sele won lawon kan ni won mejo e wa wipe ohun ta won mo si ohun na ri pe ko gba awon eyan nipa pe e wa gba iwe te fi rin lo si oke okun leyi ti won da pe ni work visa won ni pe iro ni o won nigba ti won wa ke fi gbogbo awon ti o ti lo ni jibiti yi leyi to je pe o n fi ile ise to lohun dale to fi lu opolopo awon eyan ti won afura to fi lu won jibiti won lowo to ti lu won o je 65 million naira won ni titi de asiko yi won si n wa awon to ku re nitori pe o nikan ko lo da ise yi ise kọlọwọ ba ko ma so wa amọ royin to mi gboro titi ko ju bayi lo fun ti ose yi oluwa to sin ade lowo dynamic presenter loruko temi
1: Lai si ani ani etu yente si waju eje kan lo si abala itie melo kilo ma finse pelu isegun balogun EMP
6: eka san eku dede woye nkakire agbala ye bitete ngbo wa isegun balogun loruko mi EMP ni nogije mi etie melo ni jini kilo finse ofin gboran mo pe akori e ni ale ko san wa won ni o san ko san wa sowo ale kono wala bo je lu wura bi la chale lati bere sugbon koko be ni pe ale ko san wa ni ose to koja a so nipa ti oga mi fere mi nga pe grandpa babalola ati grandma babalola won se kini 21 22 birthday emi wa wo kini yen pe ah bibili na ni pe ki olorun ni teach us to number this ko wa ki a se mo ojo ri wa lati le ko kon wa si pati ogbon eh kiyan le ma count age e tori mo wo mo se wa nsin ti mama wo eh time to ma te ma to bi odun die si na te mi ma to bi feran ga mo wa awon mo ri pe emi na ma ti ma di grandpa na ni ta awon ina ti di pe awon na ni iyawo on loko abi eh Jerry ni se bayi eh I to ba gboko ta gbe iyawo ati ti o to ma lo sile oko eh ogun ko ni kaluku sugbon matima wo buy this laarin ojo marun nisin emi ni pe 40 years un bo die die niyan to ba wo nsi ti won ba wo age o tin dagba si gbogbo wa la nlo soke si ni age ta n wo lo sugbon e je ka wo ale yi o se koko iwo ati yawo baba feruminga na ati mama feruminga babalola won wa won ton ba to nisin bayi to ba bo se wa gan nsin a ti da ko ti di ok a ti di boyfriend and girlfriend pada tori awon omo na won ti tun ti lo ile oko itun ti fe yawo to wa school iwo to wa je oko ati yawo to je pe iwuro yen ijanisa losun luru ni gbogbo gba hey o ni mo fi je ko mo nsin o ko bo to e si jo wa dale o se isin igba to se igba yen le wa fe re nigba te re nisin en complain kakiri wu eh tawon mo ni kini kan ni tawon mo ba ti ti kini wa mu omo wa fe ma ba okoja wa mu omo wa fe ma ba ayaja elomi a ma ko omo si iya elomi a ma ko omo si babe mo ma so kini kan pe awon iyawo pe ti won ba tin ton ba so si omo lo mu ma n pada wa gbo ta bere si ma fi wa si baba ipa wa di omo mummy lopolopo gba tan ba dagba sugbon emi ti ri pe tin yi pada sin o opolopo omo lo tin feran baba sin o so iwo lo to awon omo re oko to ba feran iyawo un la awon omo yan ri now iyawo to bowo foko simple wife respect your husband just submit husband love to ba ti ni fe to no de ti teriba fun e ti e de ti jo nse papo te ba dagba e je ki ale yin asun yin daada e wa awon omo ta nso yi fun apere ti yan ba to mo ba dagba sin sibi lo si lo le oko abi ke won ma so pe ke gbianju pe omo to ba je ss ko ma omo to ba je as ko ma fe as ko ma ba lo bss abi ehe omo to ba de je aa ko o le lo fe AAS ale ran won lohun ni le BSS aran won lowo da iyan lo npe ni blood group and genotype awon yan ma nbe fura won genotype won ni won npe ni tawon to ma fi determine sugbon blood group yen won ni bi AA I mean to so pe A positive and B AB and A positive tawon to ma so pe O positive and O negative awon yan ni blood group nkan ti mo fi gbe lo be ni pe in ti o ma tun je ki ale yen ko sun wa dada won ni ka mo to ye ka je mo lo seminar kan mo gbo ni ose to koja mo won gbe dokita e won be sin so pe opolopo awon aisan te yan se ni old age to fi ndabi pe ale yen ko wa nso won tan ma fun ma fi owo ti o ti owo pension ti o ti to kankan won ma nu lori aisan arthritis ni jeruru ni won ni by the ni e mo pe opolo wa brain ni wa ohun lo control apa atese ni apa otun brain ti eje o ba flow dada ti o san dada ni apa otun ni bi opolo o ma affect owo atese o si sugbon to ba je pe apa o si ni lo ti sele to ti di ti awon kokan ti di bi eje apa otun atosi so opposite side o dikeje apa keji lo ma affect to wa di pe eni o nle ni dada tabi ta ma ni ta ma nu owo sugbon dokita e wa je ka mo wi pe awon nkan ta ma ta nje gogun lo nko ba waju ipo ni nti eni to je O positive ati O negative bodo maje eni to je A ati B awon A and B awon ti awon awon ti eni problem won to wa pe B ni e oh ni problem you can hit anything sugbon gbogbo nkan to nje na gbogbo elo ni won tun si se wa ri awon to wa je to awon to je the other than the second one to je bi awon BM AB positive and negative awon yen awon na won tun ni ton bodo je mo ti prepare ile ma ma dili discharge fun agun next week ke lo to ke mi so pe wa ni ori program lo se to koja tori o wa volume na so po gan sugbon nkan ti mo fe ka mo ni ti ale wa fi ma sun wa dada o ni je ki nkan je si kekere iwo to je pe o ni e to pe whether you are O positive or O negative won ni pe to ba pe ani gas bi emi na o le mi na awon ta ani gas dada ni there is gas more in our system bi pe gas po ni inu system wa a le digest bi eran dada won ni eni e ma jeran e ma se kini kan e ma se sugbon to ba je pe won to je O positive or O negative awon eran yen o ma easy o le o ma digest dada laarin wakati merin sugbon eni to je pe awon AB ni tawon yen awon lo ma ni little challenge te pe lati digest iran yen so iru iwo ati awon eso ati omi mumu won ni ko momi won ni kini opolopo agbalagba limi o ma gba mi tin ba wo agbalagba mi a no ma se mi lecture mi kan to ba tin ko wa ngba yen o wa won ma gbon o wa ma gbon o se se ko ri be nitori pe ipo agba ni won ti so pe n to n ko ba gbogbo awon nkan yin ni liquid ara ti o to won ni ko momi dada wa ni mi mo se wa jimi ni kilo wa nbe ko kan mu bi bottle meji lojojumo e ma momi dada nitori ale yi o se koko gan iwa atoko e mura yin lokan e sira yin dada omo te fin ti tori won jai abi tori ise abawon kan te ten ti tori e jai ni onla teyin ba jo wa loke te to wa te ti dagba te to wa te kwa te wa papo nigba yen awon ati lo won ati lo ma ba life tawon na lo iwo ni ko mo bo se ma to life wa re dada so that ale re ale sun e dada nitori oni kekere le ni sugbon onla o si koko je ni lo plan your tomorrow from today segun balogun loruko mi emp ni no gije mi
1: eyan wa je ka lo sagbon ti kede ati ipolo oja
7: Lagilu FM 96.7
8: Hi Arianson
9: Emi omo yin na ni o Jolly Jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
10: S E L E R R I E
9: celery ah boda mi espelli no di celery oya lo pin gbiyanju espelli turmeric
11: T U R M E R I C turmeric
9: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
12: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo Oh.
7: Bàbá Ìbàrùn bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
13: Àrí náà jìnà sílé mi. Àìlówólọ́wọ́ jìnà sílé mi.
14: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
15: Akábala tó jẹ́ kí n máa bòrí dágbà.
14: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí ìdádúró kankan. Láti ní Yuya Cash Pro

0: to pray lataka. Well, Olorun ran wa lo. Ba mi dagbere fa awon eyan
1: pe. E se te n gbo wa lekan si Oluwa Tosin Adelowo, Danai presenter, loruko ti mi lekan si.
0: Ah, ojo ti lo, but ma so nkan ti mo fe so e. Ogbon bembe toni. O fe da bi igba ta n soro nipa iti e melo. Mo pe ni aso ebi. Ki le mo le ni mo wi o. Aso ebi. E wa je ka wo awa eyan. Nja ni fi ara wa denu ni toto. Sa ma fi ete sile. Ma pala pala pa. Se n to ye ka moju to to ye ko je wa logun. So lo mumu laya wa. Eyan kan wa ke ba yi. Ah, ejo, won ti le omo mi school. Exam won de ni pe de. Ah, wo bo se ri mi lori mi yo. Ko si nkan kan o. Gbadi lagbaja. Ejo asiri yin o ni tu. Omo yi ti struggle lati travel out lati jo yi. Won ti fun visa. O wa ko wo to fi ma gun aeroplane ti e lo ni isin. Ah, ibasepe wa lana. Ah, mo de se fun kini kan mo se yayo kan lowo bayi ni o. Ah, eni binu Olorun a ma Olorun ni je ko bo o. Ti teni yen le ma rowo ti e lo boro. Wa ma ta nti o ye kan ta. Sugbon je kan so yi pe ah Alaja ma ku lana. Mo mi anti Christiana. Eni to ba nje Christiana e ma binu e ku ni pa yin o. Eni ku bayi o. Wọ́n ma ja wà lẹ̀ ẹ rí báwọn èèyàn ṣe máa dáwó jọ wọ́n máa ya ẹni gbá wọ́n máa ya ẹ láwo wọ́n máa ya ẹ ní kòkò bàbá sásùn a wá fi n tó yẹ ká ṣe a fi sílẹ̀ n tó lérè a ní mójútó a ní lè tú orí olórí ṣe ọmọ kan struggle a wọ́n ló máa ṣe freedom. Ọ̀gá ẹ̀dẹ̀ ti sọ pé tí ò bá ti ra machine yẹn wọn ní lè ṣe freedom fún torí wọ́n gbọ́dọ̀ display ẹ̀ kan rí ń bẹ̀ báyìí kan fi ṣàdúrà fún gbogbo àwọn materials ó yẹ kó lò ọbabọ̀bọ̀ àwọn èèyàn wọn ní ya lówó torí pé wọ́n máa sọ ìwọ náà fẹ́ jẹ́ èèyàn lẹ̀ ó tó lè jẹ́ èèyàn wàá jẹ́ èèyàn àbó òyí ẹ ṣùgbọ́n wọ́n máa sọ pé wọ́n fẹ́ ṣòkú a fẹ́ má ṣọ a fẹ́ mú gbá a fẹ́ má wo àwọn èèyàn á ṣe nígbà kan tí nàìjíríà rojú tó ráàyè fìlà tí mo máa ń rán láàrin ọ̀sẹ̀ kan a máa tó mẹ́ta ìgbà míì mẹ́rin tmc lẹ́ẹ̀mẹrin láàrin ọ̀sẹ̀ wọn á dẹ̀ fún ẹ́ ń fìlà mo wá wo bi tí mò ń kó fìlà sí lọ́jọ́ kan Ọlọ́run fìlà mi lé ní 300 ẹ̀rí mò ń parọ́ Ọlọ́run ọba ń gbọ́ ó lé ní 300 ìmí wà mo ti gbàgbé ẹ síbẹ̀ àìmọye ankara akàn ni wọn jọ síbẹ̀ ó dẹ̀ lójú ibi tó lè wọ́ lọ ankara là ń rà ṣe bá a gbọ́ táwọn òyìnbó ń bi táwọn àǹbàlẹ̀ wà níbi táwọn bọ̀dá adé wà wọ́n ní tó bá ń ṣe bóyá pàtí kan ní ìsìn tó sọ pé orí ẹ wú òun ṣe birthday àwọn tó ní eatries yẹn wọ́n á gbé mobile eatery shop wa wọ́n á park tí a ṣe ń jó tọ̀rọ̀ náà tanana happy birthday to you very dankan wàá lọ rà fúnra rẹ ẹni o lẹ́yìn kẹ́ gé kéèkì ṣùgbọ́n wa ń bí a fi lékun ọtí a fọ̀nà roka nígbà bá wa parí ẹ̀ tán wọ́n máa wá mú wa lọ́wọ́ lọ́tọ̀ wọ́n máa mú wa lọ́sẹ̀ bàbá onímàálù àwa bóòní wọn ti ẹ̀lẹ́ lòmíì gan ojú agbo ni ó ti máa ṣa owó ẹ̀ bó o ti ń pa owó báyìí náà a máa gbà lọ́wọ́ ẹ̀ bó o ti ń pa owó báyìí náà a máa gbà lọ́wọ́ ẹ̀ bó o ti ń pa owó báyìí náà a máa gbà lọ́wọ́ ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ ká límìtì àríyá kẹ́ ẹ̀ jẹ́ ká wá bá a ṣe máa rọra wa lọ́wọ́ kí ṣẹ́gun mú tó sìn kó fà lọ́wọ́ sókè kí mò ń mú azeez kí n fà lọ́wọ́ sókè ká sì sì ní dàdí fẹ́ràn mi máa help mi ọmọ wọn kan máa rí jẹ́kẹ̀mí náà ó fà lọ́wọ́ sókè ìyẹn kì í ká wa lára èyí tó máa ń ká wa lára ni pé pàtí àná yẹn ó máa bú o ẹ lọ ó mú kan ní kí n dá ẹ lónìí ó ń rẹ̀ mí àná yẹn bad mo mú kinní kan ipa ni ó ń para ẹ̀ olóhùn ń pajá kí ló mú un tó ń bàgọ́ ara jẹ́.

0: JKJ Builders and Developers Limited, Silverstone Gardens, to Walegbe Titi Lalabata, along the Seyi Road, Baniya Ibadan, 5 million naira, pere nan tala plot, kambe ba yo, etok beni Royal Court Estate, to Walari Ibadan, London Road, Akobo, 10 million naira, pere nile plot, kambe, eje jiloni perimeter fencing, CCTV camera, drainage system, wood layout road, ati solar street lights, enyo basa wuti ele, kana, to lamfani, nati ba 100 blocks, ati 5 bags of cement, lofe, I want to buy one somebody idea. I know Shubet and Yabodo Sawyeto. It's a map on office JKJ Builders and Developers Limited. Go on your road. Aremu Blocks Bus Stop. Opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997. Tabi 0808-070-1243.
1: Arena Jino Silemi. Alola Wajino Silemi.
2: Ọpọlọpọ bukata la fẹ gbọ ṣùgbọn bí ẹdá ò bá ti lówó lọwọ ẹdá ò lọgbọn mú owó gan lọba ọgbọn ọgbọn
3: akabala tó jẹ kí n ma bukata
2: ó yá wá jẹ kí n já ẹ sí i já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó ṣe ń ta tó tún ń ta sí i, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí i. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kashe.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrù bá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
6: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
7: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
8: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
9: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
6: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Fenile, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

lágbélú wọn ń pe bí. Òkè gájòkè ilé funfun la kalẹ̀ sí ń fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Àwa náà sì kọ́ Ọlọ́run ọba lóní orí bẹ́ẹ̀.

0: lórúkọ gbogbo àwọn tájọ ṣe lẹ́ni tí ó fi dùn tí gbẹ́gbọ́n fi láǹfààní àti kọ sí i. Adémọ́lá Azeez Babalónílá ó ti wà ń bí.
1: Operation Feed the Nation níjọba tún bẹ̀rẹ̀.
0: Ẹ ti mọ̀ pé bíbà mi. The youngest old boy. Fẹ̀rànmíngà Babalanga. Bíbà mi bá ti parí. Tèmi mọ́ tẹ́wọ́ gbà á. Tèmi náà wà Fabetin ń fà lé mẹ́gà lọ́wọ́. A tún ti dé o. Àkànjí ìkọyín rèé, ẹ̀yinjú Olódùmarè tí ò ṣe fi gígún Okon Joseph Àjókọ bí ẹni tí ń fẹ́nà ńlókọ tèmi ń jẹ́. Mo ní iṣẹ́ àkànṣe kan tí wọ́n ó mú jẹ́ fún yín láti àkàtà Real People Concept. Nígbà tí àsìkò bá tó, a fọn rere iṣẹ́ ọ̀hún fún yín. Ẹ ti mọ Real People Concept. Ẹ mọ̀ pé ògbóǹtagì ni wọ́n, ọ̀jìnì nínú iṣẹ́ àgbẹ̀. Bí èèyàn bá ṣiṣẹ́ àgbẹ̀ dé tó tún gbin koríko. Ọ̀dọ̀ wọn mo ti mọ̀ pé kókó jáwó. Àṣé kókó gbígbìn gan lásán ọjáwó. Ọrọ̀ ajé ń kókó. Igbó tá a wà ń fín dànù, ẹran kan tún gbìn ìyún tún jáwó fún wọn. Àlé tó jẹ́ pé bí Táíwò Èjì rẹ̀ bọ́ bá ti rí igbó yóò ti máa pè mí dádí kí la fẹ́ yẹn ṣe sélé yìí. Òun ni ọ̀gbẹ́ni Túnmi ṣe Ọlágbájú. Òun tún ló tún mọ̀ ralẹ̀ tí tó ń gbin tiẹ̀. Ọ̀làgbà á pọ̀. Àṣùsọ sáwọn èèyàn tó ní máa gbin ìta àlùbọ́ báyìí. Tèmi Táyọ̀ Oyè Ládọ́ Àbọ̀rọ̀ ó ní olóòtú ètò yìí. Lórúkọ gbogbo àwọn tájọ ṣe tí ó fi dùn tí gbẹ́gbó fi láǹfààní àti kàn sí. Àkànjí ìkọyín rèé, ẹ̀yinjú Olódùmarè tí ò ṣe fi gígún. Okon Joseph Àjókọ bí ẹni tí ń fẹ́nà ńlókọ tèmi ń jẹ́. Ẹ ṣeun Bàmí Ṣẹ́gun Thomas láti Germany orí yín ẹdú ore. Ayọ̀dẹ́lẹ́ Fámútìmí láti Toronto. Orí rẹ̀ ti ń bá bẹ̀. Ẹ lẹ̀kùn ẹ̀ síbẹ̀ kọ́mẹ̀ntì sí ẹ ṣí ààrẹ. Ẹjẹ́ ọkari ilé kọ́ kárí oko. A dúpẹ́ lọ́wọ́ àwọn iléeṣẹ́ yìí tí wọ́n máa ń fún wa ní Mazavita tá a máa pín lórí ètò. Mass Foods Industries Limited. Àwọn ni wọ́n ń pọn.

lórí ètò fún tẹ̀ní ṣé àgbàgbé pé láàyè àjẹjọ wọ́n sọ fún yín pé ikọ̀ ètò yìí a gbéra pa a lọ sí ìlú ọ̀yọ́ sokun sokun ṣe sokun ni àbí sokun sokun iwájú ọ̀yọ́ ta kọjá fáṣọlá fáṣọlá gangan ẹ ti rántí ẹ ń yo ibẹ̀ lálọ́ àwa gbàbẹ̀ kọrí sí ìlú ìṣẹ́yìn láti ìlú ìṣẹ́yìn

0: ṣe ọlágbájú òdú ni wọn wọn yìí ṣe àìmọ̀ fún olóko wọn ẹ̀yin tẹ bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ orúkọ wọn fún ìgbà àkọ́kọ́ láti ìgbà ayé àgbẹ́kórede ńlá tíjọ wà tipẹ́ tipẹ́tipẹ́ la wà mọ́ra wa a ó jọ wà tipẹ́tipẹ́ ọgbẹ́ni túnmíṣe ọlágbájú yorùbá bọ̀ wọ́n ní ẹ̀ṣẹ́ yìí ṣàdéédé ṣẹ́ bí ọba nídìí lára àwọn tí wọ́n jẹ́ àti mo mọ́ gbà lálejò lórí ètò yìí ṣàdéédé wá torí pé ẹ̀yin lẹ fi ilé sí kaduna fi oko sí Maiduguri ìbàdàn ńlé ọ̀sùn ni oko wà kí ló dé tá a fi rí
1: kẹsẹ̀ lè kálù náà ni
0: ọdìdà gbé mọ sọ fún yín náà láàárọ̀ mo ní kò sígbà tí ní mú yín lọ sóyí ọyọ kẹ lọ mọ gbọyọ gangan tọyọ ti dọyọ gbọmọ ìsì báyìí
1: gẹ́gẹ́ bí ẹtìmọ̀ wípé ohun tí àwa yàn láàyò òun náà ni ọ̀sìn màálù ewúrẹ́ àti
0: àgùntàn
1: ó dẹ̀ ti ń lọ ó ti lé ní
0: ẹ sì tún yan ọ̀sìn kókó
1: a máa gbẹ kókó fún àwọn ẹran wa
0: àbí
1: a dẹ̀ mọ̀ wípé bí ọdún mẹ́fà báyìí láti ń ṣe nǹkan ọ̀sìn yìí ta ti ń ṣe oríṣiríṣi ìwádìí
0: àti
1: kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí a ti ṣe ń sin ewúrẹ́ àgùntàn àti màálù ṣùgbọ́n lẹ́nujọ́ mẹ́ta yìí ló a ti ń dárò tipẹ́tipẹ́ ṣùgbọ́n a ti wá gbègbèsẹ̀ báyìí wípé ó yẹ kí àwọn èèyàn wa kọ́ máa rí ẹran tó lálàáfíà kọ́ máa rí jẹ ẹran tó wá láti inú oko kì í ṣe ẹran wọ ńlẹ̀ kì í ṣe ẹran tó láìsàn kì í ṣe ẹran tí àwọn gbé sílẹ̀
0: tí wọn mọ tí wọn fi gbẹ̀mí lẹ́nu rẹ̀
1: ẹlòmíì
0: ó ti wò pé ẹran yìí ó ti fẹ́ bọ́ gíva o
1: bẹ́ẹ̀ni
0: ẹja rí lẹ́fàṣẹ̀ kátà bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ kì í ṣe ẹran tí eṣiṣi ń kùn yàmù kì í ṣe ẹran tí ó ṣàìsàn tó jẹ́ pé wọ́n ti gún lábẹ́rẹ́ lábẹ́rẹ́ títí tó jẹ́ pé wọ́n ò pé ẹran yìí kó máa yíwọ̀ tí wọ́n gbọ́ bẹ̀lé so a rò pé ó yẹ kí àwọn ará ìlú ìbàdàn àti àwọn èèyàn agbègbè rẹ̀ pé ó yẹ kí wọ́n láǹfààní láti rí ẹran tó wà hygienic tó jẹ́ premium ẹran tó wà tó fresh tó lè jẹ òun la ṣe gbé rpc protein kalẹ̀ tí ó máa máa ṣètò bí àwọn èèyàn ṣe máa rí ẹran ewúrẹ́ o ẹran màálù o láìpẹ́ láì jìnà a máa bẹ̀rẹ̀ sí ṣe ẹran chicken náà tí àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí rí ní ọ̀dọ̀ wa so ó jẹ́ nǹkan tí a gbé wá ní tòótọ́ ni.
0: ẹ wá ṣe lálàyé premium tẹ pè yí rpc kìlẹ̀ pè náà
1: rpc protein
0: rpc protein bó lẹ ṣe ṣe ẹ ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan.
1: Ok ẹ jẹ́ kí n sọ báyìí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹran tá ń jẹ àmọ́ bí tí wọ́n ti wá ọ̀pọ̀lọpọ̀ ẹran náà la mọ bí wọ́n ṣe pa ìgbà míì tẹ́ bá dé ibi tó ti ń pẹran àánú á ṣe yín ó kàn jẹ́ wípé ọlọ́run láàánú wa àti pàápàá wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń jẹ tí ìbá yẹ pé a máa ń sè é àìsàn ìbá pọ̀ torí ìgbà míì omi tán máa fi san àwọn ẹran yẹn gan àwọn tó yẹ pé nílé ẹran yẹn gan ní wù yín jẹ ṣùgbọ́n yàtọ̀ sí wípé a ní ìmọ̀ nípa ọ̀sìn ẹran a ń sin àwọn ẹran wọ̀nyí lórí
0: ìmọ̀ nípa ìlera rẹ̀
1: a ní ìmọ̀ nípa ìlera wọn a ń sìn wọn lórí oko wa a mọ ìbẹ̀rẹ̀ wọn a mọ títítí tí a fi gbẹ̀mí lẹ́nu ẹ̀ àti wípé ọ̀nà tí a fi ta fi ṣètò ẹ̀ gan ọ̀nà tó ní ìmọ̀ tó ni tó jẹ́ pé ta bá ti ṣètò ẹ̀ tán a máa chi ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni o mọ
0: reason
1: fún chilling.
0: Náà mo fẹ́ bèrè
1: pé
0: a ti mọ̀ pé tá a bá ti dé ibi wọn ti mọ̀ ta àwọn supermarket àbí kinní kan big store lámì fẹ́ dákọ̀ wọn a ti mọ̀ rí pé àwọn oúnjẹ wọn ẹran wọn nkankan ìbàjẹ́ ẹran ìbàjẹ́ fruit wọn máa ń fi sínú nǹkan yìnyín àmọ́ nǹkan tutù ṣùgbọ́n tó ń yà mí lẹ́nu àmọ́ nǹkan tutù tí wọ́n máa ń yàtọ̀ sí tilé sẹ́yìn wọ́n ń pè ní
1: chilling chilling máa ṣe ni pé ṣe àpẹta bá ti pa ẹran ẹran yẹn protein ni so ó máa attract pathogens so àwọn kòkòrò tí a lè fojúrí tó lè fa àìsàn lára àwọn ẹran yẹn máa ó máa fà
0: á
1: ṣùgbọ́n tó bá ti chilẹ̀ àwọn kòkòrò yẹn wọ̀n ní lè survive wọ̀n ní lè máa multiply lórí ẹ̀
0: so wọ̀n tiẹ̀ ní lè wọ gan
1: tọ́ bá tiẹ̀ wọ gan wá kú wọ̀n ní lè di púpọ̀
0: wọ̀n yé sí mọ bí mo sí
1: wọ̀n ní lè ba ẹran yẹn jẹ́ then chilling yẹn ó ní nǹkan tó máa ń ṣe lára ẹran
0: kini ise ti mo se
1: so a pe kokon ni rigorous mortis so
0: e boy na ni
1: ti ta ba ti peran yen se pe to ba ti de stage kan eran ma le ṣùgbọ́n tá a bá ti chi ilẹ̀ so enzyme o ma bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ láìrẹ̀ a wá reduce lílé yẹn a wá jẹ́ kó wà soft a wá rọ̀ lẹ́nu so o ma jẹ́ kẹran yẹn kó rọ̀ lẹ́nu tẹ́ bá ti gbẹ́yìn lé báyìí èyí a máa
0: fọ́ tí ò ní mọ̀ jẹ́ pé fún mi ń san
2: láìṣe ẹran
1: so kì í ṣe eléyìí tí a máa fà tó jẹ́ pé atáwọn máa ta sí lójú ibi tẹ́ bá ti ń fa ẹran yẹn so chili yẹn o ní ṣe oníṣe pẹ̀lú ẹ̀ oníṣe pẹ̀lú quality ẹran yẹn náà kò ní jẹ́ kí àwọn kòkòrò àìfojúrí tó máa ń fa àìsàn lára kò ní jẹ́ kó lè máa pọ̀ sí lára ẹran yẹn ó dẹ̀ máa jẹ́ kó wà juicy so àwọn ọ̀nà tí àwa ń gbà ṣe ẹran wa lọ́jọ́ ní tí a fi ní pé ó yẹ káwọn èèyàn kan wá tọ́lá nínú ọbẹ̀ tí a gbé sílẹ̀ yìí pàápàá jùlọ àwọn ẹran tí à ń gbé jáde wọ́n jẹ́ ẹran tó jẹ́ pé a mọ̀ nípa àìlera wọn ṣe o pé ọ̀pọ̀lọpọ̀ ẹran so àwọn ẹran tá ń pa kì í ṣe ẹran tó ní antibiotics lára so àwọn ẹran tó yẹ pé wọ́n dá pé
0: antibiotics dẹ̀ ń sọ yẹn bíi àṣẹ́kù oògùn
1: ṣe o pé ẹran míì lè sick ó jẹ́ pé ó ti fẹ́ kú wọ́n wá pa wọ́n dẹ̀ ti fún lábẹ́rẹ́ abẹ́rẹ́ tó wà nú oògùn tó wà nú ara ẹ̀yẹn kò tí ì ṣiṣẹ́ tán sì wà ńbẹ̀ wọ́n á pa wọ́n á tà síta ara nǹkan tó ń kọ̀ sí antimicrobial resistance tó yẹ pé a máa lo oògùn tó gbìn ò ní fi ṣiṣẹ́ lára wa àwọn nǹkan tó ń fà á nìyẹn so àwa ti nípa ìmọ̀ táwa mọ̀ à ń rí dájú pé àwọn ẹran wa wọn ní àṣẹ́kù oògùn nínú ara wọn tó jẹ́ pé táwọn èèyàn bá jẹ́ wholesome meat hygienic meat ẹran tó máa ṣara lóore kì í ṣe ẹran tó tún máa dákún àìsàn nínú ara èèyàn ò ní à ń tà.
0: Kó tó di pé n ó béèrè ìbéèrè mi ẹ jẹ́ n sáré gbọ́ ìpolówó ìmọ̀ padà bọ̀.
3: Ọbẹ̀ Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àti ewúrẹ́ tá a máa ń mọ̀ sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara. Ẹ wá gbọ́ o, nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn. Ìdí rèé o ti Real People Concept ṣe gbé RPC Protein kalẹ̀ wọlé. Béèrè iye ìwọ̀n kílò ẹran ògúnfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé o lè ọ̀dà ká gbébọn ńlé home delivery bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́ ẹ kàn sí RPC Protein Real People Concept wà ní 126 Adékunlé Fajuyì Road lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC Mọ́kànlá Ìbàdàn ẹ̀pẹ́ 091-273-9422 RPC Protein ọmọ bíbí Real People Concept ni.
0: Ẹ káàbọ̀ padà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ ìgbàgbọ́ wa ni wípé irú àwọn nǹkan tí wọ́n bá ti ṣe báyìí tó ti ní pé oní special package ìmọ̀ bọ̀wọ̀ wíwọ́n wa síbẹ̀ náà ni ó tún rí lọ́dọ̀ tí
1: a kò wá rí bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ tiwa. Nǹkan tí àwa gan ti ẹ̀ ń ti ìpinnu wa ni pé ẹran wa ó yẹ kí owó ẹ̀ kó wá sílẹ̀ ju ẹran tó wà lọ́jà lọ. So ẹ dẹ̀ mọ̀ pé àwọn ìgbà mi wọ̀ tẹ́ pé bóyá ọdún ń bọ̀ irú àwọn ẹran máa lọ sókè. So àwọn ètò tá a ti fi sílẹ̀ báyìí kò ní jẹ́ kí ẹran kó tẹ̀ wọ́n nígbà tí bóyá bí ọdún kan ń bọ̀ tí so àwọn ètò tá a ń ṣe sílẹ̀ nìyẹn. So yàtọ̀ sí pé ẹran wa quality ẹ̀ ó wà ń bẹ̀ the freshness the hygiene ó wà ń bẹ̀ owó ẹ̀ náà
0: ìbò wa ni àwọn èèyàn ti lè rí àwọn ẹran yìí láti rà.
1: A fi kalẹ̀ sí number 126 Adékunlé Fajuyì Road ní Adamasigba ká tó dé orí bíríjì mọ́kànlá yẹn ibẹ̀ ni a fi kalẹ̀ sí. Ṣùgbọ́n pàápàá jùlọ a máa ń ṣe nǹkan tó ń pè ní home delivery. So a lè deliver síbi tí àwọn èèyàn bá wà so wọ́n lè a lè gbé lọ fáwọn èèyàn ńlé so wọ́n lè pè wá sí orí number yìí 091-27-39-44-22 lẹ́ẹ̀kan sí 091-27-39-44-22 so ẹ lè pè wá ẹ lè fi ẹ̀rọ ẹ lè fi ìwé ránṣẹ́ sí wa lórí WhatsApp a máa jẹ́ yín kíákíá.
2: Lagilu FM 96.7.

Lift your voices if you know it. One more time.

0: ọ̀rọ̀ tí ń gbénú ọ̀rọ̀ tí ń gbénú ara rẹ̀ fọ́hùn lagalaga. Òun ní ọ̀rọ̀. Òun náà ló tún ń gbénú ara rẹ̀ fọ́hùn lagalaga. Bó ṣe tóbi tó. Ó tún gbénú ọmọ ènìyàn fọ́hùn. Àwa márìdì. Ó ní ní àtètè kọ́ṣe lọ̀rọ̀ ti wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun ni ó wà pẹ̀lú Ọlọ́run ní àtètè kọ́ṣe. Nípasẹ̀ rẹ̀ ni a dá ohun gbogbo. Lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí a ti dá. Nínú rẹ̀ ni ìyé wà. Iye yìí sì ni ìmọ́lẹ̀ aráyé. Ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn. Òkùnkùn kò sì borí rẹ̀. Òun ni ọ̀rọ̀.
1: Tó dá àti ọ̀rọ̀.
0: Tí ń gbé gbogbo ọ̀rọ̀ mi.
1: Ọ̀rọ̀ ni ẹ́.
0: Ọ̀rọ̀ rẹ̀ iná ni.
1: Ọ̀rọ̀ ti ń gbé ọ̀rọ̀ mi.
0: Ọ̀rọ̀ rẹ̀ tún dàbí afẹ́fẹ́. Iṣẹ́ tó bá ràn ni ó jẹ́. In the beginning was the word, and the word was with God. And the word was God. It was with God in the beginning. And through him all things were made. Without him, nothing was made that has been made. In him was life. And that life was the light of mankind. The light shines in darkness. And darkness overcometh it not. Ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ló gbọ́. Ó ní gbé àkété rẹ kí o sì máa rìn. Ọ̀rọ̀ ni. Kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Ọ̀rọ̀ ni.

gẹ́gẹ́ bí òjò àti yìnyín ti ń wálẹ̀ láti ọ̀run. Tí kìí sì padà síbẹ̀ láì bomirin ayé.

0: ọ̀rọ̀ la dáhùn gbogbo lẹ́yìn rẹ̀ a kò sì dáhùn kó nínú àwọn tá a ti dáhùn ìbàrẹ́ elédùmarè
1: ọ̀rọ̀ ló dá orí
0: alánà ọ̀fànà ìbàrẹ́ o
1: ọ̀rọ̀ kan tán lọ́ba orí
0: olónìí of òní ìbàrẹ́ ọlọ́la ọ̀fọ̀la ìbàrẹ́ o ọlọ́jọ́ of ọjọ́ gbogbo kábíyèsí ìbàrẹ́.

0: 96.7 FM Ibadan.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: SELARIE Salary.
1: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Bọ́sùn o lè kó lọ́sẹ̀ yìí ni. Mébò lágbàgbé kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lékòó. Bọ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì kì í ní Ìbàdàn tó lè sanwó gidi lágbàgbé kà. Àwọn tó lówó Èkó Èkó ní ń gbé òpàrọ̀ o. Gbogbo owó láì fi wọkọ̀ tán tí ń bá wá rí iléeṣẹ́ búrẹ́dì Ìbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
6: A jẹ́ pé òbáriwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Tí wọ́n pariwo pé àwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbàgbé kà ní ọlọ́tọ́.
5: Tètè kàn sí wọn ní Màlété níléeṣẹ́ Better Life Bakery. Kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà bẹ́kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọ́n fẹ́ gbà. Owó gidi wọn sì mọ́ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọ nìyẹn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o sásẹ́. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfaralé wo. Bákan náà wọ́n tún nílò àwọn abílékọ àtomidan tí èèyàn bọ ṣẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì máa tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́. 0902-542-7551.
7: Cherry PR Ikea Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kánságu ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Cherry PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Cherry PR Ikea Foundation. Àǹfààní ńlá gbàlè yìí, èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó ní ìpèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherry PR Ikea Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Oríran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Cherry Consult Building Yana Àgbàlá Bus Stop nítòsí Olówó Dín Fowó Sanu Shopping Complex Ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444-8444. Ojúlọ́bara kò ní dín dúró mọ́ wa lágbárí.
8: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.

0: Kali Mondei, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Bioba.
1: Lati koni Lagilu 96.7 FM, Oke Gajoke. Eito kale si ile funfun bala oni felele nilu Ibadan. Akojopo iroyin agbaye fun ti role tini la mu wa fun yin. Okun Joseph Enidobo lo ko timi. Saju egbo awon ko yi to su yo ninu iroyin na. Are Tinubu buwo lu aba ise ti ajo NIMSI todun 2026 sodo fin. Gomina Sanwo-Olu lo ti pa lase ki won wo awon ile kan to wa legbe awon awoku ile. Ile America ni won tun ti pitu kolu lorilede Iran leyin ti won kolu oko oju omi akeru kan. Awon ti won je orogun fun iko agbabolu Super Falcons Malawi ni won si so loju iko won yi ti o mo soju iko agbabolu ohun fun ti idije WAFCON 2026. Awon iroyin o ri lekunrere. Ààrẹ Bola Ahmed Tinubu ló ti buwọ́ lu ìṣe ti àjọ NIMSI tọdún 2026 sọ́dọ̀fin tá a mọ̀ sí National Identity Management Commission NIMSI Act 2026. Èyí wáyé látàrí bí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí bí wọ́n ti ṣe kéde ìṣàtòpọ̀ ìtàkùn olójú kan ti fọ́nrán àkásílẹ̀ òǹkà tá a mọ̀ sí Integrated Identity Database. Eléyìí tí ó ti yọrí sí bí ọwọ́ ti ṣe tẹ àwọn afurasí ọmọ ikọ̀ Boko Haram méje ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi mọ́ apàṣẹ wàá fún ikọ̀ ISWAP ìyún Islamic State West African Provinces nígbà tó ń ti ìrìn àjò Hajj tọdún 2026 bọ̀. Ayẹyẹ ètò ìbuwọ́lù yìí òun náà ló wáyé ní ilé ìjọba ní ìlú Abuja níwájú ẹni tí ṣe ààrẹ ilé asòfin àgbà ilẹ̀ yìí Godswill Akpabio àti aṣojú báńkì àgbáyé Taimo Samad tó fi máa lákòóso àgbà àjọ NIMSI Abisoye Koka Odusote níbàámu pẹ̀lú àtẹ̀jáde èyí tó lù síta látọ̀dọ̀ ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí àfitónilétí àlàyé tó ń ti ààtò Bayo Onanuga. Òfin tuntun yìí òun náà ni ó ṣe àfihàn fífi iyùn ìtàn lọ́lẹ̀ nínú ààyàn orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àkásílẹ̀ àbójútó ìdánimọ̀ eléyìí tí yóò dasọ̀rọ̀ okun ètò ààbò tí ó sì tún mú ìgbéwọ̀n débá iṣẹ́ ẹni àti ohun tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé ìgbàlódé torílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé Ọ̀mọ̀wé Túnjí Òjó ṣe àpéjúwe bí ààrẹ ti ṣe buwọ́lu ìṣe ọ̀hún sọ́dọ̀fin gẹ́gẹ́ bí àṣeyọrí èyí tó gogò tó lágbára nínú ètò àtúntò ìjọba àpapọ̀ ilẹ̀ yìí. Igbákejì abẹnugan ilé aṣojúṣòfin ilẹ̀ yìí ọ̀nàrẹ́bù Benjamin Kalu ló ti fọwọ́ ìdánilójú sọ̀yà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ohun tó jẹ́ ìṣòro fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ òun náà ni wọ́n wà ojútùú sí látàrí bí ilé asòfin àgbà ilẹ̀ yìí bí wọ́n ṣe ń ṣiṣẹ́ takuntakun lórí àwọn irinṣẹ́ àti ìtàkùn yìí tí ó jẹ́ kí mímọ gbọ́ bùkátà fún ìlànà ọ̀hún kí ó lọ nírọwọ́rọsẹ̀. Ó fi ọwọ́ ìdánilójú yìí sọ̀yà nígbà tó ń jábọ̀ fún àwọn oníròyìn nílùú Abuja lẹ́yìn tí ó dé láti ibi tó lọ eléyìí tí ó jẹ́ Katam House àti London Climate Action Week eléyìí tí ó lọ gani rẹ̀ ní ilẹ̀ Gẹ̀ẹ́sì nígbà tó ń fèsì lórí ọ̀pọ̀lọpọ̀ ìpè àwọn ìjọba ìpínlẹ̀ wípé ọ̀dà olókun òun náà ni ọ̀dà owó àwo olókun òun náà ni ó lè pagidínà ìlànà ìtẹ̀síwájú ọlọ́pàá ìpínlẹ̀. Abẹnugan igbákejì abẹnugan ilé ọ̀hún yọjú ọ̀rọ̀ síta wípé àwọn aṣòfin lọ́wọ́ báyìí ni wọ́n ti ń sa gbogbo agbára àti ipa wọn látàrí àti lè rí dájú wípé ọ̀dà owó kò ní da ìlànà náà. gómìnà ti ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àti obìnrin ẹ̀dẹ̀ rẹ̀ Ìbíjọ́kẹ́ Sanwó-Olú lónìí òde yìí ni wọ́n léwájú ikọ̀ tó ń rí sí ìmọ́tótó àyíká yíká àwọn agbègbè ní ìjọba ìbílẹ̀ Sùúrù Lérè ní ìpínlẹ̀ náà. Ètò yìí ń ló wáyé bí Sanwó-Olú bó ti ṣe fi ìkìlọ̀ tó ń ti gbèdéke wákàtí 72-hour ultimatum síta fún àwọn tí wọ́n ń gbé àṣẹ tó ń ti ilé èyí tó wà láwọn ẹkùn òpópónà Mọ́sọ̀sẹ̀ Èkó lọ sí Badagry. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ètò ọ̀hún ṣáájú lónìí òde yìí Sanwó-Olú jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ náà ni ikọ̀ ìfẹsẹ̀múlẹ̀ òfin rẹ̀ ló ti wà nílẹ̀ látàrí àti rí dájú pé ìbẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ̀ da àwọn àṣẹ tó ti sọ èyí tí wọ́n kọ́ wọ́n mọ̀ dáwó èyí tí wọ́n kọ́ lọ́nà àìtọ́ wọ́n mọ̀ dáwó. Gómìnà ló ṣe àfọ̀mọ́ ètò yìí wípé ètò ọ̀hún yóò nàyẹ́ láti orílẹ̀ ìgànmù lọ sí òkòkò Maiko tó sì laago ìkìlọ̀ fún àwọn èèyàn tí wọ́n ń fi àṣẹ tó ń ti ilé yìí tí ó lòdì sófin tí wọ́n fi ń ṣe bùgbé láti tètè káàsí àwọn kúrò níbẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà náà la sì wà Adémọ́lá Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti pè fún ìfikélé òfin gbéni tó ń ti ìwọ́ni de ilé ẹjọ́ fún èyíkéyìí ọmọ gànfè olóṣèlú tó bá lọ́wọ́ nínú rògbòdìyàn tó bá wáyé yíká tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú àlàyé wípé ọmọ sọta òṣèlú tó ń ti ìwà ìgànfè òṣèlú náà ni ó gbọ́dọ̀ jẹ́ rògbòdìyàn ìgbàgbé. Adeleke nígbà tó ń ṣe àtúnyàn ìpè rẹ̀ fún ikọ̀ àwọn ọlọ́pàá sọwọ́ láti ọ̀dọ̀ kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ náà Ibrahim Gotan ó nàka lébù sí wípé ó kùnà láti gbé ìgbésẹ̀ nílànà àparò kan ò ga jù kan lọ tọ́rọ̀ bá di ọ̀rọ̀ rògbòdìyàn òṣèlú. Àtẹ̀jáde yìí tó ní ìbuwọ́lù ẹni tí ṣe abẹnugan fún gómìnà Ọláwọ́lé Rashid yọjú ọ̀rọ̀ síta wípé Adeleke ló fi ọ̀rọ̀ yìí síta nígbà tó fi ń gba àlejò ẹni tí ṣe igbákejì ìńpẹ́kítọ̀ àgbà àwọn ọlọ́pàá alẹ̀ yìí lẹ́ka ti ìmọ̀ ẹ̀rọ yun ICT department fún olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Àbújá Adégòkè Fayọ̀adé ní ilé ìjọba ní ìlú Òṣogbo. Adeleke ló ṣe àfọ̀mọ́ rẹ̀ wípé rògbòdìyàn ní ìpínlẹ̀ ọ̀hún òun náà ló gbọdọ̀ dúró wá pè pẹ̀lú àlàyé wípé ẹnikẹ́ni tí wọ́n bá ba nídìí rẹ̀ ni kí wọ́n fi ojú rẹ̀ ba ilé ẹjọ́. Ṣáájú òun náà ni Fayọ̀adé ló ti fi ọ̀rọ̀ léde pé Ọlátúndí Dìísù ẹni tí ṣe ìńpẹ́kítọ̀ àgbà àwọn ọlọ́pàá alẹ̀ yìí ló ti pa á láṣẹ fún àwọn tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ ìńpẹ́kítọ̀ àgbà ọlọ́pàá ìyún assistant inspector general of police àti àwọn kọmíṣánná ọlọ́pàá láti rí dájú pé èyíkéyìí ìwà rògbòdìyàn àti ìgànfè òun náà ni ò jẹ́ ìtẹ́wọ́gbà ní ìpínlẹ̀ náà. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ti ìrọ̀lẹ́ tìní ló ń de sí etí gbọ̀nyín ìkànnì Lágelú 96.7 FM òkè gájòkè náà la wà ilé funfun la kalẹ̀ sí ní fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèrè ikọ̀ ológun ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n tún ti rọ̀jò ìkọlù sí Iran tí wọ́n dojú ẹ̀sùn lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn tí ààrẹ Donald Trump tó fi ẹ̀sùn kan orílẹ̀-èdè Iran wípé nílànà ìmọ̀gẹ̀dẹ̀ nu ọ̀ṣọ́ náà ni wọ́n tọwọ́ bọ wọ́n tẹ ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ìtìda ìjà ẹni bọ akọ lójú pẹ̀lú bí wọ́n ti ṣe kọlu ọkọ̀ eléyìí tí ṣe ọkọ̀ ojú omi akẹ́rù cargo ship ní Strait of Hormuz. Ẹni tí ṣe apàṣẹ wàhálà àárín gbùngbùn ilẹ̀ Amẹ́ríkà US Central Command yọjú ọ̀rọ̀ síta wípé ìkọlù àdó ọ̀hún òun náà ni ó wáyé ní ọjọ́ ẹtì Friday léyìí tó jẹ́ ìfèsì sí ìkọlù èyí tí wọ́n dojú ẹ̀sùn ọkọ̀ ojú omi akẹ́rù ní ọjọ́bọ̀ Thursday. Tehran fi ọ̀rọ̀ léde wípé ọkọ̀ ojú omi akẹ́rù náà òun náà ni wọ́n kọlù nítorí pé ó gba agbègbè léyìí tí a mọ̀ sí Gulf agbègbè ojú omi ti Gulf ta mọ̀ sí Gulf Waterway lẹ́yìn ọ̀rẹ́yìn ìkọlù ilẹ̀ amẹ́ríkà èyí tí wọ́n dojú ẹ̀sùn iran òun náà ni wọ́n fi nà ka lébù pé ilẹ̀ amẹ́ríkà bákan ẹ̀wẹ̀ làwọn náà ti lòdì sí ẹ̀tọ́ eléyìí tó ní ṣe pẹ̀lú àdéhùn ọ̀hún mínísítà fún ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè iran ẹ̀wẹ̀ ló yọjú ọ̀rọ̀ yìí síta nínú àtẹ̀jáde láàárọ̀ òní pẹ̀lú àlàyé wípé orílẹ̀-èdè náà ni wọ́n ti rọ̀jò ìkọlù tí wọ́n sì ti tọpòrò rẹ̀ dé ikọ̀ ológun ti ilẹ̀ amẹ́ríkà gẹ́gẹ́ bí ìkọlù ìfèsì bẹ́ẹ̀ wọ́n di ẹ̀bi ọ̀rọ̀ ọ̀hún lu ilẹ̀ amẹ́ríkà. lákòótán lẹ́ka eré ìdárayá olórí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù màláwì lovemo vazili òun náà ni ó ti ka àwọn akọni rẹ̀ àwọn akọni ikọ̀ ẹlẹ́ni 32 èyí tí wọ́n sojú ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ ọ̀hún fún ti ìdíje 2026 women's africa cup of nations ẹni tí ṣe scotchers òun náà ni wọ́n mọ̀ síde ìpàgọ́ wọn pẹ̀lú ìfigagbága pẹ̀lú ní mpera village eléyìí tó wà ní blantyre ní ọjọ́ ìsinmi sunday vazil òun náà ni ó padà gẹ́gẹ́ bí ìkan inú ikọ̀ ọ̀hún èyí tí ó ti sojú ikọ̀ scotchers yíká ọ̀dún ikọ̀ malawi òun náà ni wọ́n mọ̀ ṣe ìfarahàn wọn àkọ́kọ́ ti ìdíje wafcon ní orílẹ̀-èdè morocco àwọn scotchers ọ̀hún òun náà ni wọ́n wà ní ìsọ̀rí kí lédè òyìnbó ta mọ̀ sí group c pẹ̀lú ikọ̀ orílẹ̀-èdè nigeria zambia àti egypt malawi yóò mọ wọn kò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù super falcons nínú àtẹ ìṣíde wọn ní al madina stadium ní rabat ní ọjọ́ ajé monday ti ṣe ọjọ́ 24 oṣù kẹsàn-án. àkójọpọ̀ ìròyìn àgbáyé ti rọ̀lẹ́ tèní kò ní jù bá ìlú àmọ́ kí n tó mọ lọ ẹ̀gbọ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí ààrẹ tinubu buwọ́lu ìṣe àjọ nimsi tọdún 2026 sọ́dọ̀fin ìyún nimsi 2026 act gómìnà sanwó-olu ti ìpínlẹ̀ èkó ló ti pa á láṣẹ kí wọ́n da àwọn ilé àti àwọn àṣẹ èyí tí wọ́n kọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn ilé tó dà wó kí wọ́n dà wọ́n wó ilẹ̀ amẹ́ríkà tún rọ̀jò ìkọlù sí orílẹ̀-èdè iran lẹ́yìn tí wọ́n kọlu ọkọ̀ ojú omi akẹ́rù wọn ta mọ̀ sí cargo ship lẹ́ka eré ìdárayá àwọn tí wọ́n ji òrògùn fún ikọ̀ agbábọ́ọ̀lù super falcons ìyún malawi ló ti sísọ lójú àwọn akọni tí wọ́n mọ̀ sójú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún fún ti wafcon 2026 fún ọ̀kan òjọ̀kan àwọn ìròyìn tó ń ti ìkànnì yìí ta kọ́sọ́ síta àtàwọn ìròyìn yìí ká àgbáńlá ayé wa míì ẹ kàn sí ìtàkùn àgbáyé wa ní tànà www.lagelufm.com ẹ lè tẹ̀lé wa níkànnì ojú ìwé ti facebook pẹ̀lú ìtànà lagelu fm 96.7 tó bá jẹ́ ìkànnì abẹ́yẹfò new x lagelu fm 967 lẹ́ ò fi darapọ̀ mọ́ wa túndé ọ̀làwò ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ babatúndé moronkeji okun joseph ẹni dọ́bọ̀ ló kọ́ tèmi ẹ ṣeun tẹ́ ń gbádùn wa a ò ní ṣúra wa àmì.

0: I can balance on check in my boot gap.
1: Oh, yeah, what you did, Jay? See, Jay. Ìjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#, lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng. Mídíẹ̀ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
2: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: SELARIE sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
6: Lágẹ̀lú apata màjà pàtó jàmákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agun bado opo makamuso Lágẹ̀lú FM kakaki ile iṣẹ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún nìsọ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń midùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́. Ṣé bẹ́ẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ láìró burúkáwò.
7: Owó nìkan ló lè ṣe o.
6: Má dáútẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láyé àlùbáríkà polówó ọjà ńbẹ kẹrin ọpẹ kẹ.
8: Ọlọ́run bàbá lọ́la èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
9: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 years. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday 6th títí di Friday 10th ní dédé agogo 5 ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Àrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní 12th ọdún yìí ní dédé agogo 10:00 òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
10: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
11: Why you dey worry like that? Just use iRecharge.
10: iRecharge? How that one take work?
11: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instantly. You can also dial *6606*1# on your phone.
10: Sharp like that.
11: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
10: iRecharge. Convenience. Accessibility.
2: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esipeli celery
3: S E L E R R I E salary
2: ah boda mi esipeli so sipeli na di salary oya lopin gbiyanju esipeli turmeric
11: T U R M E R I C turmeric
2: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
5: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo

0: anki eyin ni wa to te gbo wa ni ile kaabo si ri eto ti a tin keko pelu yi no bibeli ti soro olorun otito oro olorun lo le so eniyan di ominira asi nigbagbo pe e fi okan e fi n ba abo lori awon eko na ati ba oro na de ibi ta tin wo awon christiani saaju awon to gbagbo ni ogorun odun akoko gba ti ese kristi ilana kristi to be lori ile aye bi asiri akosile re nuwe ise awon apostle ni orikeji be lati ese ikokanle logoji ari awon egberun meta ta se baptism fun ojo yi ari ni ese keji logoji bi won se duro sise lai yese kuro ninu eko eti awon apostle jesu kristi ta fi n ko won ati fi han wa mo se pe eko ti awon apostle jesu kristi ta fi n ko awon eniyan ki n se eko tara won eko ti won ti gba lodo jesu kristi ni eko to ni ase jesu kristi ninu ni ni ilodi si ohun ti awon eyan n se ninu aye loni ninu agbekale ti won ti ki se ijo ti bibeli ati ba debi pe won ni idapo laarin ara won kini idapo yi ani eni to nile o n ta ile re eni to ni ile o n ta ile re won mo iwa sese awon aposeli to peter ba gbagbe isele to sele lojo so pentecost o mu ki opolopo awon to wa lati oniruru orilede agbaye bi 17 tan je ju tan wa fun ajodo pentecost ni jerusalem ko je ko won le pada lo si bi to tin se atipo mo won wa ni jerusalem fun opolopo ojo tori na opolopo won ti di alaini won run jeje mo won ri bi gbe mo awon to wa ni jerusalem ti won je pe be awon ko won lo si atipo won ri pe ara awon eyan ara awon ni awon wonyi awon gboro ta won nu tori na bẹ́ẹ̀ sì ní ìdàpọ̀ láàrin ara wọn ẹni tó nílé ntalẹ̀ ẹni tó nílé ntalẹ̀ wọ́n mọ́ sídàwọn apọ̀sẹ́lì ẹnìkan ò pé ohun kan níta ara rẹ̀ wọ́n ń jẹ oúnjẹ wọn papọ̀ wọ́n ń ṣe gbogbo papọ̀ wọ́n ń ṣe gbogbo ṣọ̀kan ohun tó jẹ́ ìlànà ti jésù kristi lélẹ́yìí nígbà tí ẹsẹ̀ kristi tó bẹ̀rẹ̀ wọ́n dún ṣinṣin lẹ́kọ̀ọ́ àwọn apọ̀sẹ́lì wọ́n dún ṣinṣin nínú ìdàpọ̀ láàrin ara wọn wọ́n ṣe pé fún ni láàrin ara wọn bí olúkúlù kò ṣe ṣe aláìní kò sí ẹnìkan tó yẹ pé ó pé nǹkan níta ara rẹ̀ ní ìtẹ̀síwájú àní wọ́n dúró ṣinṣin nínú àkàrà bíbù bíbu àkàrà ó jẹ́ ọ̀kan nínú àwọn ìgbésẹ̀ èyí tí àwọn kristẹni tòótọ́ tí wọ́n ń gbé nínú ìjọsìn wọn sí ọlọ́run ìjọsìn tó ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run lónìí ohun tó ti súyọ láti inú ẹ̀kọ́ èké ẹ̀kọ́ àwọn ènìyàn lórí tá a dé yìí òun ni àjọ̀dún onírúurú tẹrí tí àwọn tí wọ́n pe àwọn ọmọlẹ́yìn kristi tí wọ́n ń ṣe ní ìlòdì sí ń taari tí àwọn kristiani ṣáájú tí wọ́n ń ṣe jésù kristi kó tó dúpọ́ kúrò lórí ilé ayé ló ti mọ̀ pé àwọn ènìyàn wọ́n fẹ́ láti mọ ìrántí òun ó mọ̀ pé àwọn ènìyàn ò ní fẹ́ gbàgbé òun torí tọ́lọ́run ti dá mọ́ ọmọ ènìyàn ni láti fẹ́ máa fi ẹ̀mí ìmoore hàn sí ẹni tó bá ṣe ní lóore oore ńlá ni jésù kristi ṣe ayé ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ẹlẹ́ṣẹ̀ jésù wàá fẹ́ kẹ́nikẹ́ni ó kàn máa ṣe ohun kan ṣá torí kì í ṣe gbogbo nǹkan gẹ́gẹ́ bá ṣe fi kọ́ wa ṣáájú tá à ń ṣe nínú iṣẹ́ ìsìn sí ọlọ́run ló ṣe ìtẹ́gbà lọ́dọ̀ ọlọ́run tí ò bá ti wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run torí náà jésù ti ṣe àgbékalẹ̀ ohun tí àwọn èèyàn máa fi ṣe ìrántí rẹ̀ nínú ìjọ tirẹ̀ nígbà tí ìjọ yìí bá bẹ̀rẹ̀ orí ẹ̀ ni inú rẹ̀ ni àwọn kristẹni ṣáájú ti dúró ṣinṣin èyí náà la pè ní bíbu àkàrà bóyá la ṣe ṣe ìfilọ́lẹ̀ eléyìí látọ̀dọ̀ jésù kristi wí ìrìn ti matthew orí 16:26 bẹ́ẹ̀ láti ẹsẹ̀ 16:26 ní bí tí jésù ti ń ṣe àṣe ìkẹyìn pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní ilé jerusalem ní ọjọ́ wọn ni kó tó di pé ó lọ sórí àgbélébó ibi àjọ̀dún àìwúkara ibẹ̀ ló ti ṣe ìfilọ́lẹ̀ ohun tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó máa fi ṣe ìrántí rẹ̀ nígbà tí ò bá sí láàrin wọn mọ́ ó mú àkàrà ó bù ú àkàrà láìwù lẹ́gbà tó dúpẹ́ ó fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní ẹgbà jẹ gbogbo yẹn jẹ nínú rẹ̀ bákan náà ló mú èso àjàrà tá a pè ní ago ó ló dípò ẹ̀jẹ̀ òun nígbà tí àkàrà láìwù tó dípò ẹran ara rẹ̀ ìta ọ̀jẹ̀ níyà lórí àgbélébù ó ní èso àjàrà yìí ló dúró fún ẹ̀jẹ̀ òun ẹ̀jẹ̀ tó ṣe iyebíye tá a ta sílẹ̀ fún ìmúkúrẹ̀sẹ̀ ọ̀pọ̀ ènìyàn gbogbo yẹn mọ nínú rẹ̀ ohun tó fi lọ́lẹ̀ fún àwọn ọmọ ẹ̀yìn lẹ́yìn rẹ̀ lélẹ̀ nígbà tá a dínú ìwé lúkù ìrètí lúkù orí 12 ní ẹsẹ̀ 19 Luke 22:19 jésù wá sọ yáa ń ya lai je pe a se mo pe ah mo tun mo tun so ni akoropo kan ni ka je lojo yen mo si titan nanu rada o ni iwe ire ti luku ori kejile logun e ja wese ikokande ni ogun olosi mu akara nigba to si ti dupe o bu o si fi fun won o wi pe eyi nara mi ti a bu ti a fi fun yin e ma se yi ni e ma se yi ni irati mi sa agbagbe pe Jesu Kristi ni alase oni olori no ilana to gbe kale ta npe ni ese Kristi oni olori nini ijo ti re oni ori fun ara ti se ijo we ko lo so ritin ese kejide logun o si ni gbogbo ase lati le so pe nkan bayi lo fe oni ki awon meleyan kan ma je akara laiwo to dipo eran ara re ta je niya oni ka ma mu eso ajara e to dipo eje re ta ta sile fun ku opo ese ni oni ba ta ba se leyi won se rati iku ohun ta ta awon mo leyin isaju to won se leyin o sa won fun ri keji ta to ka wa si ni ori kejile ni ese kejile ni ogoji won duro sise ni bibu akara awon o sese da ojo kan soto awon se ya odun kan soto tabi osu kan won fe se irati ojo bi Jesu Kristi tabi won fe se irati ajinde Jesu Kristi tori pe yi ko ni ase lati odo Jesu Kristi fara re e to ni ase lati odo Jesu Kristi o ni utaka ni wi mo yi eyi ni eko otito ni ilodi si eko ike awon eniyan ninu aye ninu agbekale ti won ni won se loni eyin le jade kuro laarin won loni e wa sinu imo otito yi e se wadi ohun to se te gba lodo Olorun e kuro ninu ise asan eko eniyan ofin eniyan ise lo nso ise ta ba se di asan e ti wo yodun te ti n ba won se ajindibo gege bi ajodun gege bi ireti Jesu Kristi e le ri lasale abi loni pe ki se eko ti bibele e ki se eko otito ikan ninu eko to jade lati awon emi ti n tan ni je ati akoro awon emi esu ni bibu akara mimu eso ajara o ni ona kan soso ti Jesu gbe kale lati ma se iranti ku re ni sa awon apostle kan na ni ori ogun ni ese ikeje aka nipa awon christian saaju bi won se n tesiwaju ninu eleyi isa awon apostle ni ori ogun ni ese keje o ni ati ni ojo ikini ose nigbati awon omo eyi pejo lati bu akara paul si waasu fun won o mura lati lo ni ijo keji o si fa ore go titi di ogajo awon omo eyi pejo awon omo eyi tani awon omo Jesu Kristi ni ojo wo ni ojo ikini ose ojo wo ni ojo ikini ose ojo sunday ti bele pe ni ojo oluwa ifeon ori kini ese ikesan Johanu kan na awon apostle Jesu Kristi oluwa ni erekusu patmo ni ojo oluwa o wa ninu emi ojo oluwa ni ojo Jesu Kristi ojo oluwa ni ojo ikini ose ojo oluwa ni ojo sunday ni nka wa to de oni awon omo eyin saaju awon christian saaju ti won fe tele ase oluwa won fe se iranti iku re awon pejopo ni ojo ikini ose lati bu akara lati ranti iku Kristi awon ara Corinthi awon pelu won fe se eleyi gege bi ase ti won ti gba lati awon apostle Jesu Kristi sugbon gba ti won se ni ona ti ko to e gbo bi Paul apostle bo se to won sona lori eleyi niwe awon ara Corinthi kini ni ori ikokanla be lati ese iketale logun lati ri pe awon christian saaju ona ti awon gba ranti iku Kristi oni lati bu akara ati lati mu eso ajara iwe Corinthi kini oriko kanla lati ese iketale logun paul wi pe nitori pe owo oluwa ni emi ti gba eyi ti mo se fi fun yin pe jesu oluwa ni oru ojo naa ti a fi han o mu akara nigba to si dupe o bu wipe baje eyi ni ara mi ti a bu fun yin e ma se yi ni iranti mi gege bee ni o si mu ago leyin ounje o wipe ago yi ni ma je mu titun ninu eje mi nigbakugba ti eyin ba mu e ma se yi ni iranti mi nse ni paul lo tun da awon christian saaju pada ni ilu Corinthi si bi o se wa lati odo Jesu Kristi lati na ase Jesu Kristi Matthew 24 Luke ori kejile logun lo nto ka won si bo se gba ni yi o o Jesu Kristi Oluwa Jesu ne ma se yi ni ireti mi gba ta te swaju lori weye oni gba ti gba ti eyin ba nje ti eyin ba si mu iyen ne se credit logbon bi awon critic ni oriko kala oni eyin kede ku Oluwa titi yo fi de Jesu Kristi pada bo lekeji lori laye yi titi ti yo fi di gba na ti o pada de ona kan so to be kale ni lati ma se ranti eku re tori na duwo pelu ba fe darapo ma awon omo leyin kristi tooto to fe di eni igbala loni wa sodo kristi wa sinu eko titọ yi se awari ijo kristi bi ti ijo kristi tin pe ni adugbo re lati mo si waju si tabi ko fi ibere re sowo sori awon erebani ko soro eto wo pe fo eye to yi adupe pe fi oko ba bo e ti ka jama tesiwaju ọlọrun ni ire fun wa fun olukuluku en to ba gbagbo olwaroye yin lowo be se ro lori ona e se
1: bibeli gege bi ase ọlọrun ni eto ti e tin tẹti si lati ijo kristi to npe ni ologun eru ni ilo ibadan nje ni ohunkohun te fe ba wa so tabi ibere e pe awon number won yi 0809 990 2877 0806 846 5946 0806 285 0696
2: ẹ ṣe púpọ̀.
3: La la la la gelu FM jagaba gbogbo rétíò.

0: orúkọ Jésù.
1: Ogo ni fún Ọlọ́run.
2: Hallelujah.
1: Mo sọ wípé kí gbogbo ogogo máa jẹ́ ti Ọlọ́run.
2: Hallelujah.
1: Ọlọ́run tó fún mi ní orí ọ̀fẹ́. Ọlọ́run tó fẹ́yìn láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ ìlónìí, láti gbọ́ ọ̀rọ̀ ìpàdé lórí afẹ́fẹ́, òun ni ká máa yìn. Láì fi àkókò ṣòfò, ẹ̀yin olùgbọ́, ẹ jẹ́ ká tẹríba fún àdúà kí ọ̀rọ̀ náà kó lè nítumọ̀ nínú ayé wa. Orúkọ Jésù.
2: Àmì Jésù.
1: Bàbá ayérayé Ọlọ́run tí ìkú. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ wà láàyè títí, ẹ gbọ́ pé ẹ wà.
2: Àmì.
1: Lónìí ẹ tó ti rán wa níṣẹ́, a tó ti ṣetán láti jíṣẹ́, ẹ gba ìyẹn wa.
2: Àmì.
1: Olùṣọ́ ọ̀rọ̀ yìí, òǹkàwé Olúwa dáwọ́lé wa.
2: Àmì.
1: Ọlọ́run mi sí wa.
2: Àmì.
1: Gbogbo etí tó máa gbọ́ ọ̀rọ̀ yìí, Ọlọ́run kó dáwọ́lé.
2: Àmì.
1: Kọ́rọ̀ náà nítumọ̀ sí ayé.
2: Àmì Jésù.
1: Lópin rẹ̀ kẹ́ ẹ da lábùkún fún.
2: Àmì.
1: Gbogbo jẹ́ ti ẹni tó ní.
2: Àmì.
1: Jésù Olúwa wa.
2: Àmì.
1: Mo ń kí gbogbo ẹ̀yin dádé àti mọ́mì ní gbogbo ibi tẹ́ ẹ wà, tẹ́ ẹ ti ní orí ọ̀fẹ́ àti máa gbọ́ mi báyìí. Mo gbàdúà ìjì kò ní já yín.
2: Àmì Jésù.
1: Ara ó sì tù yín.
2: Àmì.
1: Ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò tó ń gbọ́ mi níbikíbi tí ẹ ti ń gbọ́ mi lákòókò yìí, mo gbàdúà fún yín wípé ìrìn àjò asán ẹ̀ní bá wọn rìn o.
2: Àmì.
1: Orúkọ mi, èmi tí ẹ̀ ń gbó rẹ̀, òun náà ni ìránṣẹ́ Ọlọ́run Festus Ọlábámíjì Oyèṣọlá, wòlíì òyìnbó ọmọọba Jésù. Ìbùkún ni fún yín.
2: Àmì.
1: Mo ń lọ nínú ọ̀rọ̀ náà tí a fi rán mi ní àkókò yìí, ṣùgbọ́n mo fẹ́ pè wá sí àkíyèsí kan. Àwọn ibì kan ń bẹ tí wọ́n máa ń pèèyàn sí, téèyàn máa ní invitation sí, téèyàn ó wòye wípé dandan mà ni, n ò gbọ́dọ̀ má lọ. Ṣùgbọ́n báwọ́ bá dí, nígbà tí èsè pàn náà, tá náà mòye dáadáa gidi gan, yóò ran aṣojú rẹ̀ lọ síbẹ̀. On behalf of me, go and represent me. Wọ́n yà lọ sojú mi níbẹ̀. Hallelujah.
2: Hallelujah.
1: Nígbà tí wọ́n bá sì ti rí aṣojú mi pẹ̀lú tí mo rán, wọ́n ti rí mi náà nìyẹn. Mo sọ̀rọ̀ lábẹ́ àkòrí tó sọ wípé Ọlọ́run rán Jésù torí ìdí pàtàkì. Ọlọ́run rán Jésù torí ìdí pàtàkì. Jésù ọ̀wáyé wá dẹ́bọ, kò wáyé wá lu jìbìtì rárá o, kò wáyé wá gba ẹrù lórí ẹlẹ́rù. Ṣùgbọ́n iṣẹ́ tí bàbá rẹ̀ rán ló wá jẹ́ láyé, inú ẹ̀ ni mò ń lọ o. Báyìí, ẹ pé gbogbo èèyàn tí ń bẹ láyìíká yẹn, kan náà wá tẹ́tí gbọ́, kan wá tẹ́tí gbọ́, kan wá tẹ́tí gbọ́. Ọlọ́run rán Jésù torí ìdí pàtàkì. Ẹ jẹ́ ká lọ ní ìwé mímọ́, ìwé Jọ́hánù orí kejìlá, ẹsẹ̀ kẹrìndínláàádọ́ta díẹ̀ sí àádọ́ta, John chapter 12 verse 46 to 50.
2: Èmi ni ìmọ́lẹ̀.
1: Jésù ra sọ pé ó ní ìmọ́lẹ̀.
2: Tí ó wá sí ayé. Kí ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́. Kí ó má ṣe wà ní òkùnkùn.
1: Ẹni sùúrù, gbọ́ mi dáadáa lónìí. Àwọn tí ò tọ Olúwa lẹ́yìn, tí ò tọ Jésù lẹ́yìn, àwọn ni wọ́n ń ṣubú síé. Wọ́n á lọ bí, wọ́n á lọ ọ̀hún, wọ́n á ṣoríṣiríṣi síbẹ̀síbẹ̀ ìpalára. Ń bá jẹ́ pé Jésù ti ṣe ìmọ́lẹ̀ ayé gangan ni lòun tọ̀ lẹ́yìn. Iwájú ò léwu mọ́, gbọ́ mi dáadáa. O ò lè bá ewu pàdé mọ́, nítorí pé ìmọ́lẹ̀ tí ó máa tọ́ ìṣiṣẹ́ rẹ, òun ni Jésù Olùgbàlà. Ó wá sáyé ìmọ́lẹ̀ pé káwọn èèyàn ti rìn lókun, kí wọ́n lè rí ìmọ́lẹ̀ ohun Ọlọ́run, kán má bàa ṣubú. Àánú ó dájú lórí ẹ.
2: Yes. Bí ẹnikẹ́ni bá sì gbọ́ ọ̀rọ̀ mi.
1: Bẹ́nikẹ́ni bá gbọ́ ọ̀rọ̀ Jésù.
2: Tí kò sì pa wọ́n mọ́.
1: Tọ́wọ́ akọ̀ láti pa mọ́.
2: Èmi kì yóò ṣe ìdájọ́ rẹ̀.
1: Ẹ̀ka.
2: Èmi kì yóò ṣe ìdájọ́ rẹ̀. Nítorí tí èmi kò wá láti ṣe ìdájọ́ ayé. Bí kò ṣe láti gba ayé là.
1: Ẹni sùúrù. Ọ̀rọ̀ ti Jésù. Kò ṣe bó pé bó o bá gbàgbọ́, ó ṣègbè dànù. Bó o bá gbàgbọ́, ó kù dànù rárá. Kò wáyé wá ṣèdájọ́ ayé. Ó wáyé nítorí àti gba ayé là. Ṣùgbọ́n bí wọ́n ti ń sọ lórí afẹ́fẹ́, tí wọ́n ń sọ lópòpónà, tí wọ́n ń sọ lójúlé dé ojúlé, èyí tó ṣe pàtàkì jù náà ni wípé kó o gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Arákùnrin àti arábìnrin, ayé nípẹ̀kun o. Béèyàn bá lùlù ayé ò nípẹ̀kun fún ọ, ń tàn ọ ni o. Ọlọ́run ní sọ lẹ́ni tí ó máa jó ìlú asán àti ìlú ẹ̀tàn. aye ni pekun baba baba ti eda ya ya re da to wa so pa yo ni pekun anu olorun o da ju lori wa
2: amen
1: arakunrin ati arabinrin gba oro re gbo ko le niye ai ni pekun ki aye re ko le nituma anu o da ju lori e
2: amen eni ti o ba ko mi
1: en to ba ko jesus
2: ti ko si gba oro mi
1: ti o gba oro jesus
2: o ni enikan ti nse idajo re
1: eh gbo mi dada eni ba ko to ko awon ajin rere to ka awon olusu agutan won oluko ojo isinmi ti won wa su rere woli ooto ti ba je pe won wa su rere en ba ko ah hey jesus lo ko yen ko si ko jesus gangan bi o se pe eni ti o se dajo re eni ti o se dajo aye ati ore emi ran ni o gege bi woli oni rere pe ki o gba jesus loluwa atolugbara re leni nitori oni ati ola re anu o daju lori e
2: ami oro ti mo ti so
1: oro to ti so
2: ona ni yo se idajo re ni igbeyin ojo nitori emi ko da oro so fun ara mi sugba baba ti o ran mi oni o ti fun mi ni ase on ti emi o so ati eyin ti emi o we emi si mo pe iya inepeko ni ofin re nitori na o won ni ti mo ba wi gege bi baba ti so fun mi be ni mo wi
0: ogun to ja mi to ja se mi o patapata ni ko se
3: gbogbo eyin aladura jesus akristo reti tun dese duro lati faanu fasogun ya perepere lara awon to se tan lati kepe ninu ipade adura lagbara to ti di oja agbaye ipade adura olososẹ ti olorun fun ara re palase fun woli agbaye ni professor labanji oyesola babo oyinbo omo ba jesus ninu ijo fellowship of disciple gospel church amuloko akanran badan ni gbogbo ojo isegun tuesday pelu akori akoko nina wa agbara iyanu olorun iwo na dide fu je ka lo sibi si jesus ti so lori buruku jo lori re latago meji la osan lawon yo ti ma na ro sose kepe jesus alaanu ti di ago meta abosan pelu ipo olorun lori awon iranse olorun alaye atawon olorin emi ati babo olugbalejo agba prophet festus olabanji oyesola babo oyinbo omo ba jesus gbogbo ona ni ke wade oju oja amuloko nbadan ebere joji babo oyinbo omo ba jesus beni kaseli yo ma bere lati dede ago meji owuro dadi e gbadura fun mi sir 0803 381 8272 ninu ipade akoko ninu wa agbara iyanu olorun tose yi iwo lo ma so testimony ko ye ko miss e
1: ninu ipade tuesday gbogbo ojo tuesday ti yo ba npe ni isegun la ma mi ite olodumare ninu ijo wa but ipade osan gan ni to ba wa aye nu aisaye eyin oba eyin ijoye eyin alase eyin onisi owo eyin onisowo won ni fire yin si apile ti won e ma bo wa gbadua awa ise nti oda kun soru eyan o aigberu lori eyan awon ti an ba ti darapo mo pade adua wa ri won o jerisi anu o daju lori e an reti yin bo ba fe ri mi ko to di pe pade bere oni ko tete de bi ago mejo abo aro god bless you mo n te si waju e je ka lo sinu iwe luko ri kini ese iketa di ni ogorin titi di ese kokan di ni ogorin Luke chapter 1 verse 77 to 79
2: lati fi imo igbala fun awon eniyan re
1: egba o onti mo nsoro le lori oni olorun o ran jesu tori idi pataki olorun ran jesu tori idi pataki yese ka
2: lati fi imo igbala fun awon eniyan re
1: lati fi imo igbala fun awon eniyan re
2: fun imukuru ese won
1: fun imukuru ese won
2: nitori iyomo olorun wa
1: so ngbo bayi elese atolorun won ja ija nbe laarin elese atolorun gbo daada loni idi to se lati gba jesus ni o awon elomiya ni awon fe pe mi sinu ayin masumoto masumoto yen gan on lo le mu itura ba aye re to si ni idaloju iya ni pekun lorun bibelu wipe ti emi inu wo ba da wa lebi isimi ologo laani ohun to le fa kemi inu ri o ma da o lebi oni ko o ma dese to ba ti n dese koda ko lo ra yin apu abi kini e fi n fo nkan ko le ma ko sokun wo eri ko fo sa wese ko le ma sugbon ba ba gba jesus ni oluwa to olugbala re tori idi pataki ise pataki ti olorun ran yi anu olorun yo ma daju lori e e ka
2: nípa èyí sí ìlà oòrùn láti òkè wá bojú wò wá láti fi ìmọ́lẹ̀ fún àwọn tí ó jókòó ní òkùnkùn ati ni ojiji iku ati lati fi ese wa ni ona alaafia omo na si dagba o si le ni o si le ni okan o si wa ni iju titi o fi de ojo ifihan re
1: so n gbo idi yen pataki yen so n gbo di pataki yen lati fi imole fun awon tin rin lokun eh alaafia olorun ko le joba tori iyonu olorun wa ka le ri iyonu olodumare gbogbo awon idi niyan ti olorun fi ran jesu wa saye iwo na wo ti o wa to a si o to ka gbe yewu ka gba yewu anu olorun o ma daju lori re arakunrin ati arabinrin idi pataki a olorun ran jesu olugbala tori idi pataki olorun ran jesu tori idi pataki idi yen na lo ngbo yen o ni rin nu okun
2: ami
1: e je ka lo ni ipari timothy keni ori keni ese keni lade ke dogun first timothy chapter 1 verse 14 and 15
2: o mi o fe oluwa wa si po re koja
1: so ngbo bayi o le so pe ah iru ese temi so lohun wa le dari jim yes he can forgive you olohun le dari jio olohun le dari jio ori ofi olohun si po re koja olohun a ma dari ji apa yan to ti pa yan o ba ronu ku wada won ni pa won ti e
2: amejesu
1: won ni pa won saaju idariji olohun a ma dari ji asewo olohun a ma dari je tin seyun o siru ese re bo ti tobi to tolohun o le saanu fun o lati dari ji o tori pe ori ofi olohun o po re koja yes
2: pelu igbagbo
1: ati ife
2: tin be ninu Christi Jesu
1: so ngbo bayi ife ah beli pe olohun Jesu olugbala o fi olohun fi araye to bege olohun fi araye to bege o fi omo bibi re kan soso fun ni peni kedi to ba gbagbo ko mo ba se gbe ṣugbọn ko le ni iya ni pekun gbọ mi daada loni ife ti olohun ni siwa o le ri dari ji gba o le ra anu gba idi pataki ise tolohun ran jesu na ni ko le ra anu gba mo gbadura pe bo ti n gbagbo loni to n yi pada ku onu ese yen ese to dun mo to le porun yen to le mu ko mo ni ojo waju to dara to le di iji ni waju yen anu o ma daju lori e
2: amen
1: yes
2: otito ni oro na
1: otito ni oro na
2: o si ya fun itewogba pe Christi Jesu ba si aye
1: pe Jesu Christi wa
2: saye lati gbe elese la
1: lati gbe elese la
2: ninu awon eni ti emi je pataki
1: o ti gbo bayi wo ni oyinbo to nbo soro yi ke se pe lati gba ti ya re ti bi na lo ti gba Jesu sugbon nigbati olorun mi si to na gbo oro yi oro igbalaye lo yi pada iwo na ngbo oro igbalaye lo ni arakunrin ati arabinrin otito ni oro na oye si itewogba oro eleyi soro itan ke soro asan ki si soro oselu papa otito ni oro na o si ye fun itewogba pe Christi Jesu wa saye lati gba elese la ibukun ni fun obo tin ronu puwada je ki n pe phone number mi toro tun le ni ibere mi to ba pe mi tin ba gbe mo busy ni tun pe ngba mi phone number mi akoko 08031 8272 phone number mi yen 08033 81 82 72 phone number mi keji 08058 82 80 10 emi ni ngo gbe oruko Jesu
2: amen Jesu
1: olorun ko gbadura fun
2: amen
1: emi irorun ko ada ko wonu
2: ogbo aye
1: ko wonu re
2: amen Jesu
1: Oluwa wa
2: amen.

0: da olorun re mo da olorun re mo ni eto iwasu to fi olorun fun gbogbo eniyan lati enu iranse oluwa aje rere Matthew igbekele oluwa mosebi oluso agutan ti ijo know your god chapel awa ni plus 7 and 8 ayoka layout ni ile funfun balao egbe algon hospital opopona to wa leyin ibadan grammar school malete ibadan akoko tuti to lati gbo eto da olorun re mo oro fun gbogbo eniyan lati mo olorun lati enu baba wa ninu oluwa aje rere Matthew igbekele oluwa mosebi ki olorun ki o bukun yin bi ese nteti si oro na
1: awon ti agbada ni se fere olorun awon ti agbala ni se fere olorun awon ti agbala ni se fere olorun ti mo se fere olorun ti mo ni fere mo de keji bi be crazy bo se ni fere mi báyé pé o ti lẹ ní ìgbàlá tó báyé pé lóòótọ́ ẹ̀jẹ̀ skills rẹ̀ mọ́ tó lẹ ní ìgbàlá ó yẹ kó lè ṣèfẹ́ bàbá rẹ̀ ó lẹ kó lè ṣèfẹ́ kristi ìfẹ́ tó wọ́ sí ayé tó fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà fún ọ ṣé lóòótọ́ o ti rí ìdánilójú ìgbàlá rẹ̀ mo ba ni igbala wa ni ifomo de keji ti ma bá agbé tó lè fi lọ́mọ ọwọ́ ni tí náà díẹ̀ ma bá agbé rè ìgbàlà ayọ̀ nínú ọ̀fì ìgbàlà ayọ̀ nínú òṣì ìgbàlà ayọ̀ nínú ẹ̀ṣẹ̀ ayé àwọn tí a gbàlà ní ṣe ìfọ̀tọ̀lọ́rùn ẹni tí a gbàlà anẹ́bẹ̀ ìdáríjì tí gbọ́n mo tó là kọjá kó tó rí ìgbàlà ọmọ tó kíyèsí kó tó ní ìgbàlà ọmọ tó ṣẹ̀gbẹ́ kó tó ní ìgbàlà àṣàgélọ́gbẹ́ àtàgbọ̀lọ́fà àṣàgbẹ́ sọ́fẹ́ nílò ó sẹ́ra ó ronú pé ẹ̀ṣẹ̀ kò jẹ́ kó ní ìgbàlà ìrọ́gbà kò jẹ́ kó ní ìgbàlà àìṣòtọ́ kò jẹ́ ní ìgbàlà ìkórè kò jẹ́ kó ní ìgbàlà àríyànjẹ kò jẹ́ pé ìbínú kò jẹ́ kó ní ìgbàlà ṣùgbọ́n gbà tó gbọ́ wàásù rere ìdíyẹ́jì tí wàá ṣe láyé torí ìgbàlà tó máa dùn ti bẹni ní ìgbàlà tó mọ ìṣẹ́gun ti bẹni ní ìgbàlà tí o mọ ọgbọ́n tó nígbà tó yé tó nígbà ọlá àti ogun tó nígbà yóò fọ ìpè rẹ̀ yóò ní ìgboyà láti fọ ọmọ nìkejì ogún yìí ogún ayọ̀ ni ogún yìí ogún ayérayé ni.

ẹnu àfi jẹ́wọ́ àhóyè kìlá fi jẹ́wọ́ àwẹ̀sẹ̀ la fi jẹ́wọ́ ha ọmọ ọlọ́run ni mí ọmọ ọlọ́run tó parọ́ ọmọ ọlọ́run mí ọmọ ọlọ́run tó jáde wòlíì tó tẹ́ ọkọ nídìí tó gba ìyàwó níyàwó òní ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ rẹ kí n máa sọ fún yín tí máa sọ ìrọ́ máa bà yín ni ìjọpọ̀ láyé bí yóò ṣe pọ̀ sí jọ ní ìgbàlà kókó ọ̀rọ̀ kan tí jésù wá sáyé ìgbàlà ló mọ́ fún wa ìgbà tí àwọn aṣíwájú ó wàá sọ àwọn wòlíì wàá sọ ìgbà ni wọn ò gbà wọ́n wọn ò gbà wọ́n gbọ́ ṣùgbọ́n náà fúnra rẹ̀ ó wá ní àbòrẹ́ ènìyàn ìwàásù rẹ̀ ó mú ìyàn lọ́kàn iṣẹ́ ìyanu rẹ̀ ó mú ìyàn lọ́kàn ó mú ìgbàlà wá ó tún ìyàn sílẹ̀ ẹni tí a dè ẹni tó fún lójú ẹni tó yarọ́ ó mú ọdún yìí mo ṣe kó àwọn sẹ́rì kúrò nílẹ̀ jí lọ sí ọjọ́ ògùn kúrò nílẹ̀ jí tìlú lọ́sílẹ̀ lórí mi ọ̀pá tó wà lọ́wọ́ rẹ̀ dàṣẹ́ kò lè pàṣẹ bí jésù bó ṣe pàṣẹ kò lè wọ́n ṣe bí jésù bó ṣe a máa kí pé olúwa ṣé mo bí wọ́n ní nígbà tó bá pé àwọn ọmọ yìí wọ̀n gbọ́rọ̀ sí lẹ́nu àwọn tá àgbà ló ṣiṣẹ́ ìfẹ́ ọlọ́run ló ṣe ìfẹ́ ọlọ́run bí àwọn òjíṣẹ́ ọlọ́run mírìn máa wọ èdè tó ń pè máa wà tó ń wù ìbálòpọ̀ sí lọ́wọ́ wọn tara nìkan ni wọ́n mọ̀ tara wa nìkan ni wọ́n mọ̀ àtijọ́ àti ìbùdó mọ̀ nígbà tó tẹ́lẹ̀ tó ti mú ọmọ ọlọ́run wọ́n tún mú ìkọ̀sẹ̀ wá wọ́n tún mú ìṣẹ́bọ̀ ogun ló gbọ̀yàn ló kó ṣìnà tó sì tẹ̀lé wọn bí àgùntàn bí kò lórí ṣọ́ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run gbé rúbìrú dúdú àwọn tí a gbàdà ní ṣe ìfẹ̀tọ́ ọlọ́run ẹ̀wọ́n rí ayé bó ṣe rí ọmọ bàbá sí ara ọmọ ìyá ọmọ bínú ìgbà tí a bá ìgbàlà lọ́wọ́ bàbá a bá ìgbàlà lọ́wọ́ ìyá ìwà tí ìṣe wọn kò mú ìgbàlà dání ìwà tí ìṣe wọn kò mú ìṣẹ́gun dání ìwà tí ìṣe wọn kò mú ayọ̀ dání àníyànjú ló mú dání ìkòsí ló mú dání ibi tó jẹ́ ká bá ọgbọ́n òbùkún la bá ń bẹ̀ láyé ìjọ kọ́ta ilé dàrú kò sí ìgbàlà nítorí pé ibi tá a lọ wọn ò mọ ìtumọ̀ ìgbà sáré ṣọ̀ká gbọ́kọ̀lá bí ọ̀kan bá ní ìgbàlà ohun tó là kọjá yóò fi kọ́ ìyàwó rẹ̀ yóò nípa mọ́ra rìn pé òun ṣiṣẹ́ ìgbàlà òun láti fi ṣe ìgbàlà hàn pé sùúrù ló kù fóun ẹjọ́ wọ̀ mí sọ jẹ́gbẹ́ wòye sọ ẹjọ́ sọ ìdọ̀lọ́rọ̀ dẹ́kun sọ ìdọ̀lọ́rọ̀ àwọn tí a gbàlà ní ṣe ìfẹ́ tọ́lọ́ ẹlọ́nà wọn yípekẹ́ gbàdúrà nìkan lásán kí ní àdúrà tí a fẹ́ gbà ìrìnàjò láàrin tó lè bíkà dà kó gbà jẹ́mọ ní ìdáríjì jẹ́mọ ní ìfẹ́ bọ́ọ̀mù kejì kìí ṣe ilé ìjọsìn pàṣẹ bá wà ìdábà kó so agbọ́rọ̀ ọlọ́run là ń dàbí áńgẹ́lì la gbé wà mọ́wọ́ ìyẹn kọ́ kí ohun tí a gbàgbọ́ ẹni tí a gbàgbọ́ ká wọ láṣọ nínú ìwà nínú ìṣe kó máa bá wa gbé kó rà àkọmọ̀nà ẹ̀ nínú ìrìnàjò wa kó máa tọ́ èèyàn sọ́nà kó máa ṣíyàn níye kó bá ara èèyàn padà kí bẹ́ẹ̀ náà jẹ́ bẹ́ẹ̀ kọ́ ọmọ ṣẹ́ sọ ṣe ṣe bí fọ́nrẹ́ṣọ̀ wọ́n mọ́ mi tí wọ́n bá fẹ́ débẹ̀ ọjà wọn ṣùgbọ́n

0: wàgbádùn ìṣẹ̀lẹ̀ nítorí pé ẹni tí ó ṣàbọ̀dọ̀ mi tó fún mi lọ́gbọ́dọ̀ ni ọlọ́run mo dẹ̀ láti jóló tó sọ́lọ́ mo dẹ̀ láti bèrè ọlọ́run tó ṣe pìlẹ̀ṣẹ̀ mi ìbẹ̀rù yẹn ìpáyà yẹn mo jóló tó sí gbogbo ènìyàn ọjà lè wọ́ ṣùgbọ́n wàá bá pàdé ẹ̀tàn bó jìnnà sí ìwà ìbàjẹ́ bó jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ fà mí sínú ayé kò possible mo kọ́ kì í ṣe ìrántí mi àfihàn mi ẹlẹ́dà mi kọ́ ṣùgbọ́n ìgbà tó rí mi sọ́wọ́ pé ọ̀gbẹ́ni ó yàtọ̀ àní bàbá bọ́ ṣe bí gbàdúrà fún mi pásọ bọ́ ṣe bí gbàdúrà fún mi olùwàṣegini gbàdúrà fún mi ohun tó yàtọ̀ ká dúró ká gbàdúrà wọn náà lè dúró gbàdúrà àádọ́ta jẹ́ pé lọ sórókè àádọ́ta ṣe bíìtì lọ́fíìsì mi every monday by 16 number of one election tó wá di friday àlọ́sílẹ̀ nìkankan wọn àrùnmọ́ gbàdúrà ìgbàlà àwọn tí a gbàlà ó ṣe fẹ̀tọ́ lọ́rùn àwọn tí a gbàlà à ń tó ronú púwàdà tó gbà gbélébi jésù tó rí ìmọ́lẹ̀ tó rò sí sọ́dọ̀ ó tó kù fún mi fún kí gbà gbélébi jésù ìgbà kan mo ti kọsẹ̀ ìgbà kan mo ti sọ́fì ìgbà kan mo jẹ́ ni ìkórira ṣùgbọ́n ògbóngbà kan mo ti bọ́ sílẹ̀ kò lérè pé níṣẹ́ tẹ̀lé bàbá mi yóò ṣiṣẹ́ ìyanu rẹ̀ bí a bá gbà gbọ́ bàbá súnmọ́ bàbá gbà gbọ́ bàbá súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ òkè mi jọ mi lójú ìwà mo yí padà sí wọn mo fàdúrà ràn lọ́wọ́ mo gbàdúrà fún èèyàn mo sọ pé kò sẹ́ni tó lè ṣẹ̀mí ṣùgbọ́n ohun tí mo bá pàdé lọ́dọ̀ bàbá mi ohun tí mo bá wà lọ́dọ̀ kristi ìyá ló jẹ́ fún mi àwọn tí a gbàlà ń ṣe ìfẹ̀tọ́ ọlọ́run kí ni matthew orí keje ẹ̀yẹ ká bẹ̀rẹ̀ matthew chapter 7 from 21 to 27 matthew chapter 7 21 to 27
1: kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní olúwa olúwa ni yóò wọ ìjọba ọrùn
0: bí
1: kò ṣẹni tí ń ṣe ìfẹ́ tí bàbá mi
0: ṣe mo ṣiṣẹ́ àṣẹ ìfẹ́ tí ó dà fún ọ kì í ṣe gbogbo àwọn tí pè mí ní olúwa ni yóò wọ ìjọba ọrùn bí kò ṣe ẹni tí ń ṣe ìfẹ́ tí bàbá mi ti bẹ̀lẹ̀ ọrùn ìfẹ́ tí bàbá underline ìfẹ́ tí bàbá ṣé mo ṣe ìfẹ́ tí bàbá ìgbà má ṣe ìfẹ́ ní bàbá má dọ́lọ́gbọ́n má dóni mọ̀ má dólóye ọkàn má balẹ̀ kí ni ìfẹ́ bá ìlànà bàbá gbé kalẹ̀ kò bí kòrò dání kò bí pàṣọ dání ayọ̀ ni èbíkú ni ọgbọ́n ìlàyé ráyé ni kì í ṣe gbogbo ẹni tí pè mí ní olúwa olúwa ni yóò wọ ìjọba ọ̀run bí kò ṣe ẹni tí ṣe ìfẹ́ tí bàbá.
2: dá ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ new york god chapel ní àṣìṣe gbọ́tán a wà ní plus 7 and 8 àyọ̀ká layout ilé funfun báláú ẹgbẹ́ argon hospital òpópónà tó wà lẹ́yìn ìbàdàn grammar school mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook àti matthew ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ new york god chapel a wà ní àdàbà fm àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti lágelu 96.7 fm ìbàdàn between 7:45 and 8 p.m. àti ní gbogbo ọjọ́ ìsinmi sunday láàrin agogo 9 òwúrọ̀ sí méjìlá ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà, ẹ pé bàbá wa nínú Olúwa Ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa ọmọṣẹ́ bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6268. Dá Ọlọ́run rẹ mọ̀, ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.

balẹ̀ bàgẹ́ owó ní pẹ̀lú steez ogun peter yóò fún bí àwọn misty peters jato labi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni plot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704 318 3929 50 peters

0: bẹ̀rẹ̀ níbi
1: ṣe ẹ̀fúra ni ká pè ní ẹ̀fúra ni ẹ̀fúra ẹ̀fúra o ẹni tí wọ́n bá mọ̀ ìyànmọ̀ ni wọ́n fi gbá ni wọ́n bá jẹ́ pọ́lọ́kan jù à ní owó wọn ò fi gbá wọ́n lè ní kó mú 20 naira wá kó fi gbọ́ 100 naira wọ́n mọ̀ sáré kiri kìtìkìtìkìtìkìtìkìtì bí ó ṣe rí 20 naira tí ó fi lẹ̀ tí ó fi mú ìfàṣì máa fààyàn lápò ya ẹni tí wọ́n mẹ̀mí mọ̀ ẹni wọ́n lò fún mi lọ́jọ́ Thursday tó kọjá ohun tó pè mí nọ́mbà tó pè mí kò gbó kọjáde nọ́mbà ni kò sí nọ́mbà tó pè mí tí mi ò kí ń gbé màá gbé ṣáá ni èyí tó máa ń bà mí lẹ́rù àti pé ni èyí tí wọ́n bá private number tí ò gbé nọ́mbà wọ́n á pé ẹni tó fi nọ́mbà rẹ̀ pamọ́ tí ń pè mí táwọn ohun tó fẹ́ sọ ni nọ́mbà wọn bá pè mí mò ń jáde bọ̀ láti ilé láàárọ̀ Thursday ni obìnrin mi sì jókòó lẹ́gbẹ́ mi inú mọ́tò tí kọ́ yẹn fi wọlé mo fi sí spíkà torí tí mo bá ń drive mi ò kí ń fẹ́ gbé fóònù sétí mo fi sí spíkà òun náà ń gbọ́ ohun ẹnìyẹn torí ẹni tóun náà mọ̀ ni pé kí ló ṣẹlẹ̀ sísè sáyẹn kinní kan hospital ni mo wà bó ṣe ń sọ̀rọ̀ hospital ni mo wà o mo ṣàlàyé ẹni tó wà lọ́spítà èmi pápá ò lọ́wọ́ ń bi mo wà yìí ẹ jẹ́ ń gbìyànjú tí ẹ máa manage tí n bá dé ọ́fíìsì màá wo ohun tá a lè ṣe 15,000 ni mo gbọ́ òní madam náà láwọn gbọ́ 15,000 mo ṣe dọ́fíìsì ń bá pe Mayowa wo Mayowa máa bọ̀ gbé POS máa bọ̀ lò ń gbé POS dé bá ń sẹ́ndì 15,000 tí ó ti sẹ́ndì account number bá ń sẹ́ndì 15,000 sí nọ́mbà yìí bí yẹn ṣe sẹ́ndì 15,000 tán kò pé ṣẹ́jú mẹ́ta ní kọ́ yẹn pé mo ní kí n fáńdé ṣe ṣe ti bá ẹ ti dọ́fíìsì ṣe ti bá mi ṣe mo ní mo náà ti ṣe mo ní bá rẹ pè lọ́wọ́ dókítà yẹ kó ti wọlé mo yà lókàn tó doctor ma ni 15,000 lẹ́sẹ̀ mo ní ẹ 15,000 mo ní 50,000 150 gan ni wọ́n charge wọ́n ti bá ti rí 50,000 wọ́n lè jẹ́ kí n lọ sí báǹkì kí n lọ block account ok àti afẹ́ṣe Mayowa bò ni ó ní kò sówó tó tó bà mọ́ ọ wá o ó yà lọ mọ́ tú gbogbo inú account tó bá wà ń bẹ̀ hun send 35,000 kẹ́ni ó ti ẹ̀ kú lọ hospital mo ti ẹ̀ bá jà burúkú jọ́nà sí nígbà tí kò sọ fún mi ó ti sẹ́ndì ẹ̀ kò wá to notify mi kó ti sẹ́ndì ẹ̀ kò bá pè what's your problem mo lè yan wà lọ́spítù mo rí kíní àná ọmọ yẹn ṣe mí lọ́nà mo ti sẹ́ndì ẹ̀ ó ti sẹ́ndì ẹ̀ ẹni yìí mo bá pe nọ́mbà ń padà mo náà ti sẹ́ndì ẹ̀ mo rí kó lọ chẹ́ẹ̀kì mo ti sẹ́ndì ẹ̀ ó ti di 50,000 báhùn nígbà tó tó bí ìṣẹ́jú márùn ló bá tún pè mí padà pé sista bó ni iṣẹ́ tí ń lọ sí báǹkì yẹn ó ní mo ń gbà kí n lọ doctor yẹn yarí doctor senior doctor gangan ti dé ó ní tí mi bá san owó yẹn pé wọn ò lè jẹ́ kí n lọ múra bóyá ẹ bá mi bá doctor sọ̀rọ̀ doctor èwo 15,000 mo kọ́ gbọ́ ẹ̀ ní 50,000 ni wọ́n ti ṣe ó ti pé 50,000 pé doctor yẹn tí o bá pé 150 ok kí n tó wá 100,000 kún ọlọ́run ló yọ mí láwọn ìbá yarí mọ̀ lọ àwọn ògbẹ́ kí ló dé wọ́n ṣe ẹran kankan ló bá fọn mú pé lè sẹ́ndì kíní kan máa irọ́ ó wà lọ́spítà mi kíní wà lọ́spítà Mayowa kò sówó kankan lákàtì kò sí ní sówó kankan lákàtì ẹ wà ó yà ibi tẹ bá ti máa rí kíní kan ibi tán tí olúwa ní kí n bá dọ́kítà sọ̀rọ̀ bóyá ó tiẹ̀ lè gbà kó ń lọ
0: pe ton ba debe yen owo owo wa la kanti won gbe se bi owo tin gba won o ti ke won o ti gbowo tan kan pe won a send e pada kan pe kin ba doctor soro mi mi o le ba doctor soro mi ba yari ah o ba npe mi e jo e ba mi ba doctor soro ohun se sta yen na mo se ngbo eventually mo ba ni ko gbe fun doctor ni ba mba doctor soro ibe lopolo mi ti si pe a iru hospital ewo ni won tin se bayi eh ibe lopolo mi ti si nta ajo songba na ni mo fe ke gbo yi eh nta ajo songba na onre

0: emi ni oye olorun loye. Hello,
1: Emma
0: Kale. Yes, ma.
1: Oruko temi ni Tola ni Adimola lati Mokola.
0: Ye ka bo sir.
1: Seri ise ti Olorun en le yin si. Eni to de ise ti e na. Eni ti tele. Ni ko de ni fun.
0: Yori. Amen.
1: Ija ti e kan ba wa de ko wa ni ra ni kankan ko ni ba nu padi.
0: Tori yo leyin o.
1: Yo leyin.
0: Ah, bi oku ya jojo. Yo leyin.
1: Awon kan wa fi je pe won ni kini ti je pe ye ke ma se. Se to ba je pe o ko se. O le ko ji ti je pe eni se kanu ni ti ba ti so kan. Eni ko ni ti ba kan ni da yin lowo ti lati ma se.
0: Dara.
1: E wa fi sile ke wa wo kan to lohun se fun. Yo pa ito be ri fun yen yo pada ti yo pada sele si. Don ba ti ba se nbe si se mo poto ni kan bu ko se le ti yan ko yan de ri solution. Oni ba pa di. Olorun mo je kan ti se siwaju.
0: Ami.
1: Ori ise yin lori ibun kan te dan da wole lo siwaju a ma di fun.
0: Ami.
1: Ile mi ti lo mo yin lowo kekere ninu ise ni Olorun se alopo ilopo ilopo.
0: Ami.
1: Olorun ba ti da pada fun.
0: Ami, ami, ami.
1: Ba se le si nte bi si oro so tabi te mo so wi pe ah owo ti mo fe ni kan gba kan ti won gba mi oro mi ti ri tabi Olorun mo fe ko se le.
0: Ami, e seun.
1: Olorun
0: ba n dúró sí mi, ó dáa rọ. Àmì ma, ẹ mẹ́sà ẹ ṣe, mo dúpẹ́, mo dúpẹ́. Ok, ẹnì kan tún wà nbẹ̀, ó dà, ẹ jẹ́
2: àgbẹ̀ tó.
0: Yes, sir.
2: Lágbe ní òní bàjẹ́.
0: Àmì.
2: Orúkọ tèmi ni ọ̀kẹ́ olúwa lóṣùmí olúwa kọ̀ǹtẹ́ẹ̀nì aríṣẹ́ àrẹ aláṣẹ àpáta ìbàdàn. Àṣepamọ́ ni wọ́n ṣe, n ò ṣàfigbé.
0: Ẹ ṣeun.
2: Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tán bá ṣe nǹkan mo rò pé ó ti lọ bẹ́ẹ̀ yẹn ni ẹ wò ó jìyà dédi pé infact bówó ni wọ́n gbà lọ nǹkan tí ó ṣe wọ́n nǹkan tó jowó lọ ló máa ṣe wọ́n kí ni wọ́n fẹ́ gbà á nù kẹ máa wá dọ́gbọ́n ọgbọ́n tí ò nítumọ̀ ó gba 50,000 nísìnyí inú ẹ̀dùn nǹkan tó máa nù wá ju 20,000,000 lọ so ẹ̀kọ́ ló jẹ́ fún wa o.
0: Ẹ ṣeun sá, mo dúpẹ́, thank you so much.
2: Èrò tí ẹ fọkàn sí pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn lè ṣẹlẹ̀ sí ṣùgbọ́n nǹkan tí yóò bá ṣẹlẹ̀ kò lè ṣaláì máa ṣẹlẹ̀.
0: Kò lè ṣaláì máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n gba ìpè bàtọ́ ló bá ń yọ ìrú kíní yọ ẹ máa ń gbé ìpè lórí ìpè tí mo fẹ́ fi káàdì rẹ̀ ńlẹ̀ ó ní ti ọ̀rẹ́ mi láti UK yìí ti pè mí lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ní kí wọ́n gba kọ̀rọ̀ kí wọ́n gbé. Hello, Bami Gbekini is okay. Hello, Otire, Otire okay already, Otire. Number ti arabirin yen fin pe mi, oruko abi boyokunrin na se bi kan ni, oruko e ti o gbe jade oni Blessing Nane loruko e to gbe jade. Batola ti pe pada 070. Hello Batola.
3: Hello Esoro.
0: Ah babo. Ofo yin selomi.
3: Ofo eni oni selomi.
0: Beni.
3: Adegun nu ewe ba ba pe denu epo epa.
0: Eni ti oyoyo.
3: Eni ma yo ma yo o to ma soro ni duro sapo eyan.
0: Beni.
3: Yes. That is another hazard to one in WhatsApp group. Lára àwọn tẹ́jọ́ wà ní platform yẹn wà ló ní information.
0: Ó ṣeé ṣe kó jẹ́ pé lára àwọn tá a jọ wà ní platform.
3: Ó ṣe ṣe ó ń ṣẹlẹ̀ kódà ó ṣẹlẹ̀ nínú church. Èèyàn kan pè mí. Ó ní òun wà Naija o. Pé òun dẹ̀fẹ̀ board training. In fact òun ò mọ bí owó tó wà lọ́wọ́ kìlìkan kankan rẹ̀ sí ni. Sáré gbà lọ́wọ́ ẹ̀ lára ìbẹ̀ bá mi jẹ́ kí ẹni tó fẹ́ wá fún ẹ lówó ó

0: àbí mọ́tò wá 10,000 mọ́tò tó máa bọ̀ wá wá fún ẹlúwo yẹn.
1: Jàǹbá fẹ́ tà fún jàǹbá rà nù.
0: Kókó mo ní pé kí n fún lákàtúntì ọkọ̀ send 10,000 send fún wa kó ní this man sef ó tún pa fóònù mi.
1: Kò sọ́nà ń bẹ̀. Ọlọ́run ṣàánú wa.
0: Bọ̀ kálíbà ẹni tó máa lò ó ní ìdòwó ẹni yẹn ò lè báyàn sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn.
1: Ó yẹ kí n tètè ro fast o. There was a time ti mo nbere lowo obirin yen gba to time kan to pe mi mu ni but can't you think of another person pe o ni ko si number kankan lori mo pe number temi nikan lo ran ti offhand ah
0: we can to what of group ni yen o dangerous go
1: o gagan o olorun asha wa
0: orisirisi ori le yan ko papo si
1: be
0: to ba de ri won loju face to face awon loju won tutuju
1: abi
0: ama smile ama smile.
1: Thank you so much, my brother. Ṣeun gan, ẹ kú àròtì.
0: Ẹ jọ family ẹ bá ọlọ́run ní járí rú ẹ mọ̀ kó rí pọ̀ jù rẹ lọ anyway.
1: Ami.
0: Ìyẹn gan-an ìyẹn náà ò rẹran léyà náà.
1: Ní ibo òfin yẹn ṣẹlòmíì ni.
0: Ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ máa dé tó bọ̀.
1: Ok, ẹ ṣeun. Bí mo ṣe sọ nọ́mbà tó pè mí lára àwọn tẹ́ bá mi súre fún, Blessing Nani ni orúkọ tó gbé jáde 070-471-08335 number ti obirin yen fi n pe mi niyen. Then account number ti mo send owo si opay ni, so je ki n deduce pe ki n kan fi zero siwaju number yen. Igba ti mo fi zero siwaju e ti mo pe Edmond Wonzu tó gbé jáde lórí lórí àkáǹtì yẹn. Edmond Wonzu ló gbé jáde, ìyẹn ni doctor, ẹni tó ń act doctor. 080-6539-6039 ẹ bá ń súre fóun náà 080-6539-6039 ẹ jẹ́ kí n close chapter yẹn ká wa lọ sábẹ́kúta. Ọlọ́run ṣàánú wa.

0: ona egba ya bayi bayi bayi bayi bayi oro sister ke tan ti mo menu le lekan oro nla to ye ki gbogbo wa fi kogbon ni o gege bi nti mo gbo oni anti security to wa lodo won tele e lo sori Facebook tori mo fe ke ma ri bo se lo to awon igba ta won olopa lo ti won lo fi mu file ni bile yen ni ojo Monday gbogbo bi won se re nkan kan gbogbo e ni lo wa lori Facebook te ma ri oga olopa odaju ni won se koja legbe bi dining table yen won awe yin ah this is a note here pe se handwriting madam ni ni won wa wo won ni case handwriting madam ase ye gangan ni o sise yen ni ba gbe letter ti eniyan ko le e pe ase yi lati ko e logbon ni eni ti won ko letter ale fun pa ase yi lati ko e logbon ni won ti pa ngbo wa ni o ka letter ti won ko le fun ti ba se pe olodun fe lo atori nkan se nkan lọlọrun ti o ba je pe lọlọrun fe lo ese lọlọrun lo looto lọlọrun lo looto eye la won olopa wa bere se sise le lori biro ti an fi ko black biro ori table na ni won ti ri won se fi te biro le won sa ni kin won enikan ko mo fowo kan kankan o won kan mo ro pe eyin ni won wa fi wo pe owo to wa lara biro ati note ti an ko le won lo sise lori e iyen lo wa fun gege bi won se salaye gege bi won se boga lopa se salaye gege bopo lo e je ki n se bayi e je ki n lo si Abeokuta ki n lo sodo Moji Sola Ajayi a mo pe ni Moji Eleja o lo n se ibi aye n lo oni mo gbe ibi aye n lo fun ni Splash FM Abeokuta nigba ti ma fi kuro ni igba na e je ka gbo bo se n lo dakun gbe o gbe o o ti n lo mo fe ko salaye birin ajo yen se ri eni to wa nbe to foju ri n to foju ri nbe ko salaye re fun wa ka gbo ile aye ile asan ile aye ile wahala ile aye ta ale ba ngba ta tun ba a tun damu ti kale o yami
1: kale sa o
0: bo ni
1: alafia ni sa
0: ibi aye n lo se n ko legba o
1: alafia ni o
0: olodun seun oro sister ke tan oye seku ni mo so mo wa ni bi mo se gbo ni mo ti ni olodun seun mo loju legba ni mo pe mo je adayi pe dakun o lati bere dopin sise lori kini eyin te wa lori Facebook mo ro pe join wa nbe ri eyin te wa lori Facebook en ri e ma gboro wa ba se nseto lo e si ma wo lori Facebook nbe mo ji bawo ni kile ari mu bawo ni je ajo yen gan se je kilo sisele
1: sadede ni agbo ni ojo Sunday ni agbo wipe awon kan ni adugbo yen won ri strange movement ni ile arabirin ogbo safefe tele ri ti OGTV yen pe won gbo strange movement nkan kan be won sa lo fi to ile ise olopa to wa laye ta bele ti
0: se loru abi losan
1: loru ko se oru kò ṣe Sunday yẹn gan ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí àwọn ọlọ́pàá ṣe fìdí ẹ̀ múlẹ̀. Ní ọjọ́ Sátidé ni nǹkan yẹn ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́.
0: Ṣé lóru mọ́júmọ́ Sunday?
1: Ọjọ́ Sunday ni àwọn ará àdúgbò rí pé iṣẹ́ omi ṣíṣí sílẹ̀ gbaragada gan ibẹ̀ fún wọn wà. Eléyìí ò dẹ̀ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ nítorí pé wọ́n ní ọlọ́dẹ security guard fún ọ̀dẹ̀ ń ṣílẹ̀kùn ọ̀dọ̀ wọn lẹ̀. So gẹ́gẹ́ bí àwọn tí wọ́n rí pé àwọn ò dẹ̀ rí kí ẹnikẹ́ni jáde láti bẹ̀ ṣíṣí sílẹ̀ gbaragada ibẹ̀ wà. Wọ́n lọ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ìyẹn àwọn ti yanu agbódo bí wọ́n ṣe lọ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí tó wà ládùúgbò bẹ̀ ló jẹ́ kí àwọn ọlọ́pàá wá síbẹ̀. Bàtà àwọn ọlọ́pàá máa dé bẹ̀ gẹ́gẹ́ bí ohun tí iléeṣẹ́ ọlọ́pàá bá wa sọ. Àti tẹ ìwádìí wa wọ́n rí wípé inú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n bá arábìnrin Ọlákì tán Oyèsípò inú àgbàrá ẹ̀jẹ̀ wọn bá tó ti kú tí ọlọ́dẹ wọn náà ìyẹn náà ti kú wọn dè yẹn mọ ilé ọlọ́dẹ.
0: Inú sí
1: bẹ̀ ni wọ́n dè mọ́. Àtẹ̀yìnwá àṣẹyìnbọ̀ iléeṣẹ́ ọlọ́pàá pé press briefing yẹn iléeṣẹ́ ọlọ́pàá eléwé ìran nípínlẹ̀ Ògùn ń bí báyìí lábẹ́ àkóso bàbá wa CP Bọ̀dé Ọ̀já Junior níjọ Thursday ni wọ́n pe ìyẹn Thursday ìjẹta yìí o ni wọ́n pe press briefing iléeṣẹ́ ọlọ́pàá eléwé ìran pé tó ní táwọn bá iṣẹ́ ọ̀hún dé o kí gbogbo oníròyìn tí wọ́n wá gbọ́ wọ́n ti mú àwọn mẹ́ta.
0: Kílẹ̀ máa bọ̀rọ̀ yẹn bọ̀
1: èmi náà wà ń bẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn wọ́n mú àwọn mẹ́ta kan. Àwọn mẹ́ta tí wọ́n mú yìí ǹjẹ́ ẹ jẹ́bọ̀ wípé ẹnìkan tí ó ti ṣiṣẹ́ lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ rí tó jẹ́ ọlọ́dẹ tó ti ṣiṣẹ́ lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ rí ó wà nílẹ̀ òun ni ó ṣe okùnfà ikú èyí ní ó ṣẹlẹ̀ sí arábìnrin yìí.
0: Sáwọn ọlọ́pàá yẹn àwọn ọlọ́pàá ṣàlàyé ṣá.
1: Bí gẹ́gẹ́ dáhùn iléeṣẹ́ ọlọ́pàá ṣe ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá eléwé ìran ṣe ṣàlàyé fún wa.
0: Wọ́n ṣàlàyé níbi press briefing yẹn àbí.
1: Bẹ́ẹ̀ni
0: ta ọ̀dà mo dúpẹ́ mo fẹ́ kí àwọn èèyàn gbọ́ press briefing yẹn tí àwọn ọlọ́pàá ti ṣàlàyé. Mo fẹ́ kí wọ́n gbọ́ press briefing tí àwọn ọlọ́pàá ti ṣàlàyé bí ìrìn àjò yẹn ṣe rí. Èyí tí mo gbọ́ nù rẹ̀ hello mo jí.
1: Mo ń jẹ́ ìdá.
0: Èyí tí mo gbọ́ nínú press briefing yẹn ni pé security man tó ń ṣiṣẹ́ fún Oyèsípò tẹ́lẹ̀ tó ń sọ pé along the line wọ́n ló ti máa ń tọrọ jù kà so wọ́n complain fún company tó fún wọn ní security man.
1: Gẹ́gẹ́ bí nǹkan tí ó sọ pé òun fúnra rẹ̀ sọ ó ní pé wọ́n dára sí àwọn gan-an pé àǹtí olóògbé wọ́n dára gan-an nítorí pé ó máa ń lọ béèrè owó lọ́wọ́ wọn ṣáṣáṣá. Owó ribiribi ni àwọn ń sọ fún iléeṣẹ́ tí wọn ò bá dàrẹ́ tó iléeṣẹ́ kan.
0: Ni wọ́n sanwó yẹn fún. Ẹjọ́ ẹ̀yìn èèyàn tẹ́ ń bọ́ mo fẹ́ ká kó gbọ́nú kínní ni o.
1: Iléeṣẹ́ kan ni wọ́n ń sọ owó yẹn fún. Iléeṣẹ́ tí wọ́n ti gba ọmọ ọlọ́dẹ yìí ni kò wá fún àwọn ọlọ́dẹ yẹn lówó dáadáa gẹ́gẹ́ bí ọlọ́dẹ yẹn ṣe ṣàlàyé.
0: Bí mo tiẹ̀ ṣe
1: gbọ́ àǹtí yìí ṣáṣáṣá wọ́n dẹ̀ máa ń fún un ṣùgbọ́n ẹ̀mọ̀ pé tí nǹkan bá ti pọ̀ jù ó máa ń níbi téèyàn lè gbà dé gẹ́gẹ́ bí nígbà tí ó ti sú wọn tó ti gbọ́ wọn ni wọ́n pe iléeṣẹ́ ìpè ẹ bá mi mú eléyìí kúrò kẹ́ ẹ mú ẹlòmíì wá. Ìdí nìyẹn tó fi láǹfààní láti pa ẹni tó bá ń bẹ̀ ọlọ́dẹ tó bá ń bẹ̀ nítorí pé wọ́n kọra iléeṣẹ́ kan náà ni wọ́n ti jọ ṣiṣẹ́ rí. Bẹ́ẹ̀ni kódà ó ti ẹni tá à ń sọ yìí ó ti kúrò nílé iṣẹ́ yẹn o kò ṣiṣẹ́ ọlọ́dẹ mọ́ o kò jọ lébra kò jọ bíríkìlà ló ṣe káàkiri
0: báyìí. Wọ́n ní ibi tí ń ti ṣiṣẹ́ bíríkìlà wọn ti lọ mú.
1: bẹẹni nínú ìbára ounsinesse
0: ìyá
1: lábẹ́ òkúta
0: lára àwọn tí wọ́n mú pàpà àwọn ní bíríkìlà tí wọ́n jọ lọ ṣiṣẹ́ bíríkìlà wà nbẹ̀
1: bẹ́ẹ̀
0: ni sir then security person tó wà ní ibi iléeṣẹ́ yẹn náà kan náà tó wà nbẹ̀ olúwa
1: rárá ẹnìkan tuntun ni security tó fi báàgì yẹn ṣiṣẹ́ rí ó kàn gba àwọn ọ̀rẹ́ ẹ̀ mọ́ra àwọn méjì ó kàn pè wọ́n mọ́ra káwọn jọ lọ ṣiṣẹ́ yẹn ni
0: ok ṣebọ́n gangan sọ̀rọ̀
1: bẹ́ẹ̀ mọ̀ pé a fún gẹ́gẹ́ bá a ṣe gbẹ̀wọ̀n ìṣílẹ̀ fún wọn lẹ̀ bí wọ́n ṣe wá kùnlẹ̀ lọ́jọ́ yẹn ohun ọlọ́dẹ tí wọn tí wọ́n gbà síbẹ̀ ni wọ́n gbọ́ káàdìyẹn èmi lágbájá ni ẹ̀ṣílẹ̀kùn ohun ọlọ́dẹ tí wọ́n gbà síbẹ̀ yẹn ni wọ́n gbọ́ tí wọ́n àti olóògbé yẹn fi sílẹ̀
0: nda ẹ ṣeun ẹkúṣẹ ìwádìí o ẹkúṣẹ takutaku ọlọrun ní fi wá lé wọn lọwọ mú
1: àjà àṣẹ àjà hama nǹkan kí iléeṣẹ ọlọpàá ti mọ bá pé wọn fi ṣọṣẹ
0: yẹn
1: inú ilé wọn bẹẹ bẹẹ ti pọn sí mú.
0: ó dà ẹ ṣe pọ ẹ ṣe ẹkúṣẹ.
1: yẹta
0: a wà gbọ́ bí ọ̀gá ọlọ́pàá ṣe ṣàlàyé ìrìn àjò nígbà tí wọ́n ń fi àwọn amòkùnsìka yìí àwọn ọ̀daràn yìí tí wọ́n ń fi ojú wọn hàn wọ́n ṣàlàyé ẹ ṣe sùúrù torí kílẹ̀ ọmọ bá ṣújù ẹ jẹ́ kí n sáré yàdọ̀ dìwé ẹ lẹ.
2: ẹ kalẹ sà.
0: yẹ sà.
2: ẹ kalẹ gbogbo etí tó ń gbọ́ mi ní alẹ́ yìí àti gbogbo ojú tó ń wò mí káàkiri ní nàìjíríà àti lókè òkun orúkọ mi náà ni dókítà joshua adédèjì aláṣẹ àti olùdarí iléeṣẹ dìwé natural clinic èyí tí ó wà ní ìdojúkọ olówó ńlá police station ní basoran nílùú ìbàdàn bí ní ọjọ monday ọsẹ yìí a wà lórí ètò yìí láti wá sọrọ nípa promo tí a ń ṣe lọwọlọwọ promo yẹn ṣì ń tẹsíwájú ní next week monday láti aago mẹjọ sí aago márùn ní àti ọjọ́ monday next week ohun tá a dẹ̀ sọ nípa ẹ̀ náà ni wípé fún àǹfààní ẹ̀yìn tẹ́ ẹ ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ wọ́n lè ti máa sọ fún yín wípé àìsàn tàbí àrùn kò gbóògùn tàbí kò ní solution many people will say disease has no cure that is not 100% true the reason is that ọ̀nà tí ọlọ́run ń gbà lu àwa láti treat different kind of ailment o ni pe a ní oríṣiríṣi machine ta fi ń ṣe test ta dẹ̀ fi ń ṣe treatment èyí tó máa scan láti mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara yín àti eléyìí tó máa correct ohun tó bá wù kó máa ṣẹlẹ̀ nínú àgọ́ ara then a dẹ̀ tún ní àwọn oríṣiríṣi product wa ta fi èso ta fi ṣe láì ní chemical kọ̀kọ̀ a ní wọn ní ọ̀dọ̀ wa so but lórí promo tá à ń ṣe yìí a gbé kalẹ̀ wípé a gé 50% kúrò nínú owó general body test and treatment lórí machine tó ń scan 41 organs so tábà ti owó tó yẹ kẹ́ ẹ san ìlàjì ẹ̀ ò lè máa wá san ìyẹn la gbé promo lè lórí which is 25,000 naira so tẹ́ bá ti san 25,000 yìí láti fi register àwọn kan tẹ́ máa jàǹfààní lélẹ́yìí ẹ máa ṣe general body test ẹlẹ́ẹ̀kejì a máa treat yín pẹ̀lú machine tó ń ṣe treatment tó ń treat about 50 diseases in the body system lẹ́yìn yẹn a máa fún yín ní product wa mẹ́ta lọ́fẹ̀ẹ́ lẹ́yìn yẹn mo kọ ìwé kan tó sọ nípa oúnjẹ tó yẹ kí ẹnì kọ̀ọ̀kan máa jẹ mo sọ wípé one man's food is another man's poison why so ìdí ẹ̀ mo kọ sínú ìwé yẹn ohun tó yẹ kí blood group kọ̀ọ̀kan máa jẹ tó máa jẹ́ àǹfààní fún wọn àti tí ó yẹ kí wọ́n máa jẹ tí wọ́n máa jẹ tó máa jẹ́ medicine tó yẹ kí wọ́n máa jẹ tó lè jẹ́ poison inú àgọ́ ara wọn gbogbo ẹ̀ ni mo ṣàlàyé sínú ìwé yìí láti ní kọ́pì ìwé kan lọ́wọ́ àǹfààní ńlá ni in fact ìwé yìí ó worth more than 100,000 tẹ́lómi fi ń ra oògùn ní àwọn ibì kan so ìwé yìí lágbára ọlọ́run fáwọn tó bá wá register yìí ìwé yẹn máa wà nínú package wọn I will give them free of charge so láti ọjọ́ monday ẹ lè máa pè láti sìn yìí sí àwọn nọ́mbà yìí
0: láti fi máa mú ẹ fẹ́lẹ̀ pé àwọn nọ́mbà tó láwọn èèyàn bẹ̀rẹ̀ sí dàmílàmù gan-an wọ́n ní kí n bí nọ́mbà di wey wọ́n kí n sẹ́ndì ẹ̀ sí six naira sí six naira èyí gbà ní padà lọ́wọ́ yìí o èyí tí mo sẹ́ndì sí pọ̀ o
2: kò sí wàhálà
0: ẹ pẹ̀lẹ̀ pé nọ́mbà yẹn.
2: Àwọn nọ́mbà tí ẹ máa pè sí láti fi mú nọ́mbà tí ẹ máa fi ṣe àyẹ̀wò yìí ó ní àwọn yìí nọ́mbà one nọ́mbà àkọ́kọ́ tẹ máa pè sí òun náà ni
0: 08 0 0 8 0 6 7 67 another 67
2: 79 79 88 88 08 0 6 7 6 7 7 9 88 number KG tele pesi onani 08 1 0 8 1 1 1 11 0 1 0 1 4 5 45 46 0 8 1 1 1 0 1 4 5 46
0: You're welcome.
2: Eyin te ba de pe te ri pe e tete raye wole ele send message
0: text message
2: boya lori WhatsApp tabi lori text message
0: okay
2: lati fi je ka mo wi pe e nbo ka le fun yin ni number. God
0: okay,
2: bless
0: sir. Hey mo wa fe ki mo fe ka lo si awolowo iya mo se nbo lodo e awolowo nbi to ba wa nbi to ba tin gbo mo se nbo lodo e bi ewo ni bayi se bi olopa se salaye e lo sori Facebook mo fe ke gbo nkan ta le fi kogbon ponu e o e fa balẹ e ja gbo
3: through technical tracking, the forensic analysis of the handwriting. party were recruited by the principal suspect in contract to war. The confession of the principal suspect, who had later recruited the two accomplices and participating in the murder of Madam Olakitan for his sequel, to quote, teach her a lesson, and the apprehension of all suspects connected with the crime. Once again, good afternoon, gentlemen of the press. I wish to bring the general public on the progress made in the investigation into the murder of Madam Olakitan Oyesiko and her security guard, Wonkwedomi Adetayo, aged 38 years. May on 21st June 2026, at about 16:00 hours, a report was received at Owodeyegba Police Station regarding suspicious circumstances at the residence of one Madam Olakitan Oyesiko. Preliminary information indicated that the front door of the residence had been partially damaged, while the security house within the compound was found locked, prompting immediate police intervention. Police detectives were immediately mobilized to the scene. Upon gaining access to the premises, a lifeless body of Wenlumi Adetayo, male, aged 36 years, the security guard, was discovered inside the security house. While the body of belonging to the deceased was missing from the compound, raising suspicion of robbery and murder, consequently, the command launched intensive investigation. Intelligence gathering and technical tracking operations aimed at identifying those responsible and recovering the missing vehicle. Acting on credible intelligence and technical tracking analysis, operatives of the command successfully traced and recovered the missing Lexus 330 vehicle belonging to the deceased on 22nd June 2026. And that was the actual lead, because in the course of tracking the principal suspect, Juwon, we could link where the vehicle was abandoned very close to the house and location of Juwon, and that was the first lead we got in that investigation. Although the ignition key had been removed and the registration number plates detached from the vehicle, detectives recovered the vehicle registration plate concealed.
0: Ite ba n wo lori Facebook igba ta won olopa lo si ile yen ti won tu ati won ye gbogbo koro kan dun kankan wo ni e n wo yen alaye n to sele ni oga olopa ojaju ni won seun be won se mu awon people yen ni ikokan bi won se ri won mu ha e ma gbo o eni ti o gba security o san owo bi 70 bi mo se gbo o san owo bi 70,000 lori security to gba awon organization ti won fi security le nle won fun security ni se 11,000 won pe abi 15,000 won fun security ni 15,000 ibo ni 15,000 fe gbe gende kunrin to ni bukata ibo lo fe gbede se ri pe o da ri pe company yen lo da gbo wahala le mo de ni se awon la won se o da ise yin le nse but se won wa considerate be yen sha nigbati arakunrin yen nsoro lo salaye be o wa ma n toro owo lowo sister yi ni gbogbo gba mummy ko si owo ti ma fi mo motor pada mummy ko si owo ti ma fi lo kini mummy ko si wahala yen po lo je ki aunty yen wa pe company pe e wa nje ni mu eleyi ku lodo mi to fi wa gba another security lati be na ni won ti wa replace e pelu another security be ba se pe esu gbe nu e na o wa nitori iyen ona gba se lowo e o lo wa fe pada e wa ko logbon nte wa se e wa ko logbon iru ogbon wo wa ni won ko won gbe mi eni eleni won pa logbon tan ko se ri pe su gbe nu e awon ore re to recruit onu on gangan omodun 22 o wa recruit brekela omo odun 34 abi o recruit another one ti an tin jo tan jo n sise aruafa eyun bi omo odun 34 abi elo ni won pe age yen e wa lo e lo gbe mi eni eleni tori kini Olorun ni ja ko sowo o Olorun ni ja ko sowo Olorun ni je ka ko sowo E wo bini ajo anti yen seri Eni to sise odun 5 o le ni 30 pelu le ise television ni pile Ogun Gege bi oga nsi lori taya ni bi odun melo kan seyin bi odun meji meta seyin Gege bi oga lori taya ile aye se wa ri bayi olohun sanu wa e wo tori asiko e ja mu irin ajopon ka te waju mo se ma gba pe o mo se ma gba pe e ja mu irin ajopon

0: baba e je ki awon eniyan o mo yin
1: oruko mi ni Muslimuddin Alamoli Yakin ti o bayi mo si afa la lopon
0: e dakun ki le mu wa gege bi imoran ti o je anfani fa awon eyan wa
1: iti mu wa fa awon eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
0: to bo la se mo pe alujanu yo eyan lenu
1: ba se mo pe anjanu yo eyan lenu en to re ba tin tasi tan wi oro sunu omo ti soro yawo oro tin tasi to ya to ti gbogbo eyan tawon eyan na ri pe oro yo bara mu mo iru eni be alijanu lo yo lenu
0: ti a ba ri eyan tin da soro tin sa paper sa kankan e da ko se alujanu na ni o yo lenu
1: nigba mi o mo janjanu tori pe orisi meji ni e to je tanu opolo wa bi awon mo to mu kolu bi awon ti won se afato latara pe to le kolu opolo ti o bo opolo je iyan na wa loto so mejeji na la ntoju sugbon e to le je talalijanu ninu isesi e ri pe yo yato ninu isesi bi ko mo da soro bi ki o mo foso re bi ki o mo we en to ti dagba to ti to yawo nile ti o ni we ko ni foso ta ma ni o foso yo ni ko ti ya bi ko mo sun to je pe won gbiyan ko ni jamu yin o sun loru o le sun lasan sugbon loru ko ni sun lasiko to je kawo yin sun won ni sun e mo mi da won yin lamu
0: ti eyan ba njenu wuje wuje ti kan da soro ti o se kankan iyen ti ni owo alujanu ninu nu
1: nigba mi a mo lo wa alujanu nu nigba mi a si mo janu opolo sugbon iyato laarin mejeji tan ba ti gbe dodo wa wa mo so mejeji na la ntoju
0: egbo awon kan mu enikan wa nijo oni mo ni ki won pe number yin pe omo awon to nse gangan won si pe number yin nigba ti ma ri eni to ni eyin bi ose biji mo ri pe ara re ti yato si bi won se mo wa do na se o mo ya ba na ni
1: telemi a mo ya bolo n ba se ni ki nkan ye se si ni telemi a mo ya ale lo mi to lo ose meji ti o gbadun elemi osu kan elemi le osu meji osu meta sugbon bọ́dọ̀ ń bá ti fẹ́ sí ni kódà sílẹ̀ tó lọ́jọ́ márùn-ún rí.
0: ṣé àwọn tí wọ́n wá ń mọ ìmúkúmọ̀ táwọn mọ̀ ìmúkúmọ̀ kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín.
1: ọlọ́run àwọn ọmọ káràwọn náà tọ́jú pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run.
0: ká ní ọmọ mi ti wá mọ tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run
1: ló ń ní sábàbí náà. ọlọ́run nìkan ètè gbádùn.
0: Ṣé àwọn nǹkan míì wà náà tẹ́ sí ń ṣe ìtọ́jú ní lórí àbí lọ́rọ̀ alálùjànú àti onígangangan dé nìkan ni.
1: So ọ̀rọ̀ àjẹnú ọ̀rọ̀ tó pọ̀ ni àjẹnú àwọn fa ẹ̀fọ́rí tí wọ́n wà ojútu ẹ̀ tì gbogbo ògbìyànjú ni wọ́n ṣe wọn à nírí yanjú àjẹnú àwọn fa ara ríro tí ó lágbára tó yẹ pé kódà wọn à nírí yanjú gbogbo ogun ara ríro ni ó lò kò ní lọ àjẹnú àwọn sábàbí ẹ̀ àjẹnú àwọn sábàbí kéèyàn má rọrùn sùn gbogbo ayé tó wọn ò ní sùn ó rí ìròsìn ní dàrú kò ní sùn o mo ti rí àwọn tó sọ fún mi pé wọn ò sùn fọdí ọdún méjì òjò ọdún méjì olóhùn ò sùn òjò ọdún méjì olóhùn yàjúlẹ̀ báyìí kí ló máa ń ṣe lóru olóhùn ọmọ wa nǹkan sí ni ó rí ìròsìn ní dàrú torí pé àjẹnú nídàlámù ibi san ojú rẹ̀ lọ́lọ́ dúró sí kò ní jẹ́ ó sùn bó bá di jú báyìí kò ní sùn àti láwọn míì náà tó yẹ pé àjẹnú tiwọn ó ń fẹ́ wọn ni lẹ́fìmọ́ láwọn obìnrin tí ó wọ 40, 30, 40 years, 50 years tí ò ní lọ́kọ yóò sì fáyìn
0: tí wọn sì fọkùnrin lọ tí ó sá pé òun ò ní fi
1: òun bá yóò tiẹ̀ mọ báwọn ọkùnrin ṣe tó bá kú dẹ̀dẹ̀ kan yọjú lé wọn náà ni wọn ò ní rí fẹ́ tó bá débi pé àfẹ́rẹ́ náà ni wọn ò ní rí fẹ́
0: àlùjọmọ ní yọ lẹ́nu
1: àjẹmú ni ó ń fẹ́ ni kò sì ní jẹ́ lómi òbó ń fẹ́ tá a ti pàdé àìmọye irú ẹ̀ tó lọ sí padà gbàdúrà wọn tán lọkọ kódà tá a lọ bí márèjì wọn pẹ̀lú àánú ọlọ́run.
0: ẹ̀dúnà ẹni tó wá tó ti lọ́kọ tó wá pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò rí ọmọ bí ẹ̀yin náà tó máa ń dá sí ẹ̀ tó máa ń ní
1: gbọ́ràn lórí nǹkan báwọn. tó bá yẹ pé àjẹ́ ló sábà bí kó mọ̀ ọ̀rọ̀ ọmọ bí gbogbo òògùn tó bá lòògùn kò lè ṣiṣẹ́ àfi tó ń bá padà tọ́jú rẹ̀ nílànà tó yẹ kán gbà tọ́jú ẹ̀.
0: ẹ dákun ẹ bá mi dákun nọ́mbà yẹn fáwọn èèyàn kí n wo lè mọ ibi tí n ò pè sí.
1: so nọmba mi 08-325-27-5864 08-325-27-5864
0: lẹ́ẹ̀kan sí bàbá.
1: 08-325-27-5864
0: ẹ ṣeun ó kọ yín lẹ́ẹ̀kan sí.
1: orúkọ mi ni Muslimuddin Alamoli Yakin gbogbo ayé mọ̀ sí àfa àlá lópin.

0: ayé yìí o bóyá yìí olùmìdí awolowo sọ wà nbẹ.
1: Ẹ kalẹ
0: o.
1: Ẹ
0: le wa pẹ̀lú wa lórí ètò nípa tara lẹ́nì ṣùgbọ́n nípa ti ohun àádọ́ṣe ni. Ẹ pẹ̀lẹ́ bó ni rìn àjò.
1: Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa tẹ̀síwájú. Àkọ́kọ́ nínú àwọn nǹkan tí mò ń polówó fáwọn èèyàn, mo rí pé kò yé sí yí ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ sí i. Wípé kàkà káwọn kan máa wú fídíò làwọn ò dànù, káwọn máa wú èsì táìmù àwọn. Nínú 24 hours, ó pè káwọn lo 20 minutes lórí nǹkan tí mò ń polówó. Gbogbo yòókù wákàtí tó kú àwọn lọ ní nǹkan tó bá wù wọ́n kan sí. Wípé by the time táwọn bá ń ṣe lọ, tán bá ti list coin yẹn, ó ti di nǹkan tí ẹlòmíì máa di olówó òjijì. Kì í ṣe sogún lówó bí làwà gbé dání.
0: Láìsí ogun owó.
1: Eléyìí bẹ́ẹ̀ ni sà, ó kọjá ogun owó, èèyàn ò ṣe wàhálà, kò ṣiṣẹ́, kò ṣe nǹkan kan. Dátààrí ló fẹ́ ṣiṣẹ́ fún yín. Because video ad ẹ̀fẹ́ wò yẹn, social media handle owners, àwọn náà máa sanwó fún lè jẹ́ yẹn. Ilé iṣẹ́ yẹn ní 35% lórí owó tí wọ́n bá san fáwọn láti Facebook, YouTube, Instagram làwọn máa san fún àwọn táà ń jẹ́ kí wọ́n sanwó fáwọn tó tán. Wípé with that, ó ti di nǹkan sẹ́nà. Ẹni tó wá tó máa sanwó fáwa, tó bá list kan yẹn tá wá ń cash out owó, ẹ̀yọ́ ṣe èrò ní pọ̀ lórí page àwọn ẹni yẹn. Owó máa pọ̀, ó ti di nǹkan tá máa ná, wọ́n dẹ̀ ti sọ fún wa. Wípé tá a bá ti pé 1 million òun ni a máa normalist coin yìí, a dẹ̀ ti wà ní 800,000 báyìí. Tó fi hàn pé ká tó rí oṣù kan méjì mẹ́ta lìmọ̀ báwa náà ṣe ń ṣiṣẹ́, táwọn èèyàn náà ń ṣiṣẹ́, oníkálukú náà múyàn wọlé, oníkálukú máa dìyàpì láìpẹ́. Ìyẹn ni àkọ́kọ́. Ìkejì, òun ni áàpù tí èèyàn fi máa láǹfààní pé mo ṣe ń rìn kiri lọ́bi iṣẹ́ padà kiri oúnjẹ tàbí nǹkan tó ń kirikiri. Bó ṣe ń rìn yẹn app yẹn, ó máa káùntì tẹ́ẹ̀sì iye ìgbésẹ̀ tó ń gbé látàárọ̀ sílẹ̀. Ẹnìkan ó ní 16,000 lónìí nìkan, 16,000. 16,000 tẹ́ẹ̀sì lónìí nìkan. Iṣẹ́ àjọ wà ní mọ́tò yìí. Ẹ rí pé láì rìn, mò ń fẹ́ wọ́n ṣe bí ìgbà tán pé mò ń rìn, mò ń ju ọwọ́ mi síwájú sẹ́yìn.
0: Ẹ̀rú bá mi ń bá mo wẹ̀yìn sí mo rí tó ń sọ̀wọ́ báyìí, mo sì ò sí nǹkan Olúmìdé. Olóhùn sí ń ṣiṣẹ́ lọ náà nù.
1: Gbogbo kínní yẹn, nítorí pé èmi mo ń ṣí ọpọlọ lẹ̀ gan-an ni, ló jẹ́ kí n máa ní ìmọ̀ sí. Èmi kọ́ mo ní gbogbo àwọn bísíǹsì yìí, ṣùgbọ́n ìgbà tá a bá ti tọ́jú ẹ̀ tá a bá ti rí pé ó ti dọbẹ̀ náà nìyẹn. Wípé ó ti kún wa ní 70-80% assurance. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni business àpèlé prospernaija.com tí mo jẹ́ ìkan lára àwọn vendor tó ń ta kóòdù inú ẹ̀. ₦4,500 nìyẹn máa ra kóòdù. Anybody tó bá fẹ́ join ìyẹn, ó máa ní láti ra kóòdù 4,500. Iṣẹ́ ẹbẹ̀ ni pé ká sọ fún èèyàn mẹ́rin pé ó tán. Àwọn mẹ́rin yẹn kó ní kálukú wọn náà sọ fún èèyàn yìí mẹ́rin. Ó tán o.
0: Sẹ́nìkan lè rajú kan lọ.
1: Ẹnìkan ò lè rajú kan lọ o.
0: Ẹyọ kan náà ni.
1: Bẹ́ẹ̀ni, multiple accounts kò sí fún ẹ̀rọ yìí. Fast tracking kò sí fún àwọn nǹkan tó ń pa networking yẹn. Ìyẹn ni mo ṣe ní gbogbo àwọn tó bá ní orí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ gíríìpù mi ní WhatsApp. Àwọn ni mò ń fún ní yẹn lọ́fẹ̀ẹ́. Ṣùgbọ́n ọ̀fẹ́ kọ́ ló máa wọnú gíríìpù mi, nítorí pé ọ̀fẹ́ kọ́ ni gbogbo rédíò tí mò ń rìn. Ọ̀fẹ́ kọ́ ni owó
0: èkó tí mò ń rà nínú èkó. A lè sọ gbogbo ọ̀rọ̀ tán lórí fọ́nrán. Bá mi pe nọ́mbà tí àwọn èèyàn lè máa.
1: Wọ́n lè sẹ́ndì WhatsApp message sí mi, kọ́ lọ sẹ́ndì Lájelú. Sẹ́ndì Lájelú sí mi WhatsApp message. WhatsApp ẹni tó ní Android tàbí iPhone nìkan ló lè ṣe. Má sẹ́ndì text message fún mi. 080
0: 0 8 0
1: 3 3
0: 33
1: 5 9
0: 59
1: 60 70 70. 080-33-59-6070. Nítorí pé mi láǹfààní àti wà ní rédíò ó ti yé yìí owó epo mi dínkù tó mú fẹ́ fún èèyàn mẹ́wàá pé ní àǹfààní láti san 9,999 naira. 9,999 naira 99
0: kobo. Owó kobo kò pé 10,000.
1: $10,000.
0: 9,999 naira 99 kobo.

0: ẹni ọba sanwó ti ẹ lẹ́ẹ̀kan náà tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́ àwọn tó bá wá sanwó díẹ̀díẹ̀ àní oṣù mẹ́ta ni wọ́n gbọ́dọ̀ sanwó yẹn tán ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní odò Oyo Road Aremu Blocks Bus Stop opposite ITA Moniya Ibadan telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú Steve ogun gítàrí ogun bí àwọn 50 bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolonte.
2: Ranko Travels and Tours ti dé o ìrọ̀rùn dé po ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìnàjò tàbí ìrìnàjò afẹ́ lọ sílẹ̀ òkèrè kí mọ́ tẹ̀yìn kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa níléeṣẹ́ Ranko Travels and Tours ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa visa processing tour packages flight booking hotel booking kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ níléeṣẹ́ Ranko Travels and Tours irú àǹfààní bàtàbàtà yóò wọ́pọ̀ bákan náà à ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bíi United Kingdom Canada Europe United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní Ranko Travels and Tours ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́ gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà níléeṣẹ́ wa kàn sí wọn ní nọmba 14 Ààrẹ Avenue New Bodija Ìbàdàn ó dẹ̀ lè pé wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800 Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo Ranko Travels and Tours ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàáni ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.

ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. JD Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá

Ìjọmọ ènìyàn bẹ́nikọ́ bẹ́ni má sọ̀kalẹ̀, ẹlẹ́dà mi ní irọ́ ni. Olórí mi ò gbá bí bẹ́ẹ̀ ni àyà mi ò gbẹ́mọdé. Ayé lodò, odò láyé. Ayé bí ẹ bá dagbọn ẹ má ta mí. Bí ẹ bá dodò ẹ má máa gbé mi lọ. Bí ẹ bá dàgbà láyé bó ẹ má ṣe kàn mí. Mo ti bá wọn ṣàwo délé ológun. Mo mà ti rúbọ ara ilẹ̀ gidigidi lọ́wọ́ ìyọjorí. Ìṣekú ọ̀run pẹ̀yìdà.

0: Wetin Orlando Owo they talk here? Eh? Shane talk say in smoke igbo in papa and mama can't deal with him. Abi get wetin in they really talk. Make I pick one or two calls. 0912-370-8675. That na the studio line. Hello, the caller. Hello, the caller. Let's see who is here. Hello. We're not hear that person. Calls the jam calls there. Hello, the caller.
1: Hello, sir.
0: Yeah. Ekale. Ekale.
1: Àwọn ọmọ wọ̀rí o.
0: Ẹ ti dé.
1: Àwọn àwárí o. Àwọn àti ó
0: fẹ́ àti o. Ẹ
1: ti dé. A ti gbé báyìí wa àti ìwé wa.
0: Mo jẹ́rìí yìí. Ẹ ti wà nù kílàs.
1: Ìyín nù kílàs
0: o. Àdùpẹ́. Kí ni bàbá gan sán bí gan pàtó? Ṣé wọ́n ṣá igbó ni?
1: Wọ́n sá gbó.
0: Òkè.
1: Wọ́n láwọn ṣe kò tọ́.
0: Kò tọ́.
1: Yes. Pẹ̀lú ẹ̀mọ̀ ọmọ tí ò tí tó age. Like ọmọbìnrin. Tí ò tí tó age àti máa ṣe bí ọmọbìnrin ṣe máa ṣe àti ọmọkùnrin ṣe máa ń ṣe ṣá. Nǹkan tó bàbá ń sọ ń
0: bẹ̀. Tí wọ́n bẹ̀bẹ̀ bí wọ́n bẹ̀bẹ̀ ni àbí o.
1: Yes, pé wọ́n bẹ̀bẹ̀ ni o pé kí màmá má bá mi jà. Bàbá mi má bá mi jà. Torí mo ṣe táìgbó. Torí wípé ó ṣe nǹkan yẹn tọ́mọ yẹn ọmọ yẹn ò tí tó age.
0: Ó dà pé ó ń fún ọmọ yẹn lówó lọmọ yẹn wá gbà fún láti ṣe iṣẹ́ ìgbó àbí o.
1: No, nǹkan tí

0: Ah,
1: new good
0: dinner. Oh, no, sorry for that.
1: I'm going to say, go.

0: Olobimi. Hello, the caller.
1: Hello, Mr. Payo.
0: Hello, sir.
1: Eka Lesa. Eko Odunewa.
0: Ah, Adupe.
1: Adupe ko mo wole lale.
0: Ah, to go be that glory. Ah, Emma Wule, sir. Ah, Adupe, kabo suri to.
1: Yes, sir. Ẹni rere ló bí mi o.
0: Ẹja wo.
1: Àti pé ẹni rere ló tún tọ́ mi.
0: Ẹni rere ló bí yín, ẹni rere ló tún tọ́ yín.
1: Ó tún tọ́ mi.
0: Gẹ́gẹ́ bí bàbá.
1: Mi ìgbàjú mọ bàbá mi bọ̀ tí mo gbọ́ díẹ̀ nínú nǹkan tán máa ń ṣe. Wọ́n ní káàlẹ̀ jù bá dé. Dádì mi ló máa dáná fún wọn.
0: Mọ́mì yín wá ń kọ́.
1: Ah, wọ́n gba wọn sẹ́gbẹ́ ni. Ó jẹ́ pé mọ́mì mi náà wá wá. Òun máa dáná.
0: Dádì yín la tún dáná. Tí mọ́mì yín bá.
1: Àbí ògá má mi gan sọ pé dádì mi ló máa ń ṣe oúnjẹ táwọn ń jẹ. Ẹni tó wá gbé mi lọ fẹ́ gan. Àwọn wọ́n ní pọ́lísì kan tó jẹ́ pé ẹ lè mọ ìyàtọ̀ nínú èmi àtọmọ tí wọ́n bí fún wọn tó jẹ́ àbúrò mi. Tí wọ́n bá fẹ́ dáná, èmi náà máa pè níwájú kòkó máa wo bí mo ṣe ń ṣe. Ìyẹn ò bá máa gbá bọ́ọ̀lù lọ, kò kàn wọ́n, láìfẹ́ ò kàn wọ́n ní rẹ. Oníjọ́ kan tèmi àtàwọn ọ̀rẹ́ mi gan jókòó. Tí mo jókòó ti gẹ fẹ́ǹdì mi, mo kàn lé wọn tó ń bọ̀ wá mọ́. Mo kàn dìde ni pé dádì mi ló ń bọ̀ yìí. Wọ́n kàn pè mí pé kí n wá ni wọ́n dẹ̀ gbá mi létí. Gẹ̀yẹ́ bá béèrè pé ta ni ó gba mi létí, wọ́n ní dádì ẹ̀ ni. Ó dẹ̀ ti yé mi. Oni mo fi máa ń wòye pé táwo bá rí àwọn ọmọ ìsìn òun ọ̀rẹ́ ni tọ́ wọn bí wọ́n ṣe tọ́ àwà. Òun ló jẹ́ kí gbogbo ẹ̀ rí bó ṣe rí. Ìyá mi gan dì sí i. Bí mo ṣe wo ìwà ńsìn bí n bá lọ sọ́dọ̀ wọn ti sún jẹ pé wò ó gba oúnjẹ ni. Kò tó lọlé.
0: Ibo gangan ní pàtó lẹ ti wá gan. Ibo lẹ ti wá gangan. Ibo la ti ẹ sọ.
1: Imo State ni mí.
0: Imo State.
1: Ìyá mi lọmọ Fìdítì.
0: Fìdítì nìyá yín, àmọ́ dádì yín ọmọ Imo State ni. Ibo ni Imo State.
1: Ní Egbelu Òkun Abọ́mbìsé.
0: Abọ́mbìsé Egbelu.
1: Òfòrò.
0: Kábíyèsí. Ẹ ti gbélé Ibo díẹ̀ nìyẹn. Lẹ dàgbà sí. Mo lẹ ti gbélé Ibo díẹ̀ nìyẹn.
1: Mo gbé bẹ́ẹ̀ ni. Mo lo ọdún kan, ọdún méjì ń lọ. Mo lọ tó kọ ọdún méjì mo fi gbé bẹ́ẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń lọ, mo máa ń bọ̀ ni. Mo akókó lọ gbé bẹ́ẹ̀ ni Year Plus. Mo fi lọ mọ tradition tó wà nbẹ̀.
0: Lẹ wá mọ tradition. Ìyá
1: àtàpàdà wà gbádùn.
0: Mbise máa ń jẹ ṣù ṣe mọ̀ ń pa ẹ̀. Ó já. Ẹni rere ló bí yín. Ẹni rere òun ló bí yín. Wow, great. Imo State. The mother is from the Southwest Yoruba. Ẹ wo connectivity yẹn. Ẹni rere ló bí wa. Ẹ já wo. Hello, the caller.
2: Hello,
0: sir.
2: Good evening, Mr. Fire.
0: Yeah, good evening, sir.
2: Any really no game now. On a theory, any gentleman of her, wọ́n dísíplì àwọn ọmọ wọn dọ́rọ̀. Ó nínú dísíplì yẹn ni a fi gbọ́ tí a fi ní ẹ̀kọ́. Kò dàbí àwọn ọmọ ọ̀sìn. Dádì tèmi, wọ́n kò nira kéèyàn gbé aga. Bí wọ́n rí àgbàlagbà, wọ́n ará àgbàlagbà wà kọjá lẹ́gbẹ̀ẹ́ òsì. Wàhálà ni o. Wọ́n fẹ́ kéèyàn. Gbọ́n wà sọ fún ẹ pé wọ́n máa ń kọrin kan. Ó mọ̀ ṣé kí n kọrin yẹn báyìí.
0: Ẹ ṣáà wò sáà.
2: wọ́n ní bí mo bá ṣàì sàn ó ń tọ́jú mi agbé mi ṣàyà rẹ lọ́gọjọ́ òru ó pèsè oúnjẹ òfinù mi wọ́n dájú pé bàbá àdùn ni ẹ rí bá a lẹ fún àgbàlagbà o bọ̀wọ̀ fàgbà kọ́ ọjọ́ rẹ lè gùn wọ́n kọ́ wa pé ká máa bọ̀ fún àgbà. So wọ́n take it very very serious.
0: Wow.
2: Dàbí àwọn ọ̀sẹ̀ tó yẹ pé ìsí ìdíwé the behavior wọn alágbàlagbà kan èmi àkàn kọjá lẹ́gbẹ̀ẹ́ mi so mo ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí i.
0: Má ṣe o.
2: Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀dọ́ ọ̀sẹ̀ yìí ẹ rí i pé ọ̀rọ̀ àwọn àgbà yẹn ó ṣe ẹ wo èyí tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń lọ. Nípa àìní ìṣẹ̀rígba
0: àìní
2: ìbọ̀wọ̀fún àwọn ọmọ pé ẹsẹ ni so ìyẹn ló most of the things ó ṣẹlẹ̀ yìí ara nǹkan tó fà á nìyẹn. So gbogbo àwọn ẹ̀kọ́ yẹn àwọn àrò pé bóyá kìíní ṣùgbọ́n nǹkan tí wọ́n gbà tí ń gbé mọ sọ́nà ṣàwọn rí aláìsí pé àti nǹkan náà wà báyìí ṣe in those days ní school tí àwa lọ tí o bá ṣẹ̀ báyìí anything like mistake wọ́n á mú ẹ wọ́n á wọ́ ẹ wá sí orí síwájú ni wọ́n á ti wọ́n á na bẹ́ǹsì wọ́n á gbé tébù síwájú wọ́n á láyẹ̀ dáhùn lórí tébù yẹn wọ́n á ní kí wọ́n á pe student kan pé kó fa ẹlẹ́sẹ̀ lọ́wọ́ kó fa ọwọ́ ẹ méjì kó fa ẹsẹ̀ méjì sí ẹ̀yìn wọ́n á yọ kò bó wọ́n á mú ẹ gba kidi wọ́n á fi bú ẹ sí ṣé ok ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí mi sìn ìgbà ọdún tó ba wọn jẹ́ ẹ ọmọ tèmi ló ṣe bí eré yìí wọn á lọ sí skul pẹ̀lú bá kú ìjà tó gbogbo àwọn nǹkan báwọn yìí òun ló fà á tó dàbẹ́rí pé àwọn ọmọ sìn tó ba àwọn nǹkan ẹ̀kọ́ dán ó ṣiṣẹ́ lára wa o sáàdẹ̀ mú lò tó dẹ̀ sáàdẹ̀ tó dẹ̀ jẹ́ kí àwa kọ́mọ fún wa ní ló fi fún wa ní ẹ̀mí ọgbà àti èyí bá fi lè bá àwọn èèyàn dì.
0: Àdúpẹ́ ọmọ bó gan ni gan pàtó.
2: Ọmọ ulé ìsàrí mèrè.
0: Ulé ìsàrí mèrè. Ọmọ wa.
2: Ọmọ
0: ẹkùn.
2: Ìbọ̀fin ni àdúgbò.
0: Ìbọ̀fin ẹ ṣe gan ni sà ẹ tẹ ṣe gan. Ẹni rere ló bí yín ẹ ṣe gan ni thank you sà.

0: any really lobby. Hello,
1: my back. Hello,
0: a car, I saw
1: and your show.
0: I'm not willing.
1: I'm not going to
0: I'm not going to be able to do it.
1: Wọ́n lè yẹ kó yé wa pé èèyàn máa tẹ pamọ́ṣẹ́ ni ohun tí èèyàn bá lé tó bá téèyàn bá bá ṣe èèyàn ni ohun tí èèyàn bá sì lé téèyàn bá bá sì ṣe téèyàn bàbá mi lọ́ọ́ máa fọba jẹ ní ìlú ọ̀wọ̀ àwọn bàbá mi lọ́ọ́ máa fọba jẹ ní ìlú ọ̀wọ̀ àwa lọ́ọ́ máa fọba jẹ ní ìlú ọ̀wọ̀
0: àwọn afọba jẹ
1: ìlú òhun tiwa tó bá fẹ́ wọ ìpèdí ọba gbọdọ o gbọdọ sáré 21 times kó tó wọ ìṣòdí
0: 21 times
1: bẹ́ẹ̀ ni ọba tí o bá ṣe kò lè wọ ìṣòdí tó bá gbìyànjú ẹ kò ní jáde gbogbo ọmọ tó bá wà lórí ebien kó máa gbọmọ tí mo sọ ìlú olójú wájú tọrẹ bàbá mi iwájú kalẹ awójẹmílà lórúkọ bàbá tó bàbá mi ṣògùn méjì. Bó ṣe jẹ́ nìyẹn ẹ máa rí wí ayé òní mi lóhùn.
0: Ami.
1: Wọ́n ti máa ṣe ọdún kan nílùú wa. Wọ́n pẹ̀lú ọdún gbogbo wọ́n máa bẹ̀rẹ̀ next month
0: yìí that July.
1: Lágbàáyé
0: kí náà fi ń ṣe gan-an báwo ló ṣe máa ń rí.
1: Ọdún gbogbo ọdún tó ń dùn ni. Tó bá ṣe é ṣe tí èmi àtọ̀gá mi tá a bá travel máa fẹ́ ká jọ débẹ̀ sà.
0: Mo wà lé àjọ débẹ̀ ni lágbára ọlọ́run ọba.
1: Ẹ mọ̀ pé ìlú wa ìlú tó dáa ni ìlú tó dùn ni ọdún gbogbo ọdún tó dáa ni ayé yan akọ jáde egun ajáde egun ọba jáde egun bàbá mi ló kọ́ máa jáde egun bàbá mi ló kọ́
0: máa jáde egun bàbá yín gangan
1: ni yóò kọ́kọ́ jáde ségun kábíyèsí jáde káwọn tó gbúdọ̀ sí jáde
0: kábíyèsí
1: bàbá ẹran bẹ́ẹ̀ tó bọ̀
0: ẹ ṣe gan ni ẹni rere ló bí yín.
2: Alágbàdo ojú Ọlọ́rọ́gbọ̀dọ̀ mi.
0: Adìbò lálẹ́ yìí. Adìbò ní alẹ́ tèní. Ẹ jẹ́ ń gbépè kan. A wà lọ dìbò. Torí pé ẹni rere ló bí wa. Hello.
3: Yóò pìrẹ́ntà ẹ̀ka lẹ́wọ̀.
0: Yes, sir.
3: Wájú o.
0: Hmm.
3: Ẹni rere ló bí mi o. Ẹni rere ló tọ́ mi jáde.
0: Hmm.
3: Àbá mi nínú sàkíta ní àdìbò lóru. Ọba fọwọ́ kẹwọn.
0: Ẹ̀mí.
3: Ọkọ̀ rafata ti ṣe ọmọ Mustapha. Ìlànà ìdí kọlọ́ba forí jẹ òun. Ọkọ̀ wa lẹ́sẹ̀ ọkọ̀ wa ní wa. Ẹni tó sọ̀rọ̀ tó lọ́ wá láti ṣe ìlú ìlú sọ. Bẹ́ẹ̀ ni kọjá náà àgbàlagbà kan kẹ máa ti. Ọ̀nà akọ̀yọ́ kù lórí rẹ̀. Ó lajú rí náà ni. Mo bẹ̀rẹ̀ wọ́n dẹ̀kun láìpẹ́ ìlú ìjọba.
0: Ọmọ ìlú gan ọmọ ìlú gbọ́gán ni yín.
3: Ẹ̀kọ́ ìpínlẹ̀ mi ti wá. Gbàgbọ́lẹ̀ ló
0: dùn.
3: Wọ́n láti níbi ìyàkàmà káyà àti níbi bàbá ká máa níbi ìyà.
0: Bẹ́ẹ̀ni.
3: Mo tún bá wọn tó dé ní
0: Ìbàdàn. Nínú Ìbàdàn.
3: Lọ́dún
0: ní.
3: Mo fọkọ̀ àgbà. Wọ́n kọ̀ wá gan-an.
0: Wow. Ẹ ṣe gan-an ni.
3: Tẹ bá lọ ní tẹ bá jáde tẹ bá lọ ṣeré tí ẹ̀fẹ̀ ti ṣe ní tẹ bá ti wọlé bàbá wà ní àti mọ̀ pé ìlú tó ń ran ìkọlẹ̀ lọ. Níjọ́ kan àlọ́ ni ọdún mo á tẹ̀lé àwọn èèyàn lọ wọ ẹlódò tí ò mú wá ṣe nípa mo lọ sápamọ́ mo ṣe yọba yìí bàbá ìbá ni wá arákùnrin ló ti ń gbà fún mi lọ láti ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ní ọ̀rọ̀ pa ó lójú ẹ̀ tó kú ojú ti lọ wọ ẹlódò ẹ mọ̀ pé àwọn adìẹ ọmọ ìdálẹ̀ ni wá ìbàdàn láti máa ń lọ sí ọdún wọn kò sí bàbá ìlógún ni. Ó lóbi gan jẹ́ yẹn o. Ìgbà mi bá yí. Máa ń ṣọ́ra láti ìsìn wa ni.
0: Wọ́n
3: ṣe bá ti gbọ́dọ̀ wá ti mọ̀ pé ti wá kan.
0: Wọ́n
3: ti máa wọ ọmọ ní agùn gbogbo ìgbà ní ìṣe kankan. Ìrẹ̀ sílẹ̀ fáwọn ọmọ ọ̀sẹ̀. Àwọn ọmọ ìwọ̀n mojú.
0: Ṣé
3: tó pariwo wọn máa fún ẹ̀ṣọ́ níbi
0: ọ̀sẹ̀
3: aládìgbò.
0: Ẹni
3: lóbi ẹni
0: lóbi wá dàgbà. e se gan ni sa eni rere lo bi yin eni rere lo bi gbogbo wa ah ipe si nwole a mo ma dibo okay eje gbe pe yi a wa lo dibo hello
4: hello
5: hello
0: hello sir
4: hello sir
5: e ka le o
0: yes sir e ka ro sir
5: hello sir e ka ro o
0: yes sir
5: eni rere lo bi mi na lo
0: eja wo eni rere lo tuto yin oruko yin ibo ni ilu yin sir
5: oruko mi ni Michael Ayodele omo erun ni mele omo erun ni ni Ondo State
0: Ondo State kai
5: we omo erun gogo ni ni any any you ile ti mi o
0: kai e ma wo
5: baba mi mo kere tugba ti baba mi ku
0: e ba yin radio yin sile ejo e ba yin radio yin sile abi ke ku o nbe
5: Okay, sir.
0: Yeah. Any
5: player kere? Any lo tinio. Chemo, e to ten se o sagbalagba ni Olorun le dun re a ma kerin lagba na Olorun.
0: Amen.
5: E de ma bori re dele ni kusona
0: bi. Amen.
5: Any le lo gbe ni o.
0: Any player kere gan gba ti daddy in shalaisi.
5: Bẹ́ẹ̀ni mo kéré gan ni mo kéré so bẹ́ẹ̀ ti ọ̀dọ̀ ẹni tí mo gbé dàgbà ọ̀dọ̀ ẹ̀gbọ́n màmá mi ni.
0: Ẹ ẹ̀yin rédíò yín sílẹ̀ àbíkẹ́ kú òun bẹ́ẹ̀ àgbọ́n yín dáadáa.
5: Okay.
0: Àgbọ́n yín àbíkẹ́ kú òun bẹ́ẹ̀.
5: So.
0: Okay.
5: So ni ẹ̀gbọ́n màmá mi tó wù mí dàgbà. Ẹni rere náà ni. Se ngbo mi sa.
0: A ngbo yin sa.
5: Ire lo bi me. Se ri gbogbo gbogbo nkan ti baba yen to se fun mi. O ne je kin gbon de ni.
0: Ka.
5: Se ngbo o ne je kin gbon de ni. Omo won, omo baba yen nigba ti mo nse, ti mo ti gbon nkan ti mo nse fun omo won no mu mi wa ti Ibadan ni 1970. So ti yin ti o gbogbo nkan ti baba yen to se ngba na.
0: We don't enter another day. Ipe to ma kẹyin labala yi re, ipe to kẹyin labala yi. Hello.
6: E ka ro
0: ma.
6: Yes,
0: ma. Yes, ma. Awọn to wo.
6: Owo baba. Àbá
0: ń nà tọ́ wá. Bẹ́ẹ̀ni, ó yé mi àti wọn.
6: Ọ̀sìn George.
0: Amen. Alright, we don't enter a brand new day. Yes. A brand new day. The 28th day. The last Sunday for the month of June. The last Sunday. Sunday to Kenyi no shui. The last Sunday for this very month. Congratulations to you. Say you dear alive to see today. Many don't work. I talk to many won't see today when we say they not get the opportunity. Who you come be when we say you not be done. Make you thank God. Make you praise God. You know they cook with chop anything. Nothing you give and chop, say make him chop, won't be saying go shop. Carry see who give him, you not go shop. Carry him kwabi give him, you not go shop. Carry a malak, palu begri, a wedu, bama, tinu, everything. Prepare him, give him, you not go shop. Carry your bay lasa, morogbo. Carry and give him, you not go shop. Carry kunu, give him. Tuo, carry and give him. You not go shop him. Only thanks and praises. Only thanks and praises. Nine God the job. Thank and today. Worship and today. Honor and